Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Mo fi ògo fún ẹni tó dá ayé àti ọ̀run lórí ìgbé ayé mi àti ìgbé ayé yín. A dúpẹ́ fún ẹni tí ó gbà wá kúrò nínú ayé ẹsẹ̀. A dúpẹ́ fún ẹni tó fún wa lórí ọ̀fẹ́ láti sowá pọ̀ pẹ̀lú Ọlọ́run. A dúpẹ́ fún ẹni tó wá sáyé nítorí èmi àti ẹ̀yin, ẹni tó kú nítorí àṣìṣe tèmi tí kìí ṣe tirẹ̀, ẹni tá a lù, ẹni tá a pa, ẹni tá a gún lọ́kọ̀ lẹ́gbẹ̀ẹ́, ẹni tá a wò ó sùnsùn tá a dé ní adé ẹ̀gún. Ẹgba tí àwọn ìjọba Róòmù lù lọ́jọ́ náà, ó jẹ́ ẹgba mọ̀lẹ́gbàgbé, ó jẹ́ ẹgba tí kò ṣeé fẹnu sọ. Ìran omi tó ń jáde lára rẹ̀ lọ́jọ́ tó gbàdúrà, ìyẹn tó ń dàbí ẹ̀jẹ̀, ìyẹn ló pé ẹ̀jẹ̀ méje jáde lára rẹ̀, tí ẹ̀jẹ̀ fi ń sun ní orí, tá a rí ẹ̀jẹ̀ ní ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì, tí a rí ẹ̀jẹ̀ tí ń jáde ní ẹ̀gbẹ́ rẹ̀, a rí ẹ̀jẹ̀ ní ẹsẹ̀ ọ̀tún àti ẹsẹ̀ òsì, a rí ẹ̀jẹ̀ tó ń jáde nínú àgọ́ ara, a sì rí omi tó ń jáde lára rẹ̀, bó ṣe dàbí ìró ẹ̀jẹ̀. A dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbà wá lọ́wọ́ ikú àìtọ́jọ́, ògo fún Ọlọ́run lókè ọ̀run. Ẹni tó ni kú orí àgbélébú, ìwọ ni mò ń ké sí láàárọ̀ yìí. Ẹni tó ni ọkọ̀ ẹ̀gbẹ́, ìwọ ni mò ń pè. Ẹni tó ni adé ẹ̀gún tí ò pé méjì, ìwọ ni mò ń ké pè. Ẹni tó ni èso tọwọ́ tí ò pé méjì, ìwọ ni mò ń ké pè o. Ẹni tó ni ẹgbá láti ọ̀dọ̀ àwọn Róòmù, ìwọ ni mò ń ké pè. Ẹni tá a tutọ́ sí lára, ìwọ ni mò ń ké pè. Inú ayé màmá àti bàbá tó ń gbọ́ mi yìí, lónìí lórúkọ Jésù olùgbà ọ̀pẹ wa, ní ti ẹ̀ṣẹ̀ bàbá, a béèrè fún àánú, mo béèrè fún àánú lórí èmi àti gbogbo ẹgbẹgbẹ̀rún tó ń gbóhùn Olúwa lẹ́nu mi. Àánú o, àánú Júdà, ní ti ẹ̀ṣẹ̀ olùadáríjì, ní ti ẹ̀ṣẹ̀ olùadáríjì. Ohun gbogbo tá a kọ nípa ti tèmi àtẹ̀yìn èèyàn yìí tó lòdì, mo béèrè fún àánú, àánú àgbélébú, ẹ̀jẹ̀ Jésù ó yẹ kó yí ìdànù lónìí. Ìwọ ló ní ẹ̀jẹ̀ kò sẹ́lòmíì tó ń bá ọ dùn. Ẹ̀jẹ̀ àgbélébú o, mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí, mo pè ọ́. Ẹ̀jẹ̀ orí pẹpẹ, iná orí pẹpẹ tí ò gbọdọ̀ kú, mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí, mo pè ọ́. Ẹgba mọ́kàndínlógójì, mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí, mo pè ọ́. Ṣé bí wọ́n lo ní ikú ibojì tó jí dìde lọ́jọ́ kẹta? A tún gbọ́rú ẹ̀mí mọ́ ní gbogbo àgbáyé. Ikú àgbélébú o, ikú àjínde o, má jẹ̀mú ẹ̀jẹ̀. Ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn lórí àgbélébú, ọ̀rọ̀ méje orí àgbélébú. Ikú ọjọ́ tó jínde, má jẹ̀mú ọjọ́ tá a gbà sókè padà. Áńgẹ́lì tó sọ̀rọ̀ ní gbòjì lọ́jọ́ kìíní àná, tó sọ pé kò sí ní imọ́, a ti gbé dìde. Ó wo bó ṣe wí fún yín tẹ́lẹ̀, èyí ṣe tẹ́yìn ń wá àlàyé kiri láàrin àwọn òkú. Ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn o, ọ̀rọ̀ tó sọ pé èmi lẹni tó ti kú, tó sì ń bẹ láàyè sì kíyèsí. Èmi sì ń bẹ láàyè síbẹ̀, mo sì ní kọ́kọ́rọ́ ikú àti ti ipò òkú. Bàbá mi o, mo wọnú ilé yìí wá lónìí. Gbogbo májẹ̀mú yìí, ó ní mo lò lórí ilé yìí. Gbogbo iṣẹ́ tó kù kù ń ṣe lọ́wọ́ lórúkọ Jésù, ó yá lórí ilé yìí, ayérayé máa bà á jẹ́. Ìwọ nìkan lẹni tí ò tọ́ ẹsẹ̀ wò, ìwọ nìkan lẹni tí ò kọ́wọ́ bẹ́sẹ̀ láyé, ìwọ nìkan lẹni tí ò tọ́ ẹsẹ̀ wò. Ó jẹ́ kó dá mi lójú pé o ní àṣẹ àti agbára láti mú mi déwájú Ọlọ́run mímọ́. O ní àṣẹ àti agbára láti kó wa déwájú Ọlọ́run mímọ́. Jésù tí ò tẹ́sẹ̀ wò, Jésù tí ò dẹ́sẹ̀ rí, Jésù tí ò kẹsẹ̀ bọnu, Jésù tí ò fẹ́yàwó, Jésù tí ò gbẹ̀san lára ẹnikẹ́ni. Ìwọ ni mo pè lónìí o, Jésù tí ò gbẹ̀san lára ẹnikẹ́ni. Jésù tí wọ́n tutọ́ sí lára, ìwọ ni mo pè. Jésù tí ò gbẹ̀san lára ẹnikẹ́ni. Ìwọ ni mo pè lónìí o, torí pé o mọ̀ pé olóore ọ̀fẹ́ láti mú mi déwájú bàbá. Mo pè ọ́ nínú ilé yìí lónìí. Ẹ̀jẹ̀ Jésù ó yẹ kó máa sàn lórí wọn. Ohun tí Sàtánì gbé sókè lórí màmá yìí, ohun tí Sàtánì gbé sókè lórí bàbá yìí, ó yá lónìí, ayérayé máa bà á jẹ́. Gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá, ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè No More War ní ìlú Apatẹrẹ. Àwọn wo là ń pè ní soldier of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn, gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kìí kúò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè No More War nílùú Apatẹrẹ, gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀. Láti Iwo Road, tẹ́ ẹ bá ti dé Iwo Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji, ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹrẹ. Orí òkè No More War ní Lagelu, ẹ bá ti sọ̀kalẹ̀ ní Apatẹrẹ, ẹ ti dórí òkè, ẹ kàn bèrè bàbá AK-47, gbogbo ayé ló ti mọ̀ bẹ̀. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀
agbo mesan si agogo mejila o ma ni agbara loruko jesu yo dara fun o nto nla koja yen o bori e o lanfani ati ri mi emi ati e o jo soro a o de jo gbadu apapo oro re yo de di testimony jesu oluwa wa baba mo gbadu alaro yi connection ta ye yin nilo oh my god connection ta ye yin nilo laaro yi connection ta ye yin nilo ibapade abjose po ta ye yin nilo o ye pade e laaro yi e gbo orin kan ti mo ma nko ni pe mo mi meni to ye ki mo mo mi meni to ye ki mo o mo mi meni to ye ki mo ki mo ba mo bi mo se mo mo mi meni to ye ki mo ba mi ko mo mi me to ye ki mo mo mi meni to ye ki mo ki mo ba mo bi mo se mo mo mi meni to ye ki mo baba mo mi meni to ye ki mo mo mi meni to ye ki mo ki mo ba mo bi mo ki le ti we mo mi meni to ye ki mo mo mi meni to ye ki mo o mo mi meni to ye ki mo ki mo ba mo bi mo ti mo mo mi meni to ye ki mo baba mo mi meni to ye eh mo mi meni to ye ki mo ki mo ba mo bi mo ti ba me ko mo mi meni to ye ki mo mo mi meni to ye ki mo o

0: and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved.
1: Give them AfraBite every day.
0: AfraBite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Tí ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
3: Akọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
2: Fún ọdún 95, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
3: O lè fẹnu kòyàwó ẹ lẹ́nu.
2: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
4: Kí ni gan ni wọ́n ṣe tìmùtìmù fún? Ṣé fún àwọn ìpè ìjíròrò lórí fóònù láàrin òru tàbí ká sùn lálàáfíà? Ṣé fún pípa àdéhùn òwò pàtàkì dé tàbí fún pípa ojúdé kó oorun gbé ẹ lọ yèè? Ṣé fún ìwọ́jàmọ́ra pẹ̀lú ìrọ̀rí? Ìwọ náà ló ṣèdájọ́ ọ̀rọ̀ ní Royal Foam. A ti ṣe tìmùtìmù tó lè ṣe ohun gbogbo nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal Foam. Ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.
5: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like a Panadol.
6: Make you always dey read the label before not use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.

0: Splash FM 105.5.
1: Guess what? We are still the most listened to radio station.
2: Yeah. That's right.
1: We are still the best.
2: Best. Oh, you know
1: we are Splash 105.5.
3: You already know.
4: Bẹ́ẹ̀ ni o, láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rèé tí olú ọlọ́run tún ṣe pàṣẹ pé ránṣẹ́ ayé rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba, pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba. Nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, pẹ̀lú ìpàdé àdúrà
5: gbàrà mi fún mi.
4: Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026. Ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o, pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan. Tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́. Má gbẹ̀yìn.

0: Energy Odogwu, only the best.
1: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn?
2: Orúrú ṣèbè ni mo fẹ́ra jàre.
1: Orúrú àbúrò tí olórúkọ kẹ̀.
2: Owó rẹ̀ kò wọ́n rárá.
1: Ó sì máa ń gbádùn rẹ̀.
2: Àmọ̀ pé
1: rántí pé ìfà máa fani lápò ìyá o.
2: Orúrú wo ló wá fẹ́ kí n rà báyìí?
1: Orúrú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ orúrú ìṣèbè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Orúrú ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
1: Bẹ́ẹ̀ni, o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi orúrú náà ṣe.
2: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé orúrú ìṣèbè Devon Kings ni orúrú ìṣèbè tó dára.
1: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
3: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó so àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútòrò ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀? TrueTube ló jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún. O lè pè fún ìrìnà tó sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní chatter tàbí kó o búùkù rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè Òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti bẹ̀rẹ̀ fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Èrèjẹ àti àjẹmọ́nú kọ́tà kọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbá káàbọ̀ ọmọkúlé ti street trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1,000 naira lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti street trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú 100 wà fáwọn awakọ̀.

0: okan gbogi lasa le yoruba lasa nbe laruge pato oro ni ti oyo state minister of culture and tourism pelu ajosepo agbarejopo elesin bile nipile oyo se yo sesese se asekagba 2026 is a day orisirisi nkan lati gbe se fun igbe laruge asa wa nile yoruba idanileko ati afihan mere mere ti setuwa is a day celebration yo waye logunjo osu kejo odun 2026 indoor tennis courts lekin salami stadium adamase gba nbadan lati se o eni aye se pataki julo gomina pile oyo engineer oluwaseyi makinde alejo pataki igba keji gomina pile oyo barrister bayola wow honorable speaker of the house right honorable debo ogundoyin gbogbo loba loba le pile oyo first class obas ni zoom mararun yo wa ni kale lojo na afasa dara ni jo nilu lorin ibile iyanrin lelese jesin ni tulu isifan akase adua forilede ati ipile oyo olugbalejo agba dr wasu olatubosun oyo state commissioner for culture and tourism logunjo osu yi ni lekin salami stadium adamase gba nbadan
1: Flash FM 105.5.
2: To eka bo pada o iroyin ti funtedo na lo si nte sowo waju ikani omoluabi splash 105.5 FM eje lo tarata la sekata egbe kan eleyi ti won sakojopo re o egbe na ni won pe ni the bimbo adekambi diaspora alliance eleyi ti won pe ni bada badanu won ni jeje mo yi pe agbajope egbe awon eleyi to je pe awon to wa ni ile okere lohun leyi to je pe egbe na o na ni won fi se akojopo awon omo bibi lokunrin ati lobirin eleyi to fi ile okere se bugbe ti je omo bibi ipinle oyo won ni se ri akojopo awon omo bibi to nti olugbe eleyi to je ti ipinle oyo ohun leyi to si je pe won fi ile okere se bugbe o na lo je wi pe won duro tan fun isejoba eleyi to da olori eleyi to ni itesiwaju to nti eleyi to ni itumo to nti lo siwaju ati idagbasoke eleyi to lorin eni fun awon omo bibi eleyi to je ti ipinle oyo loke okun ati nile yi won ni yato si eleyi o won ni egbe ta pe ni bada yi iyen bimbo adekambi diaspora alliance o na lo duro tan lati se atileyin to gbangban iyun ni fun eni ti se oludije sipo gomina labe egbe oselu ti allies people's movement eleyi ta mo si apm ta leni ta n pe ri o bimbo adekambi ni nigba ti won o tesowo waju ninu awon oroyin eleyi ti egbe kale won se lalaye pe omo bibi eleyi to je ti ipinle oyo e to n gbe nile okere lohun o na lo je pe akojopo won to n ti pa eleyi ti won mo ko yo je eleyi to ni itumo o fun idagbasoke ile baba nla baba won ati ipinle eleyi ti abi ti ati bi won e wa je lo taratara o sekata awon eyan kan leyi to je pe adari ni won je ini fun egbe bimbo adekambi diaspora alliance eleyi ta mo si bada lara won o na lati ri alaji igboega aderolu Rolu wan magaji honorable olaide sarafadin olalere eni ti se magaji ile sangotegbe erenu o ati magaji yusuf adeleke to fi dori omo bobirin dolapo won ni gbogbo awon eleyi o na ni won soju eni fun agbajopo egbe badon o leyi to je pe won duro tan lati mu ki isokan ko wa laarin gbogbo awon omo bibi ipinle oyo eleyi to fi ile okere se ibugbe ko to sibe o won ni gbayawu gbayawu o na ni ilekun egbe ti bimbo adekambi diaspora alliance si sile fun awon omo bibi ti ipinle oyo ati awon eyan kan leyi to je pe orilede wa nigeria ni won ni se ri ileku to sile yi o na lati daju pe isokan itesiwaju ati ohun rere eleyi ti won pongbe fun ko be si ni lalewu yen ni ipinle oyo won wa tesiwaju o pe gbogbo awon ti nbe ninu egbe bada ta so nipa re yi o won ni akoko won se tan lati samulo re fegbe ati awon nire eleyi ti o mu ke egbe ohun ko tesiwaju won wa so asoyin oro ninu awon eroyin eleyi ti egbe kale be se ri egbe bada ta so nipa re yi o e to je pe bimbo adekambi diaspora alliance ni won pe o na lo duro tan lati se atileyin fun egbe oselu ti apm kaakiri ti butoro ti ipinle oyo ati lorilede wa nigeria won ni asoyanu oro ta won so yi o na lati je ki gbogbo awon eyan mo te egbe bada ta so nipa re yi o duro tan lati se atileyin ini fun idije si ipo gomina ti bimbo adekambi iyen nipinle oyo ni won wa se lalaye te ba tin gbara awon ojo yi àwọn ṣetán o láti tún máa tẹ̀síwájú tó ń ti àtìlẹ́yìn ìṣọ̀kan àwọn ìgbésẹ̀ kan léyìí tí ó máa so èso rere tó ń ti láti jẹ́ kí àwọn èèyàn lẹ́sẹ̀ kùkú àti káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà lè mọ ìtumọ̀ ìṣèjọba rere. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ kan léyìí tí wọ́n pè ní Bímbọ Adékànbí Diaspora Alliance BADA òun náà ló ti lalẹ̀ wù báyìí tó sì dúró dété lókè téńté tábìlì láti ṣe àtìlẹ́yìn ìyìn fún ẹgbẹ́ òṣèlú ti APM tó ń ti Bímbọ Adékànbí.
3: Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ti Èkìtì Ayọ̀dẹ́lẹ́ Fáyọ́ṣe ti ṣe àpèjúwe olùdíje sí ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú ti NDC Nigeria Democratic Congress NDC Peter Obi gẹ́gẹ́ bí èèyàn dáadáa is a fantastic man gẹ́gẹ́ bí ó ti ṣe wí àmọ́ nígbà tí ó máa sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó wáyé pẹ̀lú rẹ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán Fáyọ̀ṣe sọ̀rọ̀ láti bẹ̀ wípé bá a bá ní Peter Obi dá kìí ṣe bíi wípé yóò máa retí wípé ìrètí ń bẹ fún òun nínú ètò ìdìbò sí ipò ààrẹ tí ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ lọ́dún 2027 gẹ́gẹ́ bí ó ti ṣe bẹ̀rẹ̀ sí ní làákalẹ̀ tó ń pín àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ó ní bí níbo ní ẹ ti pin tàjà tí lè má mọ̀ ó yọjú wípé tòun dà lágbà bẹ̀ ó ní irú eléyìí o bàbá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ìdìbò sí ipò ààrẹ tó ń bọ̀ lọ́nà kò tí ì sí ìrètí kankan fún Peter Obi lọ́dún 2027 gẹ́gẹ́ bí Ayọ̀dẹ́lẹ́ Fáyọ́ṣe bó ti sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ kẹ́kẹ́ ní apá ibẹ̀ yẹn Edumare yóò máa ṣàánú fún wa bí ọ̀rọ̀ yìí bó ti ṣe jáde lápá bí ẹjẹ́ wá tún wò ó wá ní ẹni tí ṣe olùdíje sí ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú ti SDP Social Democratic Party ìyẹn Adéwọlé Adébáyọ̀ ló ti wòye lórí ìbuwọ́lu ìwé àdéhùn gbọ́ra ẹni yé wípé kò ní sí wàhálà débi tí rògbòdìyàn kankan ó ṣẹlẹ̀ ṣáájú lásìkò àti lẹ́yìn ètò ìdìbò sí ipò ààrẹ tí ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ àti pé bí ìpolongo sí ipò ààrẹ ti bẹ̀rẹ̀ báyìí kò ní sí àwọn àlùfànṣá ọ̀rọ̀ àwọn kògbákògbé ọ̀rọ̀ àwọn anúmi bí ni ọ̀rọ̀ tí ó máa jáde láti ibi ìpolongo gẹ́gẹ́ bí àlàkalẹ̀ rẹ̀ àmọ́ nígbà tí Adéwọlé Adébáyọ̀ tí ó sọ̀rọ̀ ó bu ẹnu àtẹ́lu ìbuwọ́lu ìwé àdéhùn gbọ́ra ẹni yé òun gẹ́gẹ́ bí èyí tí ò nítumọ̀ kankan dípò wípé ìdájọ́ òdodo àti àkóyawọ́ tó nítumọ̀ ń lòun mọ̀ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ kan ṣoṣo dóńdó eléyìí tó lè jẹ́ kí ètò ìdìbò náà bí a ti ṣe ń kọ àlàkalẹ̀ rẹ̀ àwọn amúbírò abẹ̀rẹ̀ sí ní tọ́wọ́bọ̀wé oníṣẹ́ yẹn ni kókó ni àbí yẹn ni kí ni túdì yẹn ó padà já mọ́ àmọ́ lọ́wọ́ yìí wọ́n ní Adéwọlé Adébáyọ̀ ó ti bu ẹnu àtẹ́ lu ìgbọ́ra ìwé ẹ̀dẹ́hùn gbọ́ra ẹni yé peace accord tí àwọn olùdíje sí ipò ààrẹ ńlẹ̀ yìí tí wọ́n padà buwọ́ lù mọ́dẹ̀mọ́gẹ̀ ìpéǹpéjú náà ni àlàfilà níbi láti ṣẹnu déédéé ṣíbí ìyẹn lórí ti fótẹ̀dọ̀ ròyìn fún ti òwúrọ̀ yìí láṣẹ lọ́wọ́ ọlọ́run aago méjì gbáǹkọ́gbì ìròyìn náà ni ó tún máa dé sétí gbọ̀yìn tá a bá ti ń dìde báyìí Adéròkè Adéṣọlá olórí sport náà lẹ́làǹfààní àti gbọ́ aago mọ́kànlá ẹ pàdé tèmiládé àlòkò lórí ètò ìlú bìnrin aago méjì gbáǹkọ́gbì ìròyìn náà ni ó máa dé sétí gbọ̀yìn o títí ìgbà náà kúnlé ọmọ anífowó ṣe iná lórúkọ tèmi o anu ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ Elédùmarè tí ò lẹ́gbẹ́ tó fi máa bọ́ ẹ̀ tó nípẹ̀jọ orin lọ ìṣẹ̀dá tó láyé tó lọ́run tó nígbà àti àkókò yóò máa dáàbò wa o lẹ́ni àti lọ́jọ́ gbogbo.
2: ó dá a dúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ́ bá rìnrìn àjò ròyìn láàárọ̀ tòní ti fún tẹ̀dọ̀ ròyìn àwa la ní ẹ̀yìn lẹ̀ ń gbádùn ẹ̀ o gbáǹkọ́gbì ròyìn ń kọ́ ìkànnì ọmọlúàbí lónìí ìgbáládùn tí ló wà fún gbogbo àwọn ètò tó yàn láti ìkànnì lódù tí gbọgbọ́ kan sí ẹ mọ́ kún un bẹ́ẹ̀ láéláé o àtẹ̀yìn àtàwa àjọ máa fọ́n lókè sí rere ni títí wá di ọ̀sán tá a tún pàdé fún àkọ́tun ròyìn gbáǹkọ́gbì ìyá àdínníyìn náà ni o Aminat Adetun Badmus òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀ mọ́ o ṣe dáadáa.

0: Echo Juma, Echo Juma, Echo Juma, Mom. You go with that work on Splash 105.5 FM. Ile fun balaye gbe fele le nilu Ibadan ile baba kan de gangan ile oba kan de ti o pe meji lori eto ja won si royin re daraya lati ese kuku orilede Nigeria ile adulawo ati jakejadu agbaye loruko lowo botini fun owuro toni abin bola sadiq oke to gajo oke oke to plenty sunde olawo lolotu eto ja won si o aderonke adesola loruko temi olori sport olori royin re daraya Ibadan ka ma vinga ti gangan eyin temi eni lojo ru yoba tun ma da pe lojo an lojo tebi ba npale ani sinle lojo tebi ba npona ani rin lona lase ledumare o ti wa asojo eni kan kuje eni gugu are eni ma yan fona o ya lo ni komo komo lo ni were were lo ni ki amosa lo ni waran sasa yin to wonu ro ilo ni sansan lo ro toni e je mu lati agbon cash e aka kisa kwa ko fi catch cruise ani o mo cash e moro peti mo wara ro mo na gere lanule mo jan bona candle lese *347*1004*#*347*1004*#. Iwo na le je o be ni moro re pepo le je o le work o ma bo si ojo kan na lo ma bo soju e awon tan ku je o lori meji be ni tita yen na o je pada mo jejeje o na bo soju opo yen kota lati je ₦500 pere ohun na le fi ta o iyen lati je loju opo cash e ko lo fa rara ko lo fa baby iye igba to ba wa wo lo le ta iyen lati je en tojori e ba wa la bi odun 18 le ta cash e o odun 18 soke ohun na na le gbenu si na le gori wa *347*1004*#*347*1004*#. Oda e je nko lagbon mi cash e ki wonu royin lo iyen ni sansan laaro toni be bo ba se nlo short code yen o le lo to ba pe internet ni won fe lo e website www.cashier.ng www.cashier.ng ohun na le fi ta iyen lati je oda ninu royin laaro toni e je mu lati orilede Nigeria ori wipe papa se Nnamdi Azikiwe ele to wa nilu Enugu ipinle Enugu ohun na niroyin ti je ko di mimo atunse yo ba papa isere na o ko to di wipe sa tutun league orede Nigeria o gbina ya ati idije lekun jekun ti le adulawo gaga bi ro gaga bo se je ko di mimo ipe ise atunse ohun ohun na ni o pari ninu osu kokanla odun 2026 eleyi ti a wa yi lara igbese ijoba lati ri daju pe awon ofika boga to ba ti ejomo ti le ta won awon egbe agbabolu awon won mo gba iyen nile e mo gbagbe pe Rangers International ti lu Enugu ifigagbaga won to je tinu dije lekun jekun ti le adulawo papa asere tan ni Nnamdi Azikiwe ko meet standard ajo CAF pe tan je awon na wa ro pe kini mo lo fa ko kini mo doju ti yan po a mo ni papa se nilu ta won na awon tun wa je champion eleyi ajo CAF buwolu ati eni ke lo jina ke lo FIFA CAF lasan ti to ohun na ni ayipada to lorin lati bere si ni mu ba papa isere na e mo wa pe idije to ba jo mo ti idije ifigaboga ajo CAF papa isere MK Baba Kola to wa nilu Abuja ohun na ni won ti gba MK Abuja Stadium ni lo wa Abuja ni ko egbe agbabolu Enugu Rangers iyen Flying Antelope ni won mo lo ni sa tutun league agboje orilede Nigeria ki ise asun ki ise atunse apache Nnamdi Azikiwe o to di wipe o pari re mo pada si ilu Enugu leyin ni kete ti se atunse ohun to ba pari ninu osu kokanla tan ni o pari ti o ba tun ju be lo o da e te nwa iyen saarin gbogbole adulawo tori wipe idije wa fun bi fun idije lekunjekun ti le adulawo ti ta awon obirin iyen wa fun bi CAF Women's Champions League qualifiers ohun na ni royin ti je ko jimo po orilede Burkina Faso ohun na ni o lanfani lati gbalejo eleyi o da je pe ko egbe agbọbọlu edokun si o mo sojo orilede Nigeria awon na ni won ti ja won sawon sori to ye ki wa idije wa fun bi yi idije to ni se pelu awon ekun kokan iyen lile adulawo yala awo iwo orun le adulawo ni ila orun le adulawo ni gusu le adulawo ni arin gbogbo le adulawo ye South Africa Central Africa East Africa ati West Africa gbogbo epata ohun na ni won ti ni tournament orisirisi regional tournament ejije elekun jekun ti won fi nyoyo sawon dije lolokun ojo kan ele ti won ngba e mo pe ni dije fe ladulawo o ti wa dije fe ladulawo papa jo ti tawon obirin e wa tournament e fa won tojo won labi ogun odun ni odun meta di logun ni e mo ko won ti sagbe kale re iyen fun won Ben na lo mo si se ri fun idije feye idije lekunjekun le adulawa awon bi CAF Women's Champions League ori wi pe pa lo gba wafu bi awon to ba wa se daada ni wafu ko ba je wafu ni ko ba je CAF ni ko ba se atijo mo ti ta awon ekun re o je safu na iwo na ti kopa gbogbo yi te ba ti lo te ti yan yan lawon ekun kokan ile adulawo e wa parapo lo gba CAF Women's Champions League ti wafu ti agbon iwo orun le adulawo yen West Africa edokun is ni osojo orilede Nigeria o da je wi pe won koju ASEC Mimosa to orilede Cote d'Ivoire bakan na Ampere Dakar orilede Ghana ati ASGNN ti Niger Republic awon mere ni ton wa ni sori elekeje ile ti ko edokun is orilede Nigeria awon wa nu se wa ri Sorry, akoko USFA orile de Burkina Faso to gbalejo idije yi Dynamic of Benin awon na Dynamic of Benin orile de Benin Republic won ko pa nbe ati SKO orile de Togo osepo won ni ASCO orile de Togo ni won se kopa ni wafu bi CAF Women's Champions League qualifiers ni o ma waye lati ojo keta le ni ogun osu kejo ti da ojo karun osu kesan odun 2026 gbogbo awon isori yi o ja pe ifigagbaga meta ni o waye iyan ni ojo akoko ati ojo keji be match day 2 eyi ojo kerin di ni ogbon ati ojo keta di logbon to wa di pe ifigagbaga ipele isori yo waye ni ojo kokan di logbon ati ogbojo osu kejo odun ta wa yi iko egbe agbabole do kwizan ni won foju sona lati gba idije yi ti won le yoyo si pele isori idije elekun jekun ti le adulawo iko egbe agbabolo ziute World Game awon na le won ti gbe agbabolo lowo egbe fun iko Ikorodu City nilu Eko iyen Malik Omotayo gbe bi won ti se kede re ojo pa elujara won iyen ni ana o se je pa awon ko ti won gbori wa iyen fun Malik Omotayo ari ko basa iyen ninu won sugbon iko egbe agbabolo Zute Wagram iyen ni orilede Belgium ni league agbojo orilede Belgium ohun na ni Malik Omotayo ni o pada jamo lowo gege bi won ti se kede re iyen ni aya ana loju opo aye ilu jara won be Malik Omotayo o fi ko Ikorodu City sile leyin sa 2025-2026 pe bi ifigagbaga mesan toto lafa lati gba fun o bere bi mefa o de mi awon awon kan pere fun won be o wa ninu awon ifigagbaga won fun DJ President Federation's Cup eleti mo gba ni won wo asekagbe o de je ko nbe yen kin lo royin to ni se pelu ko Super Falcons orilede Nigeria o wi pe oga agba okay oludari agba iyen director general iyen fun ajo to ri sere idaraya lapapo orilede Nigeria National Sports Commission iyen honorable Bukola Olopade to ti je ko di mimo ni pe ko Super Falcons orilede Nigeria ko to di wi pe idije Olympics ni Olympics qualifiers o to di pe yo bere won ri daju pe won wa oluko ni mi iyen fun won won gba ipe ojo aje Monday ajo NFF fi sowo sojo pa ilu jara won iyen X ipe technical crew la to kede le fun iko Super Falcons orilede Nigeria fun kaluku ora ko we fi se re le ni ko ma wule da won o la agun ju o de je pe lara won ti won ko we fi se le lati ri amugbalegbe oluko ni an change ni agba ball tele fun ko Super Falcons orilede Nigeria ẹni tí ṣe olùkọ́ ni àwọn aṣọ́lé anwalu makuwala òun náà ó fi iṣẹ́ rẹ̀ ó fi ilẹ̀ ẹ wá ráwọn èbò tó kówọ́ láti orílẹ̀-èdè sweden ìyẹn igo kluge tó fi mọ́ pa tí ṣe ẹnì kékeré ìyẹn parkhausen àwọn méjèèjì náà ni wọ́n fi iṣẹ́ wọn lẹ̀ fún ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà àwọn technical crew eléyìí tí ń gbàṣẹ lọ́wọ́ wọn nù lẹ́yìn tí Super Falcons kùnà lati kogoja mo ti gati lo kopa ninu je feye agbaye awon obirin lodun 2027 be iko super falcon lati bi odun 4 din ni ogun iye 16 years ti won lo sinu ride olympics e pari 2024 ona ni won ti pada bere si ni se dada e ti won yoyo lati lo kopa ninu ride olympics e pe pele sori ona ni won ti jadanu iye lodun 2024 sugbon orilede nigeria ajo nsc atajo nff lawon tin sise po lati ri daju pe ko super falcons orilede nigeria won gba oluko ni mi ko to di wipe idije olympics qualifiers o lanfani lati bere abdulkadir adirogba jamlo latapa be iyen ni aro tuni sugbon ko to di wipe o a wole laaro tuni e je nju eleibo ka le se atupale mejeje papo agba bolu tele abi balogun tele fun iko super eagles orilede nigeria iyen austin jeje okocha ohun na ni o ti je ko di mimo pe e wo ohun obu omi senu soro yi o ori obi one podcast ohun na lo ti so opolopo oro se je pe lara awon oro to so ohun na la mu wa se agbeyewo re iye lori eto ja won si tori wipe podcast John Michael Obi ni pa won kan mi wa te pe ni lanfani lati mo lawon foro wa nlelu wo mi sugbon eleyi aye wa oro si wa ni o si jeje okocha o si so o ni se lati gba ti won ti ko awon figagbaga to je national team orilede nigeria kan ti ko kuro ni ilu eko o ni bolu alafesegbo orilede nigeria o ni ko ri bakan na mo ori tutu yaya tu yaya jade awon ololufe gan ko ri bakan na mo okocha o lo je kele idi mimo lori obi one podcast o de je odimo ko lodun 2026 idije fe ya agbaye eleyi ti awon fe lo iye fun world cup qualifiers ta won fi to mi ayo kokan kojo orede angola nipinle kano eran ti igba na o lo wa lara asoro eleyi ta won ni be wahala lo ti bere si ni bere o oni e wo ta ba fe gba qualifier wa eleyi to gbeyin to ye ka won gba awon ko lo pinle kano nigba ti ilu eko to wa nbe yin e mo wo ko mo bo lati ilu London abi lati ko egbe agba bolu Chelsea to tin gba bolu abi ko mo bo lati ru Germany iyen ninu ko Frankfurt wa je pe Kano ohun lo ti lo gba bolu o ni ni ajo yen gan wahala ni won wa ipolede Nigeria won pada silu eko lodun 2021 sugbon won pe nbe ora won papa sere yen ko se yi ti o se daada tun se na se won ra ko se se tan sa won papa sere o je ti suru lere ati awon mi na to wa iyen ni ilu Eko be si re lodun 2002 AFCON qualifiers ojo lede Zambia eleyi tawon gba iyen ninu osu kini lodun 2001 awon jawe olubori pelu ami ayo kan sodo o ni opolopo gbogbo nkan tile tawon se tawon ba se leko awon mo fi la to iyen ni ilu Eko gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù super eagles ju àwọn pápá àṣeré eléyìí tí wọn kó wọn lọ ṣùgbọ́n ẹ mọ̀ pé lẹ́nu lọ́lọ́ pápá àṣeré kan sílẹ̀ pàbí tó wà nílùú yó òun náà nìkọ super eagles wọn ti ń gbà wọn ìfigagbága wọn lẹ́yìn tí wọn kó wọn kúrò ìyẹn nílùú àbújá ṣọ́rọ̀ wà nù nǹkan ti jẹjẹ òkúta sọ aṣàtúpalẹ̀ rẹ̀ láàárọ̀ tòní abdulkadir adirogba bánká wọn aráalé láàárọ̀ yìí.
1: Akojumọ atọkun akojọ gbarale akojọ meja akojọ mẹta àsìkè atọ́kùn pé kó ṣe látàárọ̀
0: iṣẹ́ ni ọ̀rọ̀ tébù tí ọ̀sìn jẹ́jẹ́ okoja tó fẹ́ ṣe kì í ọ̀rọ̀ tó dá ni kódà mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ púpọ̀ torí ìgbà kan wà bí ọdún mẹ́ta àbí mẹ́rin sẹ́yìn bóyá mo ṣe fídíò kan pa ẹ́ ni pé bó o ni pé ìlú Èkó máa ń ní fíìlì kan ó máa ń ní bó ṣe máa ń rí tí ikọ̀ super eagles bá gbà wọ́n figagbága wọn ìyẹn níbẹ̀ á sì ni pé àtùgbà tí wọn sì ti gbá wọn fika gbága gan níbẹ̀ mọ́ a mọ ọmọ tójú wọn mọ ń rí kí ó tó di wípé wọn láǹfààní láti yanjú sáwọn ìdíje àkọ́kọ́ nù ẹ̀kejì ni wípé mo rántí pé ìdíje fẹ̀yà àgbáyé ọdún 2022 tí wọn qualify tí orílẹ̀-èdè ghana wa ta omi ayò kankan pẹ̀lú wa ìyẹn ní pápá ṣeré àpapọ̀ lẹ̀ wá tó wà nílùú àbújá táwọn èèyàn da gbogbo stadium rú tó dìbò lọ yá mi ìyẹn ní ìgbà náà lọ ẹni orí yóò dilé làwọn agbábọ́ọ̀lù bá kú ìyẹn ní pápá ṣeré náà ní alẹ́ ọjọ́ náà ìfigagbága yẹn nígbà náà tó fẹ́ wáyé kódà mo wà lára àwọn tó ń ṣe fọ́nrán wípé ẹ jẹ́ kó lọ wáyé nílùú Èkó ṣùgbọ́n ìlú Èkó tá a ti fẹ́ gbà wọ́n fígagbága gan wọ́n pàpà ṣe tán tí ń lò bẹ́ẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ìrò pé ìjọba ìpínlẹ̀ gan wọ́n ṣe ohun tó tọ́ lórí àwọn pápá ṣeré tó bá sì jẹ́ pé national stadium bíi ti sùúrù lẹ́rẹ́ ní national stadium ni èmi rò pé iṣẹ́ ìjọba àpapọ̀ ni láti lọ ṣe àtúnṣe rẹ̀ ẹ wo orú ọbáfẹ́mi awolowo pápá ṣeré ọbáfẹ́mi awolowo liberty pápá ṣeré ìjọba àpapọ̀ ni ṣùgbọ́n ó jọ bí ẹni pé a mọ̀ bójú tí wá wà lọ́wọ́ ìjọba àpínlẹ̀ lákòókò torí pé àwọn ìròyìn kan ló fòtò sí alẹ́ sígbà kan pé ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ wọn fẹ́ gbà wá pàṣẹ ohun kan ṣe àtúnṣe rẹ̀ ṣùgbọ́n ń tà àti mọ̀ sí ni pé national stadium òun ni liberty stadium tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ẹ̀yin náà wo bí liberty gan ṣe rí ní ìsísàlẹ̀ ó kódà líìgì gan ò lè wáyé ní liberty stadium lákòókò yìí ká tó wá sọ wípé àwọn CAF tournament àbí FIFA tournament ìyẹn níbẹ̀ ọ̀rọ̀ tí ọsìn jẹ́jẹ́ okocha sọ yìí ìlú Èkó wọn ló mọ ní bó ṣe mọ rú àwọn ọlọ́run báwọn ṣe mọ filatom táwọn bá gbà wọn fi gàgbà wọn ìyẹn níbẹ̀ nínú kan super eagles pé ká padà síbẹ̀ kí nǹkan tún lè bọ̀ rọrùn káwọn gbà bọ́ọ̀lù.
1: Atọ́kùn lápọ̀dọ̀ tèmi pẹ̀lú ọ̀rọ̀ tí jẹ́jẹ́ okocha sọ yìí èmi rí i pé òótọ́ ọ̀rọ̀ ni ìdí ìrọ̀ sọ pé òótọ́ ọ̀rọ̀ ni pé ẹja wà tí máa ṣe bọ ikọ̀ super eagles gan kódà ká wo àwọn obìnrin wa gan ẹja wo ọdún àkọ́kọ́ tí àkọ́kọ́ gbàlejò ìdíje ilẹ̀ adúláwọ̀ lọ́dún 1980 ìlú Èkó ló ti láǹfààní láti wáyé eléyìí tó túmọ̀ sí wípé ẹ mọ̀ pé Èkó ni capital tẹ́lẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà Èkó ni capital kan tó gbé lọ sílùú Àbújá kan tó pé wọ́n gbé lọ eléyìí tó túmọ̀ sí wípé ìpìlẹ̀ ṣẹ́rí ìpìlẹ̀ láyé yìí ó máa ń ṣe kókó tá a bá wo ìlú Èkó dáadáa ẹja wo pẹ̀lú pé Èkó ṣe jẹ́ yẹn ẹja wo in tí Èkó gan kó sínú
0: oríṣiríṣi ẹ̀yà lẹ́ẹ̀rí
1: ìlú Èkó tá a bá wo ìlú yóò tí wọ́n ti ń gba ìdíje yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà sọ pé láti Ìbàdàn a mọ̀ pé a àwọn olè lọ sí uyo àwọn wà á tàti ìbàdàn àwọn olè lọ sí uyo
0: àbí láti kéwọn olè láti south west
1: àbí láti south west kí wọn lọ sí south east
0: ṣùgbọ́n tọ́ba kó wá bí àwọn adóòna aláwọn èèyàn tó pọ̀ láti south east àti north tó ń gbé nílùú Èkó ó jẹ́ kíkiri yẹn
1: gbàgbọ́ pàlà ó ẹ̀rọ pé olóòrò jẹ́ kí kọ́kọ́ sọ ń gbà àkọ́kọ́ pé Èkó ni capital ti ìpìlẹ̀ tí kíní ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́ bá wo ẹ dá lọ́wọ́ gbogbo àtà ti ṣe dáadáa kódà nínú díje fi ẹ̀yà àgbáyé gan ibo gangan nípìnlẹ̀ ọmọ ìlú Èkó ìní olójẹ́ kí àwọn jẹ́jì okocha ní ọdún 1994 tán lọ sínú díje fi ẹ̀yà àgbáyé gbogbo àwọn kọlifáyà ilé ìtàn gba ìlú Èkó ni gbogbo wọn ti gba ẹlẹ́ tó tọ́ sí wípé èmi ò rí irọ́ níbi tí ìjọ ọsìn jẹ́jì okocha sọ yìí tábà wà àtijọ́ ta ti ń lo kága ọdún wo láti di nàìjíríà ṣe dáadáa kẹyìn láti mẹta ti ń lò.
0: Jọ Mikel Abimoni Mikel Obi ẹnkọ ìjẹ́jẹ́ okocha ni lọ́dún 2000 ẹ rántí àṣekágbá tí nàìjíríà gba ní AFCON kojú orílẹ̀-èdè Cameroon bí ó ti pé Cameroon ló jáwé olúborí ìyẹn ní ìgbà náà penalty ni super eagles fìdí rẹmi sọwọ́ wọn pẹ̀lú àmì mẹ́rin sí
1: méjì tuntun
0: làwọn ìjọba ó ní fìkàgbọ́gà yàrá fìkàgbọ́gà tó
1: wà memorable yín tó ṣẹlẹ̀ wọ́n ti ti òṣèlú bọ̀ ni wọ́n ti tòṣèlú bọ̀ ni lọ́dọ̀ tèmi torí èmi ò kódà èmi ò tí ì fẹ́ ẹ̀rí nǹkan tó yẹ pé gbogbo òfin gbàgbàga super eagles ẹ̀ sì ni mo gbé lọ sílùú yó kò yẹ kó lè rí bẹ́ẹ̀ àti àwọn èèyàn ti ń sọ nípa kíní ní ìsìn kéésì ní kéésì àná.
0: Ẹ mọ̀ bóyá torí ara àwọn nǹkan tí mò ń wò ni pé ṣé mọ̀ pé ní ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ téèyàn bá sọ̀rọ̀ nípa ìyà lórílẹ̀-èdè Nàìjíríà ó ti gbọgbọ́n bóyá wọ́n wò pé kí wọ́n mú báláǹsì ẹ̀ẹ̀kan mú equation kan báláǹsì láwọn ìlú míì tí kì í bá ṣe gúúsù ìwọ̀ oòrùn yẹn south west ni.
1: Kán mú wọnú ara wọn kó fi jẹ́ pé àwọn yẹn náà lẹ́tọ̀ọ́ láti mọ
0: African Games Nàìjíríà gbàlejò ìlú Èkó náà ti gbàlejò.
1: Ìgbóhùn náà ló jẹ́ kí mo sọ pé ẹja kódà ká kó ònú bọ́ọ̀lù aláfẹsẹ̀ gbá gan ẹja lọ wọ àwọn àṣeyọrí tí orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe ibo nípìnlẹ̀ rẹ̀ ti ń wá ìlú Èkó ni. Ṣẹ́rí mi ò kọ̀rọ̀ àjọ ìjọba àpapọ̀ pé ṣẹ́rí bí kíní yìí ṣe wà yìí kódà kó mọ̀ jẹ́ pé kò gẹ́lẹ́ ti mọ̀ gbá gbogbo ẹ̀ ẹ máa yan àwọn àfigagbága kan tó ṣe kàn rìn náà sílùú Èkó.
0: Ṣùgbọ́n lákòókò yìí pápá ìlú Èkó gan pápá àṣeré wọn kò ta. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́rin ló wá láti ilé konu líìgì àgbẹ̀jọ́ lédè Nàìjíríà Sporting Lagos Ikorodu City àti Nta Lagos òkè mẹ́ta àti Mbàgbàgbé kan àlẹ́rànlẹ́tì pọ̀ mẹ́ta ní báyìí mẹ́tẹ̀ẹ̀ta gbogbo òfìgagbága tó jọmọ́ tilé wọn pápá àṣeré Mobola Jijonsin Arena tó wà lónìí kan Ọbalẹ́ndé òun ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta
1: lù láìsí
0: gbogbo sí pápá àṣeré wọn ní Tafa Abalẹ̀ Wasco wọn ní National Stadium sùúrù lérìn.
1: Ẹ mọ̀ pé gbogbo kan yẹn náà ọwọ́ ìjọba náà ni èmi ni pé ìjọba gan wọn ti ya para wọn ti ya pa kúrò níbi tó jọmọ́ eré ìdárayá torí gbogbo àwọn kíni ìlú yẹn kan mójútó tábà pé èkó standard ṣé gbogbo àwọn kan báyìí nígbà tí tíìmù méjì bẹ́ẹ̀ tàbá lo pápá àṣeré
0: ẹyọkan
1: ẹ lọ́dọ̀ pé
0: kíkan ìbáwọ́gán ni òní
1: rẹ̀ pápá àṣeré gan tí gbogbo òní bàjẹ́ tí gbogbo sílẹ̀ òní gbogbo òní máa fọ́ tí gbogbo glass tí gbogbo òní máa wú ẹlẹ́ tó túmọ̀ sí wípé ìjọba gan ò mójútó eré ìdárayá torí tán bá mójútó ni gbogbo nǹkan táwa náà sọ yìí ó dáná sí tábà sọ pé ó ya super eagles kan àwọn agbábọ́ọ̀lù nílùú Èkó ṣé bó náà lẹ ti sọ yẹn pápá àṣeré wo náà fẹ́ lò àwọn facility dà
2: ko si facility kankan mo gbogbo facility lo ti baje so gbogbo awon kan bayi na o de ni ka jo ka fo to le so pe o ya e lo gba kankan ni bayi ni ilu eko won wo awon kini na awon aso bi ogbe lo wo
3: ko da ka jo fifa to le buwo
2: to ba ni be ni si to ba ni pe omi joloke abi to ni pe grass e
3: gbogbo ko mo diwo o ni wo go kini abi na jo
2: o ri wo go wo go ba o no se be doke o le ni South Africa o le de awon ile de to se kan ni kan wa gba ball ko si bo ni be ri be ele to mo si pe o na lo ya so pe ijoba apapo o wa lowo wo si wa lowo ijoba ipinle eko na to ba ye pe awon na ni fe wi pe ki won ma pada gbe ije kini wa awon jejo ko ta to soro ina awon le jagbenu so lati ba awon ijoba soro pe to tu papa sere ise na ta pe papa sere ba wa to wa oke lati so pe kan gbe league na ballu orilede nigeria ballu super eagle gangan o yato si league nigeria tori standard lo bodo je
3: e wo ro ile kan salami
2: ni continental game ni
3: ile ile kan salami e le gba league nbe sugbon e le gba caf tournament caf competition
2: bo se jeri yen league la sanan le gba nbe igba se pe won ti standard caf de re kon to le gbe nkan fun yin
3: standard fifa gan ti won de buwolu fun awon ile ofun ile kan salami under 20 ni
2: under 20
3: asiri pe lenu jo meta gan won gbe wa badan mo ilu ogun
2: na gbe lo ele to so gbe amoju ta won facility to ani amoju to won
3: ma baje to ba dinu osu kewa o le de nigeria o gba le jo dj caf award a mo pa ni awon ibi igbafe yi tura to se daada
2: epolo
3: ni boya leyin ka forward yen iwuri o wa fun gomina babajide sanwoolu abe lomi ta ba pada yin sipo nilu eko ni apapo lati sise ko
2: to
3: lati mu igbelaruge ba awon ere dara awon ati awon papa sere ti won ti mo gba bolu alafese wa ti ko super eagles ton fi le pada iyen si ilu eko
2: ti olorun ba je ki won lanfani lati tetisi ati pe mi se wa rogbo awon jeje oko sa na tan so ro nsin ke pe awon na won jagbenu so fun mo orilede Nigeria tan ba le so ka won na pariwo sita kan mo ju to papa sere tori ta ma so pe ko gbe fi gaga wa ti o ba si papa sere nko se ori iye pe na ti ma gba bolu ni
3: lai se fi gaga go ri yan rin o da na ti yan gaga bi oluko agbojo orilede Senegal iyan the Teranga Lions orilede Senegal ano de yi ohun na ni won kede e won gba wi pe Patrick Vieira e o gba dije feya gba orilede France odun 1998 leyin igba ti won gba se lowo oluko ni won ele ti ori won ko se daada ninu idije fi eye agbaye agbabolu tele fun ko Arsenal Juventus ati Inter Milan ohun ohun na yo mo mu ogbon ati re wa fun iko Teranga Lions orilede Senegal o da eje adagbo won ni mo ka to lo ajo CAF na ni won ti mu Omar Akhtar eran ti adari ayo ti o de orilede America tan ji owo ni kan da pada ajo CAF ori kankan sesi ati FIFA kankan ajo UEFA won ti so pe ki adari ayo ohun o wa ko pa UEFA men summer echo 2026 ko ma wa ni Geneva lorede Switzerland teden to ba ti lo ko pa ni summer ko si o se se ko mo officiate fi gbagba ninu idije UEFA Champions League said a soro lori e ta ba pa o da e ja lo iyen si oju oja ta ba pada de ta won si o mo tesi waju ka da gbowo ko le poju owo ni loju opo ka se *347*1004*1# eku kale
4: Flash FM 105.5.
5: Mommy in the kitchen cooking rice.
6: It's Mama Dog.
5: Chicken in the pan looking nice.
6: It's Mama Dog.
7: Keep your voices down.
5: Smells yummy. Everywhere smelling so nice.
6: It's Mama Dog.
8: Our neighbors will soon come and start knocking.
9: Good food starts with good oil. Mamado Oil brings out the delicious flavor your family loves. Mamado Oil is available in stores near you. Use Mamado Oil today.
10: Oh la la la la oh. Every consumer has a right.
11: Now so, before, consumers no sabi waiting day because of boju waful everywhere. Price no clear, return no day, refund unko, na story, them they do anyhow. But now, sense don land, awareness don spread, jabrata, we sabi waiting with the buy, and we get correct value for our money as at the shop, at the see correct product information, price the show face, koro, label clear, no koni movement again, na my power be that.
12: FCCPC is working.
13: FCCPC, promoting choice, ensuring fairness.
14: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa fani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. itowo ekan lasan are kan ko si leyin e
15: magistar ta se latara e wa soya alubosa adun chili ati konofuru
14: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
15: magistar yo so gbogbo onje ta se

0: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Flash FM 105.5.
2: Bọ̀ padà látọjú ọjà ìkànnì Splash 105.5 FM ilé fún Bẹ́lágbó Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn náà lẹ́ṣíwà lórí ètò ìjà wọn sí. Ẹ lè wò wá níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Splash 105.5 Ìbàdàn tẹ́ bá ti tẹ̀sí kìtìkìtì lẹ́mọ̀ bí kan ṣe lọ́lẹ̀ agbára. Láàárọ̀ ọ̀tọ̀ níbẹ̀ lójú òpó cash ẹ̀ *347*1004*1# ẹ̀bọ́ ọbẹ̀ kẹta láti jẹ àṣeyí kó tó láàrin ìṣẹ́jú mẹ́rin márùn-ún sákòókò tàwa ẹ̀ka tó pò lórí ètò já wọn sí. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ kó di mímọ̀ wípé ọmọ actan ìyẹn adarí ayọ̀mọ̀ orílẹ̀-èdè Somalia eléyìí tí àjọ FIFA tí wọ́n ṣe nǹkan kan sọ̀rọ̀ rẹ̀ nígbà tí orílẹ̀-èdè Amẹ́ríkà ní ó mọ̀ wo orílẹ̀-èdè wọn láti darí ìfigagbága díje ìfẹ́ àgbáyé. Àjọ CAF náà wọ́n gbẹnu tì ní àbí nígbà tójú wọn tó bó wọn tó padà sọ̀rọ̀ pé àwọn wà lẹ́yìn rẹ̀. Àjọ UEFA ló dìde sí ẹ̀sìn mọ̀ pé àjọ UEFA ni wọ́n fẹ́ sun àjọ FIFA tiẹ̀ tẹ́lẹ̀ wọ́n tún wọ́n fi po rárá. Èmi mọ̀ pélé wọ́n fi ń pẹ́pẹ́ àjọ FIFA ni àmọ́ ó ń wọ́ kí o torí pé Omata wọ́n ti pè é ìyẹn fún UEFA Men's Summer Course tọdún 2026 ní Geneva lórílẹ̀-èdè Switzerland eléyìí tó máa wáyé láti ọjọ́ 31 oṣù kẹjọ títí da ọjọ́ 2 oṣù kẹsàn-án ọdún 2026. Ẹ̀dẹ̀ mọ́gbà ìpóhùn ló darí àṣekágbá ìdíje UEFA Super Cup láàrin Aston Villa àti PSG ó sì ṣiṣẹ́ rẹ̀ bíi ó ṣiṣẹ́ rẹ̀ ó ṣe dáadáa ni. Kọ́dìrì tẹ bá tilẹ̀ mọ nǹkan yín lò àwọn tó mọ̀ ọ́ lò ó gbà lọ́wọ́ yín gbà lọ́wọ́ ẹ̀ kò mọ̀ ọ́ lò
3: ó
2: làjọ UEFA fi ṣe fọ́rọ̀ FIFA àti CAF.
3: Ẹ mọ̀ pé tí èèyàn bá ní opportunity kan tó jẹ́ pé ọlọ́run máa fi kẹ̀ ṣùgbọ́n opportunity yẹn tí ò bá mọ̀ ọ́ lò ọlọ́run ó gbà yóò fún ẹlòmíì ni tẹ́lòmíì bá sì mọ̀ ọ́ lò náà òun mọ̀ ọ́ lò tiẹ̀ ni ẹ̀. Tábà wọ arákùnrin yìí a rí wípé gbà tí ọ̀rọ̀ di yán panyanrin láàrin arákùnrin yìí àti orílẹ̀-èdè Amẹ́ríkà gbà yẹn náà lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ gan ǹjẹ́ àjọ tó wà nílẹ̀ adúláwọ̀ gan bó ti jẹ́ pé ọmọ ilẹ̀ adúláwọ̀ ọmọ Somalia ọ̀la arákùnrin wọn sọ ẹ kankan ṣùgbọ́n ẹ mọ̀ pé fàákàjà gan kulẹ̀ ti wà láàrin àjọ UEFA àti FIFA náà tẹ̀lé so àwọn náà dẹ̀rọ pé táwọn lè fi
2: pawọ́ kálàgbáwọ̀bẹ̀
3: náà ni wọ́n sì pé arákùnrin ó darí ìfigagbága ó tún ṣe dáadáa ẹ tún wo ìgbésẹ̀ tán tó fẹ́ gbé fún níṣẹ́ eléyìí tó túmọ̀ sí wípé wọ́n fi arákùnrin pẹ́pẹ́ FIFA wípé iṣẹ́ tẹ́ ẹ̀ mọ́ ṣe tá a sọ pé ẹ̀ mọ́ ṣe tá a sọ fa kí pé ẹ̀ mọ́ ṣe ẹyin ṣe o làwọn ṣe fún yín torí ẹ̀ mọ̀ pé kíní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé ṣé bí n tí FIFA ò lè ṣe nígbà tó léde Amẹ́ríkà bá ń control FIFA o ni arákùnrin yìí o làwọn FIFA yìí o làwọn UEFA o làwọn ṣe tiwọn eléyìí tó túmọ̀ sí wípé àwọn náà ṣe báyìí láti fi pẹ́pẹ́ àjọ FIFA àti pé arákùnrin náà ọlọ́run náà ṣe láti fi gbé sókè ni torí pé tí wù nǹkan báyìí ò bá ṣẹlẹ̀ o lè má débi tó dé ìtòrí tó fẹ́ ṣe gan ṣé kò tó wá ju nǹkan tí àjọ FIFA gan wa ní plan fún
2: un.
3: Bọ́ọ̀lá
2: ìfẹ́ rí ìdíje UEFA Champions League ó ṣe ṣe kẹmọ rí bẹ́ẹ̀ ìdíje tó bá kò bá jẹ́ conference kò bá jẹ́ Europa League rẹ́ṣàrí tí ó mọ̀ darí àwọn ìfigagbága ìdíje UEFA Champions League Europa àti conference League ìdíje àjọ UEFA yóò mọ̀ darí tó lẹ́yìn tó bá ti lọ fún summer course tán lọ fún yìí o ntọ́ máa ń ṣe ìyẹn fún ọ lórí ẹjẹ́ kò lápá abẹ́ kí n lọ sínú ìròyìn mìíràn ní ṣe pẹ̀lú eré ìdárayá formula one torí ọ̀sẹ̀ yìí òun náà ni zavort òun náà ni yóò láǹfààní láti wáyé dutch grand prix ṣùgbọ́n eléré ìdárayá ìwakọ̀ díde fún ikọ̀ williams ìyẹn alex albon albono òun náà ni yóò ti ló ti fàdé ìrìn lójú sí ọdún 2027 nínú ikọ̀ ọ̀hún ọmọ great britain òun tó ṣùgbọ́n tó jẹ́ pé thailand ló ti ṣẹ̀ wá ló darapọ̀ mọ́ williams látọdún 2022 ẹ tó dẹ̀ láǹfààní láti ṣe dáadáa ẹ mọ̀ ní sáà 2025 ilé tó kọjá ipò karùn-ún láǹfààní láti parí sí ìyẹn fún wọn tó yà wọ́n ní ẹnu púpọ̀ púpọ̀ yọ ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́nu pé alex albon parí sípò karùn-ún lọ́dún tó kọjá ṣùgbọ́n ó ti fàdéhùn rẹ̀ lójú sí lọ́dún 2026. Ok ìjọba orílẹ̀-èdè ukraine òun náà ni ó ti kọ̀wé sí àjọ FIA ìyẹn àjọ tó ń rí sí ọ̀rọ̀ motorsport ni lóde àgbáyé láti dá ìpinnu wọn padà lórí wípé àwọn tí wọ́n bá wá láti orílẹ̀-èdè russia àbí belarus wọ́n fún wọn láǹfààní láti kópa ìyẹn ní motorsport awon fowo si an gba pe lati February 2022 to le de Russia to ti yawo Ukraine to gun won ti bere to gun o si wa mi ti oni simi la koko yi de ajo FIAT ti yen labi awon Mohammed Besuli yam ti ni awon orilede mi ti lanfani ati relax oro won lori Russia lati je kan mo kopa ninu awon idije lolokun ojo kan awon na awon si fe se be iyen ni tawon ninu idije to ba jomo ti ti oko wiwa ni ko je keke ni ko je okada ni yen motorcycle ni gbogbo nkan tan wa mi motorsport lati wa sugbon orilede Ukraine ti ko wi si won yen jobo orilede pe ajo FI e mo dan o te ba dan e ma dan tan be Arena Sabalenka ohun na lo ti yan si ipele to kan ninu idije Cincinnati Open leyin gba to fi ajo orilede China yen Wang Qinyou pe lami mefa ase yo kan mefa si meta ohun na lo fi lanfani iyen lati na to je pe orilede Czech Republic yen Zara Bechlek ohun na ni o koju nipele ele to kan bakan na Nakashima ohun na o fi ya to lowura o fi je ojugba re orilede America mefa si meje meje si mefa si mefa se yo kan ohun na ni o fi na iyen Daniil Medvedev lo fi na jade ninu idije na Venus Williams egbon Serena Williams ohun na ni won ti fun ni wild card lati kopa ninu idije US Open sugbon se Serena Williams se ohun lo gba singles ninu idije US Open sugbon ati mo pa awon mejeje won ma gba doubles ninu idije na bakan na mixed double Sabalenka o ti fi die mule po won ati Novak Djokovic awon mejeje awon jo kopa iyen ninu idije na pada sere daraya ballu alafowoju sajo lede America NBA serin ti ana Donald Trump aburu na Donald Trump ti o dale loro ere daraya lagbaye ati mo bi o ma doriko leyin gba tin Josh Kushner to ni ipin dokowo to po julo to ra iko LA Lakers iyen lowo McWhorter $12.5 billion lora iyen ni opin ose eleti o koja yi awon molebi mi tan tun wa ni ipin dokowo ninu iko na eyen boss family latori asoju won eni ti se governor LA Lakers iyen Jane Boss won lo ti je odimo pe ipin dokowo tawon awon ta o awon ota e mo gba pe water o ra shares ile to po julo lowo boss family $10 billion owo won lo ti ra iko LA Lakers iyen ni odun ele to koja yen lodun 2025 sugbon awon na se ni pin idokowo ninu iko na jini sire yo wa gege bi are iko gomina iko ele likas bi are won na ni todun 2030 o ni molebi ti won na ni o fi wa be sugbon se ni idokowo na mo ipin idokowo awon ele to wa nbe ta won je pa awon aburo won ti fe mo gbenu wa pa awon fe lo ta awon onigba ohun onigba kan ta podokowo awon to ku iyen lapa abẹ o da idije e je lo sinu ro itoni se pelu ere daraya bodu alafesegba tori pe Jose Mourinho o lo je ko di ma pe ohun gaga fun ohun Kodri ni ohun ba Vinicius Junior ohun ba soro to fi duro ninu ko egbe agba bodu Real Madrid
3: mo pe
2: a si mo pe fun fe Mourinho to ni sawon agba bodu lawo dudu pa paju won to ba legun ise
3: beni Mourinho to ba so be a le so pe iro ni tori ta ba wo ati ma si bo Mourinho dada pelu mi mo ko awon alawo dudu jo abawo lati nu ko gbagba bolu Chelsea ni lo sinu ko Inter Milan ni leta lo koda to fi de inu ko gbagba bolu FC Porto lori de Portugal ko to wa de pe o wa pada sinu ko Chelsea na a ri pe awon alawo dudu ohun ya won soto
2: sugbon o la won oro to ba so ni pe ko worth e to ba fi Madrid ni ko to mo duro nbe ibo lo fe lo fe da bi
3: pe ohun fi so jona le pe agbawo lo se mori o se ti
2: o ti ni riri
3: bẹni awon to se kanrin ju finish oju lo times 2 lo o ti ko won so diri so if to ba n ba finish oju so wo be o na le ro pe agbawo le to ba won soro yi o pe inu ko to won le ti gba mi eye Ballon d'Or o na lo won na wa yi so o se mori o na de ri ke se oluko ni ana a ri pe oluko ni to na ni site fun ojo la ni a ri pe o na ti mo caliber of player to won ko jo iwa awon finish oju junior yo ti mo en se point to le produce fun ti sa ba bere ele to tumosi wipe olukoni o se mori ona o le je pe be on lo di pe on lo convince Vinicius Junior tori ta ba wo oro to ro mo Vinicius Junior laarin bi ojo merin si meta to tu fi pe won pada fese roju si yen o lagbara
2: o da be o se mori ona ti je odimo pe ohun lohun ba Rodri ohun ba soro ko tori po lo sinu ko egbe agba bolu Barca o ni koda ko tori pe Barca gbe o lo be gan adehun awon ti o ti fori sanpon toro won pe ohun ba soro o ni ohun ko ma Madrid yen okan won se kami lori e ohun lohun o fi fe lo lohun ni o fule fi wa pe oro wa lori Rodri tele kawon egbe sugbon igba to ohun ba soro ri pe personally ko wa convinced lati dara ko meko egbe agba bolu Real Madrid lawon wule se file ko to wa lo sinu ko Barca olawon ati Man City awon ti won bara awon dokowo po daadaa ni egbagbe pe pep kan wa nbe iyen tele chama musela na ni won ti foro sori ero aye lujara re leyin gba ti laarin ojo meji o collapse iyen ni laarin ojo merin musela collapse le meji osubu iyen ni e meji ototo lori ni pe aisan yi ohun ni aisan kele ti o bo ohun finra sugbon o tin gba itoju tan le je ko di mimo pe yo pada sori papa iyen laipe lajina nigba ti ara re to ba den ti se oludari ninu ko egbe agbabolu bayan iyen max ebor ohun na soro bi pe chama musela gba bolu hello hello e ka aro e ba wa yin radio yin le wa bi speaker yin okay oju titi le wa hello e ka aro se ta ka se laaro yi
4: nta
2: ke kini se ta ka se laaro yi
4: be ni be ni
2: oruko yin ati bi ti mo tin pe yin
4: oruko mi ni Daniel Jimo
2: oda e ti je 25000 lori ka se laaro e Mr Jimo awon customer ke wo pe yin lati bere candidates yin e seun gan ni ah be ni o be ni be ni be o da iko Anthony Amazon o da ipe mo Jeff Bezos ohun na lo ti ra ipin idokowo bi ida 40 ninu ko egbe agbabolu Liverpool lo wa won Fenway Sports Group iye FSG ele tan ni ni akoko yero won Abisaka na ni Aaron Wan-Bissaka ni Aston Villa ni won ti ba West Ham fenu ko ipe awon ogbe iyen wa sinu iko won e wo ohun ni ka je ran pele nu fona fun yen stubborn oni ju ba re lori eto ja won si iyen ni aaro ti to ni Hurricane ti je odi mimo ni pe iko Bayern awon soro opo lori ati fi adehun ni si ninu iko Bayern ni Titi Ola okay ko si ja won si lola Titi ojo e ti Friday le tan lanfani lati pada wa sori eto ja won si bi Bola Sadiq okay gajo ke lowo bo ti loro to ni Temilade Aloko ti wa nkale fun eto lubi ni to ni se pelu ego ku di owo la fe so si owo re owo wa ni abowo mi owo ti eni abi to birin ga ba dani owo ti e bo lo se man je ki wo to je oko re bo lo se man je ori se ki en ko wo mi pa mo ni abi ki en ji o mo pe daddy mi ni billionaire ni daddy mi abi ki mo ji o mo tori laaro yi o mo pe oro yi be ni oro yi oro ti mo n taba da wa ala ale
3: be ni
2: a re lomi to ni yawo mo le lowo jo mu lo toro mu fe awon kini ka se lomi to ni bo ba ni ajo na ni ajo ni ni
3: tabi to birin mi ba ti ni okunrin yo wo pe na to wo etan Baba ba na tan
2: okada wa ba mi
3: elomi o te wa ni se kankan mo
2: be
3: ni se bo wa lowe
2: omo na omo na o le fi re obirin to ni ma bo kunrin gbo bukata to ba ti ba gbo ko ni se n to ye ko se mo sugbon se be na lo se ri pe to ba ni financial independent gege bi obirin abi to ba lowo to mu yen wa nle so fi pa mo foko re ko mo abi ko o da bi oro pe ki ko ra le abi ko lo ra le pa mo ni abi ko ko le pa mo
3: eyan na la gbe o kini di ti awon obirin mi to fi n se be ko n se gbo obirin o sugbon awon to n se kini di boya re ni ti o so iriri won fun wa
2: lori eto ilubirin laaro tun ni o da e je ki oro iko ma tesiwaju lori ilubirin pelu Timilade Aloko titi ojo e ti Friday mo tin ga lo tori mi fo ire o

0: bẹ́ẹ̀ ni o. Obìnrin ló láyé àwa náà lẹ́lẹ́dùnmarè gbáyé fún. Ìwọ tí lẹ́dùnmarè bá ti fọmọ obìnrin jíǹ kí kò gbàlù kó bẹ̀rẹ̀ sí ní máa jó ni o. Torí wípé kò sí àbùdá tó lè dàbí àbùdá obìnrin. Tẹ̀gàn kan bẹ́ẹ̀ ni mo sọ gbogbo àyà mi mé sọ. Ìwọ tóbìnrin bá ti sọ fún wípé àní kó máa lo àwà lẹ́yìn rẹ̀ kó máa jó kínú ẹ̀rẹ́ ọmọ ọ̀dùn náà. Torí àwùjọ tóbìnrin ò bá sí ẹyin náà mọ̀ wípé yóò mẹ kó tiẹ̀ síbẹ̀ ṣe fẹ́ ṣe ṣẹ́wá tán. Mo kí yín kaabọ̀ sórí ètò ìlúbìnrin lóòrọ̀ yìí ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. Ṣàlàáfíà ni mo bá yín. Níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ọwọ́jà ìkànnì yìí lẹ́nu iṣẹ́ lẹ́yìn wà ní inú ilé lẹ́wà ni inú mọ́tò lẹ́wà ni ibikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ ètò ìlúbìnrin. Mo fẹ́ kẹ bá mi yí rédíò yín sókè kó mọ̀ ké lálaalá. Mo fẹ́ káwọn nébọ̀ mọ̀ gbọ́ ṣùgbọ́n ẹ bá ti ní nébọ̀ tẹ mọ̀ pé mọ̀ ń kanra ẹ dákun o. Ṣùgbọ́n ohun tó dáa náà ni ká jọ jẹ̀gbáládùn nǹkan tó dáa. Ẹ mọ̀ jẹ́ ká jẹ́ àdánìkan jọpọ́n. Torí ẹ ti mọ̀ wípé gbogbo ohun tá a máa ń gbéyẹ̀wò lórí ètò yìí ohun tó ń ṣe gbogbo àwùjọ láǹfààní ni. Mo tẹ̀ tilẹ̀ jẹ́ wípé ètò obìnrin ni ṣùgbọ́n gbogbo wa náà la ní obìnrin tó yí wa ká. A lóbìnrin gẹ́gẹ́ bí ìyá àní bí ìyàwó àní bí ọlọ́mọ. A ní gẹ́gẹ́ bí alájọṣiṣẹ́pọ̀ a ní wọn lọ́rẹ̀ẹ́bìnrin. A ní wọn lọ́gàá lẹ́nu iṣẹ́ a ní wọn gẹ́gẹ́ bí ọmọọṣẹ́. Ẹ rí wípé obìnrin ló rọ̀gbà yí wa ká. Kò sí bínú ilé kan ó ṣe wà ẹ ṣáà lóbìnrin ẹyọ kan mẹ́ bó ṣe rí gẹ́lẹ́ gan-an nù. Mo ń kí yín kaabọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò ìlúbìnrin Tẹ́miládé àlòkò ohun lèmi ń jẹ́ o. Ẹ sì láǹfààní láti máa wò wá ketekete lójú òpó Facebook kò wá splash FM 105.5 Ìbàdàn. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí splash FM 105.5 Ìbàdàn. Ketekete báyìí lẹ́mọ wò wá ń bẹ̀. Tọ́ kí la tún gbé wá lónìí lórí ètò ìlúbìnrin tẹ́ bá ń gbọ́ agbẹ́ta náà dànù àtúngbé tuntun dé àwa náà ni lórí ètò yìí. Orin ìyá àti mọ wọ̀ mí lákẹ́ mí ara pé obìnrin ló ń polongo àwọn tó ń ṣe rere. Olúwa mo dúpẹ́. Orí mi mo dúpẹ́ pé ò dá mi lábo. Orí mi mo dúpẹ́ pé n ò bàbùdá obìnrin jẹ́. Orí mi mo dúpẹ́ wípé mò ń ṣe ohun táwọn ẹgbẹ́ mi rò pé n ò lè ṣe gẹ́gẹ́ bí obìnrin. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Tọ́ lónìí lórí ètò ìlúbìnrin ohun tí a fẹ́ gbéyẹ̀wò ṣe pàtàkì. Ẹ sì jẹ́ kí n kọ́kọ́ mu láti ilẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ní rí àwọn nǹkan kan ní orí ẹ̀rọ ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Eléyìí tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ nígbà tí obìnrin bá ní ọ̀rọ̀ nígbà tí obìnrin bá ní ọlá. A ti rí ibi tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lẹ́lẹ́dùnmarè fi ọ̀rọ̀ jíǹkì ju ọkọ rẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tó bá wá di wípé obìnrin bẹ̀rẹ̀ sí ní máa fi ọlá rẹ̀ nǹkan tẹ́lẹ́dùnmarè tó fi jíǹkì rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní máa fi pamọ́ fún ẹni tí wọ́n jọ jẹ́ lọ́kọláya fún ẹni tó pè ní olólùfẹ́ rẹ̀ fún ẹni tó jẹ́ bàbá àwọn ọmọ rẹ̀ tí wọ́n jọ ń sùn tí wọ́n jọ ń jí lójoojúmọ́ tí wọ́n jọ ń gbélé. Tó wá jẹ́ wípé ọkùnrin yìí ò tiẹ̀ mọ nǹkan kan nípa nǹkan tí ìyàwó rẹ̀ ní. Obìnrin míì ń kọ́lé, obìnrin míì ń ralẹ̀, obìnrin míì ní oríṣiríṣi okoòwò ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn ọkọ wọn ò mọ nǹkan kan nípa rẹ̀. Mo ti rí bíi fọ́nrán bíi méjì àbí mẹ́ta kan àbí jù bẹ́ẹ̀ lọ tí mo rí wípé àwọn èèyàn ń wá síta, àwọn ọkùnrin wọ́n ń wá síta láti sọ wípé ẹ wá gbà mí. Obìnrin tí mò ń bá gbélé fún bí 30 ọdún, obìnrin tí mò ń bá gbélé fún 20 ọdún tó sì jẹ́ wípé ó kọ́lé, ó ralẹ̀, ó ní supamákẹ́ẹ̀tì, ó ní gbá, ó láwo, ó ní kòkó bàbá ẹ̀ ṣáà sùn. Ṣùgbọ́n ṣe mọ̀ wípé mi ò mọ̀ wípé ìyàwó mi o ni awon nkan baye koda elomi a tun so wi pe ni asiko ti o si nkankan ninu ile gege bi oko asiko to won o ni agbara lati fi san owo ile iyawo ohun dagun la si ohun elomi je tun wa so wi pe ni iru asiko bayi awon wa ko lo si ile mi ase iyawo ohun lo ni ile ha mo wa ro won ni ah sibe inu ola buda wa wa buru toni sibe inu ola wo obirin wa buru toni sedere mi bi mo se wa yi nkan kan ti mi like ni ko je wi pe nkan ti o da ti o da ti o da ti o da nipa wa obirin ni won o mo so lopolopo igbamu ti ma ma gori ayelujara pe ki ti e rokunrin ti o jade toni ha iyawo mi lo mo ti ri boya bi meji abi bi meta o ti mo de ma mu wa sori eto yi wipe ah iyawo mi lo se gbe se be na la wo obirin wa se a kin se nkankan ni ti a kin se nkankan to wa je wipe ibi to ba ku die ka to si ibi ti o ba da ohun na ni a ma nri nipa obirin laaro bi mo se nronu nipa eto yi ti mo nro ti mo nro orisirisi nkan mo wa ro mo pa ah awon okunrin won jade won ni oh I love my mother iya mi jiya fun mi iya mi se bayi iya mi se gba iya mi sawo e ti gba pe iya yi na ni yawo kele pe iya dada la ri akirin yawo dada mo wo pe ah ah eh se yan okunrin le wa se mistake ni abi kini ah mami orisa bi iya o si sugbon iyawo lo kokko je ko to je iyawo eyan kan wa so wa ni ah iya dada le wa kiyawo dada mo si anyway gbogbo e na la jo yanju loni lori eto ilu birin ah sugbon ma fun yin ni foran na ma fun yin gbo ko to di wi pe ma si oju opo sile fun eyan ara le tori atemi ati yin na la jo se eto yi loni sugbon ibi ta n lo gangan ni wi pe ki lo le fa fun obirin lati ma je ki oko re ki o mo awon nkan to ni kini o le fa fun obirin lati ma je ki oko re elomi omo merin lo wa laarin won elomi omo meta elomi omo meji elomi won jo bere lati le ni sugbon a de ibi kan e kan ri wipe obirin yi o yapa awon owo re to npa o bere si ni ma na si ara re awon ise re to nse ko je ko han si oko re mo bo wo se nwole bi gbogbo e se nse boko ba ni ah ko si emi no ni ah bo ni se ka lo ya nbi kan awo obirin a de good ni e baje baje ah mo de mo bi ko lo tin yawo ele o se kin ba yin ya o de je agba ni cooperative obirin a se yen fun e sugbon ki le ro wi pe o le fa ti obirin ti o fi ni oro awo obirin a je eyan kan to je wi pe awon kan wa ti won feran lati mo gbadun owo won sugbon average obirin lo nife lati ma yo bi ojo papa julo nigba to wo ba wa lowo wa ah ko so obirin to like shopping e gbagbe e wi pe emi ah a waste of money ironi ti owo yi to ba de apo wa e wo a mi lengbe bo lo se wa se to fi je wi pe obirin yi ko ni supermarket bi meta o kole o se gba o sawo ti oko re o wa mo nje nkan kan ti o ti wrong lati bi kan wa ni nje nkan kan ti wo wa lati bi kan teyin ba ti ni re experience be yen e ma gbo need ke daruko yin e kan so fun wa e share wa to ba se po obirin ni yin te gberu gbese be a judge yin o a wa kora wa leko lori eto yi ni tori lopolopo igba ti mo ba ti n come across iru awon kan bayi orisirisi awon comment ti mo ma bi igba to je wi pe obirin o ki n se nkan re fokunrin ni elomi a so re pe ah you don't know that gender they are very wicked that gender they can kill you that gender they can gender yi na sa ne she gender wo wa da ni sa wa ri nkan kan ta le toka si wi pe ah obirin yi gbiyanju obirin yi se bebe mo si n ru eyin okunrin wa te ledumare ba fun yin ni iyawo to duro ti yin ni gbe erun ni gba ojo te jo wa te jo nko pa te jo nse gba te jo nsawo kino de te kin jade lati ma so ko nse ti o da nikan ko to ku die ka to nikan na la jade lati ma so ko nse e je ka gbiyanju lati ma ri wipe an balance àti láti máa lè jẹ́ kí àwọn tó ń bọ̀ lẹ́yìn kan rí wípé kì í ṣe bó ṣe burú tó náà lélẹ́yìí. Tẹ́lòmíì gan bá sọ̀rọ̀ nípa ìgbéyàwó báyìí bí ìgbà tó jẹ́ wípé inú iná lèèyàn ń lọ. We have seen beautiful marriages. A ní àwọn ìgbéyàwó tó ṣe é wò kọ́ṣe. A ní àwọn ìgbéyàwó tó dùn. Kó ṣe wípé kò ní sí àwọn kùdìẹ̀kudiẹ̀ o. Ṣùgbọ́n báwo náà ṣe ń ṣe irú àwọn eléyìí ló yẹ ká máa kọ́ra wa. Tìtorí àwùjọ wa ó ṣe pàtàkì. Torí wọ́n ní bí ọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ nìlú rí. Ǹjẹ́ yìí mọ̀ wípé àwọn ọmọ tá à ń produce nínú ilé wa àwọn náà ló ń jáde síta tá a fi ń rí tí àwùjọ wa tó fi dà bó ṣe dà lónìí yìí. Let's talk about beautiful marriages. Let's talk about beautiful relationships. Àwọn relationship àwọn ìbáṣepọ̀ tó dáa tó ṣe é tọ́ka sí. Ẹ jáde síta ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa wọn. Kì í ṣe àwọn eléyìí tí ò dáa nìkan ló yẹ ká máa sọ. Àyàbá lè yùn. So kí ló lè fà á tí obìnrin tí yóò fi máa fi ọlá rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ okoòwò rẹ̀ tí yóò fi máa pamọ́ fún ọkọ rẹ̀. Ǹjẹ́ ó lè jẹ́ wípé ìbẹ̀rù wípé ọkọ òun yóò gba àkóso rẹ̀ lọ́wọ́ ẹ̀ ni. Ǹjẹ́ ó ṣeé ṣe kó jẹ́ wípé bóyá ó ti ní àwọn ìrírí kan sẹ́yìn nípa bóyá bí ọkọ rẹ̀ ṣe ń náwó tàbí bí ìyá àti ọkọ rẹ̀ kọ sí owó rẹ̀ tàbí irú obìnrin bẹ́ẹ̀ bóyá ó ti nírú ìrírí bẹ́ẹ̀ látọ̀dọ̀ màmá títí ẹ̀ bóyá bí bàbá rẹ̀ ṣe ṣe sí màmá ẹ̀ tàbí ẹ̀gbọ́n ẹ̀ tàbí nǹkan kan àbí àìnígbàgbọ́ nínú ara ẹni eléyìí tó lóyìnbó ń pè ní lack of trust tàbí obìnrin náà ń gbìyànjú láti dáàbò bo ara rẹ̀ wípé èmi ò mọ bọ́lá ó ṣe rí o ọkọ mi ń kọ́lé ó ń ralẹ̀ ó ń ṣe gbá ó ń ṣàwo ọlọ́run má jà rí n tí ò dáa bí n tààrò tó bá dé táwọn fámìlì ní wípé ó yá ìwà àtàwọn ọmọ ẹ kó ráńgó yín ẹ ṣe gbá ẹ ṣàwo ìbóhùn ó ríbi dé sí bóhùn ó ti ẹ̀ jà láti gba àwọn property yìí nígbà ò bá ya ṣùgbọ́n kóhun tiẹ̀ kọ́kọ́ ríbi kan fi ọkàn balẹ̀ sí. Àbí àwọn obìnrin míì tẹ̀ nígbàgbọ́ wípé ẹ wo nǹkan tí mo bá ti ní èmi mu ní kò kan ẹnìkankan owó mi nẹ ni tó bá sì wù mí ni mo lè fi ṣe eléyìí tí mi dẹ̀ ní jẹ́ kí ọkọ mi ó mọ̀. Ẹ wo àwọn àpẹẹrẹ tí mo ti fi sílẹ̀ yìí eléyìí tí mo sì mọ̀ wípé ẹ ń fi ọkàn bá mi lọ. Màá ṣe ojú òpó sílẹ̀ fún wa láti dá sí ètò yìí ṣùgbọ́n àkọ́kọ́ tó di wípé màá ṣe ojú òpó náà sílẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ fọ́nrán yìí torí òun gangan ló bí àkòrí ètò eléyìí tá à ń ṣe lónìí lórí ètò ìlúbìnrin bí ọkùnrin yìí ṣe ń sọ̀rọ̀ omijé fẹ́ máa jáde lójú ẹ̀. Eléyìí tí àánú tèmi náà ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ó yá ẹ jẹ́ ká gbọ́ nǹkan tọkùnrin yìí sọ ká tó tẹ̀síwájú.
1: Houses, businesses, and I know not. Can you imagine that my wife has houses, businesses, and I know nothing about them? For the past 10 years, we have been living together. Yet, she has so many secrets. Some few days ago, I asked my wife to save a particular number for me of one of my clients because my phone was dead at that time. And then I tried retrieving that number. And
2: from her phone?
1: From her phone. Yeah. And then a text came into the phone, and that was a caretaker.
2: Hmm.
1: My wife has three houses.
2: Wow.
1: Four supermarkets.
2: Good.
1: And just to name few, other properties that I know nothing about.
2: What?
1: Even when we're struggling, we had no money, we had no place to stay. My wife made up the story that he got us an apartment where he has negotiated with the landlord for us to pay gradually.
2: Good.
1: I fell into that without knowing that house, that particular house, is owned by my wife. And I've been paying rent for the past 5 years. To make the matter worse, every year the rent is increased.
0: Ọ̀rọ̀ náà lè gbọ́ yìí. Kí ló lè mú obìnrin kó go to that extent? Kí ló lè mú obìnrin láti lọ débi tó jìnà tó bá hàn? Kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀? Arákùnrin yìí sọ wípé ọdún mẹ́wàá lòun àti ìyàwó òun ti jọ wà papọ̀. Ó lóun ò sì mọ̀ pé ìyàwó òun nílé mẹ́ta. oni supermarket oni igba kan wa ti awon lo sibi kan awon wa ni wi pe kiyawo ohun ko bo ohun safe number kan sori phone ohun tori phone ohun fori phone re tori phone ohun ti ku oni pe gba to won wa fe yo number yi lori phone yawo ohun ni message kan wa wole lo won wa ri wi pe ki a te ka eni lo wa wo wi pe ah ki a te ka eni ti oni le amo ni ki a te ka ni oni leyin na lo hun mo awon properties awon dukia ti yawo ohun ni yi oni bi to te wa tun wa leju igba kan wa ti nkan dagun die ti awon onile ni kawon kuro oni yawo ohun so pe ah ohun de si ri ile kan o ti onile ohun ni kawon mo sanwo die o lawon ko lo sibe oni se mo wi pe odun karun tawon tin gbe ile yi lohun to mo wi pe iyawo ohun lo nile oni to wa dun ju to buru ju ni wi pe ododun ni won mo increase owo ile ah ki wa lo le mu obirin lati hu iru iwa yi abi ki lo le mu arabirin yi lati gbe iru igbese yi de ibi to gbe mo ti so awon nkan kan si waju na ni wi pe njo sese ko je wi pe aini gbagbo ninu oko re nje o sese ko je wi pe o gbiyanju lati da abobo ojo ola re atawon omo titi e nje o sese ko je pe awon iriri ro ti ni lateyin wa nje o sese ko je wi pe o n beru pe oko ohun o le gba akoso gbogbo awon dukia to hun ni lowo yi abi o ti e nigbagbo wi pe n tohun ni tohun ni oro re o gbogbo eyin ara ile eyin te ba si ni iru iriri bayi inu mi a dun ma fe ke share pelu wa ma fe ka ke je ka jo ro kini nkan to sele te fi gberu gbese bayi to ba ye pokunrin leyin te niru iriri bayi tabi eleni to niru iriri yi ni egbe yin ma fe ke pe wole ke je ka jo so bi je bi kan wa ti eyin ro wi pe eyin gangan e ti se asise nje ibi kan wa te eyin gangan ro wi pe iyawo yin o ti se aseju nje ai nigbagbo ninu ara eni ohun gangan le mo ti ra awon kan ton fi oro sowo si mi o igba ti mo se apin kari eto yi mo ra awon kan ti won fi awon oro kan sowo si mi to je pe ma mu wa se ti gbe eyin ara ile nigba to ba ya sugbon number eleyi te fi dasi eto ohun na ni 07069493000 e je kin tun pe lekan si 07069493000 tabi 07014475770. Hello. Hello. Ekaro, eba mi yi radio yin sile ejo. Aha, e seun ekaro sa, bulletin pe wa oruko yin.
3: Oruko mi ni Alhaji Adekunle lati ile iseun.
0: E seun, a n gbo yin, ki lo le mu obirin lati ma je ki oko re mo awon dukia to ni.
3: Opolopo awon obirin na kule ma n wuru wa ba o wopo ninu won, Olorun ni ma n ku awa okunrin yo. Sugbon iru obirin be. Ti o ba je pe mi ni iru obirin be ti mo si pada mo. Olorun ma je are laburu. O tori o ti pa mi sara ba won. Won ye ki mi na pa won na saye.
0: Seri atẹ fẹ da fun ohun le so yi ṣugbọn ki le ro wi pe o le fa ti obirin fi le gberu gbese be ibi ti a n lo nu e ti so seri atẹ da fun bo ba ye pe yin ni ko sa buru nbe
3: n to le fa oju imotare ni nikan obirin ma n wu wa pe ohun lo ye ko ohun lo lo ko ye koko ohun lo lo
0: ah ebi ti se gbọyin o ni ọmọ owó ọkọdùn náà.
3: Owó ọkọdùn náà ṣùgbọ́n àwọn ògbàgbọ́ bẹ́ẹ̀ ni gbogbo wọn náà ní ìsẹ̀. Ẹ bá lọ ní títì yàtọ̀ fún ìtọ́kọ rẹ̀ rọ̀kọ̀ fún. Ikú náà sára ó mà. Ikú sára àjíkọ́ wa máa ṣe dáàdi lágbájá. Ẹ bá mẹrin fáàsì ọkọ̀ ìsẹ́yìn. Mo fẹ́ jáde. Ẹ̀jọ̀ lóde kan pẹ̀lú mi àtàwọn ọ̀rẹ́ mi mi sì lè wá kọ̀ ṣẹ́ gbé mi lọ.
0: Ṣèbọ̀kọ
3: ọmọ ń tra ọkùnrin wò ọmọ tó bá ti jẹ mokun
0: tó bá ti gọ
3: gbé nìyẹn.
0: Daddy, ẹyin gan ẹ máa burú o. Ara ta sọ ṣe ṣe person no dey play with you, a gbọdọ ba yin ṣeré àbí.
3: Ẹ lè bá mi, àjọ máa a lè máa ṣeré náà, a jọ ṣeré pa bó ṣe yẹ ká ṣeré pa. A jọ bá sì béèrè nǹkan máa fọ.
0: Ṣùgbọ́n
3: ó ṣàtìrí kan náà ga wa kan rẹ̀ tó jẹ́ pé olówó ni ìyàwó rẹ̀ wá ń kọ́lé fún un. Olówó yìí gan ti kọ́ ilé fún obìnrin yẹn bí ọ̀nà mẹ́ta. Báyìí ìyàwó rẹ̀ wá ń kọ́ ilé fún un, wá ń kọ́ ilé pamọ́. Ṣé pé ọkọ̀ fọ́ flat pamọ́. Njọ́ tí olówó ń mọ̀ náà ló gbé katapila pé wọ́n bó ń wo. Wọ́n wo palẹ̀.
0: Ṣùgbọ́n ọkùnrin ó ti kọ́ ilé fún arábìnrin yìí tẹ́lẹ̀.
3: Ó ti kọ́ ilé fún ọ̀rẹ́ dì. Toro ko ti bímọ fún. Tọ́tí àìjí o mọ̀ tó ṣe pé àlè ní wá lọ bá ṣe àmójútó ilé kíkọ́. Ló bí arákùnrin yẹn lọ.
0: Ẹ ṣe mọ̀ pé irú èèyàn yàtọ̀. Irú èèyàn fún yàtọ̀. Ìmí ilẹ̀ tún sọ.
3: Ọlọ́run
0: ẹ jẹ́ kó
3: bàjẹ́ o. Àmì ẹ
0: ṣeun. Ẹ ṣe. Àmì àṣẹ. Àmì àṣẹ rí pé ibòmíì tún ni àwọn ni wọ́n tún bá wa mú ọ̀rọ̀ yìí tí wọ́n bá wa mú lọ. Àwọn obìnrin tá a bá sì ń ṣerú eléyìí ẹ dákun ẹ jẹ́ ká yí padà. Ẹ jẹ́ ká sáré de ojúde ọjà. Kọ́ọ̀lù míì ti ń wọlé ẹ má bínú ṣùgbọ́n ní kété tá a bá ti dé láti ojúde ọjà màá tún ṣe ojú òpó yìí sílẹ̀ padà. Ẹ má bínú ẹ̀yin aráalé. Ẹ má lọ ẹ má gbé kúrò ńbẹ̀ o. À ń bọ̀ àti lọ ẹ kó kalẹ̀.

0: Ekaabo pada eto ilubirin na lo ntesiwaju ni kan omo luabi splash 105.5 fm eyin te ba se ndara po mo wa lori eto ohun ta ngbe yewo loni ohun na ni ibere wi pe ki lo le fa ti obirin yo fi mo fi dukia re pamo fun oko re fun baba awon omo re ese hello
1: eka san
0: daddy wa oruko yin bile tin pe wa lati ilu oke odan nibo le yin wa baba Osun State o da eku aseyege ti ibo
1: aseyege ni ma
0: yo tu wa lara lagbara olohun
1: ami jesu oluwa
0: oya e ba wa da seto
1: arakunrin kan wa legbe odo wa nbe yen iyawo re wa bere si kole igba to n kole yen aburo re lo pe lati ma muju to ile yen
0: aburo oko ababuro iyawo gangan hello daddy wa la toke odo e mo lo hello aha mo gbo yin
1: mo didi ti iyawo yen fi pari ile yen oko omo ti won fi n gbe be ti awon omo fi lo gbe be ton fi saga ti be fa awon omo yen won ti ju bi ogun odun lo ton fi ra gbogbo nkan fa awon omo yen pata oko omo Okay, di ojo kan ti ija sele lo ba ko eru
0: gege
1: o ti ni le yen won wa lo sibe won bere si gbe ko se pe ija nte ni de sele o ni pe won fe ku lo nu le yen na ni e wa ri nkan to ma fa ni pe garu obirin ti ma po ju to wo ba ti da lowo obirin garu a ma owo a ma gun obirin gan obìnrin ò ní fẹ́ tẹríba mọ́ tó bá ti dọ́wọ́ obìnrin èmi mo tó báyìí mo dà báyìí ń bẹ fún obìnrin tó bá wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn o kì í ṣe gbogbo obìnrin o ìmọ̀ràn mi tẹ̀lé fún àwọn obìnrin ni pé ẹ járe ra wá lẹ́ ẹgbọ́n bíbélì ló sọ pé ọkọ lo lórí aya kì í ṣe aya iná ni olórí ọkọ kì í túmọ̀ aya òun náà ni tá a lọ yá wá láti lé ẹnìkan a lọ ya ni tó bá padà yá wọn lè ta nǹkan wọn padà tàbí kò ń gangan sọ pé kúkú yá mi ni.
0: ọkọ wa ń kọ àlọkọ wa ni.
1: ọkọ ẹrí ọkọ ìtumọ̀ ọkọ pọ̀ ṣùgbọ́n ìmọ̀ràn mi ni pé ẹja ní tẹríba fúnra wa.
0: ẹ ṣe ṣùgbọ́n
1: tẹríba bá wà bẹ́ẹ̀ bí o ti gáàrù níbẹ̀ wọ́n máa ń gbèjì ayé àlàáfíà kò ní fìyọ̀ ìmù tí ìyàwó bá fẹ́ ṣe nǹkan gan ó yẹ kó pe ọkọ ni pé ọkọ mi mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò mo fẹ́ ralẹ̀ báwo ni mo mọ àwọn obìnrin tí wọ́n ṣe bẹ́ẹ̀ o ńgbẹ lára mi ìyàwó dádì nìkan ń bẹ tó jẹ́ pé ó kẹwàá ni pé tó mo fẹ́ ralẹ̀ dádì wa ó fi kówó fún wọn wọ́n sì lọ́ọ́ bá ralẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ ilé yẹn ń ṣe kọ́. bóyá wọn wo pé bí àwọn bá fi ń kọ bóyá ọkọ máa gbá wọn yóò máa náwó àwọn tàbí tọ́wọ́n bá kọ tẹ́ ọkọ lè fẹ́ ju ogún rẹ̀ tàbí bákan èrò wọn ni òye fẹ́ yé mi ṣùgbọ́n gàrú ti máa ń pọ̀ jù.
0: ṣé wọ́n ń ro ni àbí ẹlòmíì ti nírú ìrírí báyìí torí èmi ti bí àwọn obìnrin mi ìpàdé tó jẹ́ wípé bóyá wọ́n ralẹ̀ wọ́n ṣe gbá gbogbo nǹkan tí wọ́n ń ṣe ni wọ́n ń kárí ọkọ̀ wọn along ṣùgbọ́n tó jẹ́ wípé ọkùnrin yìí bíbí kó lọ lẹ́yìn kó lọ tà á tàbí kó lọ títí tí tó jẹ́ pé arábìnrin yìí kò rí búlọ́ọ̀kù kankan báyìí fi lọ́lẹ̀.
1: ẹ̀sìn ó wà lára ọkùnrin náà ó wà lára ọkùnrin ọkùnrin mi ń bẹ kò fẹ́ sẹ́ẹ́ ṣe rárá ókè èmi wà ní oko mo ti jí sóko láti ìdájí nísìnyí tí mo ti ń ṣiṣẹ́ ẹlòmíì ń bẹ níbi tó ń ta ìhò lọ́wọ́ ẹlòmíì ò fẹ́ sẹ́ẹ́ ṣe tó jẹ́ pé nǹkan tí ìyàwó rẹ bá mú wá náà ni fóònù ni ìyàwó rẹ wá sí ní wúwà bí ìyàwó rẹ yóò padà jẹjẹ kú jẹnà. ìdíyẹn mo rọ àwọn ọkùnrin náà táwọn náà tẹra mọ́sẹ̀ ọba ti tẹra mọ́sẹ̀ kò ní sí pẹ́nìkan ṣe jàrú sí ọ̀ngbà tó bá yá. bẹ́ẹ̀ ni irú ọ̀rọ̀ wa lọ́wọ́.
0: àmì ẹ ṣeun gan ẹ ṣe àmì ẹ ṣe ẹ ṣeun gan dáde wà látòkè ọ̀dàn gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lórí ètò yìí náà ni wípé a ń gbìyànjú láti la ara wa lọ́yẹ̀ ni wípé ìdí tí obìnrin tó fi lè ní ọ̀rọ̀ tó fi lè ní dúkìá ṣùgbọ́n tó wò wípé òun ò ní jẹ́ kó hàn sí ọkọ̀ òun.
2: hello
0: ẹ̀ káàárọ̀
2: ma Karoma.
0: Yes, ma. Oruko yin bole tin pe wa?
2: Waya.
0: Ki le pe mi gbo oruko yin dada o?
2: Dunu itunu lati waya ma.
0: Lati waya and cable. E se e ba wa da seto.
2: Ko te mu wa le ni. Seri. Iriri mi ma wa lati ojo awon obi obirin yen.
0: Ẹ bá mi yí rédíò yẹn sílẹ̀ díẹ̀.
2: Ìrírí yẹn ma. Ẹ̀rí tí mo bá ní ẹni ṣùgbọ́n ó ní láti máa háì díẹ̀
0: mọ́kànlá.
2: Ní ṣe gbogbo ẹ̀ náà lèyàn máa fi han ọkùnrin. Tí náà bí mo yín sọ̀rọ̀ ìmọ̀ mi àti dádì mi wọn jọ wà o. Lórí pé ṣe rí wọn ní owó tó pọ̀ o, má mi ò lówó tó pọ̀ ní ìwọ̀nba tí mo rí, má mi ò lówó tó pọ̀ bọ̀ tí wọ́n bá ti ní business kékeré kan báyìí. Tí dádì mi bá ti fún wa ní 5,000 tẹ́lẹ̀, wọ́n máa sọ di 1,000 naira.
0: Gẹ́gẹ́ ẹ dán.
2: Ẹ wá wo gbogbo nǹkan yẹn, gbogbo ìrírí yẹn gan tó ti wà lọ́pọ̀lọpọ̀ tèmi gan. Tí mo bá ní nǹkan gan, màá máa háì dẹ̀ pọ̀pọ̀ mi kò sí bó ṣe máa jẹ́. Mi ò ní lè fi gbogbo ẹ̀ hàn tán. Bíkọ́sì wọn bá tẹ̀mí gan fún ara mi lẹ́nu ìgbà tí mo wọlé ọkọ̀ tí mo ra ní. Tí kinní yẹn bá ti ń grò díẹ̀díẹ̀ báyìí, wàhálà máa dé ni. Tó gbogbo nǹkan yẹn gan, ó máa ń jẹ́ kí èèyàn máa ní. Gbogbo nǹkan téèyàn ti ń sọpọlọ yẹn gan, ó máa ń jẹ́ kí èèyàn háì dẹ́ ní ìfọkọ. Ọkọ yẹn, ọkọ ẹni yẹn, ó ṣeé ṣe kó jẹ́ pé ìgbà táwọn náà lówó lọ́wọ́ bóyá wọ́n fi ń ni ìyàwó wọn lára.
0: Lára.
2: Bóyá wọ́n fi ń ni lára, bóyá nǹkan tó ṣẹlẹ̀ yẹn tí ó máa fi wò pé kò tó wàhálà ìgbà tẹ́mi náà bá ní ìwọ̀nba tí mo bá ní, màá háìdí ẹ̀ fún ẹni. Nǹkan tó máa ń fà á nìyẹn, experience ẹlòmíì ní láti ìdílé ibi tó ti jáde. Experience ẹlòmíì láti ìgbà tó wọlé ọkọ. Nǹkan tó máa ń fà á mọ̀ ọ́, ńṣe kó máa ń wo obìnrin kó obìnrin kò wù wá rádaràda o. Àbí kó háìdì gan fọ́kọ o.
0: Ẹ ṣeun gan, inú mi dùn torí wípé bí àǹtí ìtùnú láti wire and cable bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ fún wa, gbogbo wa ló yé yékéyéké. Mo sì mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin àfi tá a bá fẹ́ parọ́ ló kù náà ni ó ti rí irú ìrírí yìí ìbákan sí méjì. Ó ṣeé ṣe kẹ́lòmíì má ni, ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó wọ́pọ̀, ẹ má jẹ́ ká parọ́ tanra wa, torí mi ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ti ṣàlàyé irú nǹkan báyìí fún mi wípé tí ọkọ àwọn bá ti mọ̀ wípé àwọn ní owó lọ́wọ́ báyìí, ó dìgbà tí àwọn bá ná owó yẹn tán, ìgbà yẹn lọ́kọ àwọn ò ní lówó lọ́wọ́ mọ́. Kódà káwọn rí báyìí pé ó ń ṣe síta tàbí ó ń ṣe gbá, ó ń ṣàwò, ibà wọn náà ń kówó jọ láti fi ṣe nǹkan ni. Àwọn náà lẹ́bi káàtẹ̀ fi ti pé akọ́lé ara mọ́tò ara gbá ara wo ara kòkó bá ba ṣásùn káàtẹ̀ kọ́kọ́ fihàn sílẹ̀. Àwọn náà lẹ́bi láti tọ́jú, àwọn náà nígbà àwọn náà láwo, wọ́n ní ṣùgbọ́n ó dìgbà tí ọkọ àwọn tó bá rí pé owó yìí ó ti wọlẹ̀. Èmi náà ní èèyàn kan tó súnmọ́ mi, kọ́lọ́run Elédùmarè kó bá mi fi ọ̀run kẹ́ ẹni yìí. Obìnrin náà jẹ́ akínkanjú obìnrin tẹ bá ń gbọ́ akínkanjú tó jẹ́ wípé ó tẹramọ́ṣẹ́, ó tẹpámọ́ṣẹ́, ọjà ló ń tà. Ṣé ẹ rí àfi ìgbà tí ọjà arábìnrin yìí tó wọlẹ̀ tán mú nínú kinní kan, ẹ sì mọ̀ pé ta bá ń ta wòsíwòsì tá à ń ta ibi sí kí nkankan, èrè mélòó ló wà lórí ẹ̀. Ṣùgbọ́n nǹkan tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wípé tán bá ti rí pé ṣọ́ọ̀bù yẹn kún, wọ́n á rí owó wà lọ́wọ́ ẹ̀, téèyàn ó fi jẹ ojú owó mọ́ èrè èèyàn ò ní mọ̀. Àǹtí ìtúnṣe wa bẹ̀rẹ̀ iṣẹ́ tá à ń sọ yìí lásìkò yìí ni títí tí gbà ẹ̀ tó fi jẹun tán tí ò sí nǹkan kan mọ́. Obìnrin yóò tún gbégbá, yóò tún ta àgbàdo, yóò tún tóògì, yóò tún ta kòkó bá ba ṣásùn, bó bá ṣe ń dé náà ni ọkùnrin yìí náà yóò mọ tẹ́wọ́ gba ìrówó títí tẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni tó súnmọ́ mi bíi ṣanrun ni títí tẹ̀mí irú ẹni báyìí tó bá wá ti lé ọmọ obìnrin tó ti dàgbà lásìkò tí ìyá rẹ̀ ń larú làálàá báyìí kọjá, ẹ̀yin aráalé, ṣé irú ọmọ obìnrin báyìí tó bá délé ọkọ, irú ìwà wo lẹ́rò wípé irú ọmọbìnrin yìí yóò mọ wò sọkọ ẹ̀? Ǹjẹ́ ẹ̀rò wípé irú ọmọbìnrin yìí yóò lè nà tán fún ọkọ rẹ̀ ní ìgbà tó bá rántí pé màmá mi ṣe wàhálà, dádì mi ló jẹgba mọ́mì mi rùn, dádì mi ló ṣegbá, dádì mi ló ṣàwò? Ṣé ẹ rí toní wípé obìnrin ṣe gàrú nkankan? Ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ múyùn kúrò, ẹ jẹ́ ká kọ́kọ́ múyùn kúrò pé obìnrin ṣe gàrú, obìnrin ṣegbá, obìnrin ṣàwò. Ẹ jẹ́ ká sọ eléyìí tó jẹ́ kókó ọ̀rọ̀ gangan. Ẹ mọ̀ wípé olúkálùkù ló ní ìhà tí àwọn nǹkan yìí tó kọ sí, kò ń ṣe gbogbo obìnrin náà ló ní gàrú. Inú mi dẹ̀ dùn pé dádì tán sọ̀rọ̀ gbà yẹn, àwọn náà sọ pé kò ń ṣe gbogbo obìnrin o, kò ń ṣe gbogbo obìnrin náà ló ní gàrú nígbà tó wọ́n bá ti dé sọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ sì ni kò ń ṣe gbogbo ọkùnrin náà ló ní gàrú. Bọ́kùnrin míì náà dẹ̀ ṣe wà tó ní gàrú nígbà tó wọ́n bá dé sọ́wọ́ ẹ̀. Ìgbà yẹn ìyàwó ẹ̀ ò ní mọ̀ ṣe mọ́, ìgbà yẹn ìyàwó ẹ̀ ò ní fáìn mọ́, ìgbà yẹn ìyàwó ẹ̀ ò sanra, ìyàwó ẹ̀ yóò tìrín tọ́rùn tí kàǹgó wà lọ́rùn ẹ̀. Ìgbà yẹn ìyàwó ẹ̀ ò ní mara mú mọ́, ìgbà yẹn ìyàwó ẹ̀ ò ní lè bá jáde mọ́, torí wípé lẹ́vù ẹ̀ ti ju tìyàwó ẹ̀ lọ. Ṣé mọ̀ pé gbogbo eléyìí náà ló wà? Ṣùgbọ́n àwọn eléyìí ìwà èèyàn ni kò ń ṣe gbogbo obìnrin ló níwà tí ò dá lọ́wọ́, kò dẹ̀ ń ṣe gbogbo ọkùnrin ló níwà tí ò dá lọ́wọ́. Ṣùgbọ́n eléyìí angle tí mo ti fẹ́ kẹ́ ẹ jẹ́ ká wò náà ni wípé kí ló lè fà á? Ǹjẹ́ ó lè jẹ́ ìrírí? Ẹ wo irú eléyìí tá à ń sì tùnú sọ yìí, ìrírí wọn ni. Ǹjẹ́ ó lè jẹ́ ìrírí? Ǹjẹ́ ó lè jẹ́ àìní ìgbàgbọ́ nínú ọkọ ẹni? Ó lè jẹ́ ìrírí tó ní lọ́ọ̀dẹ ọkọ gan abẹ́ rò bẹ́ẹ̀? Hello.
3: Hello.
0: Ẹ káàárọ̀ sà.
3: Ẹ káàárọ̀ mọ́.
0: Orúkọ yín sàbùlẹ̀ tí ń pè wá.
3: Mr. John Látọ́lú Yọ̀lẹ̀.
0: Ẹ ṣe à ń gbọ́ yín.
3: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn èèyàn ti já síta tó wá sórí ètò lẹ́nìmọ̀. Ìrírí Yorùbá sọ pé ó ṣàgbà ohun gbogbo.
0: Bẹ́ẹ̀ni.
3: Kò sí ẹnìkan tí ò ní ìrírí kan tàbí òmíràn, ìbá ṣe ọkùnrin, ìbá ṣe obìnrin. Tàbádẹ́ ń fi oró yaró ni, oró ni bá bọ̀rọ̀ bọ̀. Tí ọkùnrin bá wò ó wípé òun nílò ìrírí báyìí fún wọn farapamọ́, ilé yẹn kò sígbà tí ò ní túká. Tí obìnrin náà bá dẹ̀ wò ó pé ìrírí tó ń rí bóyá láti ọ̀dọ̀ rẹ, bóyá láti ọ̀dọ̀ aládùúgbò, alábàágbé, tàbádọ̀ òkì gan, òun náà wò ó pé ilé tó rò bóyá òun máa ní kò ní rí ilé yẹn láti rí yanjú ní òpin gbogbo. Tí èmi rò níwọ̀nba òye dídé mi ni wípé tọ́rọ̀ bá ti wá jẹ́ bẹ́ẹ̀ yẹn, ó yẹ kí bí àjọsọ yípo ọ̀rọ̀ wà láàrin ọkùnrin àti obìnrin. Wípé mi ò sọ wípé ọkùnrin mi ní mo fẹ́ máa fọwọ́ lalẹ̀ ní gbogbo ìgbà. Ilé yẹn ò lè dúró. Obìnrin náà sì rèé, kò lè ṣe ṣe obìnrin. Ilé yẹn ò lè dúró. Ṣùgbọ́n tí àjọ
0: sọ̀pọ̀
3: ọ̀rọ̀ bá jọ wà wípé òkè o, èló ni à ń ná nínú ilé ní oṣù báyìí pẹ̀lú iṣẹ́ tó ní kálukú ń ṣe, ó dà èmi á máa mú èyí tó pọ̀ jù. Bóyá 200,000 ni owó tá a máa ná o, láti gbogbo ìdókù bóyá school fees gangan ká fi yẹn sílẹ̀. Pé a fẹ́ ro oúnjẹ, a fẹ́ ṣe gba, a fẹ́ ṣàwo. So irú ọkùnrin yẹn lè sọ wípé ó da ìdá 70% ẹ̀ ni a máa sílẹ̀, ìdá 30% ẹ̀ wá sílẹ̀. Ìyẹn á lè jẹ́ kí obìnrin yẹn má jókòó tẹ̀tẹ̀rẹ̀. A lè fún obìnrin yẹn náà ní òye wípé èèyàn náà máa ṣiṣẹ́ láti dìvẹ́lọ́pọ̀ ara ẹ̀
0: ni.
3: Torí wípé obìnrin náà lọ sí ilé ìwé, owó ni wọ́n fi tọ́. Ó yẹ kó dúró nídúró wípé tọkọ mi ò bá mú wá, mi ò ní ṣe. Tó bá wá kó òun nìkan kọ́, báwo ló ṣe fẹ́ táwọn ọmọ yẹn àtòun fún ara ẹ̀ rí? Torí kò sẹ́ni tó bá ọlọ́jọ́ dá ọjọ́. A lè sọ pé ó máa pẹ́, ó yá. A lè sọ pé ó máa yá, ó pẹ́. Ṣùgbọ́n tó bá wá dúró nídúró pé tọkùnrin yẹn ò bá ṣe, òun ò ní ṣe. Ọjọ́ tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ tó jẹ́ pé òka sẹ́yìn méjì wá padà wá jẹ́
0: ti tẹ́nìkan.
3: So torí bẹ́ẹ̀ ni èmi ṣe lérò wípé ó yẹ kí ọ̀rọ̀ àjọsọ jọ wà. Tí ọ̀rọ̀ àjọsọ bá wà tí wọ́n dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ìyẹn á mú oníkálukú mójú kúrò níbi owó tó kù tí wọ́n ń rí àti ìṣe tó oníkálukú jẹ́ ń ná owó tó kù sí ọ̀dọ̀ ti tiẹ̀ sí. Ẹni tó lè máa wo pé owó sì wà lọ́dọ̀ ti tiẹ̀.
0: Lágbájá.
3: Máa ná ti tiẹ̀ lọ. Ẹni kejì ọ̀dẹ ní òpó wà lọ́dọ̀ ti tèmi ó dìgbà tí tèmi bá tó tán kí wọ́n tó fi ti tiẹ̀ lẹ̀ rárá. Àjọṣe ọyẹ́ pọ̀ ọ̀rọ̀ yẹn á jọ wà torí pé ọmọ èdè ló jọ ríra wọn tó gbọ́ tẹnu kò náà ni pé a fẹ́ ra wa.
0: Tó
3: kò yẹ kí bùkátà yẹn wá pa nǹkan kẹ́nì kejì kó wá sì máa gbé rárá. Àwọn méjì yẹ kó jọ dojúkọ ọ ni. Wọ́n lọ dojúkọ wọ́n jọ mọ́. Èyí máa fún obìnrin láǹfààní láti máa dàgbà sí. Ó sì máa fún ọkùnrin náà láti máa jókòó tẹ̀tẹ̀rẹ̀. Bírú fọ́nrán èyí tí ẹ ti léde.
0: Bẹ́ẹ̀ni.
3: Èmi mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀.
0: Ìṣòro
3: pé Yorùbá ní pé a gbọ́ ti ẹnìkan dájọ́.
0: A gba òṣì kan ni. Bẹ́ẹ̀ni.
3: So ọkùnrin yẹn lè sọ nǹkan tí òun experience ni. Báwọn kankan tó ti ṣẹlẹ̀ tó jẹ́ pé aráyè láti bèrè irú àwọn òbèrè yẹn lọ́wọ́ ẹ̀
0: òun
3: jókòó ẹ̀yọ̀kan
0: tí
3: ìyàwó ẹ̀ náà jókòó ẹ̀yọ̀kan
0: jẹ́
3: mọ́ tó òun ló fà bí àti lè fi.
0: Ẹ ṣeun gan.
3: Òun ló fà táàkì lè fi taratara mọ ibi ta fẹ́ gba ẹjọ́ yẹn sí ṣùgbọ́n èmi lérò wípé irú bó ti ṣe wà yẹn ọkùnrin á gbájúmọ́ bó ti ṣe ń ṣe lọ náà ni.
0: Ẹ ṣeun
3: gan. Ẹ ló máa fún láǹfààní láti lè jẹ́ kí obìnrin yẹn mọ̀ wípé nǹkan tóun ṣe
0: dára. Ẹ ṣe.
3: Láì bá a jà, láì fokúròǹdé, láì fi ọkùnrin ṣe. Obìnrin yẹn á padà wo wípé pẹ̀lú adúrò nǹkan tóun ti ṣe yìí òun kò fi tòótọ́.
0: Kò jọba ẹ ṣeun gan ẹ̀kọ́ òun ni dáde wa kọ wa lórí ètò léni eléyìí tí mo sì mọ̀ wípé gbogbo àwa ara lé náà là ń fi ọkàn balẹ̀. Jẹ́ kí n sáré gbé pé hello à ń bọ̀ hello ẹ̀kaàrọ̀ sà orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá ẹ ṣe.
4: Ọlámilékan látọjọba ni.
0: Ẹ ṣeun ẹ bá mi dá sí.
4: Ètò tẹ mú wa yìí ètò tó gbala ká yìí.
0: Ẹ ṣe.
4: Mo appreciate bàbá tó sọ̀rọ̀ last. Mo kọ́ yàn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n nǹkan tẹ̀mí kàn fẹ́ fi kàn ní pé ó máa ń depend irú ẹni téèyàn bá fẹ́. Yes.
0: Bẹ́ẹ̀ni.
4: Bóyá obìnrin tó fẹ́ ṣe mọ̀ àmọ́ kan wà bẹ́ẹ̀ pé ọkùnrin tó bá ti fóbìnrin yẹn wọlé. Àti tọkọ yẹn bá ní lọwọ kò dé obìnrin yẹn gan ni bùkátà láti ṣiṣẹ mọ. Obìnrin yìí náà wà pé téèyàn bá ti fẹ téèyàn gan wulẹ̀ tó fẹ gan òun ló wulẹ̀ tí ní bùkátà tó kò máa ṣiṣẹ. Dàdí tó wà bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ táwọn bàbá yẹn ti sọ torí gbogbo àwọn tó pè àtòbìnrin ẹyọ kan gan tó pè gan ọ̀rẹ́ lẹ́kọ̀ọ́ kálukú ti sọ. Gẹ́gẹ́ bí nǹkan táwọn bàbá wa yẹn ti sọ yẹn wọ́n.
0: Ìyá ó dára ẹni wípé kọ́ kàdí wọn ti tán ọ̀dà ẹjẹ́ kásáré dé ojúde ọjà náà nígbà tá a bá padà dé ètò ìlúbìnrin yóò mọ̀ tẹ̀síwájú ẹ̀kọ́ kalẹ̀.
5: Flash FM 105.5.
6: Dúró náà kó o tóra mọ́tì fítárì nìyẹn béèrè lọ́wọ́ ara rẹ ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: àwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Hey, hey, hey, hey.

0: Come on, guys, on the party, go, guys, and let's all join together. Banzo nipa ro yin lọlọ gọjọ kan to ja tere idaraya a tun lanfani lati ma tusu re de sale koko iyen la won royin eleyi to takoko takoko ba kan na won royin yajo yajo to loyin bo npe ni breaking news bi ba se nbalẹ bayi na la mo fon sira wala iyen losan teni ni o emi ni gago mo wa nile agbara o bimbo sadik to ba je gbe bimbo yen ni woranti omi ẹ̀kọ́ ẹ̀kọ́ tọba jẹ́ pé latifat tọba jẹ́ pé latifat ni wọ́n mọ̀ sí you are still on the way òun kẹyìn náà náà tún ni àwa lè sọ yí pé bímbọ́ latifat sadik kákú kọ̀mplíìtì ẹ̀bẹ́ yẹn ìwọ lọ́wọ́ àmú èyí tí wọ́n bá fẹ́ pè nú ọkọ̀ méjèèjì bó ìjẹ́ pé sadik náà lọ fẹ́ mọ̀ pé she go answer you sọ ni èmú ẹ ni oni soruko oko re niye iwo ni omo wa nti osonu kaaki alabuku ma wadi nti osonu nti gbogbo nti won pe osi nti won ogbe osi ni omo wadi re ki kini ti e pelu soko oko re ni abi so name e abi ewo ni ti e mo so mo ni so name e niyan bimbo latifat oruko e gege mo wa yan mo ni sadik surname mo da ko baba abi mo da ko oko e o ti mari niyan emi o mo o se ko ti mari ma wa di e kaaki eyin fans mi gan wahala yin po o wahala yin ti po ju lori ero ayelujara yi o beyan ba so e sa ma wa di nti osona ki ẹsẹ yun ni iṣẹ ntaafẹ kà lọsẹ inú àbí mo ti sọ pé èèyàn fún yín ẹni ṣe ọkọ àgbà rẹ àbí ọkọ kíni ti yín àsọdá náà mo sọ di assignment fún yín wàhálà bimbo sadik please eye me ta ni wọ wàhálà yóò hàn pọ̀ o sorí wọn máa ń oyè wálé ọpẹ yẹmí mo ti máa ń study rẹ every day by day bẹ́ẹ̀ náà ni tí àwọn èèyàn bá fẹ́ ka news ọmọ ni máa gbé kámẹ́rà sí ẹ lójú ọfẹ́ wojú kí ni tiẹ̀ gẹ́gẹ́ ṣé wọ́n yàn ọ́ lé iléeṣẹ́ yìí ni aláyànlé lọ jẹ́ ni wàhálà rẹ pọ̀ ọ̀dà mo ti gbọ́ o bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn ó lọ bá àgẹ o lédè kúkúrú bimba sadik latifat ó ní mífìdáwà tí ọmọ jẹ́ kí lọ́wọ́ tí máa gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé tún dí ọmọ ọlọ́wọ́ olóòtú ètò alẹ́ sọ́kọ́ sì nìyẹn ọlọ́lẹ́ amzad lórúkọ tèmi di top striker ilé ètò gallant gan ó máa dùgbẹ́gbẹ́ kẹ̀dẹ̀ máa ké sí i ìyẹn lọ́sẹ̀ tèmi ni o ẹ wò ó a tún gbádùn ara wa dáadáa ẹ dẹ̀ mọ́ gbàgbé yín pé káṣẹ̀ náà tún wà káṣẹ̀ ṣùgbọ́n o kóòdù eléyìí tẹ́ fi wọlé sí káṣẹ̀ lápá àbí lọ́yàtọ̀ o *347*1004*1# òní ti bí o *1# òní ti bí ti ẹ̀gbẹ́ wa kejì ìyẹn ti lágelú òní 2# mo á ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ tún láǹfààní àti gbẹnu sí owó tó ti wà ńlẹ̀ lọ́sàn-án yìí ìwọ tó jẹ láàárọ̀ mọ́nira rẹ láa gbogbo network yẹn nísinsìnyí báyìí tó fi tó dérí aláwọ̀ yẹ́lò òǹṣìṣẹ́ aláwọ̀ lemon ọ̀nlọ aláwọ̀ rẹ́ẹ̀dì tí ọ̀lọ́ láti bí ọjọ́ bíi mẹ́ta ó ti ń ṣiṣẹ́ padà báyìí torí báwọn kan ń pè mí pé kò lọ lọ́dọ̀ àwọn network wo lẹ̀ ń lò aláwọ̀ rẹ́ẹ̀dì ó náà ti ń lọ báyìí normal ó stop láti bí ọjọ́ mélòó kan ó ti wọ́n ti fix ẹ̀ báyìí ìyẹn náà ti ń ṣiṣẹ́ tó fi dé aláwọ̀ díṣẹ́ light green deep green ni ká pè yẹn ni ìkẹrin wọn gbogbo ẹ̀ ní lọ báyìí sárẹ́rẹ́ ń wẹ̀rẹ̀ rẹ̀ bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn o óyá gbàgbàgbà *347*1004*1# bá ti ta káṣẹ ọ bá yí ọpẹ nọmba 02013306194 02013306194 tàbí o chat wọn dẹ̀ lè pe whatsapp call yìí 09026 0263 14 090 26 02 63 14. Mo ti ṣàlàyé báyìí o, mo pàdé mi ń gbòòrò kọ́ ọmọ béèrè pé bó wọ́n ṣe ń ta káṣẹ̀ lọ́wọ́ mi o, kí mi wọ́n dọ̀ lóhùn, sọ fún mi pé ọ̀jẹ̀ káṣẹ̀, wọ́n sọ fún ọ pé mo ń rìlẹ́ǹtì. Wàá mọ̀ bí gbígbé ẹyin, èmi náà fẹ́ máa ta káṣẹ̀, yín sọ fún pé máa tà. Ẹyin mo bí wọ́n ṣe ta lọ gbọ́ prógámù wa. Ṣùgbọ́n kí wọ́n tún wá mú wọn sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ máa ṣàlàyé fún ọ pé star kinní kan, star 1234 kan, kinní kan ọ̀sẹ̀ kinní kan, ìráyè yẹn o, nígboro ìbá ti kúrò lórí ètò. Torí ẹ mo fi máa pe nọ́mbà tó o lè pè tí wọn ó ti ṣàlàyé fún ọ pé bó ṣe tarẹ̀ ńbà tí eye service ni ńbà tí a sọ yẹn lórí ètò tó a pàdé mi lẹ́sẹ̀ títì lẹ́sẹ̀ ògbèjì ẹ̀yin kí wọ́n á máa kọ́ bí wọ́n ṣe ta káṣẹ̀ ẹ̀yin sọ fún ọ pé ìmọ̀ǹpa rẹ̀ ni o mọ́jì ọbọ̀ lójijì ń ọ̀sánnu ẹ o bó ṣe jẹ́nu àríjù bẹ́ẹ̀ lọ. Ó yá pápákọ̀ láti bẹ̀ yẹn ẹjẹ́ bẹ̀rẹ̀ kí n bẹ̀rẹ̀ láti inú ikọ̀ gunners lọ́sàn-án yìí. Àwọn alákòóso ikọ̀ gunners wọ́n ti jó di mímọ̀ pé níbo lẹ ti gbọ́ Victor Yokeres sẹ́rí gbogbo òròyìn tẹ́ ń gbọ́ lọ́tún lọ́sì Victor Yokeres ẹ̀yin ikọ̀ Barcelona ti bèrè fún ẹ̀yin wọ́n ti fẹ́ fi lọ́sìn wọ́n ti fẹ́ fi ṣe pàṣípàrọ̀ wọ́n ti fẹ́ ṣe gbá wọ́n ti fẹ́ ṣàwo ìkòkò bàbá sàásùn. Àwọn alákòóso gunners wọ́n ti fi lórí ẹ̀rọ ayélujára wọn pé gbogbo ọ̀rọ̀ tó ń gbé yẹn kò sóòótọ́ kankan nínú rẹ̀ pátá bí ti wù ọmọ o àhesọ ọ̀rọ̀ ni ó dẹ̀ nọ́mà àhesọ ọ̀rọ̀ nọ́mà o ìyẹn ní àsìkò tí transfer bá wà open báyìí àhesọ ọ̀rọ̀ nọ́mà lásìkò tí transfer tọ́ba wà ní tó wà open báyìí ẹ gbọ́ àhesọ ọ̀rọ̀ òun náà ni wọ́n speculation lọ́kọ̀ọ̀kan ọ̀jọ̀kan ó nọ́mà lásìkò transfer kò síbi tí wọ́n ti kádé alẹ́ àsìkò transfer báyìí oríṣiríṣi lẹ́ẹ̀mọ́ gbọ́ kódà ẹ lè gbọ́ wípé top striker wọ́n fẹ́ lọ sínú ikọ̀ ti Celtic ẹ lè gbọ́ pé top striker ikọ̀ Gunners fẹ́ sáyẹn ẹ lè gbọ́ wípé Radio United ní ìlú Manchester wọ́n fẹ́ gbé top striker speculation náà ni kò sí tí ò lè ṣẹlẹ̀ báyìí lásìkò transfer wọ́n ní fún díẹ̀ yìí gbogbo eléyìí tẹ̀ ń gbọ́ yẹn speculation lásán ni o àwọn ọ̀yọ̀ǹda Victor Yokeres o dípò bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́ bá gbọ́ pé bóyá wọ́n fẹ́ ṣe pàṣípàrọ̀ kan lóòótọ́ àwọn ọ̀rọ̀ kan ń lọ lábẹ́lẹ̀ ṣùgbọ́n ní ṣe pẹ̀lú Ether Nwaneri àti Gabriel Martinelli ni o ẹ mọ́ fi ti Victor Yokeres sì kò sí mbẹ̀ ṣe rí ẹ̀rù ẹ mọ́ ka ẹ̀rù mọ́ nǹkan ṣebẹ̀ kìí sara wọn rárá ẹ̀rù wọn èé kà á mọ́ nǹkan ṣebẹ̀ àgbo wọn fi máa ṣe bó ṣe jẹ́ nìyẹn o gbọ́mi dáadáa jẹ́jẹ́ màsíngà àbúrò mi dáadáa nu o ọ̀fẹ́ ṣe é sí sínú mọ́tò rẹ̀ àbínú ilé jẹ́jẹ́ màsíngà ó burúkú ju àjànú oní èsì nìyẹn òun gan làbámọ̀ pé ní amúnú tutù jẹ́jẹ́ màsíngà nu àjànú ní èsì irun mọ̀lẹ́ oní èsì àní yóò tún máa sọ fún ọ bá pé báyìí pé nǹkan báyìí ni bóyìí ní èsì yóò sọ fún ọ pé à ń tó ṣeré yìí láì tí ìfojú kan mọ́tò rẹ̀ yóò gbé kí lẹ sọ pé mo ná ó ń ṣe báyìí ń ṣe bá ọ ń tó ṣeré bọ́ bá sì dé ti ó ṣe bọ́ bá pé èsì rìpẹ́ ara 25 síbẹ̀ ń tọ́ sọ ni wọ́n sọ pé ṣe àfẹ́ntì ọba mọ́ṣẹ́ ọlọ́fà gan bó ṣe jẹ́ nìyẹn lágbá abẹ yẹn ẹ̀yà gbàgbàgbà Ether Nwaneri àti Gabriel Martinelli nìkan ló ṣeéṣe ká fi ṣe pàṣípàrọ̀ pa fẹ́ gba agbábọ́ọ̀lù láti ibìkan síbòmí tá a bá yọwọ́ yẹn gbogbo eléyìí tẹ́ ń gbọ́ yòókù kò sẹ́ẹ̀tì bẹ́ẹ̀ o kò lọ bẹ́ẹ̀ o wọ́n tún wá bèrè nípa pé ṣé lóòótọ́ lẹ́ ń sọ̀rọ̀ Victor Osimhen àbí ṣé ká tún pè yẹn náà ní àhesọ ìyẹn speculation àwọn alákòóso Gunners ni you have to respect other players tó wà nínú ikọ̀ míì pàápàá jùlọ tí transfer bá tí wọ̀ láàrin ikọ̀ tí méjèèjì tí wọ́n ní agbábọ́ọ̀lù ikọ̀ tó ní agbábọ́ọ̀lù àti ikọ̀ tó fẹ́ rà á o gbọ́dọ̀ respect agbábọ́ọ̀lù yẹn irú ìbéèrè tẹ wá béèrè yìí ọ fẹ́ jọ ìbéèrè òmùgọ̀ ẹyin wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn oníròyìn pé ìbéèrè yẹn fẹ́ jọ tòmù káwọn wa máa sọ wípé lóòótọ́ ni lójú ayé gbangba pé àwọn negotiate fi tọ̀ sí sẹ́sẹsẹ bẹ̀rẹ̀ sẹ́yìn ni ẹ̀yin sẹ́sẹ déèdì sẹ́yìn tiyín ni sẹ́mọ̀ yìí pé a gbọ́dọ̀ respect agbábọ́ọ̀lù tó wà nù kọ̀ mí táàdẹ̀ tí open negotiation pẹ̀lú ikọ̀ rẹ̀ gẹ́gẹ́ openly bàbá ti ẹ̀ negotiate underground ẹ mọ̀ pé yẹn yàtọ̀ sígbè tí a ti open gẹ́gẹ́ tí gbogbo ayé ti mọ̀ gbogbo ohun tẹ́ ń sọ yìí ẹ respect agbábọ́ọ̀lù tó wà nínú ikọ̀ mí o gbogbo ohun tẹ́ ń sọ àwọn ọmọ gẹ́gẹ́ ń parẹ́ o báyọ̀ lọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí gbé ẹsẹ̀ ń bẹ́ ń bẹ̀ sá fáìnì burúkú tí a bá gbé fáìnì létí mú lórí yóò lo ohun ọ̀fẹ́ tó bẹ́ẹ̀ kọ́ ọmọ sọ̀rọ̀ agbábọ́ọ̀lù míì tó wà nù kọ̀ míì kọ́ ọmọ sọ fún ròyìn kan pé a fẹ́ lọ gbé ọ̀ràn gidi ni o kódà yóò ju kéèyàn sọ ipò ń fẹ́ dá ẹ̀rọ wà síhù lẹ̀ láì gba nadak lọ ní ọ̀ràn tí wọ́n fi kàn tán àtọwọ́ tẹ̀ràn tó gara tán yányán ẹjẹ́ lójú ọjà ká gbádà dé bá a bá dé ó ṣe mò rí ó ti jẹ́ kó di mímọ̀ ọ̀rọ̀ fini junior nínú ikọ̀ real madrid kí ni mò rí ó sọ ń pa rẹ̀ ẹjẹ́ lójú ọjà ká dé ẹ kú kalẹ̀.
1: Flash FM 105.5
2: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000 0807-112-4000
2: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn?
9: Olóró ìsebẹ̀ ni mo fẹ́ra jàre.
8: Olóró àbúrò tí olórúkọ kẹ̀.
9: Owó rẹ̀ kò wọ́n rárá.
8: Ó sì máa ń gbádùn rẹ̀.
9: Àmọ̀ pé.
8: Rántí pé ìfà máa fani lápò ìyá o.
9: Olóró wo ló wá fẹ́ kí n rà báyìí?
8: Olóró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olóró ìsebẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
9: Olóró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
8: Bẹ́ẹ̀ni, o parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. Ó sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi olóró náà ṣe.
9: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olóró ìsebẹ̀ Devon Kings ni olóró ìsebẹ̀ tó dára.
8: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
9: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
10: Ibadan, are you ready for the ultimate bikini Monday pool party? This Monday, 24th August 2026, from 8 p.m., Maracana Luxury Hotel and Suites turns all the way up for the grand opening of the swimming pool and lounge. Expect an unforgettable night of good music, good vibes, cocktails and mocktails, lots of finger food and an incredible poolside experience. On deck, DJ T-Boy and DJ T-Frosh with hype from Hype Man Haydot and Hype Tumbali, plus special guest appearance by Pokiyo and MKO. Come enjoy a your display and a spectacular performance by Hip Gonga Master. It's an all-night pool party. So come ready to vibe, connect, dance and have a night to remember. Maracana Luxury Hotel and Suites is located at number 41 Awolowo Avenue, Bodija, Ibadan. Maracana Luxury Hotel and Suites. Luxury that feels like home.
11: baba akorin lataaro ni o ti sun mi ibo gan la nlo bole mu mi lo
12: arakunrin fokan bale onu ati la re ni mo fe fi han e o ya wo ore
13: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.nga.
14: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
15: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Mo ti Cashier.

0: káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì ti Plus 105.5 FM tó wà nílé Bálábá lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tọ̀ tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Faisal. Bẹ́yìn bá sẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ lè wò wá live and direct níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ti ìkànnì ti Plus 105.5 FM. Àbí lórí Jẹ́gẹ́mọ̀ fanfamily lórí Facebook. Bákan náà lórí TikTok at Top Striker 100 at Top Striker 100. Ọlọ́fọ́ àgẹ́ o, ẹ fọ́lò, ẹ láìkì, ẹ ṣí à ẹ̀ kájọ máa gbẹ́rẹ̀ kàsìdà. Ó yá pápápá láti ibẹ̀ yẹn. Ẹ jẹ́ kí ọlọ́jọ́ bí èní. Ọkẹ́ pàtàkì lára olólùfẹ́ ni o, olólùfẹ́ ìkànnì, olólùfẹ́ Top Striker. Tábà sọ nípa Mrs. Ọlásìlọlá Àsàbí Adéjọkẹ́ nìyẹn o. Màmá Yẹmí, màmá Fẹ́mi, màmá Bọ́lájí, gbogbo London ò ní bàjẹ́. Màmá Kúnlé, màmá Kọ́ládé nìyẹn o, àwọn London base nìyẹn. Ìyàwó Ọ̀gbẹ́ni Fẹ́mi Ọlásìlọlá nílùú London. Ẹ wo gbogbo United Kingdom ìlú London lẹ́ni. Ó tún rọ́kẹ̀ kẹ̀kẹ̀kẹ̀ nítorí ọjọ́ àbí Mrs. Ọlásìlọlá Àsàbí Adéjọkẹ́ ni o. Gbẹ́mi dáadáa Triple A gbogbo ìlú London. Ọlọ́fọ́ àgẹ́ èèyàn Top Striker ni o. Triple A àwọn eléyìí Ọlọ́run ní ọ̀sà bá ń sanyín lẹ́sàn-án rí. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn o. Happy birthday to you, ma. Long life and prosperity. Igba ọdún, ọdún kan nu owó ọlá àti àlàáfíà tó pọ̀ rẹpẹtẹ. Ẹ kéré oko wálé o. Eléyìí tó kù nínú sẹ̀mí ayé yín, ẹ ní ìlú nínú ìnira. Bó ṣe máa jẹ́ nìyẹn, happy birthday to you, ma. Ó yá pápápá láti ibẹ̀ yẹn àsìdègò. Àfi gagbága wo lọ wà lẹ́ni. Táwọn èèyàn ó tún fi ṣèwà jẹ́ bá bá di lọ́wọ́ àṣálẹ́ máa lẹ́. Fẹsẹ̀ wọn ṣẹ̀wọ́ lọ́wọ́. Success ọmọ nìpẹ̀kún. Àfi gagbága wo lọ́wọ́.
1: Akúdédé wo ìyá tọkàn. Ìdíje Juan Gamper Trophy tí ó láǹfààní àti wáyé tó bá ti ń di àṣálẹ́ òní ago méje ikọ̀ Barcelona àti ikọ̀ Alali.
0: Ago méje ni.
1: Ago méje.
0: 7 PM.
1: Bákan náà ìdíje Spanish La Liga tó bá ti ń da ago méje àṣálẹ́ òní Atletico Madrid àwọn àti ikọ̀ Malaga. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: Kò jù bẹ́ẹ̀ lọ.
1: À ń wá àwọn òṣìṣẹ́ nílé iṣẹ́ wa. A nílò marketa.
0: Marketa.
1: A nílò bí receptionist. Torí a máa gbé company wa gangan kalẹ̀.
0: Tọ́jú ọ́fíìsì yín gàgà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹyin wo.
1: Ilé iṣẹ́ wa náà ni ẹ̀rọ wàṣíù.
0: Ok, ẹ̀rọ wàṣíù.
1: Ilé iṣẹ́ tá a sọ ẹ̀.
0: Ẹ̀rọ wàṣíù bam.
1: Pain bam.
0: Ok, pain wà ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Bam rẹ̀ lè mí rí ma pé.
1: Ẹ yàtọ̀ sí yẹn gangan kìí ṣe gbogbo sí nǹkan tí ó
0: ní gbogbo sí nǹkan tí ó ní. Torí tọ́jà máa sọ bẹ́ẹ̀ ní
1: gbà sọ torí àti tẹ́sì lára aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ wa gangan.
0: Tọ́jẹ́ olùdarí.
1: Sẹ́yìn pé gbàmọ́ lùsí tíkẹ́ẹ̀tì ọ̀nàrẹ́bù. Wọ́n dákú wọ́n dájí wọ́n dákú wọ́n dájí. Ta ló fún wọn nìyẹn tán fi dákú mọ́.
0: Ẹ̀rọ wàṣíù yẹn ni ẹ
1: fi. Àwọn gangan lù.
0: Ok.
1: Tí wọ́n fi dákú mọ́.
0: Lọ́wọ́ wò pé oògùn yìí kọ̀ yẹn kọ́ jẹ́ onìkan lòun ọ̀ mọ́.
1: Bẹ́ẹ̀ni ẹni tẹ́yẹ bá sì fẹ́ràn nìyẹn máa ń sọ fún.
0: Ní oògùn yìí. Kì í gbé gbogbo èèyàn lẹ́fẹ́ kọ́ lù.
1: Àkẹ́sẹ́ ogun yẹn.
0: Ẹni tẹ́yẹ bá fẹ́ràn. Ẹni tẹ́yẹ
1: bá fẹ́ràn nìyẹn máa ń sọ fún.
0: So àwọn tí ọmọ jó níwájú bẹ́ẹ̀ bá wáyà bíi promotion.
1: Bẹ́ẹ̀ni.
0: Bíi marketing promotion.
1: Bẹ́ẹ̀ni.
0: Náà tí ọmọ jó níwájú.
1: Àti àwọn truck drivers.
0: Tí wọ́n máa kiri ẹ̀ káàkiri gbogbo ilé
1: ìtò.
0: Ọlọ́run ti gbàkóso náà nù. Ẹ̀rọ wàṣíù. Ẹ̀rọ wàṣíù gbogbo ǹṣe wọ́n pé o. Ìwọ náà ti gbọ́ yẹn o. Wọ́n ní ẹ̀rọ wàṣíù pé gbogbo ǹṣe ni o. Kódà ìwọ tó ń wá ìyàwó tó rí ìyàwó lo ẹ̀rọ wàṣíù. Mo ṣe jẹ́nu o. Ọ̀fẹ́ pàṣẹ ẹ̀gzámù rẹ. Ẹ̀rọ wàṣíù ni o lò. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn. Ok. Pápá láti ibẹ̀. *347*1004*#. Òní ti káṣẹ ẹ mọ́ gbàgbé pà ní pẹ́ yìí kò tó o. Jẹ láàárọ̀ ò ní ọmọ jẹ lọ́sàn-án o. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀. Olùkọ́ ni ó ṣe mò rí o. Ó ní òun lòun ò jẹ́ kí. Fini Junior kò kúrò nínú Korea Madrid. Àwọn èèyàn yanu torí ètò ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe ẹ mà kí wọ́n máa mú àwọn punchline wọ́n máa mú jáde ìfọ̀rọ̀wérọ̀ yẹn wáyé lánàá wọ́n wà máa mú punchline jáde ńbẹ̀ wọ́n máa sọ jáde. Ó ní ìjẹ́jẹ́ mà pé òun lòun ọ̀jẹ́ Fini Junior lọ. Àwọn oníròyìn ni rílì ṣùgbọ́n tá à ń gbọ́ ni wípé kódà yìí pé torí tiyín gẹ́gẹ́ ló ṣe fẹ́ lọ ni o ni a ke se tori itohun won ni dita fi so be ni pe isele to sele laarin eyin ati prestiani ati vini junior agba ballu yin ninu ko benfica bi bo ti e se benfica na ko ni eyin agba ballu yin ninu ko benfica ati vini won ni oro te so won fe dabi ani pe e se gbe leyin prestiani pe bi igba te ta ko vini junior pe ngba te wa pada wa ti ku o te ti di oluko ni pe lati gba yen ni vini junior ti mu yin sowo yi pe e se eyan dada awa tu aje pe yin le tun wa pada wa si inu iko madrid gege bi oluko ni won lo wa lara ti vini gan fi wo pe ko ngo ku ya danu mori o wa ni la kokon se ri sele to sele laarin prestiani ati vini junior gege bi oluko ni ko benfica la kokon won ji agbo o si nbe eyin agba ballu un lo wo kokon wa na tori pe enikan ka awon ti won da soro e ko se enikan ka to wa nwaju won gba won soro to le so pe en tin so to re o abe en tin paro re o oni ko se ni o le sentin so to aten tin paro nu an mejeji e di yen mo so wa lafia gege bi oluko ni prestiani eyin agba ballu un lo won wa at that moment o tori pe omo eni o ni se di bebere ka wa lo ko leke si di omo elomi Wasiu o le ma ta ero Wasiu ki ma polowo ero bomi ko possible lo to yin gba ti ajo gba tara wa sugba o me ni o ni se di bebere a ko le ke di o me lomi o oro ti o se mori o so niyan o oni sugba lokan fi ni junior o ye ko ki ni junior mo yi pe ohun o sinu agba bo ninu oluko ni to korira lawo dudu oni won e so yen fun yan oni bo ohun oba so ge gbogbo agbaye le testify si pe won lo wo akosile ehun o e lo check akosile ehun o e bo n se karamasi ki agba ballu to ba je dudu to ba je dudu to mo ballu gba ohun o gbe olori bi white clef ni e lo wo akosile ehun gbogbo bi to n ti sise fun die yi lasan eleyi ti gogo safihan pe ohun o sinu oluko ni o ti o mo foju pa dudu re abi eleya meya oluko ni e lo e hadanu so ofini junior gangan ma mo yen lokan re oni iyan oto oni se wa ri lo ti olo e ohun lo ohun pepe fi ni wa so mo nto n se sa on lo nu kwasna is not yet time ka ti e lo fe gberu igbese be yen ki se ru akoko yi ha o mo level re ka kiri agba nla aye o so abi wo ko lo second ni ballon d'or to koja o ti gbagbe o mo level e so ro pe won le ka gba ballu marun ka kiri agba nla aye ni isin ko mo wa ni 123 ah to mo wa ri be igba to ba finu ko madrid ile to lo tan lo tese to mo ka ba mo pe ah ki lo dan wo yi o better ko wa to ri pe abamo ti o pada gbeyin oro fun oyen o better ko mo wule ti e mo ti e wule ro rara mo ri ro pe o fe lo nu ko gunners ba ohun o ni gunners o da o sugbon not for you for now tori pe ko mo ba ka ba mo ni o so ri n to n so fun yi e oro to n le bo mo iya ohun so abo mo nu ohun so o na ni ohun so fun yi so ri abamo ti ani ma gbeyin oro yen iwo ti leni to si o leti bayi o ba won janu ko madrid e ja kejo fa e da gbogbo eru te ba ti a da gbogbo eru to etunto ni oba lejo kekan nu sugbon yi pe o wa fi bi ile a ma lo sinu gogo tasiko asiri to wa nbe lohun ja esin yen o ni ohun lohun so be fun fini junior o ni dinu to na bi ajoko pe o pe aro ati odo finu re o pe Wasiu nu re na pe oro ti oruko ni yi mo so oro mo wa nbe won ni idini yen o ti fini fi wo pe aja yi pe ka won da gbo oru ka won otuntu o better ju ko won so pe ohun lo lo o se mori o lo so be o lohun lohun so be ka pada oju oja en ja lo osin ti fi se yan a loju oja pa a de pa baba de a tesowo waju e ko kale
2: Flash FM 105.5.
3: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens. Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
4: Baba, akọrin lataaro ni. O ti sun mi, ibo gan la nlo bole mu mi lo.
5: Arakunrin, fọkan balẹ. Ọnu ati laare ni mo fẹ fi han e. O ya wo, o re.
4: Takashi pẹlu edegeta naira 500 naira lori Splash 105.5 FM pẹlu code e *347*1004*#. Lori Lagelu 96.7 FM *347*1004*2#. Tabi loju opo website www.kashe.ng.
6: Bodajide, Bodajide, ki lo sele, ki le nso loju orun yin yi? Se nla la ni, abe nsiranran.
4: Mo sese ji ni, o dabi eni wi pe ala ni. Koda, ala to dara ni. Mo rira mi gege bi okan lara awon to gba owo lodo Kashe. Ala ojo pipe re wa si imuse pelu Kashe. Iwo na le ji olubori ninu osu kejo yi. Ma se je ki anfani ikokoja re o. Je ki osu kejo yi je osu ikore lopo janturu fun o. Pelu Kashe. O ti n jẹ owó ojoojúmọ́. Bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó cashpoint tó sọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tètè oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Kashe. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Kashe. Ṣo ti Kashe? Mo ti Kashe.
7: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn?
8: Olórú ìsebè ni mo fẹ́ràn jàre.
7: Olórú àbúrò tí olórúkọ kẹ̀.
8: Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
7: Àmọ̀ pé rántí pé ìfà máa fani lápò ya o.
8: Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí?
7: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
8: Olórú ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
7: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. O sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi olórú náà ṣe.
8: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórú ìsebè Devon Kings ni olórú ìsebè tó dára.
7: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
8: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
0: Ẹ̀ka àbọ̀ padà látojú ọjà. Ìkànnì Splash 105.5 FM. Ilé ìfúnpálá fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn tálọ́tà ọ̀tánjẹ́ òpè ni o gbọ́dọ̀ fọ́ ìzà. Sọba ẹgbẹ́ yín sẹ́ ń darapọ̀ mọ́ wa. Ẹlẹ́wò wà lọ́fọ̀dọ̀ níbi kíbi káàkiri àgbáláyé lọ́ọ̀kan ní ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì ti Splash 105.5 FM. Lórí Jẹ́kẹ́mọ̀ Fam Family. Àwà ń bẹ̀. Lórí TikTok @topstriker100. Bó ṣe máa jẹ́ nìyẹn o. Ó yá gbágbàpá láti bẹ̀ yẹn. Ébàrìbà. Gbogbo Manchester United. Ó ti fẹ́ wọlé bí olè lóru o. wọlé bí o lè lóru o. Láti sáà tó kọjá, lọ̀rọ̀ ti wà lórí rẹ o. Yuri Tellemans ti wọlé, Andy Santos ti wọlé. Ṣùgbọ́n ikọ̀ Mayu, wọn ò tí ì satisfy pẹ̀lú ọwọ́ àárín yẹn. Ébàríbà. Ìdí nìyẹn o, tí a fi á tún gbójú síta pé ṣẹ́ká padà sórí ọ̀rọ̀ ọmọ yìí náà ni. Wọ́n ní ibẹ̀ náà la lọ o. Ọmọ bíbí olóde Cameroon yẹn, Carlos Baleba. Ọ̀rọ̀ ti wọ pápọ̀ o. Gẹ́gẹ́ bí ìròyìn tá ń gbọ́, àwọn agbábọ́ọ̀lù kan Brighton and Hove Albion ni agbọ́wọ́ ọ̀rin ni o. Kódà tó bá jẹ́ pé ntẹ́yìn ń rò tí ọ̀bá ba ntẹ́yìn ń rò jẹ́. According to bí ọ̀rọ̀ ṣe ń jáde bí mo ṣe ń gbọ́ báyìí, wọ́n ní àpapọ̀ owó ìyá ọmọ súnmọ́ bíi £65 million. £60 million gangan ni fixed price. Add-on ni £5 million tí wọ́n wàá pàjọ́ ẹ̀dẹ́ sí bíi 65 tó ti yé báyìí. Tó bá jẹ́ wípé euro ló yé ìwọ bíi €70 million tí ó padà máa parí sí bíi €75 million àbí bíi €78 million. Bó ṣe jẹ́ nìyẹn o, dọ́là ló yé wọ $81 million. Ṣẹ́fẹ́ gbọ́, ọmọkùnrin ọmọ ọdún 22 yìí ó ní kọ Manchester United ní a fẹ́ gbé báyìí kí wọ́n tún fi kún Andy Santos àti Yuri Tellemans. Níbi tọ́rọ̀ dé dúró, bàbá ní ká gbé ìṣirò le according to bí story yẹn ṣe ń jáde. Tí ń bá ní fagùn tí ní fikun tí ní yọkú o, ó ti wọ bíi 80%. Àjọṣọpọ̀ yẹn ti wọ bíi 80%. Sẹ́ni tó bá ti mú kí ikọ̀ àti ikọ̀ tó ní agbábọ́ọ̀lù tí wọ́n ti jọ ń dá, tí wọ́n ti jọ ń gbé. Ajẹ́ pé ọ̀rọ̀ ti ń débi tọ́ lápẹrẹ nìyẹn. Ikọ̀ yẹn dẹ̀ ti ń ṣe tán láti yọ̀ǹda agbábọ́ọ̀lù ọ̀hún ni. Ṣé rí ikọ̀ tí ọba ṣe tán irú rẹ̀ ní tàwọn Atlético Madrid yẹn? Àwọn ò tí ẹ̀ fẹ́ gbọ̀n kankan. Ṣé tí kọ̀ bá ti lóhun ò tí ẹ̀ fẹ́ gbọ̀n kankan? Ẹ kú ò lórí ẹ̀. Sákúlárò òdù nìyẹn, wọ́n èé débẹ̀. Tí kọ̀ kàn délé pa ni pé ẹni aláàtí ẹ̀ gbọ̀n kankan. Ṣùgbọ́n tó bá ti di pé ìkan sọ wípé ẹ̀yin yé báyìí ni ẹ san, a lè san yé báyìí. Ó ní mo fi sọ̀rọ̀ nípa ikọ̀ Manchester City àti Rodri pẹ̀lú ikọ̀ Barca. Tó bá fi lè máa mú ikọ̀ Man City sọ pé yé báyìí ni, ẹ̀yin yé báyìí la lè gbà ọ́. Wọ́n yanjú ẹ̀. The same thing applicable, Henry Konsa. Henry Konsa. Ó ti ń súnmọ́ ibi tó lápẹrẹ o, torí pé ọ̀rọ̀ ti ń wọ̀ ọ́pọ̀ o. Ẹ mọ̀ pé £60 million ó ní kọ Aston Villa £60 million ni wọ́n pè é. Tó bá ti di pé ikọ̀ ń gbé owó lé agbábọ́ọ̀lù ẹ̀ lórí báwọn. Àti rárú agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ ó ti kọ́kọ́ wọ 50%. Torí pé ikọ̀ ti jẹ́ òdi mímọ̀ wípé òun fẹ́ rà ni àbí òun fẹ́ tà nìyẹn. Tó bá ti ń ṣe pé iye báyìí ni ẹ̀dẹ́rú nílẹ̀ ikọ̀ yẹn fẹ́ tà nìyẹn. So ó wá kù sọ́wọ́ ikọ̀ tó fẹ́ rà bó bá ṣe nífẹ̀ẹ́ agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ sí. O ní ọ̀wá determine pé ṣé wọn ò lè rà àbí wọn ò ní lè rà. Henry Konsa ó ti lọ fún àga o. Ọ̀rọ̀ náà ti ń débi tán lápẹrẹ lájẹgbẹ́ Henry Konsa kó náà gborí wọlé. Ọ̀rọ̀ owó náà ni ò lè bá ọba ti lówó tó sì lè ná. Ṣé o mọ̀ pé ẹ̀yin ẹ̀ lè fi agbówórìn kẹ́ẹ̀fì wí alówó ńlé? Agbówórìn ẹsẹ̀ gbé alówó ńlé o, mọ́ pọ̀ ọ̀gbọ́ o. Àwọn àpàdé rẹ wàhálà bẹ́lẹ̀. Ká ní pé ilé mọ wà ní gbogbo wàhálà tẹ́ sọ yín ti ṣẹ́tù rẹ̀, ó wà ńlẹ̀ ńlẹ̀ ọ̀dẹ̀ nànàmú. Níbi tí agbówórìn ti ń ṣòwò títí rán owó ń ṣe títí ń fowó jagun lọ́tún táwọn èèyàn èlé ẹ̀ ló sì ni wọ́n wá ní wọ alówó ńlé. Who you be? Isn't it true? wàhálà. Agbọ́wọ́rin ẹ̀sẹ̀gbé alówó ńlẹ̀ o. Ó ń lọ̀rọ̀ ojú ọjà bá dé báyìí. Bọ́ ọ bá ti ní owó rẹ̀ náà síbi tó bá wù ọ́. Gbádùn ayé ara rẹ̀. Ntọ́ ọba jẹ náà ń tẹ̀yẹ bá jẹlẹ yóò gbé fò. Ọba rè kówó kẹ pamọ́. Ìwọ tọ́ ọmọ ìgbà tọ́ dá. Àmọ́lẹ̀ tí ó mọ́la. Ẹ̀yà ní sọ fún ọ pé àmọ́lẹ̀ tí ó mọ́la. Ó ti mọ́lẹ̀ tí ó sú òní gan. Ọ̀dẹ̀ àmọ́lẹ̀ tí ó mọ́la. Ọ̀wà ìsì. Kúrò lórí àmọ́lẹ̀ tí ó mọ́la. Mọ́ sọ pé àmọ́lẹ̀ tí ó sú òní. Òní gangan tílẹ̀ ò tí ì sú àmọ́lẹ̀ tí ó sú. Gbogbo tí bá ń dùn ọ́nú mọ́jà yọ gbà lọ́rẹ́ o. Mọ́jà yọ gbàdùnú rẹ lọ́wọ́ rẹ o. Ẹni tó bá ń dùn ọ́nú ṣe ìdùnnú yẹn ní máa tún mú kẹ́mí èèyàn ogun. Lèèyàn fi ní ẹ̀jẹ̀ rúru. BP is real. Depression is real. Mọ́ gọrẹ o. Jẹun tó wù ọ́. Arsenal àti jẹun tó wù wọ́n báyìí wọ́n ná owó jáde. Yóò lé pọ̀nsá yìí. Ìròyìn kan jáde. Láàrin kan Chelsea àti Gunners. Ẹni kí ni tó jáde bóòlù ló ṣe sọ. Ìròyìn ọ̀hún jọ di mímọ̀ wípé. Agbábọ́ọ̀lù. Nínú ikọ̀ Gunners nígbà kan Ian Wright. Ọmọ ti sọ̀rọ̀ kẹ́bí lágbà wọlé lọ́sẹ̀. Agudẹ́dẹ́ wòye o, ọ̀gbẹ́ni Sikiru Ayinde ojú ẹ̀ tèrè láti ọdẹ òmu. Ake àwọn Sikiru.
9: Akudede wo yi atọkun akudede wo igbogbo ẹyin ara ile aki awọn tiwa ọta ni wọn wọn ni dope.
0: Ẹyin gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ ẹ ní ìmọ̀ tó pọ̀ nínú àwọn nǹkan ṣe ń báyé tó sì jẹ́ pé Ọlọ́run fi ròyìn lọ́rùn ẹ mọ̀ pé gbà kan náà ẹ̀yin náà ń ta ẹgbúre àbí kí mo rí tẹ̀ǹtà ń gbà yẹn.
9: Bẹ́ẹ̀ni.
0: Àti bí àwọn nǹkan ṣe bẹ̀ bí irú nǹkan tẹ máa ń supply ẹ sí òkè òkun.
9: Bẹ́ẹ̀ni. Kì í ṣe ìgbà kan. Ti dásìkò ẹ náà ni.
0: Ẹ mọ̀ pé àgbọ̀ bẹ̀rẹ̀ àtún padà gbọ́ mọ́ dáadáa.
9: Wà á wà lórí ẹ̀.
0: Package ló ti yàtọ̀.
9: Bẹ́ẹ̀ni.
0: Bí ẹ bá fẹ́ ra gbúre lókè òkun.
9: Tó ní ìdí ẹ̀fọ́.
0: Ẹ̀fọ́ ewé du eégún orí ganá. Kí wọ́n tún máa ń pè yẹn náà. Eégún orí ganá yẹn. Pọ̀pọ̀.
9: Amúnútutù.
0: Amúnútutù àwọn ẹ̀fọ́ pọ̀pọ̀. Gbogbo ẹ̀ lẹ́ ń supply sí
9: òkè
0: òkun. Colleagues yín tó ẹsẹ̀ gbé iṣẹ́ tuntun jáde ẹ̀rọ wàṣíù nínú àwọn nǹkan ìbílẹ̀ tí ó fi jẹ́ pé bóyá yẹn náà tẹ́ fi kun lọ́wọ́.
9: Ẹ rí pé lára àwọn sales manager wọn bóyá sọ lẹ́ẹ̀kan àti nígbà tí torí èèyàn bá fẹ́ fún àwọn kan lóògùn àwọn ẹ̀yà kan lóògùn ni wọ́n á sọ pé so ṣe rí. So a ti confirm ẹ.
0: Lára
9: ẹni tó jẹ́ olùdarí gangan.
0: CEO.
9: So adẹ̀lówó fún
0: Comrade Wasiu
9: Olembe. Oni of Jemba Jemba.
0: Jemba.
9: So adẹ̀ test ẹ̀ òṣìṣẹ́ ara láyé wà òkè ó le. So adẹ̀ wo fún bí oṣù bíi méjì. Pé bóò ni ṣe kìíní
0: yóò padà.
9: Adẹ̀ rí pé kò padà òkè kìíní a lè.
0: Ta síta.
9: Ṣùgbọ́n NAFDAC ò tí ì fún wa ní.
0: Òun tẹ. Ìyẹn náà ni tó kú báyìí.
9: Iye lára ń tó kú ní.
0: Tẹ́yìn sáré sọ́ọ̀tù sáré sósì. Ọlọ́run ò sí rán.
9: Àmọ́ àti lówó láàrẹ̀
0: ó ṣiṣẹ́. Kọ̀dẹ̀ sọ́wọ́ padà mọ́.
9: Kò tí ì
0: sọ́wọ́ padà.
9: Kò tí ì sin kankan tó jẹ́.
0: So definitely kò sí wàhálà. Ọ̀gbẹ́ni Tìjani Olóko dáná marketing and promotion manager.
10: Akudede wo yàtọ̀ kun akudede wo yin ara le. Brandy náà ni àbákàkì láti ìgbà sílẹ̀ ti mọ́lẹ̀ ni.
0: O náà gan o sí around Dubai wọ́n ní invite ẹ̀ ní NAFDAC office.
9: Bẹ́ẹ̀ni.
0: Ok bẹ́ẹ̀ lọ́wọ́.
10: Ìlú credentials ni wọ́n kó lọ síbẹ̀.
0: Ló ti kó lọ síbẹ̀ báyìí.
9: Mo dẹ̀ ṣàyẹ̀wò fún.
0: Wọ́n tún ṣàyẹ̀wò fún.
9: Àwọn ṣàyẹ̀wò fún pé n ta ló ṣiṣẹ́ ta ní kè padà ṣé lóòótọ́ ni è padà.
0: Ok kò sí wàhálà. Ẹ jẹ́ wo ọ̀rọ̀ tí Arant sọ yìí nípa pé ó ní. Arsenal should watch out for Chelsea. Pé tí wọ́n bá ní lọ́dọ̀ tòun ẹ̀ mọ̀ pé opinion ni. Pé the only team tó le da Arsenal lọ́gbọ̀n ná ní sáà yìí. Kèsè pé tí wọ́n jọ gbá bọ́ọ̀lù o pé wọ́n nara wọn o. Tí wọ́n le tó fẹ́ bá Arsenal compete fún league EPL ó ní Chelsea ni. Ó ní ṣùgbọ́n àwọn èèyàn ọ̀gbun ọmọ. Pé torí pé debt wà náà kọ Chelsea o. Debt wà ń bẹ̀ gan o.
10: Tabanika wo ikọ̀ igi agbábọ́ọ̀lù ti Chelsea. lati owo eyin to fi di owo waju ni won pe sugbon league o ti bere debi pe o se se gugu ta lo pe yan ki won ma sin form eyan de pe ki yan ma sin form
0: tabi ki won ma ni en to le drive won bi olukoni won ma get bi arin yen right
10: o sabani ka won sin yi Chelsea ni right back meta to le play as wing back na won ni left back meji to le play as wing back ma se ni won laaye kokan ni eledo to mo si pe squad yen o po debi pe o le fun olukoni ni anfani ati lo pattern at the style to ba won
0: to ba won
10: to ba lo n fe play full back to ba lo n fe play wing back ko si nti o si nu team yen lasiko yi to fi mu iro team yen so pe awon fe ta awon agba ball kan awon kan wa nu team yen to je pe isesi won na jo iro awon ti won fe ta yen sugbon kan to kan sele ni pe bo se wa pe to yen na won ni kini apa kini kan gun ogun ju ton lo
0: kini kan baja o je
10: apa egun ju ton lo o na ni ti asole
0: Asole ni problems won ni
10: ibi ti Arsenal din sa to koja yen mo fe le so pe David Raya nikan o ko ya bi 30%
0: Asole won ko 30%
10: in there to bi mo so pe gbo ti Chelsea ni yen na o sunmo to le wo top 4 ni papa ji lo ngba ti won ni kopa ninu UEFA competition kokan
0: won free
10: won ni afani won la afani won ni a player po sugbon nipa si goalkeeper yen cause they have follow Arsenal da ni sa to koja awon game kan wa ta Arsenal tin lead be abi 2-1 ti team ya kan tan na 9 minutes won kan
0: Boasna
10: la ngi be abi 10 20 minutes ti team ya ba fi on David Raya ni be abi 3 4 saves
0: na bo
10: la bo ti yo ti dide gan fun pe goal leleyi a kan wa ni a kan gbawo yen jade ni de to tun mo si pe awon save to tun se koko
0: important
10: saves o ni fasan so Cavani Robo Sanchez Arsenal lo ni sa to koja pe gbogbo pe an lara pa gba league yen so matches
0: ba ti wo mi ti pe ti pe pa kan ati ko kan ti won down bayi
10: won down to pe o gba yen de re lara awon emi won ni gba yen o so to gbogbo ton ni yen o
0: okay
9: lapodo temi ta ba wo eni to soro yi legend Arsenal ni so emi ma wo awon kankan ti awon ayan na ba soro bayi papa julo ni lege si pe kini ati ma se bo iru eni iru awon kan wo lo ti sori ba wo gan ni se mo soro si ta ba wo Ian Wright ki se eni ti o ma nsaba
0: soro
9: so gbogbo oro e na to de mo so gan ko se ko mo analyze generally Arsenal lo man shaba soro le lori ju so ni to mo nkan to nso ni sugbon nkan temi o kan fi faramo nkan to so yen lo jujuju ni pe ta ba wo iko Arsenal iko Chelsea won ni awon agbabo won tun wa n gbe awon agbabo mo so le to je pe iko igangan tele o need the trimming o need kan yo awon agbabo lu kan kuro ti oluko ni ba fe enjoy to ba fe enjoy squad at least officially by Chelsea ni more than 40 player. Even though ni asole ile ti olokudana soro ba won si ni asole merin
0: leyin
9: Sanchez won ni meta le to de je pe awon mererin yen o ti ta ti o so ku wa lo de ti o wa ni si kan to ma yan ninu awon mererin yen
0: ti lati fi complete
9: lati fi compete o le ma da to reya sugbon o gbodo ma je
0: to
9: sumo
0: to pelu Robo Sanchez so to ba se se ko gba number 1
9: ko gba number 1 so sugbon ko si so le to tumo si pe bon se ngbe agba bo be na ni won nilo lati ma tete yo owo awon kan kuro ninu squad yen
0: ko ba da confusion le fun
9: ko ma ko fun ko lu ko ni le sise ko yan sise pe an gbe agba bo
0: be kero opo yen
9: be ni ko ni nkan kan se nigba mi ti sa o ba ti bere lara iko tawon eyan foju sun ko ye ko gba league to koja lo number 1 ni Liverpool ohun ati Man City won jo compete ni teyan ba wo transfer Isaac ati bobo France yi so mo ro pe awon mejeji yen and the end of the day awon mejeji lo pada lana o wa lara awon to ko ba Liverpool transfer last season yen ko ba Liverpool ni ko hadi mo teyan ba de wo striker mejeji ti won gbe Igo Ekitike ta ba yan ba wo awon mejeji ti won gbe yen o ye kan help ni sugbon papa julo Isaac ko ri nkan kan se ninu so ko ri nkan kan se ninu team yen so on lo se je pe gbogbo ti season o ba ti bere ka mo bi ti nkan wo si gan èèyàn lọ gbé lágbájá wá gbé lágbájá wá kò tí ì sọ yí pé ibi báyìí ni ó wò sí.
0: Pọkàn yín pọ̀ ẹ mà pa àlè má ṣe lọ́dọọdún láti analyze team kọ̀ọ̀kan kí ni ó ṣe é ṣe kó jẹ́ position team kọ̀ọ̀kan a tún máa ṣe náà nítorí nǹkan wa lápá kò tá àti fi ṣe ni pé à ń wo transfer ti kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe mọ̀ pé material bẹ́ẹ̀ ká sọ yí pé irinṣẹ́ ló máa determine kí ni ẹ lè sọ nípa team so irinṣẹ́ tí team bá ní tí club bá ní lẹ́fì lè mọ pókè o ibo ló ṣeéṣe kí team yìí kó dé kí ni nǹkan tí wọ́n nílò kí ni tí wọ́n get kí ló wá máa sọ àtúbọ̀tán wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti kó àwọn nǹkan tí wọ́n kó jọ so transfer yẹn ló ń ká wa lápá kò tí ò tí jẹ́ ká ṣe àwọn analysis yẹn láti wò pé ok team wo ló ṣeéṣe ibo nípo kọ̀ọ̀kan tó ṣeéṣe kí team kọ̀ọ̀kan wà a dẹ̀ máa padà ṣe náà tí àwọn transfer yẹn bá ti tẹnubodò àbí tá a bá ti rí pé team kan àwọn team máa announce pé lọ́wọ́ yìí o àti sẹ́wélé transfer wa o àwọn bá ti ṣe bẹ́ẹ̀ aláǹfààní àti ṣe analysis yẹn jásáré fún o lówó lówó 090 ní ti cash 090 ọparí pẹ̀lú 81 85.

0: ẹgbẹ́ kọ̀ yìí o. Sáà dìlítì ẹ̀ ní báyìí. Ń bo la ju kó o sí. Bá ń tún gbè lẹ́ẹ̀kan sí. Lẹ́ẹ̀kan sí. Kò tó di pa á yà ń kéré dà. Bá ń tún pè ọ̀rí ṣé gbogbo ohun tó rí ń gìtà rí ní ìsìn. Ẹjọ́ tí wá ní. Bá ń tún pè lẹ́ẹ̀kan sí. For the last time, ẹjọ́ wọn kọ́ ń gbà ti pè kálẹ̀ ni ti gbé nọ́mbà rẹ̀ lásìkò. Alákòókò. A ti delete ẹ̀. A ti ṣe mí. Ok. Oma ti wọlé o. That pretty lady o ti wọlé lọ́wọ́ ọbẹ̀ lórí ibẹ̀ yẹn. Ọyẹ jà lọ 080-7582 ni. Oma ló máa gbá nísì sí wa lára the pretty lady. Olóko dáná kí lọ ń wá kí. Olóko dáná sọ yẹ kó rí bẹ́ẹ̀. O ń disturb Oma. Padà sí wàhálà. Múra sí. Hello. Ok. O náà tún gbé ni. Ọ̀dájú gbẹ́ nìkan kan jẹ lọ́sàn ọjọ́ ti lọ. Ajá yí pé ká máa lọ lọ́sàn yìí nìyẹn. Hello. Ẹ̀ka àsán ẹ ti jẹ́ ₦50,000 lórí ti káṣẹ̀ ọ̀dàbọ̀. Oma ni ó ka ní ìsìn fún wa. Ẹjẹ́ a lọ. Ẹ̀kú ìkàlẹ̀. Fine girl. Pretty girl.
1: Peter Striker.
0: Ṣé ẹ ti rí? O lẹ́ ń wò lẹ́yìn mi yẹn. O lọ fún àgẹ̀.

0: Yẹ̀lọ́ kí ni so? MTN ń ṣe bẹ́ẹ̀bẹ́ẹ́, MTN ń gbá ṣàlárugẹ. Mo kí wa tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́, mo kí wa tológun tológun. Kódà, mo tún kí wa ti iléeṣẹ́ MTN Nigeria gẹ́gẹ́ bá a ti ṣe máa ń wá ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ gẹ́gẹ́ bí ìṣe wa. Kò so méjì tó ń gbé wa wá, kò sì sí iléeṣẹ́ méjì tó ń gbé wa wá. Juléeṣẹ́ MTN Nigeria tí wọ́n ń dábí ẹ̀dùn, tí wọ́n sì ń rọ̀ bí òwe gẹ́gẹ́ bí a ti máa sọ ní gbogbo ìgbà. Bá a bá rí fún ìgbà àkọ́kọ́ ẹni tí ó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa, iléeṣẹ́ MTN Nigeria, àwọn náà ni wọ́n ṣe agbátẹrù ètò yẹ̀lò kíni so. Eléyìí tí ẹ máa ń gbọ́ ní gbogbo ọjọ́rú Wednesday. Bẹ́ẹ̀ náà ni a máa ń ṣe àgbéjáde àwọn àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ lóníranran tí ó kan àwa ọmọnìyàn gbàngbàngbàn. Síbẹ̀ náà la tún máa ń ṣe àgbéjáde àwọn àgbéyẹ̀wò lórí àwọn nǹkan tí MTN Foundation tí wọ́n ń ṣe sí àkàtà ìdàgbàsókè ọmọnìyàn ní àwùjọ tá a wà yìí. Ṣáájú ohun gbogbo kúnlé, ọmọ anífowó ṣe náà lorúkọ tèmi. Nínú ilé agbára pẹ̀lú mi lọ́sàn-án yìí
1: ni Olúwa tó bẹ̀rẹ̀.
0: Ọyá mo ń gbọ́ yìí.
1: Olúwa tó mi lọ́ba lorúkọ tèmi Balógun aka ọmọ májẹ̀mú. À ń kíyín lọ́sàn-án yóò ṣe dáadáa la bá yín o.
0: Àdúpẹ́ àlàáfíà náà làwa náà. Ẹ má fi wo bẹ́mi ṣe dìbí kí ló kọ rẹ̀ yìí o, mo dìdọ́rùn ni o.
1: Bẹ́ẹ̀ni Canada lè ti dé ni.
0: Ṣé Canada? Canada in Nigeria. Abẹ́rẹ́ ìfẹ́ díẹ̀, Ọlọ́run ṣàánú fún wa, àní ṣàárẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Àjíǹde ara gbogbo wa yóò sì máa jẹ́ ní gbogbo ìgbà. Bá a bá ń darapọ̀ pẹ̀lú wa lọ́wọ́ báyìí, ètò yẹ̀lò kíni so ti iléeṣẹ́ MTN Nigeria tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ láti máa ṣe ìgbélárugẹ fún àṣà, ìṣe àti ìjọmọlúàbí ọmọnìyàn láwùjọ tá a mọ̀ sí integrity. Torí bí ẹ̀dá bá sọ ọmọlúàbí ẹnu, irú ẹni bẹ́ẹ̀ wọn a máa fẹnu ṣáta wọn láwùjọ, wọn a máa fẹnu pẹ̀gan wọn láwùjọ, wọn a máa fẹnu yẹ̀gẹ́ wọn láwùjọ. Irú ẹni bẹ́ẹ̀ kì í sábà wà láwùjọ àwọn èèyàn tí wọ́n ń ṣe àpọ́nlé fún, torí wípé wọ́n bá sọ̀rọ̀ wọn ò ní gbàgbọ́ wa ní ẹ̀ tó wá lọ́mọlúàbí láàni, ó sọ ọmọlúàbí rẹ̀ nù yẹn. Ṣùgbọ́n òwí bẹ́ẹ̀ ká ṣe bẹ́ẹ̀ bí ni iye ọmọlúàbí Ọlọ́run òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ o, ṣùgbọ́n fi sára àwọ ọmọnìyàn náà. Mo kí yín lẹ́ẹ̀kan sí i, gẹ́gẹ́ bí iléeṣẹ́ MTN Nigeria bá ti máa ń sọ ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ, Yorùbá bọ̀ wọ́n ní àríṣe láríkà, wọ́n alárìkà ń bàbá règún àbí, ṣùgbọ́n règún kọ leléyìí, yínníyínní kẹ́ni tún lè ṣe míì ni. Ìdí rèé tí a fi máa ń fọn rere ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbìyànjú ti MTN Foundation tí wọ́n ń ṣe ní àwùjọ, tí wọ́n ń ṣe lákàtà ọmọnìyàn, tí wọ́n tún ń gbìyànjú ẹ̀ tí wọn ò sì tún dúró, pẹ̀lú bí wọ́n ti máa ya owó tùlù sí ẹ̀ka yìí láti máa nawọ́ sí àwọn àwùjọ bi tó bá kù díẹ̀ káàtó sí, àwọn àwùjọ bi tí wọ́n bá ti wò pé tọ̀ láàyè báyìí láàyè báyìí nǹkan báyìí ń jẹ wọ́n níyà, nǹkan báyìí ò wúlò fún wọn. Àwọn náà gẹ́gẹ́ bí ilé iṣẹ́ tó fìdí jókòó sí orílẹ̀-èdè Nàìjíríà, tá à ń dábí ẹdun tá à ń rọ̀ bí òwe, tí wọ́n bá nawọ́ padà sí àkàtà àwùjọ ọmọnìyàn, wọ́n ní kò sí láì fi ń bẹ̀. Ìdí náà nìyẹn tí wọn ò fi tẹ̀tì láti di àwọn ẹ̀ka tó ṣe pàtàkì mú nílẹ̀ yìí, bí ẹ̀ka ètò ìlera. Láwọn ilé ìwòsàn alábọ́dé wa tá a mọ̀ sí Primary Health Care Center, láwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ tí wọ́n bá ti wo sàkún ẹ̀ lọ láàyè báyìí nílé ìwòsàn báyìí, wọ́n á ṣàyẹ̀wò lọ síbẹ̀, kí ni nǹkan tó ń jẹ wọ́n ń yà, kí ni tí wọ́n nílò láti lè tún kún jọba lọ́wọ́ pẹ̀lú ìgbìyànjú tí wọ́n ń sà. Ó lè jẹ́ àwọn irinṣẹ́, àwọn nǹkan èròjà èlò pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ míì náà wà tí ọ̀dà a máa dá, wọ́n á sì ti kó. Yálà bó wà ńlẹ̀ náà, wọ́n á tún ṣe fi ṣe àfikún sínú àwọn nǹkan tí wọ́n bá ní níbẹ̀ náà, bí àwọn irinṣẹ́ ìgbàlódé tó lè mọ wúlò fún àwọn èèyàn, yálà ẹni tí ó wàá gba ìtọ́jú ni àti àwọn tí wọ́n ó ṣe ìtọ́jú àwọn èèyàn níbẹ̀, yóò lè mọ jẹ́ nǹkan ìwúlò fún oníkálukú wọn. Ìdí náà nìyẹn tí wọ́n fi ń gbìyànjú sí àgbọn ẹ̀ka ètò ìlera lábọ́dé nílẹ̀ yìí. Tá a bá wo ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ science and technology, ile ise MTN Nigeria koda ni ko pe yi won gbianju ati se idanileko fawon eyan lori inti nlo lowo ta mama wi pe AI lotun AI losi koda eni to se nkan mi gan ni ah ise ke se AI o tumo si wi pe bi aye ba nyi eya agba na lebo eni ka ma ba ye yi ni eyan ti o ba ti ba ye yi won ma wa loju kan bi adagun mi ni idire won agbe se agbejade ilana idanileko fun awon eyan ti won wo pe yes ba won na ba tun ni rumo be yo le wulo fun awujo wa yato si awon gan nikan yo wulo fun ara won iru omo be iru eni be yo wulo fun orilede lapapo ba kan na ko to yo eka eto eko sile seri igbeyanju ti won sa ni akata eka eto eko yi ogon ti o okagara tori ei ti eyan ba fi le wo sakun ati mu gbianju lati ko lati ese kuku lati kekeke ma ba wo pe omo tin be laarin odun mejo odun mesan si odun medogun oya ejade wa eja bere si ni ma se idije ta mo lapa bayi empo spelling b ti le se MTN Nigeria ta ma nse lododun won gbianju e yi nje koriya fun opolopo awon omo yi ti won kopa koda omo ti o ba e ti igbegba oroke fun anfani wipe ru omo be o ba won kopa ninu empo spelling b inu ti e na o dun wipe ohun ti e jade ohun fi gagbaga pelu awon akegbe ti won jo wa ni sawawu kana baba nbari be ini ti omo to baba gbegba oroke tanyanya overall winner ti yo ma je olori adari kafata fun le ise MTN Nigeria fo di ojo kan iru oni be yo ma je CEO koda CEO le ise MTN Nigeria ba yo dide fuya lori aga fun yo joko omo yo tun wa dari igbimo isakoso yo se board meeting
1: awon agbalagba
0: lawon agbalagba lati le je kiru omo be ko ni iriri wipe beyan ba gbianju to nimo to kawe daye kan ipo te eyan ma ndere o iru omo be o ti ma lafojusun e pe iru ola bayi o wu mi je ki te pele mo ilana eto eko mi koda awon ton ba to lanfani ati jo kopa tele na ma so pe ere olukọ nbe lorun sugbon nisin lataye olukọ ti je ere re bi won ba ti nje olukọ to koru awon omo be won nawo si won won fun won ni nkan ibun gba ma binu koda awon akeko to kopa nbe awon mi ti o se pe won gbegba oroke tan sugbon to ni yo nkan awon eyan to de asekagba won a to fun won mi awon nkan ebun ma lo ni mo po rowo mi ai sibe sibe na ile eko ti ru omo be to ti jade won a tun gbe nkan lo fun won gbogbo nkan yi ko so meji ke se wipe le se MTN Nigeria n bere fun kankan ju wipe ki awujo wa ko le da kiru awon omo yi ti an ba dagba daye to da won o ni gbagbe wipe awon lanfani ati kopa nibi eto ti le se MTN Nigeria sagbekale bayi o bi nkan se lo re o ta won na si lanfani ati kopa nbe to ni ilapa rere ninu aye won idi na ni e ti won fi n gbianju nawo rogun rogun si apa be na koda ita ba tun wo leka eto eko ti o tun ni se pelu awon ti won wa ni ile eko giga awon to se danwo ase wole si ile eko giga to fi di akata awon akanda eda won o fi won le nti o ba wulo si akata ti won na won gbianju won na owo si won lakata titi won ka won na o le mo wi pe won o da won da won gbianju si akata eka atawon eka je ka mi be TMTN Foundation ti won se lati ma se idapada si akata ilu wi pe ibi ta ti se ibi ta gbe la se bode odun bi gbe ni lori lodi won gba ti le se tawon na ti wa lori lede yi awon na gbudo ma diyanju lati nawo pada si akata awon omo niyan laarin awujo ati bebe ati bebe melo la fe wi melo la fe ka ninu awon igbianju ti le se MTN Nigeria ti won ti nse latagban MTN latagban agba eka ti a mo si MTN Nigeria eleyi to je wi pe MTN Foundation won se agbateru e lapa be koda lawon ese kuku wa lawon igberiko awon aye mi wa to je wi pe omi amo je won ya omi amo je won ya niru be won wo pe ke e ja gbe kan ga igbalode fun won lapa be imole nje won ya be bo ba dido wa lale ni won a se agbekale itansan orun to nlo imole tin lo itansan orun won a se agbekale sibe atawon oja mi be ti won nawo si gbogbo nkan won yi igbiyanju na ni won sa lati bari pe to eleyi o lati fi da pada si akata rin awujo na niyan inu eleyi ninu ti wa na se ndun la se ni so wi pe e se o gbogbo eyin onibara pata ti e nba ile ise MTN Nigeria te fi nba wa dowo po akiyin akiye a si mariri yin gan pupo pupo odun 25 ki se kere mi ki si se wa sa pelu agbekale be olagbara pupo pupo sugbon pelu e je kin gbianju kin lo si akata ika ipolowo oja ti mo ba de inta mu bo losan yi fun yin lati ba wa da si eyin o lanfani lati gbo e ku kale
2: yellow kini so mtn ngbasa laruge

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Yellow kini so, empty head ni gbasalaruge. Yellow kini so, empty head ni gbasalaruge.
2: Yellow kini so, empty head ni she bebe, empty head ni gbasalaruge. Wo ki wa kaabo pada si itesiwaju eto yellow kini so, lo so ni lori koni asiwaju ikani omoluabi ti e ti n gbo wa abe ba sese n darapo pelu wa ile ise MTN Nigeria awon na ni won se agbateru eto yelo kini so sugbon so ni ibi ta nlo jina ibi ti a fe ya in lo poju tori oro ni okomokomoro wa oro ni okomokomoro wa emi o mo boya awon iya ati jo tun siku lode onini abi ka so wi pe a kan samoju ku o lori e se omo taye bi inlaye npan ni ni ijo ni tin ba ni jo ni ka so pe gba ta wa ndagba bo awon iya wa mo korin kan si aleti won ni omo osagbafo en ka so wale eroju olele e mo won ma fi korin si aleti lati mo wi pe nti e ba se ti e ma je foju ri ma je foju ri de bi pe yo de sakale re be si ni nti won ba ri to ja ka joji yala omo lo lewe
3: ben
2: ba je iwe mewa lori loni ti ri po di mejila abi won ri pe kan ya tonu awon iwe re nbo lo ti ri ni bere ti o tele ti omo o ba ni idahun ti o je ni udele dile yo salaye o
3: mami o ti gbagbaju ko to salaye
2: ko to sa mi o mami ga o ti gbagbaju
3: ko to di pe
2: alaye bo ti je gan yo dile ama opolopo ogbiyanju tori oro yi o bi fanfani awon eyan kan wa nda iya elebi wi pe ah e o mo so ri re inu bi yin ni iya ninu obi ohun sugba ko kan si alaye ni
3: okay
2: ohun fe ohun mo bo ti to ati bo ti mo ngba mo baba dede to gbe oko rabande awon oko kan wa ti a ma npe informatic emi o mo boya eyin o ti e da mo je mi lo
3: na aye le ma da mo ju aye okunrin le ma mo moto
2: so okunrin le ma mo moto
3: emi
2: o
3: pe
2: I da mo ju mi lo
3: eyin le da mo
2: ya mo pe enu ti mi
3: o ti mi o kan fun wa nlo lo nu
2: awon oko bogini loko yi alapapo ti gun si ni sugbon iru omo yi o sese jade ile iwe girama koda ko ti wole eko giga fasiti o wa ra oko
3: omo secondary school
2: to se jade oni nti wa ye nbi pe ki lo sele lati bo si bo bo lo se rin ona wo lo to
3: ta lo gbe fun e
2: ti ele video oni ki mama won sadua fohun
3: ohun
2: gboko gboko de o gboko de bawo ki lo sele mama sa lanu ayin yi pe laye ko si nto jo ya bu soko to mu yi pe si ibi o ti ri oko to fi ri owo ra oko o so ibi o ti gboko wale o doko pada be o lo ni moto na ki lo sele na ki lo ise suru jare igba bayi sawo won se gba content ni nkan kan se gba lori awo wo ori ati ayelujara ni se mama iwa bere si ni polofupo awon eyan ti won sugba ti won wo gba eh mama ti oko se adua si mo to mo me nsori re inu bi na nbere se o ya kese tun ma bere wi pe o se kese tun ma bere wi pe bo lo mo yin ti ri o mo to pe te ke bonu oko ke bonu oko ko mo yin zoom
3: iyan omo secondary school
2: oro ba di ya ba bere si ya e gba won e ma wo won ran ohun obi mo le won ni omo yin oja le ojo so fo wi pe
3: mo e jawon gan le salaye bi tomo ti gbo mo
2: to
3: ti gbe mo
2: ko wa se alaye dele o sa so pe eh social media ni for gbalẹ okay won se gba won se kini kan lori ati ayelujara ati ayelujara yi na sha
3: ni sha ni eh
2: sugbon yo ba bo won ni eh bi eye ba se lo la se soko e iru in to sele yi se ro wi pe iya yi ti gbarataju abi iya ori tani o ye kinu re o dun bi o lo to olodun o sore fe da ko ni ojo ori nu
3: bene
2: o gbudo o ba sore fun
3: he ki n se pe o wa ko wa lojiji
2: awon ma mi ti o ti jade secondary school sori re be
3: iru content yen bayi ko se paro mo content o se paro mo ah iya mi o je wa wo a bere latori phone to nlo pe e wa wo mi o e wo bawo yan se like mi o in fact ko to di pe boya o gbe moto wa gan a ti ma se content yen nile iye ati mari bi pe oke omo yi nse nkan bayo
2: contact fe boy kini re gan o gbera
3: to
2: be na gbera to
3: be ge so iro lo pa iya yen o taraju
2: sugbọn ọpọlọpọ awọn obi mi le ni inu won ti e kọkọ mo dun yi pe omo awọn la
3: awọn gan o le ni won
2: o fe gbọn se danu lara won iya
3: yen o le la awọn obi to tinu won ba kọkọ dun pe omo won ko nkan wale lai mo
2: ọkọ abidi gegere loju titi ọbọkun ile ọbọkun ode
3: moto yen lo ma pa lo ma pada ta won moto ton ready si yen lo ma pada ta won ẹyin náà ti po owó yẹn na ọmọ ògbà kò gba aṣẹ alágbàfọ ó ń kó léèsì wá ó ń kó oríṣiríṣi aṣọ wá irọ́ òkò yẹ kó
2: ríbẹ̀ ṣùgbọ́n ṣe ẹ̀rọ wípé irú àsìkò tá a wà yìí ọ̀pọ̀rú àwọn òbí lè béèrè irú béèrè báyìí.
3: Ní ayé ta wà yìí àwọn òbí mi lè má béèrè o ṣùgbọ́n tá a bá kó òbí mẹ́wàá jọ agídí la fi máa rí mẹ́ta tó máa béèrè torí àwọn òbí mi gan wọn wà lẹ́nẹ̀dì débi wípé wọn á lè sọ pé báyìí nìkan kó yé wọn ṣé kàn tí mo sọ yé yín bí irú ọmọ tó ń parọ́ mọ́ kọ́ńtẹ́ǹtì ń sìn ìyá tí ò bá wà lẹ́nẹ̀dì kò ní mọ̀ wípé ó yẹ kóun wò látorí fóònù pé ó da ẹ̀yin tẹ́ ń support ẹ jẹ́ kí n wo fóònù yín bí ọmọ yẹn ṣe ń gara bó ṣe ń ga sí lórí social
2: media kọ́kọ́ tiẹ̀ ọkọ́ ṣàdúrà sínú
3: ọkọ náà torí kò mọ̀ bi tó ti wọ́mọ secondary school tó ṣẹ̀ṣẹ̀ tó secondary school
2: ó ti jáde
3: ọdún mélòó ló fi jáde
2: ọdún mélòó ló fi jáde
3: ó jẹ̀bi
2: ọdún mélòó ló kò
3: tí wọlé ẹ̀kọ́ gíga ẹlẹ́ẹ̀kọ́ gíga gan wọ́n sì ń béèrè pé bo ló ti rí ìyá ẹ̀ gbúdọ̀ mọ̀ àwọn èèyàn gbúdọ̀ mọ̀ kí ni yóò ṣe
2: parọ́
3: ìbáwo ló ṣe wà lọ́wọ́ ẹ̀ tí ìyá ò kọ́kọ́ mọ̀ débi tó wà lọ ń rọ ọkọ̀ bọ̀gìnì ṣé ó change ilé wọn títí tó fi lọ ń rọ ọkọ̀ bọ̀gìnì ṣó gba ṣọ́ọ̀bù fún yẹ ṣó bẹ̀rẹ̀ láti ibi kékeré tí yẹ máa fi mọ̀ pé òkè ó ń grò ó wá grò títí dé pé ó ra mọ́tò bẹ́ẹ̀ni kò yẹ kó ṣàdúrà sí o
2: ẹgbẹ́ o ẹ̀yà alẹ́
3: ó gbúdọ̀ wá ibi tí ó ti gbé mọ́tò yẹn wá
2: 07069493000 ẹgbẹ́ ìyá ìgbàràtà jù àbí bó ló ti yẹ kó lọ yẹlo ẹ jari sa
4: laima sadiq láti èkó
2: ẹ ṣeun gan sa
4: tó yẹ kí ya ń ṣẹṣẹ ló ṣe o
2: n tó yẹ ó ṣe ló ṣe yìí
4: bẹ́ẹ̀ ni kò mọ bí ó ti rówó
2: ọmọ táyé bí láyé ń pọn án
3: ń ṣe gbogbo ọmọ ló ń pọn
4: ṣe tó bá di pé oògùn owó ló lọ sí ńkọ.
2: Ọmọ tó ṣe jáde secondary school kí ló ti dá mọ́
4: kí ni ò tí dá mọ àwọn ọmọ sí tẹrí tí ó bá jẹ pé ìyá oògùn ọkọ gangan ó lè ṣekú pààyàn dànù tòótọ́ ni ọmọ tí ò gbà sọ ó ń pàtọ́ wáyé
2: abẹ́ ẹ̀dọ́kọ̀ tá à ń sọ mọ̀ ni fọmátìkì mọ̀ ni kì í máa sọkọ̀ rẹ dára
3: náà kì í
2: sọ lọ sí ọkọ̀ kí máa sọlọ sí ọkọ là ń sọrọ ń pa yìí
3: ó gbọkọ fọmátìk wá sílé fésì máì fésì
2: ọkọ tí ààrẹ
3: ò sílé fésì máì fésì
2: ṣọjọ orí wà fúru ẹ ni ọlọ́ndọ́mọ lọ́la ẹ̀ ń bínú.
4: tẹrẹ ni tó bá wà ní yunifásitì gan tó bá gbọ́kàn wálé èyí ò bí èyàn ó tẹ nínú kò yẹ kéèyàn ti gbọwọ gbọ ọkọ.
2: Ọ̀dà ẹ ṣeun ga 0706-9493000. Alájìbọ́lárìwá hello ìpérè o. Hey, okay. Ẹ ṣeun.
5: Ayé ló ti di bá mi o.
2: Ayé ló di bá mi.
5: Ayé di bá mi ṣe rí àbúrò tèmi. Àbúrò tèmi tó yẹ pé mo tún fi owó sọ́jà mo fi tọ́ pàápàá tó fi jáde secondary school tó fi wọṣẹ́ àwọn àbíṣe ran lóyìnbó gbò tí lóyìnbó dé wọ́n fún ní ká loan. Àwọn bàbá mi pé òun fẹ́ ra mọ́tò ayé gbà yẹn ni àwọn amọ̀ọ́bà ni wọ́n ń já 504 gbà. Ìpanẹ́fàn gan wọ́n dojúlẹ̀ ńgbà.
2: Wọ́n dojú ìpanẹ́fàn. Ọkọ̀ tí mo fi kọ́ mọ́tò rẹ̀ o. Padevan.
5: Bàbá mi ni Bintu ni ọ̀rẹ́ rà.
2: Bintu.
3: Bintu. Bintu bàbá mi.
5: Bintu.
2: Kai.
5: Ọmọ pé Bintu yẹn la bro mi lolololo. Èmi náà wà.
2: Kèé sí ọkọ̀ tí ó pariwo lé lórí nù.
5: Wọ́n àpúrò ká lò ń fún wa. Mo sọ sójà ránkì wa. Ọ̀gá mi lẹ́nu iṣẹ́. Ọwọ́ àfi mísáyì kan ní ààyè tọ́jọ́ yìí pé ọmọ pé bí mo fẹ́. Tó ń bá rí ẹni pláṣí káńtì ẹ lọ́kẹ̀jì ló máa pọ́ọ̀sì ẹ̀kú mẹ́yẹn. Bíjú àbúrò mi ni mo gbà ó.
2: Ẹ̀yin gba bíjú àbúrò yìí.
5: Bíjú àbúrò mi ni mo tó ṣe. Ìgbà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí igun. Mo dá gòsìlò lẹ́yìn máa ma kẹ́.
2: Ìrọ̀ bóyá torí pé èèyàn máa yé jẹ tó bá ní.
3: Ọ̀gá wọn ló sọ fún wọn bẹ́ẹ̀.
5: Ọ̀gá mi ni
3: tó ń bá rí
5: pláṣí káńtì mi lọ́kẹ̀jì ló máa gbé mi kúrò láàyè yẹn.
2: Ọ̀dà.
5: Bí mo ṣe ṣe nìyẹn o.
2: Ẹ ṣeun.
5: Mo ní pẹ́ gbogbo okun tó ìdè sí mi Ọlọ́run bí wo.
2: Kábíyèsí Ọlọ́run.
5: Bó ṣe jẹ.
2: Ẹ ṣeun gan sà. Ó lágbára
3: ọ̀gá ló ń question àwọn yẹn o.
2: Ọ̀gá ní tún
3: ọ̀gá ló ń sọ fún ẹ pé tó bá wà fìlàṣì máa gbé ẹ kúrò níbẹ̀. Wọ́n mọ̀ ìpọ́n máa rówó ń bẹ̀. Ọ̀gá yẹn mọ̀ ìpọ́n máa rówó ń bẹ̀ ṣùgbọ́n kò fẹ́ kí wọ́n wà fìlàṣì.
2: Ìyá yóò gbára ta kọjá àlà. Hello sir.
6: Mo gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ.
2: Ẹ ṣeun.
6: Ṣùgbọ́n mo ní iṣu kan.
2: Ok.
6: Ìpè ló yẹ ká fún MTN the rate wọ́n fi ń treat wa nísìn.
2: Ẹ ṣe sùúrù. Hello, ẹ ṣe sùúrù. Ẹ ṣe sùúrù. Hello.
6: Hello, do credit.
2: Hello.
6: Mo ń gbọ́ yín sà.
2: Ẹ jẹ́ bí ẹ bá ní ìfẹ̀hónú hàn lọ́kàn.
6: Mo ní.
2: Ẹ wà á fi ẹ̀sọ̀ gbé kalẹ̀. Ṣẹ́rí orí afẹ́fẹ́ la wà. Ó lójú àwọn ọ̀rọ̀ tó ń lọ lórí afẹ́fẹ́.
6: Òun náà ni mo ṣe fẹ́ fẹjọ́ sùn. Mo ní bó ṣe ń tìtì wa nísìn ó burú jáì.
2: Ẹ fi ẹ̀hónú. Ẹ̀rọ ò bá rẹ ní sọ yé ní yèrè. 0706-9493000 0706-9493000 Ẹ já tú ẹlòmíì tó wà lójú òpó lápá bí. Yẹ̀ló. Yẹ̀ló. Ojú òpó yẹn tún rè. 0706-9493000 Ohun tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀. Lórí ètò lọ́sọ̀ọ́ ní yẹ̀ló kíni sóò náà ní ètò. Bẹ́ẹ̀ bá láǹfààní ẹ pè wọlé padà ká gbọ́ ìpè yín. Èrò ọkàn titi yín náà. Bóyá ìyá yìí o, yálà ọgbara ta kọjá àlà ni, àbí bò ló ti jẹ́. Yẹ̀ló.
7: Ẹ
2: wà kásán. Ó jàre sà, àbí màá ni. Ojú òpó yìí yóò sì ṣe dáadáa o. Ìyá yẹn ò gbára ta jù.
7: Tó bá ti di pé kò fi ọwọ́ sí nǹkan tó ń ṣe, òun náà lè ronú sí wàdà. Ṣùgbọ́n tó bá ti ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó ṣe, ó mọ̀ máa kọ̀tínú lọ ni. Tí ò bá jẹ́ kò sí àfààní kéèyàn ṣe ní ọmọ kó má jèrè.
2: Ọ̀dà.
7: Nǹkan tó ṣe yẹn níta jù.
2: Ẹ ṣeun gan púpọ̀. Adúpẹ́ o, ẹ ṣeun gan. Ẹyin tí ẹ bá gbàgbé fún ẹni tó pè lẹ́ẹ̀kan tí wọ́n sọ̀rọ̀ tó fẹ́ lágbára díẹ̀. Ẹ má gbàgbé wípé pẹ̀lú àwọn nǹkan tó ń lọ ìpolongo náà tún wà lórí wípé àwọn nǹkan tí ó máa ń jẹ data lábẹ́nú lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ gan ò mọ̀ lórí ìpolongo tó ń lọ lórí rẹ̀. e si ro wipe era nkan leni ko ti so o ti sare tan era nkan lopo lopo gba ero bara eni soro yin na lo si ko eh adupe lowo gbogbo eye eyan ti elanfani ati bawa dasito losan oni ojo mejo la se lo lowo olorun la tojo pade sugbon sibe sibe na e je ka gbianju ta ba ri ona to la to to ate yi to tona tomo ba sorire lati be ko so n to je life ni be ka sugbaru omo be ka to sona ko mo ba si ona gbe ati ese gbe loju re tori tomo ba wa loju opo ti a nlo laye aliye lu jara loni owo n wole lati be na omo si le ti kekere di nila lati be sugba ko wa ni alaye to ni tumo nu o salaye you go explain tire o e se gugbo adupe oluwa tobi loba balogun omo majemo te ba wa lori eto losan ni ojo mejo lati jo lanfani lati pade lori eto ye lo kini so kunle ani fowo se na loruko temi e ku kale
8: lopo igba awon eyan ki mo bi data won se man tete joton emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere kin sare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3 gbogbo awon apps to ti sitile le mi a ma refresh ntemi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbo n to ma nwi
9: ye mo gbe o data ti mo sese se ma ti tan
8: se mi o so fun e
9: jara e ma je ki phone e ma fi data re se ogle se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
8: ero ibanisoro lasan le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re
9: je igbadun data re ni welemu live it 100 mtn

0: tó nírú nǹkan yẹn bí irú lágbájá yìí sìn ó ní afrikalipso tó kọ.
1: ó ní kan
0: mo yẹ pé eré ipa ni wọn kàn ṣe débẹ àwọn eré ipa ni kì í ṣe ohun tí wọn fi ìmọ orin tó fi gbé kalẹ tàbí alára ai ní pò ṣe bíìtì fún ọpọlọpọ ń sí yin. ẹ wo bàbá pèrè ajá ajá máa gbó bàbá pèrè àgbò kíkan náà ní kan àti wípé bàbá pèrè àkùkọ pẹ̀lú gbé orí ẹ̀ kúkúrú òkú báyìí náà làkùkọ kọ o. gbogbo ìgbà tẹ ẹ bá ti ń pèrè àwa gbogbo ìgbà tẹ ẹ bá ti ń pè wá nìkan ní splash ẹ ti mọ̀ pé ìròyìn lọ́lọ́kan òjọ̀ kan náà ní mọ́ balẹ̀ bí ìṣẹ̀kẹ̀ndúgbẹ̀ẹ́rù bí ọ̀wàrà òjò náà ni ó máa balẹ̀ ta ṣàràṣàrà nítorí bómi bá balẹ̀ omi a máa nípa òjò balẹ̀ wọn a ta ṣàràṣàràṣàràṣàrà. gbáko gbìròyìn látúgbédé lọ́sàn-án tòní oníjẹ́ ọjọ́ kọkàndínlógún ní oṣù kẹjọ òjìlélẹ́gbà ọdún ọdún mẹ́rìnlá. ẹ káàbọ̀ sí rédíò àkọ́kọ́ tó jẹ́ taládàáni ní ìpínlẹ̀ ọ̀yọ́. ọpẹ́ ni fún ọlọ́run. ẹ̀yin kọ́ sùn wá bàbá yà bí àkókò mọ́ tí ń bẹ́ẹ̀ nù ẹ̀ gan. lẹ́yìn ọdún méjìlá ok. akíwá o ṣé dáadáa la bá yín o jàre ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéwùsì lorúkọ mi elephant solo yín náà rèé o. ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbà àgbòjì ẹfun papọ̀jọ g square arco sky gíran global radio king of scoro continental and intercontinental. gbọ́ǹkọ́ gbòròyìn ló ń kí ó ní ẹ lówó ẹbí mo níbẹ̀ bá ṣòkè jèrè ó níbẹ̀ bá tà kẹ́ ẹ tọ̀ wọ́n bẹ bára ọ̀pọ̀ ní ẹ̀rà ẹlẹ́mbẹ̀rún ẹ kú kalẹ̀.
1: tọ́ èmi náà ń kí wa mú ní ẹkú déédéé wòyí o ṣe àjẹ ń wọgbá níbi gbogbo tẹ́ ẹ wà ẹ̀yin tẹ́ ẹ wà nínú ọ́fíìsì náà ṣé ẹ̀ ń kọ́ dáadáa ọkọ̀ọba òní ṣàwà lẹ́sìn bá ṣe lẹ́dùnmárì tẹ́miládé àlòkò ló kọ́ títẹ̀mí ẹ̀ka bọ̀ sí akọ̀tìròyìn gbáǹkọ́gbì ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM.
0: ọlọ́run ṣe ẹ̀jẹ̀ kan mọ̀ tó bá ń gbọ́ kú ilé àgbọ̀ kúbọ̀. ó dáa tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọ̀kan ọ̀jọ̀kan àwọn àkọlé ìròyìn gbáǹkọ́gbì náà lákọ̀ọ́kọ́ máa ṣàbí ìṣàbọ́jọ fún yín tá a máa ṣà wọ́n lọ́kọ̀ọ̀kan èjèèjì tó yàtọ̀ sí 11/22 o ẹ ṣọ́ra fáwọn tí wọ́n máa ń pe nọ́mbà ní ìpèkúpè fún yín o kò sí ti ń jẹ́ ogún ọdún o okòólẹ́gbà ọdún náà la mọ̀ torí ohun gbogbo ló lóun ká tiẹ̀ ẹ̀yin ọ̀lẹ́dàrún èdè ẹ lọ ṣọ́ra ṣe. daily post ló gbóròyìn wá lọ́sàn-án tòní ohun tó sì gbé wá rèé wọ́n ní àwọn ọlọ́pàá ti gbé arákùnrin kan janto ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n ni bẹ́ẹ̀ ni ìbẹ̀ ní rìmáǹdì ìbẹ̀ láti mọ àwọn ọlọ́pàá nù lórí ẹ̀sùn kan tí wọ́n fi kàn án wípé ó ní ìwà kòtọ́ ó ṣèṣe kọ̀tọ́ pẹ̀lú ọmọ ọdún mọ́kànlá kan ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ edo daily post ló pòsè ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bọ̀ ńbẹ̀ tẹ́ gbọ́.
1: tọ́ ìròyìn eléyìí òun náà ló ń sọ wípé ejò oró ejò náà ló mọ̀ ṣekú pa pásítọ̀ kan ní ìpínlẹ̀ plateau bó ló ṣe jẹ́ bó lejò ṣe ráàyè wọ ilé ìjọsìn tó sì ṣe bẹ́ẹ̀ tó mú ẹ̀mí olùṣọ́ àgùntàn lọ. ìwé ìròyìn the punch ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
0: ní ìpínlẹ̀ ogun wọn ní ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá tẹ àfúrásì olè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ kan léyìí tí wọ́n ní wọ́n sì bá ìbọn ìléwọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà ní ọwọ́ wọn o. ìpínlẹ̀ ogun lèyìí ti ṣẹlẹ̀ kí láàfo lè ṣe láyé tá a wá. ẹ má tiẹ̀ gbàgbé wípé olóògbé olóyè jf ọdúnjọ bàbá yìí ló kọ ewì yẹn níjọ náà lọ́hùn tóun tó rin ẹ̀ pé kí ni wọ́n fo lè ṣe láyé tí mo wá. láti ìpínlẹ̀ ogun lọ́hùn sì ni bàbá yìí ti wá. a lè pẹ́ gbọ́ tó lọ́hùn ẹ̀yin lẹ́kàn fẹ́ ya ìpáǹlé ọmọ omo komo le fe ya omo papa nlagi omo wawa omo koko omo botokun omo apadi
1: omo yale wa la
0: abi ijabi.

0: ọlọ́run ọmọ òkété àmì o kọlọ́run ṣọ́ wa lọ́wọ́ ọrú wọn.
1: Ìbá mi tọ́ wọ́n ní rìpẹ́tọ̀ ọlọ́pàá àtàwọn méje míì náà ni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n dágbére fáyé o lẹ́yìn tí àwọn kan tí wọ́n fura sí wípé ọmọ ikọ̀ Boko Haram ni wọ́n tí wọ́n ṣe ìkọlù alágbára kan ní ìpínlẹ̀ Adamawa wọ́n ní àwọn mẹ́jọ yìí náà ni wọ́n sì jẹ́ ìpè Ọlọ́run. Ìwé ìròyìn Guardian ló gbé ìròyìn náà.
0: Ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná ṣẹlẹ̀ ní olú-iléeṣẹ́ ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Anambra. Iná bó bá ti ń kọrin kò sí èèyàn tí fẹ́ jó àfi tàwọn dúkìá tí wọn ò lẹ́sẹ̀ àfi sáré. Bí iná bá dé tán wọ́n ní iná èéfín iná ní kọ́ pani. Kí iná tó pani èéfín iná ní kọ́ pààyàn. Àmọ́ o ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná ilé tó wáyé ní ìpínlẹ̀ Anambra wọn ni ojojojo ojo rege ojo fuji gábẹ̀ mọ́ àwọn nǹkan dúkìá lóníranran lára o. Báwo ló ṣe ṣẹlẹ̀ kí ni tí wọ́n sì padà gbé ní ìgbésẹ̀ lé lórí ẹgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìbásikò bá tó.
1: Ìròyìn yìí ó lágbára.
0: Ó gbọ́dọ̀ ni.
1: Tọ́ wọ́n ní wípé ìjọba ìpínlẹ̀ Abia náà ló ti gbé ilé kan ti pa o lẹ́yìn tí wọ́n ṣàwárí báàgì tó tó ọgọ́rùn-ún níye eléyìí tó jẹ́ pé ìgbọ̀nsẹ̀ ló wà nú ẹ̀. Wọ́n ti ti wà gbọ́n kankan. Wọ́n níbi tí ilé yìí wá wà òpópónà náà Ìbàdàn street.
0: Ìbàdàn street báwo? Ìbàdàn street báwo nípínlẹ̀ Abia?
1: Bẹ́ẹ̀ni.
0: Ìyá àfẹ́ ṣá àfẹ́. Ẹ̀yà àfẹ́rù
1: street bá. Number 16 Ìbàdàn street Abá. Ibẹ̀ wọ́n ti bá ìgbọ̀nsẹ̀ nú báàgì 100.
0: Ìgbọ̀nsẹ̀ lọ́pọ̀pọ̀nà Ìbàdàn.
1: Tọ́wọ́ àdá bá. Tọ́wọ́ àdá.
0: Àdúgbò kan náà ń bẹ ní Ìlàsà Màjà Lẹ́kọ̀ọ́. Wọ́n pè ní Ìbàdàn street. Bẹ́ẹ̀ni òun ló jẹ́ ìrántí.
1: Ìbàdàn náà wà ń kàdùnà.
0: Ìbàdàn bẹ́ẹ̀ kàdùnà náà.
1: Kí ló wá dé? Ìbàdàn ti wá jẹ.
0: Ìbàdàn ni ó ń dùn wọ ni. Àbí ó dín dín ọgọ́rùn-ún àpò tó jẹ́ kìkì ìgbọ̀nsẹ̀ ọmọ èèyàn. Láì ṣe bọ́tọ̀ màálù tápẹ́ wọn fẹ́ẹ́ fi palẹ̀. That is something. But it's a bad thing. Is that a good news? Not a very good news.
1: It's not.
0: That is why it is gbankọ̀gbì. Punch ló gbé eléyìí o. Ìdájọ́ owó àti ní ẹṣọ́ra. Gbogbo lèlélẹ̀ yìí jàgùdà ní jẹ́. Ẹjẹ́ mú kánà yẹ́ ẹ̀ pa kó tó di wípé ó bọ́ sọ́wọ́ agbófinró ẹjẹ́ máa ṣọ́ra. Ẹ nàyànnàyàn títí ẹ̀mí fi bọ́. Ẹ dáná ìjọba. Ẹ sì tún dáná tàláwò ràbí torí pé ẹṣẹ̀lẹ̀ gbà. Ẹṣẹ̀lẹ̀ṣẹ̀. Àwọn kan tí inú ń bí ni wọ́n ti na arákùnrin kan pa ní ìpínlẹ̀ Niger o. Ànàgbẹ̀mí lẹ́nu ẹ̀ ní lórí ẹ̀sùn lóríṣiríṣi kan tí wọ́n ní ó rọ̀ mọ́ olè jíjà. Bí èèyàn bá jalè bọ́wọ́ bá ti tẹ̀ ẹ́ ẹ máa gbé wọn tó àwọn agbófinró lọ. Ẹ jẹ́ kí wọ́n ṣèdájọ́ ẹ jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n máa gbé. Àwọn ọlọ́pàá là á fa olè lé lọ́wọ́. Ẹ jẹ́ káyé ṣèdájọ́ ọwọ́ torí pé ẹni tá a rò pé jẹ̀bi bó bá padà wá jàre ń kọ́. Ẹ ti ẹ̀rú tàtúbọ̀ tán tẹ̀yìn náà. Punch ló gbérò yẹn.
1: Tọ́ wọ́n ní kò dín ní àwọn ọlọ́kadà mẹ́jọ ilé yìí tọ́wọ́ bá ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní wọ́n fura sí wọn wípé àwọn gangan ni wọ́n lọ rèé kọlu àwọn ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Èkó. Kí ló ti fa tọlọ́kadà àti àwọn ọlọ́pàá àtàwọn tó jẹ wípé agbófinró ni wọ́n ní ìpínlẹ̀ Èkó. Ìwé ìròyìn Daily Post ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ọlọ́kadà mẹ́jọ náà ni ọwọ́ bà pé wọ́n kọlu àwọn agbófinró.
0: Ó dáa ní ìpínlẹ̀ ti Kánò. Wọ́n ní 80 àwọn afurasí 80 náà ni ọwọ́ tẹ ọ ní ìpínlẹ̀ Kánò lásìkò tí àwọn ọlọ́pàá ti ẹ̀kọ́ àwọn àjọ tí ń gbógun ti gbígbé àti ìlú Ògùn olóró tá a mọ̀ sí NDLEA àsìkò tí wọ́n jáde tán láti ṣe ìrédè àti kíkó àwọn arúfin torí kéèyàn máa gbé jẹ láta àbí tà fín fà àti bẹ́ẹ̀ lọ Ògùn olóró. Ìwà ìrúfin ni wọn o. Wọ́n ní 80 náà ni àwọn tí wọ́n mú ní ìpínlẹ̀ ti Kánò. Èyí galága ju o. Ṣé bísínẹ́ẹ̀sì yìí pé yín tó bẹ́ẹ̀ ni? Ẹ máa ṣàlàyé fáwọn ọlọ́pàá ní sẹ́ẹ̀lì ṣá àbí àwọn àjọ NDLEA ẹ ṣàlàyé bí ẹ ṣe jálayé torí jọkan náà kan lọ́bí ẹ̀yìn pẹ̀lú fàlàyé punch ló gbé ròyìn
1: yẹn. Àlàyé kan náà ni òun náà ti ń ṣàlàyé níbí o. Wọ́n ní àjọ NDLA náà ló ti mú ògbóǹtagì agbógun olóró kan ilé tí wọ́n ni wọ́n ti ń wá tẹ́lẹ̀ tóun náà ti ń sá káàkiri tó rọ́kàn rè ò balẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ń pè ní KC Luxury. Eléyìí tó ń sọ fún wa wípé ohun gbogbo tó bá ń dán báyìí òun kọ́ ni wúrà o. Tí wọ́n bá ń wá sórí ẹ̀rọ ayélujára
0: tí
1: aago wọn
0: kọmọ̀nà
1: tí ń ṣáná wọ́n gbé wọn látorí títí dé ibi àtẹ́lẹsẹ̀ wọn ẹ mọ̀ wo bàtà ẹ mọ̀ di ọwọ́ mọ̀ rígbà
0: olúwa
1: wẹ́n God when. Ẹ ṣọ́ra torí wípé ìsàlẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ní ẹ̀gbin. Wọ́n ní KC Luxury ọwọ́ ti bá o. Ó sì ti wà ní àkàtà àjọ NDLA. Òun náà ni wọ́n ti bá kó àwọn ohun tí oògùn olóró tí wọ́n ká mọ́ àkàtà rẹ̀ wọ́n kò lè níwájú báyìí. Wọ́n ya fọ́tò rẹ̀. Ṣé n tó dànù? Ṣé n tó dànù gbogbo luxury náà? Ibi tó parí ẹ̀ sí náà nù. Ọlọ́run ó mọ ṣọ́ wa ọmọ àwọn ọmọ wa èèyàn rere ni ẹ mọ rí kẹ ẹ mọ wo àwòkọ́ṣe wọn o. Gbogbo àwọn tí bá ti ń blingblin báyìí ẹ dákun ẹ jẹ ká ṣọ́ra. Ìwé ìròyìn The Guardian ló gbé ìròyìn náà.
0: Ó dáa tó èyí àti ọ̀pọ̀lọpọ̀ gbàǹkangbì ìròyìn náà ló ń bẹ lọ́sàn-án tòní. Ṣùgbọ́n ká tó rojú ọjà látọ̀dọ̀ ajó kan má ṣe fọṣọ bí ń bọ̀. Mo fẹ́ gbà á mọ̀ràn ẹ worú fídíò tá a rí olè tí wọ́n mú tí wọ́n ń plé orin fún lórí mp3 tani ọmọ joan. Tẹ́ ẹ bá tọwọ́ yín bá tẹ olè bẹ́ẹ̀ yẹn kẹ́ ẹ tó fún àwọn ilé ọlọ́pàá lọ́wọ́.
1: Ẹ jẹ́ kán fi
0: ìpalẹ̀ fún wọn. Ẹ jẹ́ wọn fi ọgbọ́n àtinúdá ń ta ntọ́lọ́n dá fún ọ̀ríjínálì tó jẹ́ pé wọ́n lè fi méèkì owó wọ́n lè fi pawó lẹ́jíìtì tí ò ní wàhálà nú. Ẹ jẹ́ wọn kọ́kọ́ fi hàn yín ná.
1: Bẹ́ẹ̀ni.
0: Kẹ́ ẹ wá fún àwọn ilé ẹ má lù wọ́n o ẹ sì má ṣe wọ́n
1: lè ṣe
0: ẹ má ṣèdájọ́ ẹ má pa wọ́n lára. Àmọ́ ẹ lè ya fídíò wọn kí wọ́n ó jó fún yín. Ẹjọ́ ẹ̀yin tó bá jẹ́lẹ̀ Yorùbá lọ́wọ́ ti tẹ̀ wọ́n Fuji Garbage ni ẹ plé. Àbí kẹ́ ẹ fún wa ní Current Affairs ibi tó ti sọ ẹjọ́ Fuji Garbage ní Baraga ẹ̀ǹtẹ́ jẹ́ jìdí rírí gẹ̀ǹgẹ̀. Ẹ mọ̀ pé
1: wọ́n di tálẹ́ǹtì.
0: Eré tí mo lọ́dọ̀ ojú òpó Sina Alayo yẹn wọ́n jò àbọ̀ yẹn jò. Ẹ̀bùn eléègán ó yẹ kó máa jó fáwọn iléeṣẹ́ tí wọ́n ń tajà kankan ni kó máa jó lójú títì kí wọ́n sì máa fún níwọ̀nba owó tó bá gbà ìyẹn ajọmọlúàbí orí adé ẹ̀pẹ́ àmọ́ nǹkan tó yẹ kó ṣe jẹun kì í ṣolè jíjà. Ẹ já rojú ọjà tá a bá padà dé á tẹ̀síwájú ẹ̀ lẹ́m̀bẹ̀ ẹ kú kalẹ̀.
2: Gbàǹkangbì ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
3: Ẹ kú ilé o, ebi ń pa kà á sí nǹkan sí mi la.
4: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
3: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá ṣé ẹ lè ṣe é sà.
4: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
5: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
3: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
4: Ìyá tó yáyì tó sì mọ̀tọ́jú ọmọ ni.
5: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
6: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
7: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
8: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemat Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the PAMS Shopping Mall located on MKO Abiola Way Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality and satisfaction.
9: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
10: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
9: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dó.

0: káàbọ̀ padà láti ojú ọjà gbáńkọ́gbì ìròyìn ìròyìn àgbọ̀ sọ gbánù gbáńkọ́gbì ayọ̀ ni ó máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ́ tiwa àti tiyín ogun páàhẹ́ kò ní jẹ́ tiwa kò ní jẹ́ tẹ̀yìn náà láṣẹ lẹ́dùnmarè gbogbo ibi tí dùgbẹ̀dùgbẹ̀ ẹ̀rù jẹ̀jẹ̀ bá ti wá ń fì báyìí yálà àwọn ọmọ àbíbi tí wọn ò tiẹ̀ ti fura ọlọ́run ọba ọlọ́jọ́ òní ọlọ́jọ́ gbogbo dákùnmájò já o torí pé ìwọ lọba tó ní kún fàyà kún wíbẹ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ agbára wíbẹ̀ ṣe bẹ́ẹ̀ tó o bá ti wí báyìí kò sí bí kinní ọ̀jẹ̀ lè kò tán rákòkun rẹ̀ ó já tó yóò sì tún sọ dí yóò dodi ndi agbára rẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìwọ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ a lè wí lè ṣe ọba lè ṣe lè wí. Daily Post ló gbégbá ń kọ́ gbìròyìn lápò ọ̀dọ̀ mi ń bí arákùnrin kan Samson Amachi wọn ni náà ló ń bẹ ní àtìmọ́ àwọn ọlọ́pàá o kódà kì í ṣe àtìmọ́ àwọn ọlọ́pàá gan mọ́ báyìí ọ̀rọ̀ rẹ ti di ibi ìtọ́nisọ́nà ibùdó ìtọ́nisọ́nà ìtúnirọ̀ ti agbègbè Oko ní ìlú Benin ti ṣolúlu ìpínlẹ̀ Edo lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó wà kọ̀tọ́ pẹ̀lú ọmọbìnrin ọmọ ọdún mọ́kànlá kan kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo Patrick Dao wọn ni òun náà ni ó sọ̀rọ̀ yìí di mímọ̀ fún àwọn oníròyìn ní àná ti ṣe ọjọ́ ìṣẹ́gun tusidee lásìkò èyí tí wọ́n ń fi ojú àwọn ọ̀daràn hàn fún àwọn oníròyìn láti gbọ́ tẹnu wọn. Dao wọn ni òun náà ló sọ̀rọ̀ wípé ẹni àfẹ̀sùnkàn yìí ló tan ọmọdébìnrin yìí o lọ sí inú ilé àkọ́kù kan eléyìí ti ń bẹ ní ẹ̀yìn ṣọ́ọ̀bù tiẹ̀ gangan tó sì hùwà kọ̀tọ́ yìí pẹ̀lú ọmọdébìnrin náà. Ó sọ̀rọ̀ onílẹ́yìn ìwádìí tó péye tó wáyé ẹni afurasí ọ̀hún òun náà ni wọ́n gbé lọ sí iwájú ilé-ẹjọ́ wọ́n gbé lọ sí ilé-ẹjọ́ níwájú adájọ́ ti ilé-ẹjọ́ gíga ti ń bẹ ní Benin láti bẹ̀ẹ̀ náà sì ni wọ́n ti ní pé tọ̀ ibi ọ̀rọ̀ rẹ dé dúró báyìí o ọjọ́ mọ́ ẹni tí yóò mọ gbé inú ilé tí àwọn ọmọ ènìyàn tààrà ń gbé ọ̀rọ̀ rẹ ti di bí ìbániwí gidi ó sì ti di bí ibùdó ìtọ́nisọ́nà ní Oko. Àkàlàṣe kọmíṣánná ọ̀hún bákan náà tún fi ojú ẹnìkan hàn arákùnrin ẹni ọdún mọ́kànléní ogún Innocent Emmanuel wọn ni ọmọ ọdún mẹ́jọ ń tiẹ̀ ni kinní ọ̀hún gun òun gàgàrà sí tó fi bá hùwà kọ̀tọ́. Dao sọ̀rọ̀ wípé ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ afurasí yìí o òun náà ni ó ṣe ìwà kọ̀tọ́ yìí ló hùwà kọ̀tọ́ yìí pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún mẹ́jọ náà nígbà tí àwọn bàbá àti ìyá rẹ̀ ò sí ńlé. Ọmọ yìí fúnra rẹ̀ gan náà sì rèé nínú ọ̀rọ̀ tó sọ ó ní kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú òun. Ó wá ń wò pé kó báyìí ojú ọdẹ dá orí ọ̀kẹ́rẹ́ koko láwo ọ̀kẹ́rẹ́ gorí ìrókò
1: ojú
0: ọdẹ dá bá a wí fọmọ ẹni agbọ́ bá a fọ̀ fọmọ ẹni àgbà àwí ìgbọ́ àfọ̀gbà ní múni fọwọ́ àgárè bomi sẹ́nu ọ̀rọ̀ dọ̀rọ̀ àbámọ̀ níwájú àwọn oníròyìn níwájú gbogbo ayé o. Daily Post ló gbé àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀.
1: Tó ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Plateau wọn ni pásítọ̀ kan pẹ̀lú ìjọ tí wọ́n pè ní Church of Christ in Nations Reverend Nankor Kundol òun náà ni wọ́n pe orúkọ rẹ̀ o wọ́n ni ó mọ̀ ti dágbére fáyé o lẹ́yìn tí ejò kan tí ó gé ọkùnrin náà jẹ ní ìjọba ìbílẹ̀ Gúúsù Langtag ní abúlé kan tí wọ́n pè ní Gamakai gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ di mímọ̀ o wọ́n ni Kundo yìí náà ni ó ń wàásù lọ́wọ́ ní inú ìjọ náà eléyìí tán ló wà ní abúlé Boltim ní agbègbè Gamaka èyí nígbàtí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ síwájú wọn ní ẹni tó jẹ́ ọ̀rẹ́ olóògbé yìí Rinkia Asap náà ni wọ́n ní ó kéde ikú pásítọ̀ yìí o eléyìí tó sì sọ di mímọ̀ wípé ọkùnrin yìí wà ní ẹnu iṣẹ́ ìsìn ọlọ́run eléyìí tán ni ó lọ sí Kundu níbi tí ó ti ń jíṣẹ́ ìránṣẹ́ tí wọ́n gbélé lọ́wọ́ o wọ́n ní ibẹ̀ ń kọ̀ wọ́n ní àwọn ejò tó jẹ́ wípé àwọn ejò olóró tí wọ́n ti ní oró lára dáadáa òun náà ni wọ́n sì ti gba agbègbè náà kan wọ́n ní eléyìí ń kọ̀ o náà ni ó sì gé ọkùnrin náà jẹ wọn ni kódà kìí ṣe pásítọ̀ yìí nìkan ni ẹni àkọ́kọ́ tí ejò náà yóò gé jẹ ò tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní agbègbè ọ̀hún agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau Alfred Alabo òun náà fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ oni ṣugbọn o ile ise olopa nko na ni awon koko awon se iwadi tita won na kawon ti e fi mo bi nkan se sele ni agbegbe ohun ṣugbọn laipe laijina na ni won fi gbogbo bo ba se waye ati nkan ti awon riko sile awon iwadi ti won ri gbajo si oju opo ile ise olopa na ni ori ero ayelujara won ni ṣugbọn o ya gige je awon ejo yi na ni won tin ko iroyin re seyin fun bi ojo melo kan bayi ne ipinle plateau iwe iroyin the punch lo gbe ekunrere iroyin na
0: oda to iroyin kan na tun re lodo mi bi punch na lo si gbe iko ko gberegbe agbogun ti awon koloran se adigun jale loni ranran eka ti ipinle ogun ni owo won ti te awon afurasi meji kan ti won je ogbon tagita gogbon tari gi adigun jale won jo nsise po ni bes ni ibon ilewo meta ototo to je tagbelero locally made pistols ati awon ota ibon aye ti won o ti yin rara na ni won tun ri o gba lodo won meji din ni ogun si ni awon eni afurasi ohun adeyinka ona komaya ti se eni odun 46 46 Achola Iwola Kehinde ti se ni odun 48 48 okay o won ni lowo te won o ni asiko ti iforowa iwadi kan ti o sele nigbati awon olopa otele moye ti won bo si oju ise koda won ni oko Toyota Matrix pupa kan ele na ni won dopinpin re o ti won si ti gba lowo won bayi won ni won fi se ise saka kan saka idigun jale ninu osu kerin odun ta wa yi oko e na ni won dode re titi won si ti gba oko na ni di won bayi agbanisọ ile ise olopa ni ipinle ogun dsp oluseyi babaseyi na ni o sisọ logun loju egun oro yi ni kutu toni pe to aiteti aiduro aiwararo aisun aislonjo aislonjo awon olopa ton ti sini gbere pako aitanilolobo ati awon ifona kan han ni eleyi ti o waye pelu ogbon nu ti won ta pelu iko ko gberegbe agbogun ti digun jale anti robbery team oni na ni ise ohun ise riju ifisese fun awon o soro oni ni se ni awon dode awon eni afurasi won yi lo si awon ibuba awon gbogbo ti an ma fara pamo si bi an ba ti wa bitan ni agbegbe babode ni opopona idi iroko ni ota ni ipinle ogun ati ni agbegbe kan na ni ipinle eko o wa fi kun o won ni egbo won ni to awon ohun gbogbo ti won ri lowo won o na ni ibon ati oko sugbon sa won ni o si ku awon mi na ti an fura si o wi pe won jo nsise papo ti won si tun dode awon na daada ibon ilewo alagbelero meta na ni won ba lowo won ati ota abon mejidin ni ogun won ba tun ti pa awon kan lekun bayi sugbon olorun na ni o je olorun ni ogba fun won punch lo gbe gbankan bi royin
1: to bakan na ni royin eleyi ipinle adamawa na lo ti wa o iwe royin guardian lo si gbe won ni ko din ni awon eyan mejo nibi ta ti ri olopa kan be leyi ti won ti dagbere faye o won ni le se olopa na lo fidi e mule wipe awon eni yi nko o won ti dagbere faye gege bi awon ti won fura si wipe omo iko Boko Haram ni won won kolu agbegbe kan ti won pe ni Gaya ni ijoba ibile Hong ni ipinle Adamawa won ni awon ti won se ikolu yi na ni won sadede yabo abule na ni ibere pepe ose yi to si je wipe ile meji ototo na ni won dana sun ko to di wipe won sa pada wo inu igbo ti won gbe won ni eni ti se alaga ijoba ibile Hong Aliyu Saad na ni o fi di ikolu yi mule o to si tun je ko di mimo wipe awon eyan mejo ni won padanu emi won lasiko isele yi be si ni awon ti won fara pa atawon abi awon ti won padanu emi won na ni won je mejo awon araalu meje ati olopa kan won ni latara ikolu yi ile ise omogun le yi ile ise olopa awon ode àtàwọn vigilante tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò míì náà ni wọ́n sì ti kó ṣọwọ́ sí agbègbè ọ̀hún o láti rí wípé wọ́n lé àwọn tó ń ṣe ìkọlù náà ní àlémú kí wọ́n sì rí wípé àlàáfíà ìjọba padà ní abúlé náà. Wọ́n ní alága ìjọba ìbílẹ̀ ọ̀hún náà ló tún kọminú lórí ìfàsẹ́yìn eléyìí tó ń débá ìbẹ̀rẹ̀ iṣẹ́ ní ibùdó àwọn ọmọ ogun eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ gbé kalẹ̀ sí agbègbè Garaha léyìí tán ni pé ó wà ní òpópónà kan eléyìí tó jẹ́ pé òun gangan ni àwọn agbésùnmọ̀mí yìí máa ń lò láti fi bọ́ sí inú igbó Sambisa. Wọ́n ní tí àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí àti àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n bá wà nírú òpópónà yìí yóò ṣe ìrànlọ́wọ́ púpọ̀ láti jẹ́ kí ààbò wà lórí àwọn agbègbè náà kí irú ìkọlù báyìí tí ò sì tún ní máa wáyé mọ́. Bákan náà ni ó jẹ́ ìroni lágbára láti fi dáàbò bo agbègbè àwọn. Ìwé ìròyìn Guardian ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
2: Ó dáa tó lójú ìwé karùn-ún ni ìròyìn kan ti wá láti inú ìwé ìròyìn The Punch. Ṣùgbọ́n a dojú ọjà náà tá a bá padà dé láà máa mú ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ẹ kú kalẹ̀.
3: Gbáǹkọ̀gbì ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
4: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
5: Ẹjọ́ ẹ fún mi ní Lajigo.
6: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró Power Oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé Power Oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
7: Àpò pélébé òróró 90ml Power Oil tuntun, ₦300 péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
8: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens.
9: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If e no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
3: Gbáǹkọ̀gbì ìròyìn ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.

0: ọdẹ káàbọ̀ padà láti ojú ọjà bẹ́ẹ̀ ni gbáǹkọ́gbìròyìn ìròyìn àgbọ́sọgbánù. Ọdẹ kó tó di pé a máa dágbére fún tọ̀sán òní ẹ jẹ́ ń wo ìròyìn kan tó ń bẹ lápọ̀dọ̀ mi bí ní ìpínlẹ̀ Edo arákùnrin kan Ọjì Òkoro ẹni ọdún 42 ọwọ́ ti tẹ̀ ọ́. Àwọn tẹ̀ ní ìpínlẹ̀ Edo wọ́n ní ó hùwà kàkàǹṣakọ pẹ̀lú ọmọ ọdún 12 ọkùnrin kan ìwà sódómì. Òkúrọ́ tòun ti àwọn 15 míì ni wọ́n fojú hàn bá òde náà fojú wọn hàn òde fún àwọn oníròyìn àti gbogbo èèyàn ẹ rántí ewì jẹ́ ẹ̀fọn dújọ. Ó ní ojú olè rèé ẹ wá wojú olè ní pópó ẹ̀yìn ọmọdé ilé tí ń fẹ́wọ́ ẹ wá wojú olè lálèdé eléyìí kì í ti ẹsẹ̀ ti fẹ́wọ́ nìkan o. Eléyìí wà kọ̀tọ́ pẹ̀lú ọmọkùnrin tí ń tẹ̀yìn wọlé sí ìlà alákọ̀rí òkú ìgbẹ́. Wọ́n ní àtòun àtàwọn 15 afurasí míì tí òun ti tàwọn ti onírúurú àwọn ìwà ọ̀daràn bíi ká jínigbé gbowó ká ba dúkìá àjọba jẹ́ tà á bíi ká díbọn ká fira ẹni pé tí ò jẹ́ àwọn ìwà burúkú bíi ká mọ̀ ní nǹkan ìhámọ́ra láì bófin mu àti ká mọ̀ ṣètò ìjíra ẹni gbé ara ẹni nítorí àti gba owó. Okay now. Wọ́n ní nígbà tí wọ́n ń fojú àwọn afurasí wọ̀nyí hàn ẹni tí í ṣe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo Ẹ̀nà Ìkó Ẹ̀dẹ̀m ó sọ̀rọ̀ wípé arákùnrin tí ẹ̀ ń wo Ọjì Òkoro ìwà akọ̀tọ́ eléyìí tó lòdì sí ìṣẹ̀dá ọmọnìyàn tá à ń pè ní tó jẹ́ tó ní ṣe pẹ̀lú ìbálòpọ̀ ọkùnrin sí obìnrin tó yẹ kó wáyé tóun sọ di ọkùnrin sí ọkùnrin òun náà ni ìwà tiẹ̀ o ọmọ ọdún 12 kan ló ráwọ̀ látẹ̀yìn. Bákan náà wọ́n ní arákùnrin kan Donatus Martins ẹni ọdún 36 years àti ọ̀rẹ́ rẹ̀ náà ni ọwọ́ tẹ̀ o tí wọ́n wò kóíkó bí ekunú ata tí wọ́n ní àwọn wáyà okùn náà ti ìjọba òun náà ni àwọn bàjẹ́ tí wọ́n jí gbé àti àwọn dúkìá míì náà eléyìí tí wọ́n ní ó jẹ́ ti iléeṣẹ́ móhùnmáwòrán ti AIT èyí tí ọ́fíìsì wọn ń bẹ ní Benin ti ṣolúùlú ìpínlẹ̀ Edo. Bó tilẹ̀ jẹ́ pé agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo náà ló sọ pé àwọn afurasí yìí ni wọ́n ba dúkìá èyí tó ń tóbi ₦1,000,000 jẹ́ bá a bá ní agbowó lé o láti gbà ọ̀hún náà ni bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ náà ti dáwọ́ ṣe dúró àwọn ẹni afurasí ọ̀hún jẹ́wọ́ wípé àwọn lọ sí ọ́fíìsì náà láti lọ ba àwọn nǹkan wọ̀nyí jẹ́ láti jí wọn gbé pẹ̀lú àwọn sì ta àkọ́kọ́ rẹ̀ wọ́n ta ní ₦75,000 ni àwọn sì san ₦5,000 fún onítata gànràn tó gbé àwọn lọ́rọ̀ yìí ṣiṣẹ́ bí. Wọ́n ní ẹni àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ jí gbé wọ́n ní àwọn DVD 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀rọ tá a fi wo orin àwo orin àti ti sinimá lóríṣiríṣi àti wáyà 3 ọ̀tọ̀ọ̀tọ̀ míì náà wọ́n ní làwọn jí gbé o. Ẹlẹ́ẹ̀kejì oko olè tí àwọn lọ ₦90,000 òun náà ni ọmọ bádé nígbà tí ẹni tó sì rà á fún àwọn ní ₦80,000 torí náà ₦20,000 ló kù tí í ṣe ọ̀kẹ́ kan ₦20,000 o. Wọ́n ní àsìkò yìí gangan òun náà ni ẹlẹ́ẹ̀kẹta tí àwọn ń lọ ọjà yìí lọ́wọ́ wá ti àwọn má ṣe bá a bá ṣe kíni fi ṣe ni wọ́n ní ọ̀run ni wọ́n ti gbọ́ ti wọn tàbí kí ìdájọ́ kó ṣẹlẹ̀ sí wọn. Má sì ṣe náà lo oògùn mámọ́ 3 lọ̀rọ̀ tí í já olè láyà mo rí ọ. Ó dá kásùn láyọ̀ kásọ̀ láyọ̀ ìròyìn eléyìí tí ń kàn ara yín àkọlé rẹ̀ òun náà ló sọ wípé ààrẹ Tinubu o yóò máa darapọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè gbogbo lágbàáyé láti bá àwọn èèyàn sọ̀rọ̀ níbi àpérò alágbára ti àjọ ìṣọ̀kan àgbáyé United Nations General Assembly. Wọ́n ní èyí yóò wáyé ní 23 oṣù kẹsàn-án ọjọ́rùú Wednesday nínú ọdún tá a wà yìí gangan sí ní New York ní orílẹ̀-èdè Amẹ́ríkà náà ni yóò sì ti wáyé. Tinubu gan ni ẹni kẹwàá tí ó máa sọ̀rọ̀ lára àwọn ààrẹ orílẹ̀-èdè gbogbo tí ó máa sọ̀rọ̀ àárọ̀ sì ni ìbánisọ̀rọ̀ tiẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ gbogbo tí ó ṣẹlẹ̀ yóò wáyé lápọ̀dọ̀ tiwọn bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìléníogún oṣù kẹsàn-án títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ní olú ilé ẹgbẹ́ àgbáríjọpọ̀ orílẹ̀-èdè àgbáyé tí ń bẹ ní ilẹ̀ amẹ́ríkà lọ́hùn new york náà ni ó ti ṣẹlẹ̀ the nation ló gbé jáde kó jẹ́ bí ó ti jẹ́ lórí gbáńkọ́ gbìròyìn lọ́sàn-án tòní ẹ ṣeun púpọ̀ tẹ́ ẹ darapọ̀ mọ́ wa o ètò gbogbo ń tẹ̀síwájú just football pẹ̀lú femaiti àti ikọ̀ rẹ̀ náà ni ọpọ́n òsùn kan kété tá a bá ti dìde femaiti gan sì ti dé ojú ti fi ń wò mí yìí bó bá ṣe pé ó létí ro ni ó ṣe é ṣe kí n ti ṣubú ọlọ́rẹ́wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùnsì lórúkọ mi ẹlífàṣọlù ọ̀kan iṣu àjànàkú tẹ́gbà gbòjì ẹ̀fọn òpapọ̀jọ ló ń kí n pé kẹ́ ẹ̀ ní ọjọ́ rere o.
1: tẹmílàdé àlòkò lèmi ń jẹ ọtún ti gbà kan ná èrè o.
0: èrè kàkà.
2: omilẹ̀ ó kilẹ̀ omilẹ̀
3: ṣe bí ẹ̀ ń gbọ́sọ́lá ó ṣe ń dún. splash 105.5 FM the integrity station.

0: Aprovite is a product of Afrabchem Limited, makers of Panda Paracetamol. Hola, wala,
1: oh, Baba, how can we let her run? Oh, sumi, ibo gan la lo bole mumi lo.
2: Arakunrin, fokan bale. Onu ati lare ni mo fe fi han e o ya wo o re
3: Takashi pelu edegeta naira 500 naira lori splash 105.5 fm pelu code e *347*1004*1# lori lajelu 96.7 fm *347*1004*2# tabi loju opo website www.cashier.ng.
4: Bodajide, bodajide, ki lo sele, ki le nso loju orun yin yi, se nla la ni, abe nsiranran.
1: Mo sese ji ni, o dabi eni wipe ala ni, koda ala to dara ni, mo rira mi gege bi okan lara awon to gba owo lodo Cashier. Mo ala ojo bibere wa si imuse pelu Cashier. Iwo na le ji olubori ninu osu kejo yi, ma se je ki anfani kokoja re o, je ki osu kejo yi je osu ikore lopo janturu fun pelu Cashier. Fún tí ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fóun tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣó ti Cashier! Mo ti Cashier!
5: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
6: Olóró ìsebè ni mo fẹ́ ra jàre.
5: Olóró àbúrò tí olórúkọ kẹ̀.
6: Owó rẹ̀ kò wọ́n rárá.
5: Ó sì máa ń gbádùn rẹ̀.
6: Àmọ̀ pé
5: rántí pé ìfà máa fani lápòyá o.
6: Olóró wo ló wá fẹ́ kí n rà báyìí?
5: Olóró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olóró ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
6: Olóró ìjọ ohun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
5: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi olóró náà ṣe.
6: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olóró ìsebẹ̀ Devon Kings ni olóró ìsebẹ̀ tó dára.
5: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
6: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
7: If happiness gets sound for Nigeria, na so e go sound.
8: Oh, yeah, yeah, yeah. Carry your bride, John.
7: For 75 years, Coca-Cola don't dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small, small everyday enjoyment. E don't dey. We still dey, gidigba.
8: You fit kiss your bride now, oh.
7: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta, and Sprite 60cl packs. Specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.
9: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
10: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
9: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
12: We play only the hits.
13: Oh yeah. Pinky ring, we're about to hit the
12: so live here on the Splash Super Drive.
14: Social media today is live on the Splash Super Drive.

0: leye ba wa pe be ti man se mujuba gbugbo alagbara aye patapata porogodo alagbara tin be na omi inu ategun nu okuta ni korokondo hole gbugbo bi agbara se be to farasin si mujuba yin ejoju mi se mujuba pastor pastor resolution agbutan woli to n gbe to yi fun ta leye
1: sebi mi o ba yera
0: ejoju mi se mujuba ile mo pe patapata porogodo
1: Mo
0: kin ka bo sori eto yi ta pe ni imunika ko je agbo orun asebe eto ta fin tora wa ba ti rin ba ti to loke pe ki la won kankan ti opolopo nse eleyi to nse be to mu ijakule wa
1: omo to tara won jade
0: ki la won kankan ti opolopo eda nti ran mo ti o se e ko se be mo ti ran mo àwọn gbọdọ̀ ń rọ́ṣọ eléyìí tó ń ṣẹ̀ láàrin ọmọnìyàn síra wọn tó sì ń ṣe bẹ́ẹ̀ tó ń kó wàhálà bá ọ̀pọ̀lọpọ̀ nínú ìrìn àjò ẹ̀ lókè pẹ̀ àwọn tá à ń gbéyẹ̀wò lórí ètò yìí nìyẹn
1: ẹ̀rọ̀
0: pẹ̀lú abala tá a pè ní ohun ìkìlọ̀ tá a fi máa ń ṣíde tòun ti bá mi tó ń ṣòro mi níbi tá a ti mọ́ ń ṣe àgbéyẹ̀wò onírú ẹ̀sùn tẹ́ ẹ bá fi ṣọwọ́ sí wa àti abala eléyìí tó kẹ́yìn níbi tá a ti mú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń tọ́ka imú tó níkà tí ò jẹ́ agbóòrùn àṣebí wa fún wa
1: gbé
0: ọ̀pátá láṣe lálẹ́ yìí
1: lẹ́yìn
0: bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ mi fúngbà àkọ́kọ́ orúkọ mi ò yípadà ọmọọba mukram adédọ̀tun aṣáde lórúkọ mi màlẹ́mi lọ́mọba dodo bí òkè ọmọọba ọ̀tẹ̀ níbọ̀tẹ̀ mọ́lẹ̀ ọmọ ìyámọ̀ wẹ̀ tó fi gbogbo ọmọ bí ọba kúnlẹ̀ anífowóṣe ń lo lóòtú ètò yìí DJ Spider ni studio manager tátùjọjọpọ̀ fún talẹ́ ìbá àṣejọba ń ṣe lọ́sẹ̀ ọ̀sẹ̀ ẹ já bẹ̀rẹ̀ pẹ̀lú abala ohun ìkìlọ̀ ẹ já kira wa ń lọ pé wàá ṣàkíyèsí tara wa jí àwọn ohun tá a kì í lákàsí tó sì ń ṣe bẹ́ẹ̀ tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ ṣubú nù rìn àjò lókè pẹ̀ ó yá o.

fún ọ̀pọ̀lọpọ̀ tó ti láǹfààní àti ṣe bẹ́ẹ̀ mọ bá wa bọ̀ wá lórí ètò yìí láti ìgbà tá a ti mí tò yìí wá lórí ìkànnì yìí onírú àkòrí náà la ṣe bẹ́ẹ̀ tá a ti fi kìra wá ń lọ lábala yìí tí ọ̀pọ̀ sì ń kan sára ọ̀pọ̀ ló mọ ń pè mí bí mo ṣe máa ń wí fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà lórí ètò yìí ọmọjọ́ òru lẹlòmíì ò pè àárọ̀ kùtùkùtù lẹlòmíì ò pè ní àsìpè lọ́sàn-án àpérànlẹ̀ ọ̀pọ̀ ti pè mí lónìí bí mo ṣe ń bọ̀ wá sínú kulò gbóhùn sáfẹ́fẹ́ yìí bí nǹkan kan tẹ́ ẹ wí fún wa ńgbà kan ìkìlọ̀ kan tẹ́ ẹ kì wá tẹ́ ẹ pé ká ṣe báyìí ká ṣe báyìí ká má ṣe báyìí mọ́ ká dẹ́kun kankan báyìí ó pé ọlọ́run ló pé kóun ò gbọ́rù ìkìlọ̀ bẹ́ẹ̀ ó lóun bá ti jì sọ́fìn ìyẹn ni wípé nǹkan kan àbí nǹkan kan ò bá ti ṣẹlẹ̀ eléyìí tí ò bá sì ti kù díẹ̀ káàtó tàbí tí ò bá ti nípa láàbì kan nú ìrìn àjò ayé òun gan bẹ́ẹ̀ ni mo ṣe pé ẹja mọ̀ mú kìlọ̀ yìí lò ó ṣe pàtàkì púpọ̀ ìtara ẹni jí ni torí ohun tó pọ̀ ò lákàsí náà ló ṣe bẹ́ẹ̀ tó ń gbé wọn ṣùgbọ́n mo ṣe máa ń tẹnu mọ lórí ètò yìí ayé wà ní tòótọ́ ayé ń bẹ èèyàn sì wà ẹ̀dá tó bá páyé ò sí irú wọn ti kú wọn tí ìgbéru ẹni bẹ́ẹ̀ sí ni bẹ́ẹ̀ ni irú ìṣẹ̀lẹ̀ tó ń ṣe káàkiri yìí ń kọ́ iṣẹ́ ọwọ́ ọmọnìyàn ni mo máa ń tẹnu mọ fún wa lórí ètò yìí bẹ́ẹ̀ èèyàn lẹ́bàá ń bẹ̀ ẹlẹ́nìkan tó dorí kodò ẹlẹ́nìkan tó sọrùn kọ́ ẹlẹ́nìkan tó mí kí ló ṣẹlẹ̀ sí ọ bẹ́ẹ̀ bá bi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá bẹ́ẹ̀ ni èèyàn náà lẹ́gbọ́ tó wà ń díẹ̀ ẹni tí òró orun sùn ẹni wọ́n ń gbé dìgbàdìgbà káàkiri àbí láti bí ọ̀sẹ̀ kan lọ́kàn ẹ ti mí gúlegúle àbí bó ṣe yọ̀gẹ̀rẹ̀ tó ṣubú ńrọ̀lẹ́ òní wọ́n béèrè pé kí ló ṣe ó pé àwọn nǹkan kan tóun ń ròròyìn ròyìn ọkàn yìí ni òjò òun gbádùn wọ́n pé kí ni nǹkan náà àbí ń bọ̀ òun bá

arákùnrin Ọládélé Sunday Muyi wa lórí Facebook. Wọ́n kí wa láti gbáre mú ọlọ́ba nílùú Ìbàdàn. Ẹ ṣe púpọ̀. Ẹ̀yin náà láǹfààní àti gbójú ayọ̀ wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn. Ẹlọ́dọ́ra pọ̀ mọ́ wa ń bẹ̀ kẹ́ láǹfààní àti mọ owó ètò yìí ketekete bá a ṣe ń mú wa láti inú kulù gbóhùn sáfẹ́fẹ́ yìí. Abala yìí la pè ní bá mi tán ṣòro mi. Ibi tá a pé kẹ́ ẹ fi tó wà létí àbí kẹ́ ẹ fi sùn gbogbo tó bá ní ṣe pẹ̀lú fanfa láàrin ẹ̀yìn àti ẹnìkan lórí ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹnìkan dúnkokò mọ yín fẹ́rẹ̀ yín jẹ tàbí fọwọ́ lágbá yín lójú. Ẹnìkan wùwà kò tọ́ lágbègbè yín. Ẹnìkan ń ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó. Eléyìí tó ṣe wípé tẹ bá dákẹ́ tẹ wúrú ẹni bẹ́ẹ̀ níran. Wàhálà tí ó ti díẹ̀ yọ yóò tabalé yóò tabakò. Ó sì ṣe bẹ́ẹ̀ tún taba jẹjẹ mojókòó mi. Àlàpékọ́rọ̀ ò torí bẹ́ẹ̀ ẹ fi tó wa létí lórí ètò yìí pàápàá lábala yìí tá a pè ní bá mi tán ṣòro mi. A tọ̀ nílànà bó ti tọ́ bó ti yá tọ̀ gan a sì fún yín láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ìyẹn lábala yìí. Ẹlẹ́yìn tí ẹ̀ bára yín ní koríta kò yé mi mọ́ iwájú òṣèlú ẹ̀yìn òṣè padà sí. Ẹ ti wá ń rò pé kí ló kù ẹ lọ bẹ́ẹ̀ ludo àbẹ́ẹ́ lọ ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó. Bí ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ pè sábàlá yìí tá a pè ní bá mi tán ṣòro mi. A fún yín láǹfààní àti darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Nọ́mbà tẹ́ pè sí rè 070-6623-5262. Nọ́mbà tẹ́ láǹfààní àti pè wá sí nìyẹn. Ẹ bá wà lórí WhatsApp, ẹ bá sọ̀rọ̀ ń bẹ̀ náà 070-6623-5262 in WhatsApp number. Nọ́mbà kan yẹn náà ni. Ọ̀pọ̀lọpọ̀ tó ń wò wá látòkè òkun. Látòkè ọya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Abi ni kíbi tẹ ti láǹfààní àti mọ òwò ètò yìí. Fún tabala bá mi tó ṣòro mi yìí nọ́mbà tẹ́ pè wá sí nìyẹn. Màá tún pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí ká tó kù ní abala yìí. Arábìnrin kan wà pẹ̀lú mi ò kọ́ fún wọn láǹfààní àti darapọ̀ mọ́ wa lórí ètò yìí fún ta lẹ́yìn ni. Ó ṣe é ṣe kó jẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ láǹfààní àti gbóhùn wọn. Ẹ̀sùn wá nípa iléeṣẹ́ kan tó gbajúgbajà dáadáa nílùú Ìbàdàn bíi tó sì ṣe wípé ó ní nǹkan kan tí iléeṣẹ́ yẹn ń ṣe tí ọ̀pọ̀lọpọ̀ sì ń darapọ̀ mọ́ wọn bẹ̀. Àwọn máa fẹ́ ká ṣe àwọn ìwádìí kan ká tó fún wọn láǹfààní àti wá a sì tún ṣe bẹ́ẹ̀ pé iléeṣẹ́ ọ̀hún táwọn náà bá pé kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Wọ́n máa ń tẹnu mọ́ fún wa lórí ètò yìí pàápàá fún tabala yìí wípé má ṣe gbé ìgbésẹ̀ kan tó kù díẹ̀ káàtó eléyìí tí ẹni tó ti ń ṣe ohun tó tọ́ tí ó fi ṣe bẹ́ẹ̀ wá dẹni tí ó ṣe ohun tí ò tọ́ tá a tún ṣe bẹ́ẹ̀ wá kó rẹ̀ sí wàhálà. Abala yìí ni kẹ́ ẹ pè wá sí 070-6623-5262.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Go.
2: Arábìnrin, ẹ ṣe ra àbúrò òróró ni. Ohun tí ẹ̀ mọ tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
3: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
4: Power oil, hey, power oil.
5: Flash FM 105.5.

0: so imunika ni cho cho ko je agborun wa se bi nkan na si ni edamoni yan se sira won
1: a o le da se bi mo
0: ai lanfa ni ati re ai lanfa ni ati mo tan na lo fi n toka wi pe awon nkan kan wa ti olodumaru fi digaga aye
1: bi mo a se bi se ka
0: ta le pe awon kan yi lo takun di awon kan kan to fi fun wa lanfani ati pe ki le aye o le mo tesiwaju
1: mi mu ba ni kani
0: ta o ba le kani omo ni yo se be lanfani ati rira won tan bi won ti ri gan abi kani pe kaluku le mo ri okan aya ara won ni gbogbo igba ohun ti kaluku nro lokan aye ohun ti kaluku nfo polo ero ni gbogbo igba ti won rira won ti won di mora won bara won se
1: oko ba saya a o le kiwa kan ba
0: o po ti e onisirisi nkan lo nsele papa lawon ile ijo sin asele laarin omo ojo ati eni to je adari ni ile ijo sin ti mosque na onisirisi nkan lo po afa ase abi imomu ti o se si awon jomo toko omo wo wipe so ye ki imomu o se be abi eti e wori ayelujara kakakire
1: oju ateni
0: sibegbo orisirisi esun ti kaluku fi n kanra won lopolopo awon oni mimo te wo wipe ah so ye ko ri bayi
1: tabi
0: lawon nkan kan ti o tu jade bi asiri te mo gbo topolopo wo pe ah so ye ki afa abi pastor yi o ri bayi abo ti eye ki baba lawoye o ri bayi gan àwọn ohun tó ń tọ́ka nìyẹn láti mọ̀ mọ̀ wípé imúníkà ní tòótọ́ kò jẹ́ agbóòórùn àṣebè àmọ́ tí gbogbo ẹ̀ lọ ẹni rẹ̀ ṣàn wọ́n ní tòótọ́ o àmọ́ tòun ti bẹ́ẹ̀ ẹni rẹ̀ ṣì wà ẹni rẹ̀ wọ́n amẹ́nire kankan náà ṣì wà àwọn bá ti ń sọ̀rọ̀ yìí gan torí onírúurú ìjákulẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ti bá pàdé lọ́dọ̀ ẹ̀dá ẹgbẹ́ ọ̀pọ̀ ti ní kinní kan tá a lè pè ní bí egbò àdá àjínà sókan àyà wọn láti mọ bá ènìyàn ṣe àmọ́ tòun ti bẹ́ẹ̀ kò ṣe má ní ni ẹ̀dá ọmọnìyàn ènìyàn ni ó jẹ́ ìyàwó fún ni ènìyàn ni ó jẹ́ ọkọ ẹni ènìyàn ni ó jẹ́ ẹ̀gbọ́n ẹni ènìyàn ni ó jẹ́ àbúrò ẹni ènìyàn ni ó jẹ́ ọ̀rẹ́ fún yàn ènìyàn náà lẹni tá a jọ ṣiṣẹ́ pọ̀ ń lé iṣẹ́ èèyàn bá délé iṣẹ́ kan tí wọ́n gbà á sí pé kó mọ ṣiṣẹ́ tó sì dárò ọjọ́ kejì torí wípé gbogbo èèyàn tó wà ńbẹ̀ tó pàdé tí wọ́n jọ fẹ́ mọ ṣiṣẹ́ pọ̀ ńbẹ̀ wọ́n ti parada wọ́n ti sọ ọmọ ẹranko wọ́n kó síbẹ̀ pé kó bá ṣiṣẹ́
1: tó súnmọ́ ni
0: ẹlákùnṣerú ẹni bẹ́ẹ̀ ò ní júbà ìhòrò ṣé ó pọ̀ òun ó dò ó
1: orí mi gbà mí
0: nílé dúró ènìyàn ni ènìyàn náà lábàṣẹ
1: dákùnbà mi tó súnmọ́ mi bí àwọ̀ tẹ́lẹ̀ aṣọ imúníkà ó
0: kí nìkan sì wà tó jẹ́ gbòǹgbò ẹ̀ṣẹ̀ gan tó yóò gan ló wà ní ìsàlẹ̀ pẹ̀pẹ̀ tí mo ń ti ẹ̀dá mọ̀nìyàn ṣiṣẹ́ láàbì lọ́pọ̀ ìgbà
1: rọmọ ni tún ta kò ní
0: ṣe pẹ̀lú èrò ròyìnròyìn mo ti kì wá ń lọ̀ nípa ẹ̀ bí ọ̀sẹ̀ bíi mẹ́ta mẹ́rin sẹ́yìn lábala tá a pè ní ohun ìkìlọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ àti ìyàwó ni wọ́n jọ ń gbé pọ̀ tó ṣe wípé wọ́n jọ ń gbé pọ̀ ní tòótọ́ wọ́n sì ń rí wọn pé wọ́n jọ ń jáde wọ́n jọ ń wọṣọ wọ́n jọ ń rẹ́rìn-ín tó sì ṣe wípé èrò ọkàn wọn sí lára wọn ó burú jáì ọkọ míì ti dé nǹkan tó pọ̀ mọ́nú fún ìyàwó ẹ̀ tí ò foríjìn tòun ti pé káwọn méjèèjì ó jọ jòkóó kí wọ́n jọ sọ kí nǹkan ọ̀hún ó sì yanjú a ṣe bẹ́ẹ̀ máa dúró de ọjọ́ kan tí nǹkan kan ó dé a wá gbé e pọ̀ níbínú méjèèjì gbogbo ó bá rú pọ̀ mọ́ra wọn
1: gbogbo
0: àwọn ìṣẹ̀lẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣẹ̀ tó fi ń gbẹnu tán káàkiri orí tẹlòmíì ti kàn sínú fẹ́nìkan fún ọ̀pọ̀lọpọ̀ àìmọye ọdún
1: ọmọ tó ti nú wọn já
0: kódà níbi tẹlòmíì ti ń ṣiṣẹ́ pẹ̀lẹ́nìkan ó ti kúnró ẹnìkan sínú fún bí oṣù kan oṣù mẹ́ta mẹ́rin bí ọdún kan méjì
1: ti won
0: mo ni nkan kekere kan a fi sele la se be ta tu gogo e jade le kan na awa sinu bi a ba opolopo nkan je opolo nkan ti o ni se be se tun se mo
1: eni ta so ti e merofo
0: isele kan se ni Kogi State ni isele yen ti se laarin ose to tan yi mo ose ta mu yi ni ni nkan bi odun meta merin seyin ti mo meto yi wa ni ile ise gbohun safefe kan ni ilu Eko nigba na nkan kan to fe faraperu isele yi o se ngba yen na ti mo sekukari e ti mo gbe jade ngba se pelu loko laya meji tawon mejeji na ngba yen otun ni akute ni pinle ogun ni
1: laye o ba yeye o ba ro
0: se wi pe wahala gbodo nroso awon mejeji to si se wi pe awon mejeji ti kan rora won sinu
1: yato si o tamariza ma ferege
0: obinrin se be nigba na arabirin latifa ati larabirin yen iyen to sele lotun ni otun akute
1: ta se
0: mu ko kuro fun arakunrin yen gba yen o lo gba le mi amo to un ti be arakunrin yen tun papa wa lo si le mi to lo gba won o si lo ba nbe won bere wahala la ka di bi won ti si man se loko laya de bi wi pe won da nkan kan won da epo nkan kan sira won lara nbe o to seju pe ina gbina ya o gbido o dide nbe
1: ori mi gba ta mi o lowo
0: o si di wipe ina ohun jo awon mejeji atoko ati iyawo won
1: mi o da won mo ori gba mi satileyin
0: ni debi to se pe awon mejeji ara adugbo bota won sugba won won gbianju ati ran won lowo ngba na amo nigbeyin awon mejeji won pada kaye kudigba o se gbogbo otoju ti won pada fun won eleyi ilu Kogi nlo ti sele laarin loko laya na leleyi to si se wi pe arakunrin yen gba ti won bere bere lowo e pe bawo gan lo ti ri awon ti won wa ni social media won ti mo ti fi video yen ranse si won o
1: ori
0: pin ba wa fi si ori Facebook kawo eyan wa le lanfani ati wo baye
1: ma se bi

0: nípa o.
1: Èdè fìrìnfìtìn ni arákùnrin yẹn ń sọ, èdè òyìnbó ló ń sọ. Nígbà tí wọ́n ń bèèrè ìbéèrè yẹn lọ́wọ́ ẹ̀.
0: Ìmọ̀ máa nìka o. Ìmọ̀ máa nìka o.
1: Máa tẹ̀sí wa, màá wá túmọ̀ ẹ̀, màá ṣàlàyé ẹ̀ dáadáa, màá yànnàná ẹ̀ fún wa.
0: Ǹjẹ́ ń gbọ́ o. Mi ò lè gbọ́ owó ibi lára rẹ̀.
1: Tí ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tó máa ń ṣẹlẹ̀ tọ́pọ̀ ó pé ayé ni. Bẹ́ẹ̀ ni, ayé wà ní tòótọ́, àmọ́ kí làwọn nǹkan kan tí ẹ̀ dámọ̀ nìyàn fúnra ẹ̀ kò mójútó tó wá pàpà wá sọ ọ́ dẹni tó di ìkà tòun tíṣẹ́ láàbì kan ilé ìtirú ẹni bẹ́ẹ̀ ṣe. Ẹ já gbọ́.
2: Okay. But we are on vacation.
3: Okay.
2: And also, I'm a pastor.
3: You are a pastor?
2: I'm a reverend.
3: Huh?
2: Reverend.
3: Reverend. Where is the name of your church? Name of your church?
2: Currently, I'm attending a church. But God gave me the mandate that I will serve him, I will have my own church.
3: Okay, now, okay. Hey, calm down, please.
2: My machine was parked outside.

0: bẹ́ẹ̀ ti gbọ́ arákùnrin yìí ohun tó ń sọ ni wípé ó ní òun fìyàwó òun sílẹ̀ nílé láàárọ̀ nígbà tó òun jáde kódà ó pe rẹ̀ pé pásítọ̀ lòun olóhùn ti ń ṣiṣẹ́ à ń kọ́mọ níwèé ìyẹn teaching job iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ nìyẹn ó sì pé òun láǹfààní àti tún jẹ́ bí ìránṣẹ́ ọlọ́run báyìí ó pé òun fi ìyàwó òun sílẹ̀ nílé láàárọ̀ ìgbà tóun jáde tóun padà dé pẹ̀lú alùpùpù ìyẹn ọ̀kadà eléyìí tó gùn jáde ohun tóun ti dé òun fi ó páàkì alùpùpù yẹn síta ìyẹn ọ̀kadà ó wá ṣe bẹ́ẹ̀ wò wípé ó dá kóun wọlé kóun lọ mú aṣọ tí ó wọ̀ ní àwọn aṣọ tá a mọ̀ wọ̀ yìí tí ẹbí short sleeve shirt ní àwọn aṣọ alápá pépèpé tá a mọ̀ wọ̀ tó jẹ́ ti ìgbàlódé hùn púpọ̀ wọn lé pé kóun lọ mọ̀ lòun rí wípé gbogbo aṣọ yẹn kò sí kankan nú ẹ̀ nínú ilé mọ́ gbogbo ẹ̀ pátápátá lòun ò rí kankan bẹ̀ mọ́ ó láti béèrè lọ́wọ́ ìyàwó òun pé àwọn aṣọ òun tó wà ń bí kóun tó kúrò nílé láàárọ̀ gbogbo aṣọ yìí ibo ló wà èsì tó péyàwó fún un ni wípé òun ò ráṣọ kankan nígbà tó òun wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀mọ́ pé níbo ló kó àwọn aṣọ yìí sí ìyàwó pàpà sọ fún un wípé aṣọ wo ni pé òun ti dáná sun gbogbo àwọn aṣọ tá a wí yìí ó pé ìbànújẹ́ yìí bóun ti gbọ́ pé ó dáná sun aṣọ lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ló dìde tó sì lòun sì ṣe bẹ́ẹ̀ tó lọ bu epo díẹ̀ nínú alùpùpù ẹ̀ eléyìí tó pààkì síta kò bẹ̀ṣù bẹ̀gbà ó sì wọnú ilé ó sì da epo yẹn ó dà lu arábìnrin yẹn bẹ́ẹ̀ ló bá kánná lù ú.
1: ó mà ní àṣẹ mú bẹ́ẹ̀ níbi gbẹ́lẹ́ pọ̀ o.
0: ìyẹn ni wípé ó fẹ́ kó jóná bí aṣọ ilé yìí tí ó ń wánú ilé òun fẹ́ kí òun náà ò bá lọ kó jóná bẹ́ẹ̀. ẹ̀dá mọ̀nìyàn obìnrin tó lọ tọrọ tí àwọn méjèèjì torí ngbà tí mo ṣàwọn ìwádìí kan.
1: bàmí o ẹni bí.
0: ó rẹ̀ ayélujára mo rí wípé àwọn méjèèjì kódà bí ìyàwó olóòka ìgbéyàwó olóòka làwọn méjèèjì ṣe.
1: ìgbà mi orí mi gbà
0: mí. jáde ńjọ́ náà ńgbà àwọn fẹ́ ṣe ìyàwó olóòka yìí kó tó di pé wọ́n lè mújọ́ tí wọ́n ṣerú ìgbéyàwó bẹ́ẹ̀ àwọn méjèèjì wọ́n ti jọ ní àsọyé pọ̀.
1: orí gbà mí ṣáàtì.
0: bí àwọn jọ fẹ́ rìnrìn àjò ìrìn àjò ìfẹ́ wọn jọ pé wọ́n pe ẹbí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n pe ara tí wọ́n bá wọn pé pọ̀ méjèèjì náà ni wọ́n dẹni tó jọ ń gbé pọ̀ yìí tẹ́nìkan lòun ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó tẹ́nìkejì sì gbìdánwò wípé ó dáa tó bá fi ṣerú ẹ̀ ó yẹ ọmọ ọba àlọ kóun mọ̀ rí ọmọ ni. àwọn méjèèjì tí wọ́n jọ ń rìnrìn àjò ìfẹ́ nìyẹn o. ẹ rí wípé nínú fọ́nrán yẹn arákùnrin yẹn ń ṣe bí ẹni gbọ́nmi lójúmọ́ kéyèyé pé
1: àwọ̀ fẹ́lẹ̀ bònú o.
0: ohun tó ń tẹ́wọ́ tó ń gbìyànjú àti sọ ni wípé iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni.
1: ṣé bí ewé bá ṣì rí ẹ̀kọ́ ìmú má nìkà o ìrú bá ṣì rí orí.
0: àwọn títí dìgbà tó fi wò sùnsùn tó fi wò wípé kóun ó lọ́ọ́ ṣẹ́rí ọ̀kadà mọ́ bu epo nú ẹ̀ tó fi ṣẹ́ epo yẹn tó fi gbé e wọlé débi tó lọ wá nǹkan kan tí ó fi kun tí ó fi di iná.

0: ènìyàn abìdíyàn yàn.
1: Kọjá kò lè jẹ́ ń gbọ́ o.
0: Ẹmí rò ó títí mo wò wípé kí ló le bí i, kí ló le fà á? Ó ṣeé ṣe kí nǹkan kan ti wà gẹ́gẹ́ bí ìbínú àbí ṣáà lè gba ìpè bí ẹyọ kan àbí méjì ó yá. Arábìnrin yẹn ò tí ì kú, kò tí ì kú, àmọ́ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà. 0706949 3000 0706949 3000. Nọ́mbà tó wọlé sínú kulu yìí tẹ́ lè fi pè wá.
1: A ò lè dá ìbímọ o, a ṣe bí ṣèkà kò ṣèkà tán tẹsẹ̀ mọ́ rí o. Ẹ ṣọ́ra ṣe ní ìbánidàrọ̀.
0: Aṣọ lẹni tibí kan iná lù, òun sì wò wípé fún taṣọ tó lè kanná lù yìí àfi kó ṣe bẹ́ẹ̀ kó kúkú ń lé ayé kó sì máa lọ káwọn mọ̀jọ ríra mọ́. Ẹ kalẹ́ o.
2: Ẹ kalẹ́ sá o.
0: Kí ló kọ yín láti ibolẹ̀ tí ń pè wá sá?
2: Ẹ̀la kún ìkú sá, orúkọ mi rẹ̀ fẹ́ lo Justine Ọláwálé. Láti Kúmọ́pá lọ́dọ̀ Ìbàdàn.
0: À ń gbọ́ yín sá.
2: Ìṣẹ̀lẹ̀ yìí ó wà lágbára. Ẹ máa gbà kí ìfiwà kí àwọn ẹ̀wà tó ṣe pé ó yẹ kí ẹ máa gbọ́ dáadáa kí ẹ máa gẹ́gẹ́ máa ṣọ́ra.
0: Bẹ́ẹ̀ni
2: kan sọ pé ẹ máa gbàdá kí ẹ máa ṣọ́ra. Gẹ́gẹ́ rí nǹkan tó lágbára mi. Ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀. Kọ́lọ́mà fún mi lálàáfíà torí ọjọ́ ẹgbẹ́ sọ pé kò tí ì kú. Àmọ́ lágbàá lọ́rùn kọ́lọ́mà fún lálàáfíà pé lè fi járe pọ́npọ́n sí gbogbo àwọn ènìyàn pátá. Tó bá ń bínú àbí sódì. Kò sí nǹkan tó ń bí ọlọ́wọ́ tí ẹ fi ń jólẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Bí ọkùnrin tí nígbà tí ẹ ń bí ọ̀rọ̀ yẹ kó jáde lọ kó tẹ jáde lọ fún bí ẹlẹ́yà kí wọ́n láwọn àti ọwà sọ tó wẹlé náà ti rọ. Ẹ jẹ́ kó bàbá tá ń gbọ́ mẹ́sìn tá ń gbọ́ fúrógámù yìí ẹ jẹ́ kó jáde kọ́ gbọ́ fún gbogbo wa pátápátá. Láàárín àwa àti olólùfẹ́ wa, láàárín àwa àti àwọn ọmọ wa, lórúkọ Jésù ní inú òde ní ṣíwá bí o.
0: Àmì.
2: Bẹ́ẹ̀ni.
0: Òdà ẹ ṣe púpọ̀ ẹ ṣeun. Ọjọ́ ti lọ.
1: Ẹ kú ara fún.
0: Ẹ dá sọ gbogbo ẹ̀dí ọjọ́ mẹ́jọ láṣẹ Ọlọ́run ọba Olódùmarè.
1: Ẹ̀rọ
0: ti ọ̀. Mo gbàgbọ́ pé kálukú ti mú ẹ̀kọ́ kan àbí omi ìdání. Ètò yìí atabala ohun ìkìlọ̀ àti ìṣẹ̀lẹ̀ tá a mú wá ẹ̀. Orúkọ mi ò yípadà ọmọọba Mukeram. Nílé ìgbé àwọn ìpè yẹn mọ́. Ọmọọba Mukeram Adédọ̀tun Asáde ló kọ́ mi. Màálé mi lọ́mọba Dodo bí òkè ọmọ ìyámọ̀ owó ẹ̀ tó fi gbogbo ọmọ bí ọba. Pàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò yìí láṣẹ Ọlọ́run ọba Olódùmarè àfigbo ohun sọ Ọlọ́run ọba. Kúnlé Anífowóṣe ni olóòtú ètò yìí. DJ Spider ni studio manager tàtúnjọ iṣẹ́ pọ̀ fún talẹ́ yìí. Tẹ́ bá pè mí ní kété lẹ́yìn ètò yìí nọ́mbà tẹ́ pè sí rèé 0706623 5262 0706623 5262. Ó dàárọ̀. Oran ayọ̀ lásun.

0: yawa, make us off your life.
1: Good day, ladies and gentlemen. This is JD, your captain speaking. Thank you for flying with me today.
2: We've got the city on lockdown.
3: Got my own city that I hold down.
2: We are Splash 105.5.
4: Splash FM 105.5.
5: Honorables, nísà yí tí ohun gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rè tí Trophylaga ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn honorables. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹnìjì ìpè láti jọ gbé Trophy Premium Lager kan sókè. Ká sì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀, kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18.

0: ẹ kalẹ o ẹ jọ ẹ kò ní di rédíò yín torí ọlọrun ẹ ṣe gan dádì mi ẹ kalẹ sa ẹ kú àtàárọ.
1: Olúwa ṣeun ẹ mà ṣe é pè tó.
0: Ọlọ́run ló ń tó sà.
1: Ọlọ́run ó mọ ràn yín lọ́wọ́ o.
0: Àmì Ọlọ́run Edumare.
1: Mo ní bàbá lọ́run, mo lágbúrò lọ́run.
0: Ẹ ní bàbá lọ́run. Kọ́lọ́run kò dẹlẹ̀ fún àbúrò yín ẹ náà.
1: Àmì.
0: Ẹ jọ kálẹ̀ fẹ́ ká kọ́kọ́ pè ń bẹ̀ sà.
1: Ẹ bá ń kí bàbá mi Àyìnlá o.
0: Dádì yín, ọmọ ìlúwo ń dádì yín.
1: Ọmọ ìjẹsà òṣèré onílẹ̀ obìnrin.
0: Ẹ jẹ́ ń wonú ìwé àwọn ìjẹsà ìjẹsà òṣèré. Kí lẹ pe orúkọ wọn?
1: Ọmọ Bùkún.
0: Ọmọ Bùkún. Kí lẹ pe orúkọ wọn gangan?
1: Lawrence. Àyìnlá.
0: Lawrence Àyìnlá. Lawrence Àyìnlá.
1: Ọ̀làdẹ́pọ̀.
0: Ẹ jẹ́ ń pè wọn. Ẹ jẹ́ ń pè wọn. O ti ring. O ti ring. Hello. Ẹ kalẹ̀ sà. Ọmọ yín kan ló ní kábò ń pè yín sà dádì. Bẹ́ẹ̀ni sà á ti bẹ̀rẹ̀ ètò yẹn. Ó yẹ kí dádì yín.
1: Bàbá mi Àyìnlá Lawrence.
0: Wọ́n ń gbọ́ yín.
1: Ọ̀làdẹ́pọ̀.
0: Wọ́n ń gbọ́ yín.
1: Kí Olúwa kó bá mi dẹlẹ̀ fún ọkọ mọ́ sùn láyà olùgbàlà.
0: Wọ́n ní àmì o, wọ́n lámì o. Àmì, wọ́n lámì, wọ́n lámì. Wọ́n ní àmì, wọ́n ní àmì.
1: Wọ́n ní àmì. Sùn láyà Olúwa.
0: Wọ́n. Hello. Network. Ẹ jẹ́ kí n lọ sí ìpolówó ọjà náà.
2: Flash FM 105.5. The Goldberg Back to Back promo is here again and it's bigger. Enjoy 2 bottles of Goldberg and get instant 400 Naira airtime plus a raffle ticket for a chance to be one of 4 weekly winners of 250,000 Naira each. So, head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.

0: ẹ kúlé padà ẹ lódì kọlà yìí orúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
1: Ẹ kálẹ̀ sà, ẹ rà sà.
0: Orúkọ yín àti ibi tẹ ti ń pè wá yìí.
1: Orúkọ mi ni Babatunde, èmi ni mo pè lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan yẹn, ìjẹ́ ká gbọ́ra wa dáadáa.
0: Ok, ẹ ṣeun, inú mi dùn tí ẹ pè wá padà báyìí. Yes, ó yá, orúkọ bàbá yín lẹ́ẹ̀kan sí àtọmọ ibi tí ń ṣe.
1: Lawrence Àyìnlá Ọlájẹ́sù.
0: Ok, ọmọ ìlú wo ni wọ́n?
1: 26 years.
0: Ok, 26 years. Ok, ọmọ ìlú wo ni wọ́n?
1: 26 years.
0: Ọmọ ìlú wo ni wọ́n?
1: Ọmọ Ogbokun.
0: Ogbokun. Ngbọn Lawrence. Ah, mo mọ dáàdì yín lájùlé ọ̀run sà. Mo mọ wọn dáadáa. Ah, wọ́n yìí ṣe àlejò rárá. Ǹjẹ́ ẹ mọṣẹ́ tí dáàdì yín ṣe ní àjùlé ọ̀run?
1: Ah, ó ń bẹ lẹ́gbẹ́ bàbá gọ́ọ̀dù tó ń kọ orin kò torí fẹ́ràn orin nígbà tó ń bẹ láyé.
0: Ẹ dẹ̀ try o. Ẹ try gan o, ẹ wà nú ẹ̀mí. Christian ni yín àbí?
1: Bẹ́ẹ̀ ni, Christian ni. Apostle bàbá mi.
0: Apostle ẹ̀mí dáàdì yín wà lára yín. Ẹ try gan. Dáàdì yín, orin tí wọ́n ń kọ.
1: Yorùbá mi ń bẹ lára mi.
0: Orin ni dáàdì yín kọ ní ọ̀run sà. Orin. Orin ni bàbá yín kọ lọ́run, but orin hip hop wá ni o, bẹ́ẹ̀ wọ́n ẹ wá ṣe kéésì gbogbo ìgbà wọ́n máa ń lọ sí chọ́ọ̀chì ní àjùlé ọ̀run, wọ́n máa ń fún wọn ní special number láti kọ orin. Ẹ jẹ́ kí n pe dáàdì yín ní alẹ́ òní, ẹ lè bá dáàdì yín sọ̀rọ̀. Báyìí báyìí, ó ti ń ringì. Hello sir, dáàdì. Ẹ kalẹ̀ sà, ẹ kú àtàárọ̀ sà. Bẹ́ẹ̀ ni ọmọ yín ló pè padà. Exactly. Bẹ́ẹ̀ ni sà. Ó yẹ kí dáàdì yín.
1: Bàbá mi lọ.
0: Wọ́n ń gbọ́.
1: Àyìnlá.
0: Wọ́n ń gbọ́ yín.
1: Ẹ pẹ̀lẹ́ o, ẹ kú ọdún púpọ̀, ẹ kú ọjọ́ pípẹ́.
0: Àwọn ní ẹ ṣeun gan, wọ́n ní ṣe àlàáfíà lẹwà.
1: Àlàáfíà gbogbo wa wà ń bí o.
0: Àwọn nínú àwọn dún, wọ́n ní ṣe. Wọ́n ní sẹ́ ń rí ọwọ́ àdúrà táwọn ń ṣe é sí yín.
1: À ń rọwọ́ Ọlọ́run gbogbo ìgbà.
0: Ọlọ́run ṣe.
1: Ìlànà tẹ́ ẹ fi ẹsẹ̀ wa lé ìlànà àdúrà ni. A sì kúrò ńbẹ̀, a yẹ̀ kúrò ńbẹ̀ nígbà tẹ́ ẹ lọ tán.
0: Wọ́n nínú àwọn dùn.
1: Torí gbogbo ìgbà àbábá ti pọ̀ lọ́run kí ń dá wa lò.
0: Wọ́n nínú àwọn dùn.
1: Bàbá aláìní bàbá
0: olúwa
1: ó ń dá
0: wa lò ok so ẹ jẹ́ ń gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n ní àwọn ti ní owó ní àjùlé ọ̀run wọ́n nínú àwọn dẹ̀ dùn bẹ́ẹ̀ sí ń tọ ipasẹ̀ ọlọ́run tí àwọn fi yín sí pé ọlọ́run sì ní fi yín sílẹ̀ wọ́n lówó ti wà lọ́wọ́ àwọn ní àjùlé ọ̀run gan wọ́n níṣẹ́ yìí náà nílò owó.
1: Ọlọ́run
0: a nílò owó
1: bọ̀ Ọlọ́run kẹ́ wa náà bí ìyá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ yọ.
0: Wọ́n ní bí èlò lẹ wá fẹ́ báyìí sà.
1: Owó Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ní ìsinyìí mílíọ̀nù ọ̀rá nǹkan kan mọ́ bílíọ̀n.
0: How many billion?
1: Bílíọ̀n tírílíọ̀n. Àkíyè ẹ̀jẹ̀ ọ̀pọ̀ fún mi ní bóyá bí 100 billion náà.
0: Ok ẹ̀jẹ̀ ń bí wọn. Ẹ sà bàbá wọ́n ní ṣe ẹ lè rí 100 billion fún àwọn. Ẹ máa fún wọn kábíyèsí Ọlọ́run ọ̀gá ògo. Ẹ jẹ́ ń sọ bí.
1: Àkáǹtì yóò gba ẹ̀rù bá.
0: Wọ́n ní bẹ́ẹ̀ ṣe máa rówó yẹn gbà lélẹ̀ yìí o 100 billion bẹ́ẹ̀ ṣe máa rí gbà lélẹ̀. Wọ́n ní ní alẹ́ òní ní dédé aago méjìlá òru. Wọ́n ní ẹ rí àwọn. Wọ́n ní ẹ máa rí àwọn tó ti microphone lọ́wọ́ àwọn. Àwọn ò wá aṣọ funfun àwọn ò wá jókòó létí bẹ́ẹ̀dì lọ́dọ̀ yín àwọn ò jí yín pẹ́pẹ́pẹ́ báyìí. Wọ́n ní báwọn bá ti jí yín wọ́n ní kẹ́yìn mọ́ bẹ̀rù o. Wọ́n ní àwọn ò ṣe transfer owó yẹn sí yín bí wọ́n ṣe ń bá mi sọ mò ń sọ fún wọn náà máa ṣe transfer rẹ̀ sí yín. Wọ́n ní tí ẹ bá ti gba owó yẹn kẹ́ ẹ make sure kẹ́ ẹ ṣètọrí àánú fún àwọn èèyàn kẹ́ ẹ dẹ̀ ṣe patí fún àwọn sí i kẹ́ ẹ tún fi ṣe iṣẹ́ Ọlọ́run nítorí ní sọ fún yín nìyẹn. Ẹ ṣe gan sà. Mo ti pe dáàdì yín. Ẹ ṣeun gan o. Yes sir. Àmì o. Ẹ ṣeun gan. Ẹ jẹ́ tó fún ẹlòmíì náà ní ààyè lálẹ́ òní. A tún fẹ́ lọ sí ojú ọjà. Ó yẹ ẹ já lójú ọjà. Ọmọ alájẹ ni wá àti ta gan. Lójú ọjà.
2: Flash FM 105.5.
3: You hear that sound?
2: Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code waiting under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see the wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people waiting reach 18 years and above.

0: kaabo pada kaakiri agba nla aye kaaki duniya yi.
1: Aye ni lorun.
0: 0706949300 0701447577 ikoni splash leja siyen lori eto italo ambe.
2: Ele kare.
0: Oruko yin ati bi te tin pe wa?
2: Oruko de mi from Abisa Kaeli.
0: Kale ni lorun.
2: Iya mi lo wa lorun.
0: Omo ilu ni iya yin.
2: Omo Ibadan bi ba mi omo lilula.
0: Okay, kinu won mo won si?
2: Ale mo tu sadia.
0: Ibadan ni mo tu sadia. Okay. Aha. Mo ti ri iya yin ninu iwe awon to wa lorun. Nje mo se ti iya yin se lorun. Okay. Iya yin won ni ori ofe, won ni ile epo meta lorun. Iya yin na si lowo.
2: Oh
0: yeah, just call number, mommy. You're in a lonely, so just call mommy. What's your name, girl? What's your name? Ah, my baby boy, bye. Hello, ma. Ekale ma. Yes, ma. Love you, Annie. Omoyi, lowa lojo kope lu. Any suru sa. Omoyi lowa lojo kope lu. Mi lojo kope in lati li ayisi a Julian. Mo so fun pe ti lowo eni le epo lajule orun o fe ba yin soro oya e ba mummy yin soro
2: hello mummy e kale ma
0: won ni e kale o won ni dada la won wa alafia ni won wa
2: awon yoku yin na nko lorun
0: won ni ka won mo ki yin
2: ara ti yin o
0: aha o da be se ran ti won baun ki wa le fe biri lowo won
2: owo la ni di o
0: bi elo le fe
2: ta ba ri bi trillion.
0: Trillion, but when can we trillion? She called in number.
2: 50 trillion
0: ton, okay. See a bag by and see mommy Ali ni ili pumalon, regen biri. Hello, mama. Yes. Okay, you know, but 50 trillion. Katie say, ah, same, but mommy ni 50 trillion, tell Biringa, kini river, kini katan fair alone, 1 acre car. Wọ́n ní iye owó tán lè fún yín, àwọn sì lè fún yín ní 50 million.
2: Ìyẹ́nàdà ó tó
0: lè tó. Ẹ kúrò di rédíò yín kó mọ́ bá cut. Màmá bò ní ó ṣe rí gbà. Kábíyèsí Ọlọ́run, ṣé ń gbọ́?
2: Mo ń gbọ́.
0: Wọ́n ní ṣe ẹmọbi tán ṣe àwọn sí.
2: Mo máa bẹ̀rẹ̀.
0: Wọ́n ní tó bá ti di ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí, wọ́n ní kẹ́ ẹ make sure kẹ́ ẹ débi tí wọ́n sin àwọn sí lójú orí àwọn. Wọ́n ní kẹ́ sàdúà ńbẹ gbogbo ìdọ̀tí tó bá wà ńbẹ kẹ́ tún ṣe o. Wọ́n ní tẹ́ bá ti wá délé lálẹ́ rẹ̀ kẹ́ try kẹ́ fi aṣọ white bora. Wọ́n láwọn wàá yọ sí yín lójú àlá yín àwọn kan bèrè àkáǹtì yín táwọn bá ti bèrè báyìí lọ́wọ́ kan ní kẹ́ fún àwọn wọ́n sì ṣe 50 million sí yín. Wọ́n dẹ̀ ní kẹ́ ná dáadáa kẹ́ tún ẹ̀yìn àwọn ṣe. So bó ṣe rí nìyẹn. Ẹ ṣeun lápá abibẹ yẹn. Ó yá ta ló tún wà lójú òpó pẹ̀lú the return of Gbenga Adeboye ní alẹ́ òní 070. Okay, ẹ jẹ́ ń gbé lápá abi. Ẹ ló di kọlà yín.
2: Yẹ́sà, orúkọ mi ni Malik Suleiman, Anabi Suleiman.
0: Láti bo?
2: Láti ojú ọba ní Ìbàdàn River.
0: Ẹjọ́ ta lẹ ní lọ́run sà.
2: Mami mi ni Makala yìí, wọ́n ti pè mí lórí fóònù. Àwọn ni mo fẹ́ kí ni rédíò.
0: Ok, wọ́n ti pè yín rí ní orí fóònù.
2: Lórí fóònù lórí MTN mi tí mo lò tẹ́lẹ̀.
0: Wá lu MTN mọ́, wọ́n ti pè yín láti ọ̀run gangan.
2: Wọ́n ti pè láti ọ̀run rí wàlá. Wọ́n mọ̀ mí sí Suleiman náà.
0: Ok, ó ti yé mi. Ó ti yé mi, ọmọ dáadáa ló mọ̀, ọmọ ọkọ ni. Mo ń bọ̀ o, ọmọ Ìbàdàn àbí, ọmọ Ìbàdàn mọ̀mọ́ yín. Ọmọ Ìbàdàn ni màmá yín, kí lorúkọ wọn?
2: Iwo. Iwo ni wọn.
0: Kí lo kọ wọn?
2: Ni mọ́tà láì.
0: Ọmọ Iwo. Mo mọ̀ yá yín. Ǹjẹ́ ẹ mọ iṣẹ́ tí màmá yín ṣe lọ́run? Kábíyèsí Ọlọ́run. Mọ́mì yín wọ́n ń ta fóònù. Fóònù Limota Lai Complex tán ti ń ta fóònù lọ́run. Ọ̀nà márùn-ún ni wọ́n ní sí lọ́run o. Ìyá yín ní owó se n pe won abi mo pe won
2: ala e pe won
0: okay oya e je n pe mo mi yin ni ale oni hey oni agbara o gaju o tin ring ah mama e pick call time tin lo hello ma omo yin lo wa nbi yin eh oni ani so pe won lo pupo oya e ki mommy
2: Assalamualaikum.
0: Wọn gbọ́, wọn gbọ́. Ẹ̀hẹ́n. Wọ́n ní kí lẹ fẹ́ káwọn ṣe fún yín.
2: Pé ká apáde ní àjà náà mi tó wà ní Lẹ́bàdàn. Kò jẹ́ tó nídi pé Ọlọ́run yẹ ká pàdé náà ní apáde láyé àjà àjà ní Kàgbà.
0: Àmì, àmì.
2: Apáde ní Jerusalem.
0: Àmì.
2: Àti Ọlọ́run ṣe sọ.
0: Àmì. Ọ̀ ọ̀. Zero. 08091551055 tabi ke gba pa bi wole 08056998678 or 07069493000 ikani splash lawani ale oni pelu return of Gbenga Adeboye lo ta lo wa nbe láti olómi ẹjọ talẹ ní lọrun
3: ìyá mi ni o
0: ọmọ ìlú wo mọ mi yin
3: ọmọ ìbàdàn
0: ọmọ wo mi aṣọkẹ ọmọ ìbàdàn wí àwọn ìbàdàn dà mo mọ mọmọ ti yín náà o kábíyèsí ọlọrun ìjẹ ìmọṣẹ tí ìyá yín ṣe lọrun ẹ máa wọn tí mo ń ta foodstuff mọ́mì yín ní ibi tí wọ́n ti máa ń ta ráìsì lápòlápò kìí ṣe ẹ̀yìn kóńgò ráìsì àsan ráìsì ni wọ́n ń tà lọ́rùn tí wọ́n dẹ̀ ti di ẹmọ kan sọ pé èèyàn ti di ọ̀rẹ̀gbẹ́jígbẹ̀ tí èèyàn ti lówó gan wọ́n lómi lára báyìí gan díẹ̀.
3: bẹ́ẹ̀ni
0: ìyá yín mo mọ̀ wọ́n dáadáa wọ́n mọ̀ sábà lo ìbọrùn white.
3: Alásàlátún.
0: Kẹ́ lè mọ̀ pé mo wà nínú spirit pẹ̀lú yín. Ṣé n bá yín pè wọ́n àbí mọ́ pè wọ́n?
3: Ẹ bá pé o, mo nídìí owó
0: ọmọ rẹ̀ tó bá
3: láyé
0: o. Ẹ jẹ́ ń pè wọ́n. O ti ring. O ti ring. Hello, mommy. Ẹ wo àtàárọ̀ ni mà, èmi nìyẹn. Dáadáa mo wà. Ọmọ yín ló pè mí wọlé sórí ètò gbé mi débẹ̀ tá a ti máa ń pe àwọn ará ọ̀run. Ẹ ti ń gbóhùn ẹ̀. Ó yẹ kí ya yín.
3: Ẹ kalẹ̀ ọmọ mi, ọmọ wù mí, ìbídú ni ẹ fújọ́ mẹ́ta o.
0: Wọ́n lọ́jọ́ kan pẹ̀lú o. Wọ́n ní dáadáa.
3: Àwọn aláyé o, àárọ̀ tí yín à ń ṣe sàárà fún yín o. Kẹ́yìn dá fún wa o.
0: Yóò sì dá, yóò sì dá. Wọ́n ní owó ti wà lọ́wọ́ àwọn písẹ́ yìí náà nílò owó báwọn ará yìí ṣe ń gba owó.
3: Mo nílò owó bó ṣe ń gbà o.
0: Mọ̀mọ́ ló nílò owó. Wọ́n ní bí èlò lẹ fẹ́.
3: $100 billion
0: Bàbá pásítọ̀ tó kọ́kọ́ pè yẹn ló kọ́kọ́ dá billion yẹn lẹ̀ fún gbogbo yín. Mọ̀mọ́ wọn ní sẹ́ẹ̀ lè rí $100 billion fáwọn. Kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run aláhùwàkùbà. Wọ́n náà fún yín $100 billion yẹn o.
3: Ìyá ni ìyá mi.
0: Mọ̀mọ́ bó ni o sì rí $100 billion gbà? Mọ̀mọ́ yín ni sọ fún yín ọ̀nà bẹ́ẹ̀ ṣe lè rí $100 billion gbà rí o. Wọ́n ní kẹ́ ẹ wá $100 lọ́nà $100 èlò ló jẹ́?
3: $1,000
0: mórí márùn-ún lọ́nà $100 kẹ́ ẹ wá. Wọ́n ní kẹ́ ẹ wá pin káàkiri lọ́jọ́ Sátidé. Wọ́n ní sẹ́ mọ́jọ́ àyájọ́ ọjọ́ táwọn kú.
3: Bẹ́ẹ̀ni, ọjọ́ ìwé ni.
0: Ọjọ́ kíni?
3: May 27.
0: Ṣé Sátidé ni àbí kíní kan àbí?
3: Ọjọ́ Àlàmísì.
0: Ọjọ́ Àlàmísì. Wọ́n ní kẹ́ wá ṣàdúrà sówó yẹn dáadáa. Ẹ wá pin káàkiri ibi gbogbo tẹ́ ẹ bá mọ̀. Ẹ pin kiri. Wọ́n ní lóru ọjọ́ náà. Àwọn fara hàn yín. Àwọn fún yín. Sákàǹtì ń lè gbowó yẹn ṣá. Ọ̀rọ̀ yín ti dayọ̀. Ọ̀rọ̀ yín ti gbọ́. Ìtàn yẹn sọ fún yín nù ọlọ́ọ̀ni o. Ẹ ṣeun lápá abẹ yẹn. Àkókò tí kò wá ní papamọ́ra ní alẹ́ òní. 90 60 43 97 71 number mi niyan be ba fe ba mi soro leyin eto yi fun ikede ati ipolowo oja abeyin te ba fe sponsor lon lara wa lori eto yi 090 60 43 97 71 090 60 43 97 71 mi le gbe call kankan mo ni apa bi lale oni tori won ni go on song oya ta lo wa nbe emi ro wi mo lo le mi nu elo ta lo wa nbe okay hello
4: hello
0: e ka le oruko yin ati bi te tin pe wa yi
4: oruko mi ni ola lati ti paga
0: se le yan lorun
4: be ni ta
0: oya iya yin le ni lorun omo ilu omo mi be
4: ni ta omo ilorin
0: ilorin kini won mo won si ni lorin
4: won fi be gbi lorin ikona stage so won wa loko ni Ibadan.
0: Okay, mo mo pe e mo story gan. Kini won mo won si iya kini a fi le mo won?
4: Iya kafaya.
0: Iya kafaya. Loko ni Ibadan ni no ni beleko. Mo mo ya re. Kabiyesi. Iya dada ni ya re o. Mami e pupa fere fe bayi. Ko le mo pe mo wa nu spirit pelu e. Iya e ni owo ni orun.
4: Se
0: nje o mo nkan ti ya re nta lorun.
4: Ki nta?
0: Ti en ba so wa fo o. O ma mo ti mo nta ji wa gan, ti mo nta ji wa gan. Moto ni ya re nta lorun o, asan ji wa gan. Ni o nta. Won si lowo gan, se n bo pe won abi mo pe won.
4: Ai wa
0: mo pe yo ni pe won na ni owo na ni o fe gba lowo mama re ko fi nkan ranse si ya re ri mo mo ri ko fi nkan ranse si ri o tin ringi awon tin ta moto yin si tete gbe ko
5: mommy niyan
0: hello mommy e kale ma enbe ni ma mu wa dada se ma yen ti ra moto yen olohun seun olohun seun marun lora olohun omo yin wa lori eto pelu mi oya ki ya re.
4: Ah,
0: ebi
4: mi e
0: kale, ekujo lojo kan pelu. Won ni bo ni, won ni bo ni le.
4: Da ni.
0: Won ni bo ni sere se ko si problem.
4: Ara.
0: Won ni yo yopo sori re o.
4: Ami.
0: Won ni ojukoju to ba wu o pe yo fo ni o. O ti miss won. Won la won na miss re. Won na si wa duro ti o. Won na on duro ti o. Won ni so mo ri firifiri awon leyin egbe re ni.
4: Mi wa.
0: Okay, oda. Won wa ni ki lo fe?
4: Owo na ni o.
0: Bi elo ni won na fe? Bi elo ni wo fe?
4: Mi abi 250 million o ti da.
0: 250 million.
4: Ben.
0: Ye lowo. Mama, 250 million se le fun. So gbo iya re ni owo ti o gbon yanu lara re la won o fun o.
4: Olorun seun.
0: Mama bo ni o se ri gba. Kabiyesi Olorun, o ku orire. Ona to fi rowo igba re o ati moto.
4: Okay.
0: Won ni so fun o pe so mo bi tan sin awon si.
4: Then.
0: Won ni to ba ti di osu ti nbo. Friday akoko ninu osu ti nbo. Won ni ko lo si bi ti en sin awon si. Ko lo ri sadua nbe o.
4: Okay.
0: Won ni o ba ti sadua nbe. Won ni awon wa pe fonu re. Funra lara won lato di orun. Won wa ba o soro.
4: Okay.
0: Won gba account number re, won si send yo owo si o.
4: Okay.
0: Itan ni so fun. Won na gbo ba. Won la mi o. Won na wa leyin re o ko fokan ba le o.
4: O ti gbo.
0: O ti ko ti. Talo tu wa nbi la pa bi return of Gbenga Adeboye. Hello. E kale. O ti ko ti. Gbegede gbina lale oni, alarejo agba. Hello di call line. Mo ti so mu ni e ma ku ndi radio. Te ba ti pe wole, te ku nbe fun ra mi ma ko ti e. Fun ra lara mi ni ko ti e.
6: Alẹ
0: ejo eje ka ma ku ni di radio wa Olorun mu fi beyin. Hello di call line.
7: Hello baba mi ku ise o.
0: my mommy, eka le ma.
5: Yo la jide a vose di nata pata.
0: Eko a jome ta mommy.
5: Yo ma kwa enji program ni time yi mo kwa yi yi lo ni mo bo mo ni ah. Ah. Yo dron lele ki se pa o.
0: Eh, anji program.
5: Mo date ni ma.
0: Eh, eh, chi mami.
5: Mo date ni ma.
0: Eh, shigun eku fe wa ma.
5: Eh, ni sa so lo ami o.
0: Ami o lon yidu mari. Ami o lon. Ami, ami jesun. Ami jesun.
5: Ami o ma ba enji
0: o. Ami o jesun. Ami Jesu. Ami o Jesu Kristi. Ese gan mommy mi, ese gan ni ma. Ami o, ami mami, ese gan ni ma. O daro ma. Thank you ma. Asun layo, ajilayo. Yes, ka ki agbanla yi. Ale, ero po loju opo gan. E lo di ko la yi.
6: Hello?
0: Oruko yin ati bi te tin pe wa yi.
6: Eruwa mi. Eh.
0: Eruwa, Miriam. Bawo ni gbogbo Eruwa?
6: Kwansa.
0: Se daada leyin wa.
6: Adupa.
0: Ah, Olorun ma seun o pe mi lati Eruwa loni. Ah, Olorun seun. Alhamdulillah. Nje se eyin ni eyan Olorun?
6: Bẹ.
0: Eyin ni eyan Olorun ta leyin ni Olorun?
6: Daddy.
0: Daddy omo ilu won daddy yin.
6: Omo Kwara na meko lo college.
0: Kwara, o college Eko. Kini o ko won
6: oru ko re
0: eh
6: abasaki
0: abasaki bon. Ah mo baba yin lorun o ah nje mo se ti daddy yin se lorun eh mo daddy yin mo nta ile bayan rale bayan tale estate in certain senior
6: allah akbar.
0: Once in New York, he's a popular person in heaven. Daddy is popular. Go. Eh, eh. She can't be one. Eh, eh. In be one in Saint. See, egg bomb by battle being in Loma. Hello, sir. Eka le, sir. Ben, sir. Mua, dada. Omo yin lo wa lo joke. Pupa ilo mi wala anfe ba yin soro. Oye, ki dadi yin?
6: Ele eka le sa.
0: Won ni eka le o?
6: Ibi ga tu jame ta wogo wa, do yin ko o?
0: Won la la fi ala wa, won le yin na nko?
6: Ibi la wa o.
0: Eh, eh. Won ni awon wa pelu yin pa won pada le yin, yin pe shen pe kunran ti awon lali o ni o?
6: Ele wa se won, ele won se won o.
0: Eh, eh. Won ni bo wa ni ba ipe ki le yin na fe?
6: Ha, owo na
0: mi. Bi elu le fe gba lo dadi yin? 50 billion. 50
6: billion?
0: Ben. Won ni se le 50 billion. Eh, eh ma fun. Eh. Ah. Wani check la on fe fun yin o.
6: Fun ala.
0: Mhm. So se te ba fun check en se ma le rigba bank. On ma rigba. Okay, okay, okay, okay, okay. Signature ma nbe. Wani ijo oni e ma mu check yin a fun won sa. Okay, sir. Okay, sir. Wani to ba di ojo Thursday tin bo yi. Eh eh won ni dede agun meji la oru gidigba won ni ke kokko make sure ke sadua ke daruko awon ke sadua ke pese ke tu olohun ke si gbugbe ben won na wa fara yin latara ogi won ni ke mo sa o won wa na check si yin bayi won la won to wa awon to wa fe fun yin ni phone kan won lo won be lori phone yen pa won fi pamo tori yin won ni be le ti ma se transfer gbugbo mi so n tani so niyan
6: baba
0: oda e se gan o daro ma e se

0: ẹni tó bá ti ní èyàn ní ajúlé ọrun
1: ìlọrun o
0: ìyà ò tún jẹ wọn mọ láíláí forever
1: ìlọrun
0: ẹ mọ nǹkan kan jẹ́ ǹdí ojú òpó ìpaná lálé òní
1: ẹ kò rí e
0: bẹ́ẹ̀ bá lóhunkóhun tí ẹ fẹ́ bá mi sọ lẹ́yìn ètò yìí 090 60 43 97 71 090 60 43 97 71 phone number return of Gbenga Adegboyin that is my own WhatsApp you can message me on my WhatsApp lati soro ikede ati pelu oja and sponsor on this program e seun kaaki agbanlaye eyin ta ti pe awon obi yin eyin te lanfani lati mo pe bayi e dakun ojo ti lo ati ta time to wa nwaju yen a pade lose tin bo DJ Spider lo lowo tun mi oh dabo
2: Splash 105.5 FM, the integrity station.
3: Splash FM 105.5, the Goldberg Back to Bar promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
4: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó sọ àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútòrò ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. YouTube ló jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún. O lè pè fún ìrìnà tó sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní chátà tàbí kó o búùkù rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè Òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti bẹ̀rẹ̀ fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Èrèjẹ àti àjẹmọ́nú kọ́tà kọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbákà àbọ̀ ọmọkùnrin ti street trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1,000 Naira lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti street trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú 100 wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró gba nǹkan ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti dánlóòdù app Street Trip lónìí tàbí kó o kàn sójú òpó ayélujára yìí www.streettrip.com.
5: I see the

ẹjẹ́ bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ lápá abẹ yẹn. Ṣé gbàgbé pa tún máa yí ko tó ti káàṣẹ̀ lálẹ́ yìí? Káàṣẹ̀ káàṣẹ̀ káàṣẹ̀ èèyàn kan tún máa jẹ 25,000 lálẹ́ yìí ẹlẹ́ẹ̀tì ń lè káàṣẹ̀ ti pẹ́ ẹ̀jẹ̀ káàṣẹ̀ látijọ́ yìí. Ṣé ẹ ti gbìyànjú ta lẹ́bí? Àìtí gbìyànjú ta lẹ́yẹn ni àwọn èèyàn gbẹ́nu sí nǹkan ń bẹ̀ yẹn lálàálẹ́ káàṣẹ̀ àwọn èèyàn gbẹ́nu sí kì í mọ̀ ṣeré. *347*1004*1#. *347*1004*1#. Tàbí www.cashier.ng. Ẹlẹ́gbàbẹ̀ yẹn náà gbẹnu sí Cashier. Ẹjẹ́ bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìntí ń tẹ̀wá lọ́wọ́ báyìí nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Galatasaray. Òun náà ni pé wọ́n ní àwọn tó jẹ́ agbẹnusọ Victor Osimhen. Wọ́n ti fẹ́ fa wàhálà pẹ̀lú ọkọ ti Galatasaray báyìí lórí owó ilé tí wọ́n jẹ́ Victor Osimhen ni o. Owó tí wọ́n jẹ́ Victor Osimhen. Yóò ti mọ lé bí oṣù bíi mẹ́ta báyìí tán náà ti ń jẹ́ lówó. Pé in tó ń bí àwọn agbẹnusọ Victor Osimhen nú gangan ni pé ikọ̀ Gala ń jẹ Victor Osimhen lówó. Wọ́n sì fẹ́ gbé àwọn agbábọ́ọ̀lù lókè ìta. Wọ́n ṣe ìlérí fagbábọ́ọ̀lù míì pé wo tó bá lè darapọ̀ mọ́ wa. Ìlọ́po owó méjì tó ń gbà nú kẹgbẹ́ agbábọ́ọ̀lù tó wa ló mọ gbàǹbì. Ṣé wọ́n á ní ìwà lélẹ́yìí ni? Ẹ̀yin tẹ́ ẹ jẹ wá lówó. Ẹ tún ṣe ìlérí fáwọn agbábọ́ọ̀lù míì tẹ́ fẹ́ gbégbé tí wọ́n bá lè darapọ̀ mọ́ yín o. Dọ́bù dẹkà ni wọ́n mọ gbà lọ́dọ̀ ti yín. Ẹ sì jẹ agbábọ́ọ̀lù tí ń bẹnu kọ yín lówó. Ẹ tún ṣe ìlérí fẹ́ lòmíì pé yóò mọ gba dọ́bù. Ṣé wá ti wá rà wọ́n gẹ́gẹ́ bíi múgùnú ti wọn àwọn táwọn ṣiṣẹ́ fún yín tẹ̀ sanwó fáwọn látijọ́ yìí? Pé ó dà náà kò ní sì fún yín ṣèbí ńgbà tó dẹ̀ fún yín táwọn ò gbé gbóná fún yín pẹ̀lú owó tẹ́ jẹ́ Victor Osimhen. Lẹ́tún ṣe rójú ráyè pé fẹ́ gbá agbábọ́ọ̀lù kan ẹ mọ̀ fún dọ́bù. Kò sí wàhálà ẹ dá fíìmù mọ̀. Ìta gbọ́ nípa ti Victor Osimhen nú o. Ojoojúmọ́ ní le sí i pẹ̀lú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Galatasaray. Bẹ́ ẹ bá ti yin kóòdù yẹn bóyá nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ ti yín bóyá ti tẹ kóòdù yẹn *347*1004*1#. Tí ó lọ bóyá nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ ti yín ló fà kọ́ kóòdù yẹn ń lọ dáadáa. Ó wá lè ṣeéṣe kó jẹ́ pé nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ ti yín ò jó flow. Ẹ máa bọ̀ ní wẹ́bsáìtì www.cashier.ng. Gba wẹ́bsáìtì náà wọlé. Ẹ wò wá Facebook #15.5 Ìbàdàn tàbí ní TikTok @Tijani Olóko Dáná Sport Actor MMM Korea 247 ò náà bẹ́ẹ̀ bá ń gbé láìkì lọ bá ń gbé rédíò lọ sókè. Ẹjẹ́ á tún tẹ̀sọ́wọ́ iwájú nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti ẹjẹ́ á mú láti inú kan ti Real Madrid. Bàbá olùkọ́ ni ó ṣe Mourinho jí ó di mímọ̀ pé nǹkan mẹ́ta lòun fẹ́ lọ́wọ́ àwọn agbábọ́ọ̀lù ikọ̀ ti Madrid o. Ó lóun ò fẹ́ ju nǹkan mẹ́ta lọ. Nǹkan àkọ́kọ́ ni pé ẹ lo common sense in tó ní ṣe pẹ̀lú common sense. Ó ní àwọn nǹkan tó jẹ́ pé in tó fojú hàn tó jẹ́ pé wọ́n nílò láti ṣe mọ́ kọ́ọ̀yàn pé ṣe báyìí. Àwọn nǹkan tó ti sọ fún ọ pé in tí a fẹ́ yẹ kó o ṣe leléyìí o tí ò nílò wọ́n sọ fún ọ lánàá wọ́n tún sọ fún ọ lénìí wọ́n tún sọ fún ọ lọ́la o ní common sense ni o. Olùkọ́ ni ó ṣe Mourinho ló sọ bẹ́ẹ̀ pé òun sọ fáwọn agbábọ́ọ̀lù wọn kan lo common sense wọn. A ti sọ fún yín pé ìpàdé àbí training wákàtí kan ṣáájú ìpàdé àbí ìgbáradì òun ni kẹ́ ẹ ti mọ dé. In tá a pè ní common sense náà ni pé kẹ́ ẹ tẹ̀lé n tá a sọ. Kì í ṣe pé yá di pé training ku ìṣẹ́jú márùn-ún tí ó bẹ̀rẹ̀ lọ́sẹ̀ a máa sáré jìnnìjìnnìjìnnìjìnnìjìnnì. Ara common sense nu. Common sense ni pé kán sọ fọ́mọ pé tó o bá ti ti iléèwé dé o tó o ti báṣọ tó o wọ̀dé láti iléèwé tó o pààrọ̀ aṣọ fọ aṣọ tó o kọ́kọ́ wọ̀ náà aṣọ tó o wọ̀dé ń fọ́ yálà òun ló wọ̀ lọ́jọ́ kejì o òun kọ́ ló wọ̀ lọ o
ti e koko fona. Komo se si be ni pe omo te ba so be ko de lati school ko si se be o ti lo common sense inu iru nkan ti oluko ni o se mo ri o ti so fun awon agbabolu iko ti Real Madrid niyan o elekeji ewe o ni pe breakfast ejen to da ti o sara yin lo e ma jen ti o fa akude fun alafia yin te awuwo de gbirin te ni

0: eja ehn ti o lo ra po eran na ti o lo ra po ehn awon protein nti mo so fun yin nu eleketa ni pe e wo gym ke fit dada ko mo je gbagba ballu ti o to nkan ni o mo fowo ti yin danu di o mo le yin ko lori feed e duro dede e wo gym ke train dada ke gbe rin ke re ko apa ke re ko ese tori ogun la won fe lo ja ni saa ti nbo yi o nti oluko ni o se mo ri o nkan meta to bere lowo awon agba bolu enu nti mo fe ke fun mi nu eyan wa e fun mi ni gbogbo ti mo bere lowo yin ke wa o boya pe awon o ni pa yan le to ba de saa ti nbo lati be yen ka sun wo waju iyu ke gbe agba bolu ti Barcelona won ti kede pe iwo to ba nife lati gbe ma Casado to ba ti ni 40 million euro mo ko bo 40 million euro la won fe ta sugbon mo yi ni ohun o lo Saudi ma Casado orile Europe lo n fe duro si ohun o lo Saudi o ohun o lo boya orilede US ni abi orilede ile Europe lo n fe duro si ma Casado lo so be baba Tunde Murita la ni TikTok ba n gbe ko lo fa akofasan Kamal State 2025 ba double tap ko lo jina jina lati Cote d'Ivoire lo ti nwa iyu ke gbe agba ballu ti Barcelona won jodi bi mo pe Julian Alvarez abi ki won pe awon ti gbe okan ko nbe awon ti gbe okan ko nipa gbigbe Julian Alvarez lati nuko Atletico Alvarez ta si so nipa re yi o je odi bi mo pe lato la lo bayi ohun ti bere si fi ehunu anu ninu ke gbe agba ballu ti Atletico Madrid o ohun ti fe wahala o sele lola o wahala ti o sele lola na ni pe ohun o ni yoju si training o ohun fe fi ehunu ohun fe fi aidunu ohun fa awon alakoso ke gbe agba ballu ti Atletico eleti ileri jo wa laarin awon mejeji pe lojo kijo to n ba fe lo ko nu ke gbe agba ballu ti Atletico won ni ni ohun la gbogbo bi to n ba fe lo won o fi won o fowo si lati lo be ni o wa to akoko lati mu lere won se won wa so pe awon o le ta omo fun rival won se won fokan se pe on le lo sinu ke gbe agba ballu ele to je rival si ko Atletico ni jo ta won jo nso awon na wa nda pada fun pe ma wo mogun eleyi se nta jo fenu so lo duro le lori abi ma tan ra re je ona ko gan won pada anbele ta si ona enu o so pe to ba fe lo ka fowo si awa na si lati gbo sa wa so pa agbo ni ma wo meke le awa so fun pa agbo sa jo towo bo wi enu senu lasan gbadigban ko ma lo Barcelona ma lo be ma wole o da kankan mo nti e *347*100*1# tabi www.cashshare.ng ni pe yi ko to lale iya ti sumo be 25000 bo je lale e mo gbagbe lojo jima gbogbo ticket te fin play cash lati jo Monday yen yo to fun yin lanfani ati kopa ninu ti Friday cash pot ipe gbe agba ballu ti Barcelona na mo si wa nje je mo pe pelu bi Rodri bo se dara po mo ipe gbe agba ballu ti Barcelona yi o ni agba ballu se n gbowo junu ke gbe agba ballu ti Barcelona bayi o ya yin lenu be ni o ni agba ballu se n gbowo junu ko ti Barcelona bayi o won gbe awon agba ballu bi mewa jade ti n gba owo ju ninu ke gbe agba ballu Barcelona eni to wa ni ipo akoko tele Rodri ti gba si ipo elekeji e wo wa Facebook / 105.5 Ibadan tabi ni TikTok ati tijani oloko dana sport actor on TikTok na agba ballu ele ti n gbowo junu ke gbe agba ballu Barcelona won gbe mewa jade leyin igba ti Rodri to darapo mo won en ti n be ni ipo elekewa Anthony Gordon lo wa ni ipo elekewa nu awon ti n gbowo junu ko Barcelona o 230,769 euro ni n gba iyen ni ọsẹọsẹ ẹni tí ń bẹ ní ipò ẹlẹ́ẹ̀kejì àbí ipò ẹlẹ́ẹ̀kẹsàn-án Karim Adeyemi 240,385 òun ní ń gbà ẹni tó wà ní ipò ẹlẹ́ẹ̀kẹjọ Pedro Gonzalez, 240,385 lòun náà gbà. Ẹni tó wà ní ipò ẹlẹ́ẹ̀keje dèdé owó kan náà lòun náà gbà 240,385 Dani Omo. Ẹni tó wà ní ipò ẹlẹ́ẹ̀kẹfà Frankie de Jong ni ẹ mọ̀ pé nígbà tó fẹ́ fẹṣẹ́ rẹ̀ lójú ó gbà láti dín owó ọ̀yà ti ẹ̀ kù. Owó ti ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pọ̀ o, ṣùgbọ́n torí pé ó gbà láti dín owó ọ̀yà ẹ̀ kù yẹn, òun ló fà á tí owó ti ẹ̀ ṣe jáwánú, ó jáwá sí 250,385 euro nígbà, ìyẹn ló fi wà ní ipò ẹlẹ́ẹ̀kẹfà. Mark Ander ter Stegen lórí àkọọ́lẹ̀ ti ń bẹ ńlẹ̀ 385,385 òun ní gbà. Jules Koundé ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹrin báyìí 300,577 òun ní gbà gẹ́gẹ́ bí owó ọ̀yà lọ́sọ̀ọ̀sẹ̀ ni o. Rafinha ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta 320,577 kìí ṣe pounds o, euro là ń sọ o. Lami Yamal ló wà ní ipò ẹlẹ́ẹ̀kejì, òun ló wà ní ipò alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀. Ẹ mọ̀ pé láìpẹ́ ló fẹ́ ṣẹ́ tiẹ̀ lójú. Owó Yamal lọ́sọ̀ọ̀sẹ̀ ó jẹ́ 400,577 tí ṣe ti ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀ nu. Rodri ti di agbábọ́ọ̀lù tí ń gbowó jù nú kẹgí agbábọ́ọ̀lù ti Barcelona báyìí 520,769 owó tí ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀ nu. Àwọn ni ò ní finú kọ, kò ní sọ pé òun ò lọ Madrid mọ́. Owó tí Madrid fẹ́ máa fún un lọ́sọ̀ọ̀sẹ̀ ò tó bá òun. Ọmọ ọlọ́mọ anistory style òun ṣe wá bákà láti kéke lòun ti like style yẹn. Style wo ni kíní o jẹ́wọ́. Owó tí Madrid fẹ́ máa fún un nígbà tí Barcelona máa enter D yẹn, àwọn ṣe tán láti san owó tó ju báwọn lọ. Ọmọ ọlọ́mọ láti kéke mo ti ń lálàá pé Barcelona ni mo gbá bọ́ọ̀lù fún gbà mo dàgbà. Ege àwọn tí a Facebook Akim Ọláìyá Upgunners Joseph Ayọ̀dẹ́lẹ́ òun náà bẹ ń Facebook Ìṣọ̀lá Ọlásùnkànmí àti Lọ́lá pẹ̀lú mi. Hassan Aliu náà bẹ ní Facebook. Abdulaziz Ọpẹyẹmí Ayinde Ahmed Anifowóṣe Máyọ̀wá Joseph Ọ̀jẹ́bísí Túndé náà bẹ́ńbẹ̀ Tọ̀yíbà Abiodun Olúwadábírà of Chelsea. Àjàyí Bámidélé náà fẹ́ bẹ́ Facebook o. Fọlárin Jẹ̀lé Upgunners láti Olómi Adédèjì Kẹ́hìndé Ọlámidé Pedro Ọláwálé Àkànbí Ọlárewájú náà bẹ́ńbẹ̀ Ọmọlára Yakọ́ọ̀mù náà bẹ́ Facebook. Adéwálé Ṣeun Sópàdé Ọládiméjì Ọdẹ́yẹmí ọmọ Okúre náà bẹ́ńbẹ̀ Ọ́sẹ̀sì. Àsìkò tí gbogbo yí ó rù lẹ́wà ẹ̀ tí ìdá nǹkan kan mọ̀ pẹ̀lú gbogbo tẹ́ ẹ kójọ yìí tẹ́ ẹ bá tún lọ lọ Champions League o tanu *347*1004*1#. Tàbí www.cashier.ng. Nínú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì ẹ jẹ́ àwọbẹ̀ lọ́wọ́ kan. Ẹni tó jẹ́ alága àgbà fún ìgbìmọ̀ tí ń ṣe àmójútó EPL ta bá ń sọ nípa Richard Masters. Ó jẹ́ òdi mímọ̀ yìí pé mọ̀jẹ̀ àtànra wa jẹ. Ìtawọ̀ èèyàn sọ nípa ìdájọ́ àwọn láti fìyà jẹ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Man City lórí 115 charges eléyìí tí wọ́n kà sí wọn lọ́rùn. Ìyà ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé wọ́n ti ń tọwọ́ bọ financial fair play ọgbọ́n àtinúdá ayé láti 2009 tó fi wọ 2018 pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń tààgì àwọn ní Twitter pé alá ó yẹ kẹ́ ẹ ti fìyà jẹ wọ́n tí wọ́n bá ṣẹ̀ ẹsẹ̀ ẹ̀jẹ̀ á mọ̀ bóyá wọ́n ṣe àbí wọ́n ṣẹ̀. Ẹ dájọ́ látijọ́ yìí gbogbo ìwádìí àti sòkè àti tìsàlẹ̀ àti tààrin lẹ́tí ṣe ẹlẹ́tí complete gbogbo investigation ó ku kí àwọn panel kí wọ́n gbé ìdájọ́ dìde báyìí. Àwọn panel àbí sọ́kẹ́ẹ̀tì ni a gbọ́ nǹkan kan látọ̀dọ̀ yín látijọ́ yìí. Richard Masters ní lóòótọ́ ó ti ó pẹ́ ń tòótọ́ ṣùgbọ́n ẹ fọkànbalẹ̀ pé gbogbo kínní ó nílò káwọn tọ̀ ọ́ bó ṣe yẹ káwọn tọ̀ ọ́ kó lè bá a rí bó ṣe yóò rí ni o. Gbogbo prọ́sẹ̀sì yẹn náà làwọn ń ṣe láìpẹ́ yìí awon o da ejo iko egi agbabolu ma sisi e fo kan bale awon na mo pope sugbon e fo kan bale ni e fo kan bale e ma binu ti jani renders agbabolu fun iko egi agbabolu ti Manchester City owo tin lo bi 61 million euro ni iko egi agbabolu ma sisi gba o ti lo nu ko ti akadizia iyen lorilede ti Saudi Arabia iko egi agbabolu ti olukode ko ti Liverpool ngba kan ta ba so nipa Brendan Rodgers o n lo luko ni won iyen lorilede Saudi ti Jani Renders o ti lo be bayi bakana iko egi agbabolu Man U binu lowo o e mo gba pe lana o mo gba si yin la pe agbabolu fe ko ti Man U ngba kan iyen ta ba so nipa Wayne Rooney o so fun awon alagoso ko Man U pe gbogbo midfielders te ko yi ikokuko on le ko te ba ni defensive midfielder to duro dede pe gbogbo te ko yi awon te ko yi won kan ni idea lati le play gege bi DM ni won yi se DM gagagagan pe e lo wa DM gidi be ba ni DM gidi e ma jogo o tori te ba ni defensive midfielder to duro dede oni o je gege bi idabobo fun awon agbabolu lowo eyin e lo wo gbogbo iko ti won kin saba kon si di go awon DM won ni won ya kan ajagban o afi bi gba to si won gbere pako leni oni kegi agbabolu Mayu ni won kowo jade lori ti Carlos Baleba lati nu kegi agbabolu ti Brighton and Overbion 60 million pounds gaga loju owo pelegbegbe 5 million pounds gugu e lapapo o je 65 owo ti kegi agbabolu ti Mayu sanu o iko Mayu ni leyin eleyi o tun ku o leyin ti Carlos Baleba o tun ku miki oni bata up Man U boya miki lo kowo fun a ni pe yiko to cash e o ko bi iseju bi meji si meta bayi iseju kan si meji a yiko to ti cash e *347*1004*1#. Tabi www.cash.ng iko Man U won loku o ta loku ti Man U fe gbe won ni agbabolu fun iko ti Newcastle United baba so nipa Lewis Hall agbabolu lowo eyin lapa alafia ele ti to graduate ninu kegi agbabolu ti Chelsea won lo n loku bayi into wu awon nu into wu omo je ipo mo Curtis Jones agbabolu iko ti Liverpool ohun ti lo sinu kegi agbabolu ti Inter Milan ti e o owo ti lo bi 30 million pounds o da ni kegi agbabolu ti Inter Milan o ni won so fun kegi agbabolu ti Liverpool agbabolu nigba kan na fun iko ti Chelsea baba so nipa Joko ni iko kegi agbabolu ti Arsenal won le gba league Arsenal o le gba league pe in to le mu Arsenal gba league ni pe kini ti Arsenal ba le gbe Victor Osimhen ta Arsenal o ba ti ri Victor Osimhen gbe ni saa yi won le gba league Joko lo so be o le n ti o gba league ta Arsenal o ba fi le gbe Victor Osimhen Man City ti Arsenal na mi community shield yi yo pada binu wa nu DJ league oni o gba league saa yi ona kan ta Arsenal fi le gba league ni pe kan gbe Victor Osimhen emi ko mo wi be Joko lo so be ijoba atalo Ala Madrid ba mi eni Olorun mo gbogbo Chicago ni Illinois logile de USA loke lola kun fire kun ta ni number yi 091 lo bere number yi 4192 lo pari number yen ayeko Chelsea won ti le awon agbabolu meji la kan pe e ma gbaradi loto awon agbabolu wo ni eja pe number yi na o ti jade o 091 lo bere number yen 4129 lo pari number yi ogo elo e ka le Splash FM la tin pe yin
1: lati bu ka
0: ah ki lo ko yin bo le wa ima
1: awa
0: alomaja lewa igba o le ti play cash e Ẹ ti jẹ gan o.
1: Ah,
0: congratulations. Ọ̀nà ti sí ọ̀nà ti là báyẹ̀ mọ̀ jẹ lọ ni. Ẹ ti jẹ 25,000 lálẹ́ yìí. Congratulations, ma. Customer care wa ma pe yin se gbọ. Bowo yin se ma tẹ yin lọwọ bi nkan se rinu. O da o. Àwọn agbábọ́ọ̀lù 12 eléyìí tí ń gbáradì lọ́tọ̀ nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. AZ Disasi, Nicholas Jackson, Lee Adela, Tosi Adara bí Ọ̀yọ́, Magil, Jordan Henderson ti ẹ̀ kì í ṣe pé torí pé ń lọ òun àti Danny Welbeck ìgbáradì tiwọn lọ́tọ̀ torí pé wọ́n wá fitness ni o. Ṣùgbọ́n àwọn ti Magil, AZ Disasi, Tosin, Delap, Jackson láti lọ ni wọ́n ṣe ní ẹ̀yẹn dúró ń bá òun ti yín náà. Ẹ̀mọ́ kó fáírọ́ọ̀sì àwọn agbábọ́ọ̀lù tó kù. Àwọn agbábọ́ọ̀lù tó kù àwọn young players ni. Ikọ̀ Man City wọ́n ní 120 tí Chelsea gbé lórí ara bí Enzo Fernandez àwọn òní. Man City ti ya lọ sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù Ezoma olórí ti Manu Koni agbábọ́ọ̀lù orílẹ̀-èdè France gẹ́gẹ́bí tá à ń gbọ́nu. Ẹja mọ lọ lápá bí lọ́làlẹ́ la ànfàní láti pàdé ìdìkù láàyìndé ojú ìtèrè lórí ètò ìdángangan títí ọ̀la ọ̀hún DJ Spider ló jẹ́ kẹ́ gbọ́ wa dáadáa lápá abẹ̀yẹn. Ọ̀gá wa Túnde Ọláwọ́lú olóòtú ètò Alex Ferguson ti já ní olóko dáná ló kọ́ mi. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì Splash FM. Ẹ ṣé ó dàbọ̀.
2: Splash FM 105.5.
3: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.

0: bàbá akọrin látàárọ ni ó ti sú mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí? Ṣé ń làlàá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀.

0: láàrin 1 week. Sísítà yẹn lòun make 1 million plus. Ẹjẹ́ ń bèèrè pé lẹ́wù wo nìyẹn o ní secretariat. Tó o bá lè jẹ́ òní business. Àìmọye nǹkan ni ojú rẹ̀ bẹ̀rẹ̀ sí sísí. Torí pọ́ lọ nǹkan sí lójú. Gbogbo ẹni tí ń gbọ́ mi kàn fọwọ́ méjèèjì sí ojú ẹ báyìí. Èmi pàṣẹ ni gẹ́gẹ́ bí ikọ̀. Iṣẹ́ tí a rán ikọ̀ kì í pa ikọ̀. Ìṣíjú tó fi dọlọ́rọ̀, in tó ṣe tó fi make ẹ̀, in tó ṣe tó fi tayọ. Bí wọ́n bá jẹ́ o ṣe àmì, kójú ẹ̀ kó sì sí. In the name of Jesus Christ. Agbára Ọlọ́run tó tó gba ni, ó mú ìpín ìràwọ̀ ẹ yí padà. Mo wá sọ lẹ́ẹ̀kan náà, àánú ó sì lẹ́kùn fún ọ, sàmì kó gbé tó àmì mi. A fẹ́ bọ́ kúrò lọ́wọ́ fà ìkórìíra. Ẹjẹ́ ń fẹ́lẹ́ ìkun. Olùfẹ́, ó tú àkókò tó ọmọ ní ibi tó ti mọ gbàdúrà o. At least lẹ́ẹ̀kan lọ́sẹ̀ kò pọ̀ ju o. Nítorí bá ṣe ń Wednesday yòókù tó di Sunday. Mọ̀mọ́ lagidi, mọ̀mọ́ ni àwọn káàmù ni, káàmù ni. Kí wọ́n fi ń gba wọn bí wọ́n ń ṣe ọ níyè ni. Kí wọ́n tó ní ọmọ fi ìrúbọ lẹ̀ tán nìkan bá ní fọ tá a bá ní fọ rẹ́ lẹ̀. A ti kọ́ ní nǹkan tó ti gé nílẹ̀ mẹ́wàá. Kò sẹ́nì kankan tí ń sọ pé kò ṣe tágbára tó tó lè tágbára rí ọ̀ka. Ẹ jẹ́ ń wo bọ́ọ̀lù ṣe sàánú mọ̀mọ́ yìí náà.
1: Orúkọ mi ni Ajíhìnrere Bọ́lá Adémọwọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá Adúpẹ́ nítorí pé ẹ gba ìpè yìí. Wọ́n fún wa ní Holy Communion. Holy Communion yẹn mo wá gbé lọ sílé.
2: Sọ ń gbọ́ tí wọ́n ní wọ́n fún wọn.
1: Ìgbà tí mo gbé délé, mo wá fi àgbo gbé bí bàbá ṣe ní ká ṣe ṣe, mo àná ìsìn gbogbo inú ilé. Mo wá gbé lọ sí inú gáràjì. Mo wá dà síbẹ̀. Mo ní mo ti ń lo mọ́tò. Kò sí mọ́tò nídìí mi mọ́.
2: Ẹ ti lo mọ́tò dáadáa tẹ́lẹ̀ kò wá sí kankan mọ́.
1: Bẹ́ẹ̀ni mo ń lo mọ́tò mo ń lo driver kò sí kankan Ọlọ́run ìpè Holy Communion yìí ó gbọ́dọ̀ ṣiṣẹ́ fún mi mo wá dà sínú gáràjì.
2: Ẹ dànù gáràjì tí ò sí mọ́tò ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ni ìgbà tó máa di the following week ẹnìkan wá sínú ilé gbogbo tó wà nínú ilé títí dorí spoon títí dé orí AC kò sí nǹkan tí wọ́n change nínú ilé everything.
2: Ọba yẹn kó tuntun tuntun wá.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Àmì yẹn kọ kàn ṣe kò sì tún dáalé. Lẹ́yìn Holy Communion tó sùí, àwọn nǹkan ribiribi tọ́jú ọ̀tún kàn ṣe àmì yóò wọlé. Sit down.
1: Lẹ́yìn ìgbà yẹn bàbá mo rò bóyá ó ti mọ síbẹ̀ ni. Àfi bí ẹnìkan ṣe pè mí, wọ́n ní mọ́ mi ṣe bẹ́yìn mọ́ mi Adémọwọ́ mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní ẹ wá síta, mo ṣe máa yọjú síta, mo rí Highlander blue.
2: Highlander.
1: Bẹ́ẹ̀ni, mo lẹ kí ló ṣẹlẹ̀ ta lẹ́ni tó pè mí. Ó ní mọ́mì wọn ní kí n gbé mọ́tò ìwà fún yín ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Wọ́n ní ẹ gbé wa ta ló ní wọn ó gbé wa gẹ.
1: Mi ìfẹ́ ẹni yẹn fún mi.
2: Ó ní kẹ́ ẹ mọ́ sọ síta ẹ wo ó nìyẹn o ṣe é gbé wa sọ́ọ̀ṣì lónìí báyìí. Òun lẹ gbé wa báyìí ànáwó ẹ bí n bá gbọ́ tó fi agbára ṣe àmì kó tó di birthday ìyàwó mi ń July fi gbogbo agbára ṣe àmì káà rẹ jáde. Wọn ò rá o wọn fún wọn ni ẹ má bínú ẹnìkan ni àbírà ni ẹ tọmọ ọdún mélòó mọ̀mọ́.
1: 62.
2: Ó ti tán so ìyá 62 ni ọmọ parọ́ ọ́ṣà mi ni wọ́n ṣé n tí ń sọ ìṣọ́lọ̀ òun ò lè ṣe ni wọ́n change gbogbo àgànú ilé ìmí tó ń bọ̀.

ìrìnàjò ńlá tó gùn kan ni mo ti ń bọ̀. N ò sì lè gbé kọ́ọ̀lù kankan. Ẹ mọ́ bínú sí mi, ẹ jọ nítorí Ọlọ́run ọba mi òkè. Màmá mi Alhaji Adéwọlé, ẹ mọ́ bínú o. Ẹ jẹ́ ń dé fìdítì. Kí n lọ rí Ògún Wálé. Abel. Bàbá ní fìdítì ẹ kalẹ̀ o. Mo ń kí yín pé ẹ kalẹ̀ fún tèní.

0: bá jẹ́.
1: Ẹyin ìbejì kíní, ẹyin ìbejì kejì. Mo kí yín. Ìyá ìbejì ló dùn ọba. Mo kí yín púpọ̀ púpọ̀. Ẹ káalẹ́ o. Àwúà.

0: ṣùgbọ́n buro mọ̀mọ́ mi
1: ètò ìgbéyàwó kọgbọ́n
0: òun ni mo lọ fẹjọ́ rẹ̀ sùn
1: kò ní bá jẹ́lẹ̀
0: pé ṣé n ti lágbájá ṣe ṣùdà
1: kò ní bá jẹ́lẹ̀
0: ó ti wà lọ́hùn ti fẹ́ lé ní 20 ọdún kí mọ̀mọ́ tó kú kò dá sí mọ̀mọ́
1: iye gbọ́dọ̀ dàrú
0: mọ̀mọ́ tó kú tán
1: ẹjọ́ tún tó
0: àwa ní kó fowó ránṣẹ́
1: iye gbọ́dọ̀ bàjẹ́
0: òfin nǹkan kan ránṣẹ́
1: ẹjọ́ tún tó
0: gbogbo ìyànjú pátápátá làwọn gbà
1: ìyájọ́ tuntun ọmọ gbọ́dọ̀ bàjẹ́ nítorí tiwa
0: mọ̀mọ́ yìí ló wá ṣàlàyé fún mi wípé kìí ṣe mọ̀mọ́ wa ló bí
1: afẹ́fẹ́ kò ní bàjẹ́ lẹ́tọ́
0: kìí ṣe ọmọ mọ̀mọ́ wa
1: kò ní bàjẹ́ kò ní bàjẹ́
0: wọ́n wá ṣàlàyé bí ìrìnàjò rẹ̀ ṣe rí tí mọ̀mọ́ mi fi pàdé ìyá rẹ̀ nígbà náà tó sì gbá sọ́dọ̀ pé òun mọ tọ́jú rẹ̀.
1: ètò ìgbéyàwó yìí kò mọ gbọ́dọ̀ bàjẹ́ o àárín.
0: kì í ṣe mọ̀mọ́ wa ló bí o.
1: gbọ́dọ̀ bàjẹ́ o.
0: àwọn sì pe ẹnìkan náà.
1: ìyá ọmọ.
0: wípé ní. ohun tó bá wà yìí ọ̀rọ̀ tó bá wà yìí ó ní ẹlẹ́rìí jẹ́ ń pe ẹni ẹ kó wá bá mi náà lé wọ́n sì pe ẹni ń bò lẹ́ẹ̀ ó ní à òun náà ti jáde nílé ṣùgbọ́n ọ̀nà ọ̀dọ̀ yín kọ́ lòun fẹ́ gbà ó báwo ni à gba ọ̀dọ̀ mi wá ọmọ kan mo fẹ́ kọ́ ọmọ parí ìjà ẹni ẹ sì dé wọ́n ní kó wọ́n sọ nǹkan tí nítò ń bá wá òun dẹ̀ sọ bóun ṣe sọ tẹ́lẹ̀ òun sọ gbogbo ẹ̀. màmá ẹ wá sọ fún ẹni ẹ pé báwo ló ṣe jẹ́ kẹni tó pinnu pé kò sọ òtítọ́ ọ̀rọ̀ wọ́n ní a mọ̀ gbọ́dọ̀ balẹ̀ jẹ́ a sì gbọ́dọ̀ bànú jẹ́ ṣùgbọ́n ẹ̀ṣá lọ farabalẹ̀ kẹ́ ẹ lọ yanjú ẹ̀ màmá ni. mo ti sọ òótọ́ fún o ṣùgbọ́n mo ti sọ òótọ́ gbogbo ohun tó wà ńbẹ̀ láàrin ọmọ àtẹ̀gbọ́n wa mo ti sọ fún ìwọ náà sọ fún kó lè bá mi pé lóòótọ́ ni.
1: kò ní bàjẹ́ lẹ́tọ́ tó.
0: lọ́ńtọ̀ náà bá gbà ọ̀dà ìṣàgbọ̀ ẹ ti sọ fún mọ̀mọ́ yín kọ́ ló bí o. nígbà ó gbé délé làwọn ni kí ló ṣe báyìí sí kí ló ṣe kankan sí. ló ní òun dàpọ̀ mọ́mọ́ tọ́ ni. kì í ṣe ìyá yín ló bí. ìyá àwọn wá ní ogún kan.
1: ilé
0: ogún yìí.
1: ọgbọ́dọ̀ bá
0: ìwé ilé àtílé.
1: iṣẹ́ mi o.
0: ọmọkùnrin yìí ń béèrè rẹ̀ sáá. nílùú ọba. ọmọkùnrin àmọ́ béèrè ìwé ilé àtílé yìí. nílùú ọba. pé kán sẹ́ǹdì ẹ̀ sóhun. kan sẹ́ndì kọ́pì ẹ̀ sóhun.
1: ọgọ́rin afẹ́fẹ́ o.
0: ìwọ tó ti lówó tó ti lọ́la. táwọn ń dìdánwò ṣẹlẹ̀ táwọn nìkọ́ sẹ́ndì owó tó sẹ́ndì owó. ṣé káwọn kókó lajù dérò fún.
1: iye gbọ́dọ̀ dá.
0: wípé èyí ṣe ẹbí wa.
1: ẹjọ́ tuntun.
0: èyí ṣọmọ mọ̀mọ́ wa.
1: iye gbọ́dọ̀ bàjẹ́.
0: èyí ṣe ẹbí.
1: òun la ṣe.
0: ṣé kí n sọ fún. àbí báwo ni mo ṣe lè gbà á. báwo mo ṣe lè rìn ín.
1: nítorí
0: tí ó ní túmọ̀ létí ẹ̀.
1: mo gbọ́dọ̀ dàrú nítorí ọmọ kò ní bàjẹ́ lẹ́tọ́ ogun rí afẹ́fẹ́.
0: hello ẹ kalẹ́ o. yes sir. olùṣọ́ mi láti ògbómọ̀ṣọ́ baba ẹ kalẹ́ o. yes sir. yes sir. yes sir. okay.
2: ètò ìdálẹ̀ lálẹ́ yìí.
0: bẹ́ẹ̀ni.
2: kò sí balẹ̀ fẹ́ẹ́ ṣe bòdò tí kò ní irú àyẹ́. kò sí bí wọ́n ṣe fẹ́ dápọ̀ mọ́ tí wọ́n tó tí ò ní fara hàn pé òun ìṣara wọn. wọ́n bá sọ fún ọ̀pọ̀lọpọ̀ yẹn pé ọjọ́ kẹwàá kíbi tẹ̀yẹ̀ bá lọ. iye tó bá tọjọ́ kẹwàá ni ìwà rẹ̀ ó wà wá.
0: ìwà rẹ̀ ó wà wá.
2: àwọn àwọn fẹ́ dápọ̀ mọ́ta wọ̀ ṣùgbọ́ òun fara òun fi wá pé òun ìṣara yí o ọdọ ẹgbẹ ṣe pé kò mọ àwọn àbúrò lè má mọ̀ dé a sì dúpẹ́ pé tó àwọn adé ẹlẹ́rìí bí èèyàn méjì mẹ́ta tí wọ́n bá wọn sọ tọrọ wọ́n ti yẹ kí wọ́n ṣe ló ti yẹ wọ́n ti ṣe yẹ wọ́n lẹ́jọ́ lè yẹ kọ́ èèyàn
0: kọjá.
2: Wọ́n ti pè wáyẹ̀ ọ̀rọ̀ kọjọ́ ìwà ìgbàjọ́ ìdílẹ́jọ́ ìkan bá wọra tí ò bá sí òun tí wọ́n rí ìyẹ̀wò ni tí ò bá sí òun tí wọ́n rí ìṣòkú ìyàwó ni. Ọdúnwá lójú kòkòrò tó tó bèrè òwe ìwé ilẹ̀ ó fẹ́ ọ̀dà pé ó fẹ́ gbọ́tọ̀ ni wọ́n kó rárá sílẹ̀ sáàyè rẹ̀.
0: Wọ́n máa sọ fún un.
2: Àlàáfíà àpọ̀ gbogbo your responsible people don't react to every statement baba bi. Ọ̀rọ̀ ni ó padà sọ́ra rẹ̀
0: tó bá yá.
2: Ìgbà tó bá yá rí pé ṣó wà nínú ìgbọ̀nsẹ̀ ó ṣara wa kò sì ti fi wà.
0: Àlàáfíà sà àlàáfíà sà ẹ ṣe ẹ sà. Hello. Ẹ̀ka ilé àwúwà. Ẹ̀ka ilé o.
3: Adédìrún àwúwà láti àwọn olùkọ́ ló ń sọ̀rọ̀.
0: Kábíyèsí ẹ̀ka ilé sà.
3: Bàbá ẹ̀ka ìgbà ìgbà
0: sà. Yẹ sà.
3: Ẹ mú kan bàbá.
0: Bẹ́ẹ̀ni.
3: Àwọn bàbá mi àti ọmọ mi ma àwọn ló lọ́rọ̀.
0: Ok.
3: Àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni.
0: Sà.
3: Ẹni tẹ́ ń sọ yìí ó jẹ́ ẹnìkan tó pé kò mórí ọlọ́run bàálà wà láì kò mórí ọlọ́run tí wú ọmọ ṣíbẹ̀ ilé máa ń sọ̀rọ̀ yìí pé òun bí ní kò tó
0: òun wò ni
3: ó sì wá jẹ́ tó òun bí ní gbàmí àmọ́ tó òun wò ni dada ẹni tó tọ́ ẹ tó wù ẹ ó ní agbára àti ṣọ́ bí òun ò ṣe lérò nígbà tó wà léwe tó kó tó pọ́ tó ju ọ̀pọ̀ pọ́ tó ń gbọ̀n pé wọ́n jẹ́ kankan tí wú ọmọ nínú ayé wọn àti wàá ṣe bẹ́ẹ̀ nìyẹn àwọn jẹ́sẹ́ tọ́lọ́run ràn wọ́n àwọn ti wá jẹ́sẹ́ ọlọ́run lára rẹ̀ báyìí o kó wá kóso lọ́wọ́ ẹgbẹ́ sábà mi sọ lẹ́ẹ̀kan yẹn ó tún wá lọ́kàndúrà ó lè ṣe ó ìtúnbẹ́ tún dúnrán àbá ṣe bẹ́ẹ̀ máa sọ pé bí èèyàn bá tiẹ̀ láwọn pé nígbà tó láwọn yẹ kọ́ ẹ́ kó tún lọ́kàndúrà olóhùn ó tún fọ́kàndúrà nígbà tó wọlé láwọn ó tún wá fi òkàndúrà tó wá fi tìlẹ́gbẹ̀ẹ́ àkókò díẹ̀ káàtó gbogbo tí òun bí ní tó òun ní o wọn ti sọ ẹni gbọ́dọ̀ bayẹ́wọ́n náà rọ́ọ̀ sọ̀rọ̀ rẹ̀ ẹ dáwọn bí tó bọ̀ o.
0: Ok.
3: God bless Nigeria.
0: Amen sir.
3: God bless Nigeria.
0: Ṣé a dúpẹ́ o.
1: Ẹjọ́ tuntun nítorí ọmọ ẹjẹ́ àjọ tuntun.
0: Hello.
4: Ẹ̀ka alẹ́ o
0: màmá mi.
4: Ó dára fún yín.
0: Àmì o Jésù.
4: Ẹ mọ ara rìn yìí.
0: Àmì.
4: Mo ní nǹkan.
0: Àlàáfíà làwà má.
4: Ẹ̀yin wá ṣe.
0: Ògùn fún lọ́mà.
4: Ẹni nẹ́nẹ́ tẹ̀ ń béèrè.
0: Bẹ́ẹ̀ni.
4: Lákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ kí gbogbo àwọn èèyàn wá.
0: Ok.
4: Àkú àsìkò yìí ó.
0: Yes sir.
4: Lọ́dà yọ ọ̀rọ̀ wọn.
0: Àmì.
4: Ẹni kankan náà wà ò ní yẹ sọ.
0: Àmì o Jésù. Àmì.
4: Lórí nẹ́nẹ́.
0: Bẹ́ẹ̀ni.
4: Ọ̀pá yìí ni mo tó rí pé. Ọ̀sẹ̀ o wa sáré pè lọ́sàn-án yìí ṣé aláàdé kí ló ṣẹlẹ̀ o wa ṣàlàyé ní àwọn ìpapa ló ṣẹlẹ̀
0: o ní
4: ọkọ̀ òun torí dáìbà lọ́kọ̀ ẹ̀
0: okay
4: ó lọkọ̀ òun láti rẹ̀
0: yìí
4: o ní ìrùkọ̀ over a week ni wọ́n fi detain ọkọ̀ òun police station nítorí àwọn èèyàn fara pa gan
0: ní
4: ọkọ̀ òun kò ṣeṣe púpọ̀ ó ní ìrùn ní mọ́tò yẹn gbóra ìbọn fún wọ́n wá ní nínú wàhálà yẹn làwọn wà táwọn lọ police station lọ hospital ṣe ń tọ́ àwọn yẹn ti wà lọ sí ibi kan onílẹ́yìn yẹn ni àbúrò òun tó wà dábọ̀ ó ní àwọn jọ sọ̀rọ̀ láàárọ̀ ló sì sọ pé tó ń bá ti fi iṣẹ́ dé nǹkan pàtó àwọn ó tún máa sọ ọ̀rọ̀ ó bá ti di ẹsẹ̀ pé ń pé ó kú. Ó ní tó ń ṣẹlẹ̀ nìyẹn
0: torí
4: mi ìgbúrò ẹ̀ náà lórí àwọn program tó yẹ tó mọ lẹ́kọ̀ọ́ kan fẹ́mi bá tán ráyò ní ìgbúrò ẹ̀ rárá ó wá wà wọlé ti pé kí ló wá ń ṣẹlẹ̀ sí ọmọ yìí ó sì máa ń dígbà pè mí kò tiẹ̀ wàá rí pé rárá
0: Ben. Ti are fi dake. Na wa gba wo won ku mo to won mo yeah adopt any
4: ben ben
0: ben ben mama yen ge lo adopt un ko mo pe wa adopt un ni mama yen ge lo ro po bi un bi ba se aburo mama ati enikan ti mo mo npa re
4: won so Washington le nbe
0: okay
4: ebi awon eleri wa
0: ben
4: I mean,
0: Hello, sir.
5: Let everything be documented and recorded and videos. Can say na wo re le ki o wa da duro de nbo ba de to ba fe jogun ogun to wo laya to fe je ogun ti o je ri to fe je won wa na ri ko wa gborun ara re nibi so solution si problem yen ka won ti bi na ma gbadua Olorun ko gbo awon na lori soke won fi loyibo won fi ori tamo na nu e kan go be on lo omo won lo so kan pa che segbe kan but let everything be documented and be recorded ko to de nbo ba de to so lojugu ni joko na ba joko kan pili re fun ko se bo se je niyan iwo o ma gba afi mu wa o le e ma be to bo
0: o da
5: ko wa le ogobi taja
0: ti yes sir
5: Yes, okay, mama, mi ade wale o. Ati baba mi saka oki yo.
0: Okay.
5: Obo luto ese o.
0: Okay.
5: Oja oja bo.
0: Eda she o. Hey, hello, hello, ma o.
6: Hello, sir.
0: E kale ma o.
6: Yes, sir. Eku she sir.
0: Ishere o.
6: Ako ogne tini o. Oju ala.
0: Ami o Jesu ami ami.
6: Ne shupela gidi ya vese de lata pata.
0: Lata pata ma. E kale ma. Yes. Yes. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen.
6: Amen.
0: Amen.
6: Amen.
0: Amen. Amen.
6: Amen.
0: Amen. Amen. Amen.
6: Ti wa ni se bi oko e a ko fe je ogun ni be ni owo ri fun e mi iya ni ta se igba wi pe ko ma jo un lo bi kan ke yan mo yan tira ko ma so fun wi pe iya ga sick o iya se gba o abun wa nbe ni ko ma te le ri kankan ti o fun o wa ni kan tun ma send wi le ki ni o ma to n ka ile bi dai ni ko le ni tun ma re ko sha nu wa Cherry Bubble Catalan, my mass, Baba Mitty for me. Cash Bubble, cash video. A tori, or no, I shall not any Bubua. Can't you go one? A alley, Wally, to eat on my friend, you will go if I keep on you. So, I will Wally go out to Tanga. Jam of going back to Lock on you. She will born at you, Nima. I shake it. I dally. I'm near on them. So, e je ko ko wa ni ko te ni bi kan pe ko ni bi kan so kokon fun gan pe ya ku yo ja wa ni nba tan ba da lohun pa yo wa ni kon wa ku tan fun olorun a sha ni gbogbo wa
0: amen
6: a ni bi mo wa
0: amen o oruko yin ma oruko yin le gesi ma
6: olajide abosede lati apata
0: olajide olajide abosede okay ma Ese. Ese o, olukwe o. Yes, ma. Hello?
7: Hello, Ekale.
0: Ekale o.
7: Ekale o.
0: Yes, ma, mami mi.
7: Hello.
0: Hello, mo ngbo yin ya bi jele gusi.
7: Mo ngbo yin ba mi o.
0: Emi ngbo yin, mo ngbo yin bayi.
7: Ele yin Ekale.
0: Ekale ma.
7: Akweto.
0: Yes, ma.
7: Ogo le mo keku ge meta o.
0: Yes, ma.
7: Ya yo ya wo, keku ge meta.
0: Do meta re.
7: Oro nene. Ko ti ni mo ma so fun mo ma so. Nti o mi to mo na ni mo so. No na ko so nkan mi kan ri ko ala.
0: Ami o.
7: Ko bu ayin ri.
0: Ami o.
7: O de ba lo eh o mi mi to wo ni. Ko na ko jo o mo mo ya mi so mo. Mo na mo ni ju mo eyan. Ale mo re ni. Ko wa mo re ni pe o ba sun fun ya. Ti ya ba ti ya ba ti ya ba gbe.
0: Go. Eni to ba ti se kini pe ya re ti aye ba ti ku o ti ku lo ma le eh hello
8: hello adeyinka
0: e kale sa
8: ala ga ni ko wale ni lato mi
0: yes sir ademi
8: ah o o dun yan pupo o kini ni o o ku afarada o
0: yes sir
8: ko ni so mo ni ko ni so ko lo
0: ami o ami
8: ajalu buruku ko sele si wa mo
0: ami o ami o ami o
8: o ba gbo wa ko pele aki pupo pupo lori eto
0: yes sir
8: o ki gan o ni atori ati bere e bere e
0: beni beni
8: pupo le o
0: beni yes sir yes sir
8: ni ka ito mu wa la le yo da pupo ayo yawo ti ri awon ti hit bi point seri yato si pe ko wale abi gbogbo nkan to fe document yen kon document seri ko wo to wa kon to document e na won le se conference call pelu e
0: okay
8: nta ta won mama won yen to je eleri mejeji yen si wa yen kon pe njo to ba ma raaye da won lohun kon ba soro kon so fun pe won fe ba soro ko se conference call ni jo bayi kawon me mama mejeji yen wa be kon jo soro kon wa so fun pe se bi ngba ti yaku o wale ni isin yo wa nbere ogun iya iya ti ise iya to bi e iya re ko o to e bayi bayi loro e se ri kon so to e fun nibe to ba fe wa pada wale ko wa gbo ti o ba fe wale ko kuku ma gbe lohun ko ready ati ran anybody lowo o ti lo for 20 years ki iya yen to ku and I'm sure
0: ben
8: o wa pe ìyá tó kú wọn tó pé o wá òyí owó o rí fi ránṣẹ́ sí wọn a mọ̀ pọ́hùn náà ò yí sí o possibility wà kò jẹ́ páàrin ìgbà yẹn gan ogan lè ṣaláìní.
0: Ok jẹ́ o ti kọ́lé sí Nàìjíríà o ti kọ́lé sí ìlú ìgangan o ti kọ́lé sí ìlú ìbáyìí o ti kọ́lé sí ìlú ìgangan sí ìlú yìí arábárabà ilé gan-an lọ́kọ́ ilé olùbáríkà náà lọ́kọ́ sí.
8: Kọ́ wá ṣe conference call pẹ̀lú ẹ̀. Kan so kan je ko mo nkan bayi bayi bayi won lo bere ogun iye ogun mama o le gba ogun mama o ka lo wa le ni to ba pe ogun fun awon omo won o le se se kan fun e nbe tori pe mama gangan kan lo bi e kan so itan aye e fun kan je ko mo bayi bayi lo se je lo hospital kan to gbe e fun ko ki mama yi to foju anu wo e pe a ọmọ kekere jòjò ló kí ẹ wá kú tí ò sì léèyàn ló fi gbà ẹ ló fi tọ ẹ so kó o wá mú oore pẹ̀lú bó ṣe tọ ẹ náà ogún ẹ ló wá fẹ́ gbà àwọn ọmọ tó wá bí fúnra ẹ níbo ni káwọn wá fojú sí káwọn fogún ìyá wọn lẹ̀ fún ẹ òpó inú ayé ayérada aláìmoore kan ṣe conference call pẹ̀lú ẹ kan sọ fún so tó bá wá fẹ́ àwa wálé nígbà bá gbọ́ yẹn ṣe mọ̀ pé a wò pé láti wò pé wọ́n pìtàn fún un torí tó bá ní kán ní sùúrù dìgbà tó máa dé ọ̀rọ̀ ò ní rí bẹ́ẹ̀ mọ́ yẹn pé wọ́n ti wò pé àwọn gbọ́n níbi táwọn wà yẹn ó lè lọ́kọ́ ọlọ́pàá wọ́n tiẹ̀ máa bọ́ lọ́wọ́ ọlọ́pàá tí wọ́n á mọ̀ pé bọ́rọ̀ ṣe rí nìyẹn á kọ́kọ́ fìyà jẹ wọ́n náà o ṣùgbọ́n kó tó fìyà jẹ wọ́n ṣe kán tètè jẹ́ kó mọ bá bu ara ẹ̀
0: se
8: to ba fe wa ko wa to ba de fe wa ko joko so
0: dadi mi to ba wa si Nigeria to ba ni mama o so fun mama pe mama si ti ku pe mama o so fun pe bye lo nsi je ohun o de fe gbon kankan telomi teni kan fe so
8: to ye ran se ba se recording yen sile video recording ko ge kon keep e ngba ta won mama to le jeri si awon eleri to wa nbe tawon mejeji yen si wa yi kon se sile olorun de le loro emi won igba ton ma de sugbon kon ti se kon keep e in case of anything to ri ku ojojo awon odosu gege bi yawa se so lekan so ton ba ti se sile se mo pe ka je wa so pe awon iya yen o si mo n ti won ti document sile a je ri fun won n tó máa ṣe mi yẹ kó o lè gbá nǹkan kan àfi táwọn ọmọ ìbátan fi mú fẹ́ dọ̀ fún ní nǹkan ọmọ fẹ́ bá
0: yín
9: sọ̀rọ̀.
0: ẹkálẹ́ ọmọ mi
9: yes ma
0: yes ma mi iṣẹ́ rẹ̀ o
9: mo tún gbogbo ilé o mo fi àǹtí yẹn náà o kò ní rúbirú burúkú
0: mọ́ o àmì
9: ṣe é rí ọmọkùnrin yẹn gan a fi ibi ṣó lórí ẹ̀ dání ká sọ pé ó ti ẹ̀ràn pé láàyè ló bí wo àti pé láàyè kọ́ ló bí wo ṣé láyé ò ṣe nǹkan kan nínú ayé ẹ tó fi dàgbà tó fi bẹ tó lọ sí òyìnbó ọmọ kan gbé nínú ẹjẹ ẹ rí pé ó lágbára irú èèyàn bẹẹ kì í ṣèèyàn gidi rárá ṣé orúkọ wo ló ń jẹ́? Ṣé orúkọ bàbá àwọn ẹni yòókù yẹn ló ń jẹ́?
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni orúkọ ẹ̀ ló ń jẹ́, orúkọ ẹ̀ ló ń jẹ́.
9: Ṣùgbọ́n ìyá ọkàn fẹ́ bànújẹ́.
0: Ìyá ọkàn fẹ́ bànújẹ́.
9: Ìyá tó kù
0: bẹ́ẹ̀ni
9: yóò jẹ́ kó fi sọ̀tàn fún.
0: Bẹ́ẹ̀ni.
9: Ṣùgbọ́n àwọn tó lè sọ̀tàn fún, ó ṣàmọ àwọn tó kù lórí ilẹ̀ yìí. Bẹ́ẹ̀ni. Ó mọ̀ wọ́n mọ̀ ìyá yẹn.
0: Bẹ́ẹ̀ni ó bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
9: Àwọn ìyá yẹn ò lè parọ́ kí wọ́n pè é pé kó wá. Kan àbí kan sọ pé kan ṣe kan fẹ́ sọ torí kò sí láti sáré wálé báyìí. Kan bá ní kan ṣe tó bá ń ṣe kan bá sọ fún tínú bá bi kó máa bọ̀ ń bí. Kó wá yọjúlé kó wá gbọ́ làbáyà rẹ̀. Ṣé pẹ̀lú ogun ń tọ́lọ̀ ń ti fún yẹn? Ṣé ó yẹ kó tún máa béèrè ìrún ogún? Ọlọ́run oríṣiríṣi ẹ̀dá lọ́lọ́run dá sáyé o.
10: Ìwà tó wà
9: ní ọ̀dọ́ ọ̀dọ́ iṣẹ́ o. Tí iṣẹ́ èèyàn ti di o, èèyàn burúkú ìwà burúkú ló wà nínú ayé ẹ̀. Ọlọ́run dá ìdí wa. Ẹ̀jẹ̀ burúkú ló ní ẹ̀jẹ̀ burúkú. Inú ẹ̀jẹ̀ burúkú ló ti jáde. Ẹ máa bẹ́ tò bọ̀.
0: Ọ
10: tètè jẹ kó mọ̀ yín.
0: Ok ma. Mọ́mi Yábì Jamani. Ẹ kalẹ́ ma. Ẹ kalẹ́ o. Yes ma. Àmì o. Ma. Hello ma, ẹ sọ̀rọ̀ sókè dada ma. Ok, nene na ngbọ o. Ami o. Ami o. Hello ma, ngbọ ise. Ẹgbẹ́ máìkì sẹ́nu dáadáa, ẹgbẹ́ fóònù yẹn sẹ́nu dáadáa.
11: Ẹni tá ì sọ̀rọ̀ rẹ̀.
0: Ok.
11: Rọrin Ose. O ní ajá bí ó gbé jẹ̀kú àná, abara mori jẹ.
0: Oye mi.
11: Abara mori jẹ
0: èèyàn.
11: Ẹ rírọ̀ àwọn eléyìí. Jẹ èèyàn. Yẹ sí máa yé rárá. Pẹ̀lú gbogbo ẹgbẹ́ àti ajá sí. Ọ̀rọ̀ táwọn àgbàlagbà ti sọ látàrún yẹn lọ̀rọ̀. Ó ti eré kájọ bídú pọ̀ pẹ̀pẹ̀ nípa sọ̀rọ̀. Wọ́n bínú pọ̀ wá jí àgbẹ̀ wá jí. Yẹ́wù yóò dáadáa. Mo sì ti bálẹ̀ jù lóru. Aláìní tẹ̀lọ́. Bálẹ̀ ẹ pẹ́
0: tó. Èso ni a. Yes, yes, ma. Okay, yes, ma. Yes, ma. Ah, I'm going to be here. Yes, ma. Yes, ma. Hello, sir. How are you?
12: I'm here. Olóòwò àjọ ọ̀nà ọ̀làǹlà rẹ̀ kó bá fún ọkọ̀ ní alápẹ̀tẹ̀ tó yẹ.
0: Àmì o, àmì.
12: Ọ̀pọ̀ ọkùnrin wọn fi pọ́n jọ sínú ìdáwó mi ní ọ̀dọ̀ ìwà láàmú tí wọ́n mọ̀. Wàhálà ò kéré o tó tọ́ má fi kàn wọ́n láéláé. Má fi kàn wọ́n ọlọ́run. Torí tó àdáwó ọlọ́run bá gbà ó ti wú ọmọ. Àfi ká máa bẹ́ẹ̀ náà. Tó gbà wọ́ nínú lára wa. Àfi ká máa bẹ́ẹ̀. Ẹ̀kọ́ lọ́run wá pé náà nípa tó gbọ́ dákun kọ́ lá dákun lọ. Àdáwó òkèdè ló má fi kàn gbọ́ láéláé.
0: Àmì o.
12: Ọlọ́run bá wa àwọn náà lọ́run.
0: Àmì o.
12: Ẹ̀yin tó lè pa Àwọn náà ní ìdíje kú pé àtẹ̀mí àti ààrẹ ti dé. Ìbágbà mi láàyè ìran àwọn Fulani ní ọ̀fẹ́ jẹ́. Ẹ kí sáwù bàbá.
0: Ẹ sì áwù.
12: Wọ́n ti dé ẹwù bísà. Ẹ máa ẹ rí pé tá máa fi dá ààyè kan sí ìsáàyè wọn. Wọ́n dẹ̀ máa gbìmọ̀ bí báwọn ló ní ààyè yẹ. Wọ́n dẹ̀ máa fọ́ gbáyà táwọn làwọn láyè sí báwọn ló dẹ̀ ní ààyè yẹ. Ṣé wọ́n rántí pé kò sáàyè tí wọ́n dé láyà láàyè bí yóò bá sọ́ra wọ́n máa ń padà gbà máa lọ́wọ́ ni ìran fúlàní lọkùnrin máa jẹ́ o nígbà tí èèyàn gbé kóònù ibi tó dé rò kórìí jẹ́ nǹkan nú ayé olùkọ́dàpọ̀ padà wàá jẹ́ èèyàn nú ayé lóòótọ́ màmá yẹn kọ́ ló ṣe ọlọ́run náà ló ṣe o gbọ́láhùn ní bọ́ọ̀lù ẹ̀fà ọlọ́run ó yin ẹnìkan náà ní ìṣẹ́ sábàbí ọlọ́run fẹ́ sábàbí dáadáa fún ẹni tẹ́ ẹ̀ ń sọ yìí ẹ̀hún ti fi ń san nítorí
0: ṣùgbọ́n báyìí náà yóò mọ claim ẹ̀ náà ni pé tí o sì mọ̀ pé kì í ṣe ya òun ni o ṣàfẹ́ mọ̀ bí ilẹ̀ ṣe
13: hello
0: mami mi
13: àmì
0: jésù. Bẹ́ẹ̀ni.
13: Ẹni dọ́kúmẹ́ntì máa wà. Mo ti àkọsílẹ̀ máa wà bí wọ́n ṣe gbé kúrò nínú ọsítù.
0: Ok.
13: Wọ́n àkìkan lé dédé gbé ọmọ kúrò bẹ́yẹn kéèyàn káà dọ́kítà ọmọ bẹ́yẹn. Ṣó ti yé yín?
0: Oyè mi.
13: Ṣé mọ̀ pé ọlọ́run mọ̀ jẹ́ kí eyín ò dáràn? Ṣé ẹ̀ bá pọ̀ mọ́ lọ bẹ́ẹ̀ tọmọ ń bá kú? Bóò ni o ti ṣé ó lè kà lọ sẹ́lẹ̀?
0: Oyè mi.
13: Àwọn dọ́kúmẹ́ntì kan máa wà tó máa báàkì bí ìyá yẹn ṣe gbé kúrò ní ọsibítù.
0: Ìrò pé ìrò pé dọ́kúmẹ́ntì kankan wà o.
13: Àwọn ọmọ ìyá yẹn lè má mọ̀.
0: Ẹ lè má mọ̀ okay.
13: Wọ́n lè má mọ̀.
0: Okay.
13: Dọ́kúmẹ́ntì gbọ́dọ̀ wà.
0: Okay.
13: Wọ́n kàn lè dédé gbé ọmọ lẹ́yìn kan lọ́wọ́ bẹ́yẹn kó máa gbé lọ.
0: Okay.
13: Ìtọ́tún wá dàbí rẹ̀ ni pé kí wọ́n mọ̀ fún ní nǹkan kan ní ogún màmá yẹn o.
0: Ká mọ̀ fún lẹ́nu
13: kan. Bọ́ba yìí ní lára ogún màmá òun yóò padà já àwọn ọmọ yòókù lógún o. Ó lè wẹ́ẹ̀sì gbogbo wọn dànù tí ó fi padà gba gbogbo ogún yẹn mọ́ ara ẹ̀ nìkan lọ́wọ́. Bẹ́ẹ̀ni.
0: Ká mọ̀ wulẹ̀ fún ní anything.
13: Kí wọ́n mọ̀ fún ní nǹkan kan o. Kọ̀tọ̀sí ṣẹ́kù. Kò ṣeé kó mọ́ra o. Ṣé ẹ máa mú ọm yọ jà wọn lógún o ẹgbẹ pẹ tó ní wọn fi ìwé ránṣẹ sí wọn.
0: Bẹ́ẹ̀ni ìwé ilẹ̀.
13: Bí wọ́n báyìí gọ̀ sí ìwé báyìí dọ́wọ́ rẹ̀ yóò ta gbogbo ẹ̀ mọ́ wọn lórí fẹ́ nìkan onímọ̀ nkankan. Kò ṣe mú mọ́ra o. Àlàáfíà ni.
0: Àlàáfíà.
13: Wọ́n máa ń pè ẹ káwọn torí ti màmá àwọn káwọn wò mọ́ la káwọn torí bá ń lo. Kí wọ́n rìn jìnnà ni o. Àlàáfíà ni o.
0: Àlàáfíà bá. Yes, ma. Hello, daddy.
12: Lẹ́ẹ̀kan sí i, kan tó bọ́ síbò mi, mẹ́jà pẹ̀lú yẹn lé.
0: Ok.
12: Ẹni tí mo fẹ́ sọ gan-gan-gan, ọlọ́gbọ́n nìyá ìyàwó sọ yìí. Pé de su physics hospital. Pé ká lọ sọ hospital yẹn, no matter kò síbò ti pẹ́ tó, dọ́pẹ́ni gbọ́dọ̀ wà. Ká wọ archive wọn, àkọsílẹ̀ gbọ́dọ̀ wà bí wọ́n ti bí ọmọ yẹn, bí wọ́n ti gbé, bí wọ́n ti ṣe. So ó gbọ́dọ̀ wà yóò wà so ká fi báàkì argument yìí.
0: Ok.
12: Ọ̀rọ̀ rẹ̀ bó ṣe wà yẹn ó lówó lọ́wọ́ ó sì dìrẹ́dì láti ìkání láti ṣe é nìkan.
0: Ó lówó lọ́wọ́ ọtọ́ ni.
12: Tẹ́ ẹ bá mú £10 dé Nàìjíríà ẹ̀ mọ́yé tó jẹ́ ni. So ó lówó lọ́wọ́ lọ́wọ́ ó sì rẹ́dì ọ̀kánjú àwọn olè ni ó sì rẹ́dì láti bá anybody fà á. So they should visit the hospital and they request for the document. So kí o kàn náwó rẹ̀ tí a bá ti náwó rẹ̀ wọ́n wà jáde ọlọ́run ràn wá lọ́wọ́. Let us keep.
0: Okay, sir.
12: Ẹnlẹ́ sá.
0: Yes, sir. Ago ẹjẹ́ ká ago ago kan ago méjìlá olú. Kàbọ̀ hello sir.
14: Ẹlẹ́ kúrò.
0: Ètò ni ẹ sá.
14: Òní bàjẹ́.
0: Àmì o àmì.
14: Ẹ bá ń gbọ́ mi ní
0: ìgbọ́yín. Èmi ń gbọ́yín dùn mí dùn mọ́ mi. Mò ń gbọ́yín sá.
14: Ẹ̀yin ká wò bíi pé ká sọ pé ìyá yẹn gangan ló bí ẹ̀rì yẹn.
0: Ok.
14: Bí àwọn yòókù bá jọ òun, nǹkan tí òun fi lẹ̀ tí ó mọ̀ pé ìyá yẹn ni òdì pààkì ń ti yẹ. Kí ń fún ní ẹ̀rí àdájú pé àwọn nǹkan yẹn sì wà. Bí àwọn yòókù bá jọ òun, tí wọn kì í fi àwọn nǹkan yẹn lófo. Mo gẹ́gẹ́ bíi pé mo ti máa ń sọ pé nǹkan tí ìṣọ̀kan ni ìyàwó àti ìyàwó jẹ́ ọkọ̀ ẹ̀sìn kankan kó ọ̀rọ̀ wọn yẹn àwọn tí wọ́n ní wọ́n mọ̀ ń pa ọ̀rọ̀ yìí láti ibi tí wọ́n ṣe rè kọjú ìrọ̀ bí ẹsẹ̀ sí ó tó báyìí pé wọ́n lè ṣèwádìí pé ọsibítù bíbélì pé ẹnu yẹn gẹgẹ ìyẹn tó máa wà dọkúmẹ́ńtẹ̀d ṣá pé wọ́n lè ṣèwádìí bíbẹ̀ bí ọsibítù bí sáàdì pẹ̀lẹ́ sáàdì àtọ́jú ẹ̀yìn ni ọba tó ń fi kó wọn àwọn ẹ̀rí àrídájú.
0: Tí ni mo pa? Ǹbọ.
14: Ǹbọ.
0: Yo. Isa. Isa. Hello.
15: Hello sir.
0: Hello sir.
15: Ẹ kalẹ̀ sir.
0: Ah, Brian Segun abi Brian Emmanuel.
15: Bẹ́ẹ̀ni sir.
0: Ẹ kalẹ̀ sir o.
15: Ẹ kú jọmẹta sir.
0: Jọmẹta rè o.
15: Mo kí gbogbo àwọn èèyàn mi mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn àjàjà máa mi àyòyàwó.
0: Ok.
15: Bàbá Adébọ̀wálé.
0: Ok.
15: Ìyá mi Damani.
0: Ok.
15: Gbogbo àti mo sọ gan bọ̀tọ̀ Ọlọ́run yọ mi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
0: Ogun ni fọlọ́.
15: Mo gbọ́ lórí rédíò ìjọ kan tí màmá ní pé ṣé ẹ̀ tí ṣe ti pé inú ẹ bá ń pè wọ́n rẹ̀ wọ́n pa wá lọ́wọ́ ní dí. Bàbá mi náà màmá mi náà lọ́sẹ̀ tó lọ wọ́n kàn sọ briefly pé kiní ìbọ̀tì àti dúpẹ́ fọlọ́run.
0: Ogun ni fọlọ́run.
15: Àwọn tí màmá nẹlẹ́tẹ̀ ní nǹkan ṣẹlẹ̀ sí ọlọ́run bá kù wájú ọlọ́run àṣẹ o.
0: Àmì àṣẹ o àmì o àmì.
15: Àmì o. Lọ́run bàbá lọ́wọ́ èṣù làgbà lọ́lọ́. Ẹwà àmì yọ̀ṣọ́ ní bẹ́ẹ̀rọ màmá mi àmì yọ̀ṣọ́ ní àbọ̀ náà dájú rí wa.
0: Àmì o.
15: Àwọn gan igun tẹ́ náà ẹsẹ̀ lé ní. Ẹni bá máa yà hàn èmi lórí ẹ igun tẹ́ náà ẹsẹ̀ lé díẹ̀ ní. Àwọn gan bọ̀ ogun tọlọrun bá sẹfẹ nìkan kò ní gbérí mọ.
0: Àmì ò àṣẹ o àmì ò àmì ò ànídàmú lórúkọ jésù yóò lórúkọ
15: lọ. Àyìn náà ẹ máa bọ̀rí àpọ̀ náà wọn bá gbérí mi.
0: Àmì.
15: Sẹ́ẹ̀rí ni àwọn àgbà máa ń kòwe kan pé ọgbọ́n apákọ̀ kéré kò tó taṣọ wò mọ́ra.
0: Kò tó taṣọ wò ẹ̀ tí ó sọ wò kó tó rà á.
15: Aṣọ wò mọ́ra kò tó ti yá àmì ọ̀ràn lẹ́kọ̀ọ́.
0: Ọgbọ́n taṣọ wò mọ́ra yẹn kò wá tó ti yá àmì lọ́ràn lẹ́kọ̀ọ́.
15: Yá àmì ọ̀ràn mi lẹ́kọ̀ọ́. Yá àmì ọ̀ràn lẹ́kọ̀ọ́ kò tó sẹ́ni tí wọ́n ti ní ajẹ́wọ̀ gbá kò ní bá ro kò sẹ́jọ́ kankan lórí rẹ̀.
0: Kò ranú.
15: A kò nídìí àṣẹ ń pa gba ìwọ lọ pẹ́kọ̀ kéré. Ẹni tí wọ́n á ṣẹ̀ṣẹ̀ ń sọ wò pé kiní yọ sọ wò pé mọ̀ ń padà bọ̀ jí ń lọ́wájú. Eléyìí lọ sọ pé ìyá mi ọ̀ràn mi lẹ́kọ̀ọ́ ń bàbá yín rà á but ǹjẹ́ ọ̀fọ̀rọ̀gùn ni pé àjẹwọ̀ gbá ẹ̀jẹ̀ kọ́ wá nábà mi ó fẹ́ gbóòórùn ara rẹ̀ ni. Ẹ̀sìn tí wèrè ó ṣe kìí jẹ́ okun kékeré. Ẹ̀jẹ̀ kọ́ wá ẹ báwọn àgbààgbà tí kú tán bí ọ̀rọ̀ tí màmá mi sọ àti àwọn bàbá mi àti olùsọ àti gbogbo wọn àti gbogbo wọn ni mo ọ̀rọ̀ tí wọ́n sọ mi kó kankan dànù pàápàá ló pàtàkì ọ̀rọ̀ ju mo fẹ́ kẹ lẹ́yìn ni in case of necessity ó tó lè ṣẹlẹ̀ sẹ́lòmíín àríkọ́gbọ́n ló máa ń kọ́ wa tí wọ́n bá ti ń dìgbà ẹ̀jẹ̀ ọmọ àlè inú ìran ẹ tètè máa sọ fún lọ́ọ̀yà pé kì í torí ọjọ́ iwájú o kọ́ mọ̀ jẹ́ pé ní ọ̀padà dẹ́bírú
0: eléyìí
15: tẹ́ ẹ wọ́n ìjà lọ ni o kò lè dá ẹjí pẹ́lú mi láàyè kọjú tó lọ
0: sí. Ìṣẹ́jú kan náà ló sìnkú. Ẹjẹ́ ń gba ẹ̀yà ìbejì ìjàmbá ní London. Hello. Bẹ́ẹ̀ni. That's quite it. Oda, Yes, ma'am.
16: Hello.
0: Adama. Hello.
16: Ekaro,
0: baba mi.
16: O wa ki anti na ile wa buru ni fere
0: se ni ko kan mo ki gogo ile o. Ami o, ami o.
16: Ada o ba ala je.
0: Ami o, ami.
16: Lori te da le.
0: Be ni.
16: Iya omo gan, o ya on gan kuku.
0: Iya yen kuku.
16: O kuku. Ni bo mo ba ti lojo lo se bi o pe le. O si sale fun bi ya je si je. Ka we le ri tan be mi o kun si jo wa nbe. Ka ko si lo si wa nle nbe. Nígbà tó ti arígbà ń bó ṣe rí ní ìsìn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni ó àìfiran mọ́ kún wọ́n mọ́ gbòó dégbà tí ó dé kún wọ́n wàdí ọsibítù ibi tí wọ́n bí sí kún wọ́n náwó kún wọ́n wá dọ́kúmẹ́ǹtì wọn ọ wá nídìí ìjọba nú kéṣe tí wọ́n kàn jókòó lágbóní tán bá ti ìfáàjì àwọn ìjọba lé lórí àwọn ọlọ́pàá sántọ́ ọlọ́pàá pẹ̀lú àwọn yẹn tán kó dọ́kúmẹ́ǹtì tán fi hàn wọ́n tó sì sojú náà jẹbẹ tí ó gbọmọlé lọ́wọ́ o kìí sì ṣe ń tá a mọ sí jàfira sí ìyàsọ fún òun òkú nígbà tó òun òkú awáká lẹ̀mí tá a bá pẹ́ lórí mikimi kéṣíkéṣí a mọ bá ní bẹ́ aya bẹ́lẹ̀
0: ọbẹ̀
16: jí sórí ijó. Kí wọ́n tètè bẹ̀rẹ̀ sí gbèsè ọ̀hún láti inú ọ̀sẹ̀ tá a wà kí wọ́n wọ síbítù lẹ́yìn ó sì ìfáàjì àwọn ọlọ́pàá wọ́n wá pòǹgọ́ wálé wọ́n mọ̀ dúró dìgbà tí ó pò ń bọ̀ tó bá wá dé wọ́n jọ kúrò àwọn lọ́sọ́dọ̀ àjọba wọ́n wá àtẹ́ẹ̀dì gbogbo dọ́kúmẹ́ǹtì àtàwọn ẹlẹ́rìí tó bá ti wá sí bẹ́ẹ̀ ìjọba wá sí àwọn ìjọba ṣàlàyé fún un àti pé náà ẹ mọ̀ pé nísìn ewúrẹ́ àtàgùntàn ni o àgùntàn ní sùúrù ewúrẹ́ lágídí ẹ̀jẹ̀ wo ló bí irú ìran wo ni ara ti ń bẹ́ẹ̀ náà nù tó bá pé àwọn ti ṣàlàyé fún kó tó kú òun náà tiẹ̀ ní wálé mọ́dé pé ọmọ béèrè ogún ìyá kan níṣẹ́ tó ń gbénu ọ̀nà ju wọn láṣeyọrí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní ibi tí a ò
0: agbóńlé ayọ̀. Nẹ́nẹ́ Akinyẹ dáadáa o lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi òkè ò ní rí ìbànújẹ́ mọ́ o láṣẹ lẹ́dùmarè ò ní rí wàhálà mọ́ o ìdààmú ayé wàhálà ayé kò ní jẹ́ ìpín rẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ogun tó kù níwájú olúwa yóò ṣe èyí tí ń lé ẹ̀bọ̀ lẹ́yìn olúwa yóò ṣe ó ní àlàáfíà pípé lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mímọ́ ọlọ́run ọba mi òkè yóò ṣàánú rẹ̀ o. ó dùn mí gan mo ṣe mo ṣe lè sọ lórí gbogbo wa la béèrè rẹ lórí rédíò tá à ń béèrè rẹ pé àrínẹ́nẹ́ o tí a sì ń wà òkèrè ṣùgbọ́n a mọ̀ wípé nǹkan báyẹn ló ṣẹlẹ̀ ọlọ́run ọba mi yóò yọ ẹ́ nínú wàhálà kò sì ní rí ìdààmú mọ́ lórúkọ jésù lágbára lọ́wọ́lọ́.
17: Àmì.
0: Hello.
17: Hello.
0: Hello Ẹ̀ka Lẹ́mà.
17: Adéyinka.
0: Máa.
17: A mọ̀ pé àjèyí o.
0: Àjèrè o.
17: Mo kíde ẹnẹ́ o.
0: Yes ma.
17: Ọlọ́run ọyọ o.
0: Àmì o.
17: Ọlọ́run nìgbà burú ó kulẹ̀ yìí fún.
0: Àmì Jésù.
17: Ó kọ tèmi lábí nípa Akórede Dásọ́lá látàgọ̀.
0: Àtàgọ̀ ok.
17: Àgọ́ Olúndé Ìbàdàn.
0: Àgọ́ Olúndé ok ma.
17: Orí yóò mọ̀mọ̀ ní dàrú.
0: Àmì àṣẹ o.
17: Àwọn àgbàlagbà mọ̀mọ́ sọ, wọn a ní tílé kan bá ń tòrò. Ọmọ àlè bẹ ní
0: ìdàgbà.
17: Èmọ̀ ṣe gbogbo ọmọ tó bí fún ọkọ ọ̀ta. Ẹnìkan mọ̀ ẹ̀kọ́ lọ́mọ àlè. Dárí pé yìí ti fakọyọ́ nu ọmọ àlè. Kí wọ́n yẹ bí ó tètè gbégbèsẹ̀ ní kánmọ́kánmọ́. Kí wọ́n má jẹ́ òfin búrẹ́dì Sẹ̀nẹ̀gà. Kọ́mọ èkún alómi ọbẹ̀ o. Orí yóò ní dàrú ẹ máa gbé tó bọ̀ o. Abilékọ Akórede Dásọ́lá ni látàgọ̀.
0: Ibi tá a fẹ́ lọ iná ẹja máa lọ bẹ̀. Ẹja sílẹ̀kùn bẹ̀ báyìí. Kẹ́yìn ọ̀jọ̀gbọ́n kẹ bá ní sílẹ̀kùn bẹ̀. Torí pé lílọ ni ó lọ. Lílọ ni ó lọ. Kò sí bó tilẹ̀ wù kó rí tó. Yóò kù ń lé ni. ìyàwó náà sì ń ṣàlàyé pé òun ò lè lọ́bì kankan.
1: Kọ́mọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Òun ò lè lọ́bì kankan.
1: Ọ̀rẹ́ ò gbọ́dọ̀ bàjẹ́. Kọ́mọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Tó wọn bá lọ́bì kankan, ogún ilé yìí, ogún òun ni
1: o.
0: Ogún tó ni.
1: Ìjẹ́lẹ̀ tó kọ́kọ́rí ọ̀fẹ́fẹ́.
0: Ogún tó ni léyìí. Ìwọ ló yà, ló yà lọ bòmí. Ọkọ ń sọ wípé òun sọ fún ẹ pé lílọ lọ́lọ́ ọ padà lọ ni lábẹ́ àkóso bó ti wò ó rí tó. Yìí ní ń fa gbọ́n mi sí omi ò tó láàrin ọkọ àtìyàwó. Kí ni tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì? Tó ṣẹlẹ̀ rèé o.

ìyàwó àwọn òbí rẹ̀ kí wọ́n tó kú. Wọ́n ní ilé, wọ́n sì ní ilẹ̀. Nígbà táwọn òbí kú tán, àwọn àti àwọn àbúrò rẹ̀ àtẹ̀gbọ́n ẹ̀ wọ́n ní káwọn ta lé yẹn. Kò ní kálukú gba owó tiẹ̀ kó fi ṣe business. Wọ́n ta lé. Wọ́n sì pín owó rẹ̀. Owó tiẹ̀ tó pín. Ọkọ ẹ̀ ti ń struggle láti travel tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wa ni owó yìí káwọn máa nà nàkúnà bóyá kẹ́ ẹ fi ṣe processing travel yín.

0: ẹgbẹ́ fi ṣe processing ńgbẹ́ ẹ bá dọ̀hún tẹ ẹ bá dẹ̀ ṣiṣẹ́ ṣe bẹ́ẹ̀ mọ̀ owó wálé ni àti bímọ mẹ́ta kò sẹ́ni tó fẹ́ jìyà mọ́. Gbogbo owó tí tá a bá fi lè náà establish náà ní Nàìjíríà yóò níbi tí ó dé. Ṣùgbọ́n ó da kídìlé kan ní ọmọ lọ́hùn-ún, ó da kídìlé kan ní ẹnìkan ṣoṣo nílùú ọba.
1: Nítorí ọmọ ẹbí ò gbọ́dọ̀ bàjẹ́. Ọmọ gbọ́dọ̀ bàjẹ́ o.
0: Mo ṣe da kídìlé kan kan tẹ̀ ní gíráduwéètì. Bẹ́ẹ̀ náà lọ da kídìlé kan kó náà ní ẹnìkan nílùú ọba. Ó ṣàlàyé fọkọ ẹ̀. Ọkọ ní kò sí problem. Ọkọ sì gbowó. Ó kò fáwọn ní travel agency. Wọ́n to ìwé.

0: ọkọ̀ ń fẹ́ ṣe dé ọdún karùn-ún títí tọkọ ìyàwó fi lo 10 years nílùú ọba. Láàrin ọdún kẹfà yẹn bàbá kan ti wà tí ń yọ ìyàwó lẹ́nu. Ilé tí wọ́n ń gbé wọ́n rẹ̀ǹtẹ̀ ni. Ọkọ sọ fún ìyàwó pé owó tí mà fi ránṣẹ́ yìí o. Ilé ni ọmọ fi kọ́. Ẹralẹ̀ bí àdúgbò yìí gan ló wù mí gan gbà mọ́ ní Nàìjíríà. Àdúgbò tó wù mí gbà mọ́ ní Nàìjíríà rèé.
1: Ilé ọgbọ́n dàrú.
0: Ibẹ̀ ni ẹ lọ ralẹ̀ sí. Tẹ bá ti ralẹ̀ bẹ̀ kẹ snap kẹ send sí mi.
1: Ohun àṣírí ibẹ̀.
0: Plot mẹ́ta ni kẹ ra o. Kò kò tí ẹ fẹ́ dáadáa, kò ṣe dáadáa. Kẹ a lè mọ rí káà páàkì, ká lè mọ rí gbogbo ẹ̀ páàkì. Ìyàwó sì wá odidi plot mẹ́rin. Oni plot mẹ́rin iye báyìí náà pé instead of plot mẹ́ta. Tẹ ní kára wọn ẹjẹ́ àkókò ra mẹ́rin kẹ fowó díẹ̀ sí ó sì ra plot mẹ́rin wọn kọ ilé wọn sì ń kọ́ lọ díẹ̀. Ọjọ́ tí ó sẹ́ndí 30 million ọjọ́ tí ó sẹ́ndí gbogbo ẹ̀ ọjọ́ títí tó fi kọ́lé yẹn tán. Ìyàwó kọ́lé tán.
1: Ètò ìgbéyàwó yìí.
0: Wọ́n ṣe fáìn ìzílé yẹn.
1: Àárín lọ́kọ̀.
0: Wọ́n kàn án.
1: Kò mọ gbọ́dọ̀ bàjẹ́ o. Ẹjẹ́ àjọ tòótọ́. Nítorí ọmọ.
0: Lẹ́yìn ìgbà tí wọ́n kàn lé tán, wọ́n rẹ̀ wọ́n ṣe wíńdẹ́ wo iye téèyàn ó nà sílé. Wọ́n ṣe gbogbo ẹ̀. Wọ́n á ní à. Ẹyin interlocking ṣé ẹ ti ṣe kínní ẹ lọ ṣe náà. Ṣíbí ìyẹ ewé yẹn ṣe owó díẹ̀ ṣùkúrú owó díẹ̀ ẹ ṣe ìpínlẹ̀ náà. Wọ́n fa mi, wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n ṣe lérin gidi.
1: Bàjẹ́ o, Adéyinka ń sọ wípé kò.
0: Ọkọ nígbà tó ń bá dé ni káwọn tó kó bẹ ìyàwó ní àárọ̀ o. Yá àwọn ọmọ kó lọ bẹ̀ báyìí, wá bá wọn nulé ni wá bá wọn.

0: ọkọlọ ló bẹ wá nílùú ọba ngbà tó wá dé kó tó dé ṣe ẹ mọ wípé igbó téèyàn ò bọ́ọ̀ mo ṣe fẹ́ sọ náà igbó téèyàn ò rìn yóò dì í oko téèyàn ò débẹ̀ yóò kún gbó ọ̀nà téèyàn ò gbà yóò kún gbó ọ̀nà téèyàn bá sì ń gbà yọ́yọ̀ ni kò rìrò ṣé kò yé yín ojú ọ̀nà tẹnikẹ́ni ò rìn ṣé mọ̀ pé yóò kún gbó ẹni téèyàn bá rìn kí a mọ́sá yọ́ mọ́ dání.
1: iṣẹ́ mi ò kò gbọ́dọ̀ bàjẹ́.
0: àti bí ọdún kẹfà ni ẹnìkan ti ń ṣàyẹ̀ǹsì mọ̀mọ́ pé báwo ló ṣe dáa tó bá ẹ̀kọ́ rẹ̀ wo lọ́wọ́ nílùú ọba ṣé mo wá wọn nílùú ọba kò wá rí kinní kan kò rọ́mọge kankan tí ó mọ̀ sá ní kinní kò rí kankan tí ó mọ̀ sá ní kinní ọ̀sá yọ lẹ́nu títí bí ọdún bí kan àtààbọ̀ bí ọdún méjì ìyàwó sáníà ó tọ́ mọ̀ ni ó mọ̀ yẹ kí ẹnìkan mọ̀ yẹ bí ìwo tí ò kàn ti ẹ̀ sẹ́nì kankan tó yẹ bẹ̀ wò. ló bá gbà fún ọmọkùnrin ọ̀hún nìyẹn bá sa nsàkúsà ọ̀sà gangidi ọ̀sà dáadáa tara rẹ̀ balẹ̀ ẹ ti mọ̀ kéèyàn sa obìnrin kára obìnrin dẹ̀ balẹ̀ pé ọkọ̀ nǹkan tó wà nínú ìbò gan kò ní ìpè ní fi ránṣẹ́ sọ́kọ rẹ̀ pé láti ìjọ yìí àṣẹ́yìn wa wà náà wà láàbáyé àwa kò ń sínú problem báyìí àwa kò ń sínú kinní kan báyìí àwa kò ń sí kinní kankan báyìí.

0: Hello? Hello?
1: Kakwetu.
0: Etore?
1: Erapo. Talokori no kwa chiyawo.
0: Tani?
1: Talokori.
0: Ah. Okoni fo wona se lati luoba.
1: Yawo
0: ni mba pari ni mba se die die. Ngba to ko wa de ti to je pe gbogbo e ti se kini to yo gbe furufuru lo ba ni yo ko jade ni o yawo ni lara o o le ko jade o won o le ko jade ogun o le le
1: ogo ni o ti bo ni ogun yawo ni yawo loko ni
0: yawo loko ni
1: yawo loko ni gba ti o ko won won fun yawo ko mo ko ni ala da le da le le ri re ti da ti da no se da no se Kina wa unya ye pe ba loko ni oko wo wa lori iwe ti e re le tin ko o ku dia ka du ta wo loko ni la wa fe pa o ku ya ko do wo mi ko loko ni mi bo mi agbo eti obi inu e o to e yo ku eni e gbo se na wa ena wo ni do na wo eti nko yo Eti obi inu, ewo loko ni. Ni eko, wọn tẹ́lẹ̀ yìí. Odo kun mi, ọmọ pẹ̀lú alukomi, ọmọ ẹ̀kọ́ lè rẹ. Ẹwẹ̀ bí ìrẹ wà nbẹ̀, bí ìyàwó ẹbí ọkọ wọn wà nbẹ̀. Ìwé mímọ nílé yìí o, òun náwó bẹ́lẹ̀ dà. Ewo loko ni, ntí o sì, èyí tí o rí, ntí ọmọ rí nánu. Ẹgbẹ́ náà, ọmọ náà yíwọ, ẹgbẹ́ yíwọ èyí rí bi.
0: Àmì o, yo.
2: Lọdún mẹ́fà. Ṣé wọ́n lè lọ ọdún kan ọdún méjì kan kan máa rí ẹnì kankan ọkùn kó gùn wọn mọ́ra? Ṣé kó tún máa kẹ́ ni pé àwọn káàlì ìyàwó mi? Kó gbàdúrà fún kó fà mọ́ra, kó tọ́jú ẹ̀, kó ṣe, kó kọ́lé díẹ̀, odidi ọdún mẹ́wàá. Ṣá ta ló lè gbàrú ẹ̀? Kò sí obìnrin ọ̀hún, kò sí òun gan, kó jẹ́ àbúrò ẹ̀ ni. Ṣó lè sọ pé káàbúrò òun gan náà máa sọ pé ṣé kì í ṣe pé ó ti lórí ẹ? Ṣé a máa sọ fún àbúrò ẹ̀ yẹn pé ọkọ̀ ẹ̀yẹ ti lórí ẹ̀? Ìka nísà, obìnrin ló nílé ọ,
0: ọkọ̀ ni ó jáde nílé.
2: Bẹ́ẹ̀ ni, òun ni ó jáde. Ṣé bí ọkọ̀ ló ṣe bí ìyàwó ló kọ́ nísà?
0: Bẹ́ẹ̀ ni.
2: Ṣé bí ìyàwó ló lọ́ra smẹ́ǹtì?
0: Bẹ́ẹ̀ ni.
2: Ṣé bí ìyàwó ló gba rìsíìtì?
0: Bẹ́ẹ̀ ni.
2: Ìyàwó dẹ̀ fún lọ́wọ́ according to ṣe sọ́sà ṣe bí ìyàwó owó family ìyàwó ló fi travel.
0: Bẹ́ẹ̀ni.
2: Ta ló nílé? Àwọn tí àwọn ìka tí ìka bá gbọ́ ìka ẹ̀kọ́ ní ọ̀gá sá.
0: Ada, mo ti gbọ́.
2: Ìyàwó ló nílé o.
0: Mo ti gbọ́ ni, ẹjẹ́ ní ẹjẹ́
2: tí wọ́n ṣe rẹ̀.
0: Ẹyẹ òkè màmá mi, ẹjẹ́ ń gbọ́ tẹ̀ lómi.
3: Jẹ́rí bó ṣe wà ẹsẹ̀ nǹkan ọmọ táwọn ọmọ wa sọ yẹ lóràn ni wọ́n wà.
0: Okay.
3: Bẹ́ẹ̀ni tí mo máa fọwọ́ sí pé àwọn olórin ilé
0: Recorded.
3: To ba bere fun wo ko lo je bi e ma wi pe okete ti isa okete bo ba ndan la ma pe okete nbe nu re
0: be ni
3: ki o ba dan a ni ma okete nbe nu
0: be ni
3: o bi na lo ti koku method je wi yen ti an fi fo nu ki o fo ti o fun te te te isu la fi use method so but ko ni be no ben if you want to get one hale on a straight or not you were alone. Why did you abandon your honor? Close off on a rele. And I saw one of Peter. Look for Dumewa. So my dear, see, I don't know what you want, but see, we'll see. So let us call this spade a spade. We won't care about it. So for me, although I say, yeah, we are to deal low talk. O fun won ese ko si lu wo re judiciously bo ti ni ko lu amaye eyan to n bo won ese jo to pa so amaye jo de ye o jo de ye ko giri lo ko se se be to ba ra je wi pe obirin yen o ni evidence lati justify ara re nipa oro le boya oruko re lo wa lo oruko re Mr. and Mrs. lo wa lo ni pojo ni ni o to ba ti o ba so ra gan obirin o gba ni pe o ko obirin lo wa lara ni ko tin do le se Ibẹ́sì ni wípé kí àwọn èèyàn kọ́ wá àwọn èèyàn kí wọ́n bá wọn parí rẹ̀. Kó sì bẹ ọkùnrin kọ́kọ́ bẹ̀ náà má bínú. Síbẹ̀ wàhálà à ń lọ à ń bọ̀ ló jẹ́ kí kinní yẹn kọ́ máa yọ. Wàhálà ni kì í ṣe pé báyà mo ṣe bẹ́ẹ̀. Tó bá jìnnà mo ṣe bẹ́ẹ̀ náà nìyẹn má bínú. Tí ọba wa gbọ́ wọn mò lélẹ̀ fún o. Torí pé ìdá ń bẹ lọ́wọ́ obìnrin yẹn. Ìsíìtì gbogbo tó rà ń bẹ lọ́wọ́ rẹ̀. Document ìlérelẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀. Which can be simply altered. It is easy to be altered. When they ko jo ko jo tori olohun ko mu yawo e mara ko ma gbe sun laye ohun gan o ye ko yawo ma lo ba ki o ti e fe ko gbe ohun at least ko ba n lo lo meji meji ko ma lo gbe tore ko tun ma pada wa ilo ni ona e bo wu wa lowo yin ilo ni ona won na ti da ka wale o wa fun ni number 1 ti e o tun ko na lo ko lo gba ti e lo ibi yan lati keep ife going o wa da ke song for good 10 years se mo ti nkan lo dun mewa yen so let it be recorded
0: Hello?
4: Hello, sir.
0: Ekalesa? Yes, sir.
4: Akoni, sir.
0: Yes, sir.
4: What to do with Baba and Mama and to talk again? Come up, you
0: know. Okay. Okay.
4: Okay. In case of necessity, o tun le de awon ti awon yan gbo akakiri
0: beni
4: di wa we de seri si eyan ba se wahala ba on yato fun obirin se mistake ko lo fowo ran se ka pe obirin yen o si wahala nbi ko tan kankan ko se kankan kan se bi o se se emi na gbogbo won ta won ma mi so ati wa mo fọ kan ti o se bi o se se na niyan ka ti e pope olohun mo joko oku se pe toko ba ti ku ni ni o ni le ti e ko le duro to ba je ko ori lo so fun pe ko duro pe kini kan e mo pe oro ti mama mi so omo polo wa won ni oni kaluku bo se ba se mu mara to angele ti mbo kaluku ni ototo se gba be
0: mo gba be
4: elomi le duro ti o si pe kini kan ale orobirin to le su pe kini sugbon obirin ti o le duro fun seju kan bi oro ti an so to se kini sugbon en to ba ti wa lawe to ba ti se kini iru document yen in case of necessity o ye ko se send wo se lo e ko so pe ko o send receipt si ko ngori na to ba to ko jaje re ju olodun je oje nu se re ni o olodun je oje gbo nje o agidi o se to ba lagidi oje bi oro o elekeji to ba se ju bo se ye lo olodun to je oje ngo omo to se wahala re ni o iyawo yen o tun ko omo si ti e o pada ja sasan o yo ja rara o e ja ma bi to bo sa
5: Okunrin omore o si de obo mi re o wa lona yo omo meta ke lo ti bi o to lo
0: be
5: owo ogun ti a si fi le fun lo fi kowo foko tere ilu ebo alaido okun eni o ba se ju yo ko obirin ni nti omo ise ni o lo pa ko eda lori iwe to fi kole yo pada kia ti o di oko ti a to ko baba re ko ya se medo o we ni ba soro obirin gba gbogbo nta nbi obirin la mejo wa
0: beni beni
5: o nke ko lowo ba se wa yi gbogbo nta nwi ni ngo yo pa ko eda lori iwe le nkia ona to ti bi mo meta le o to lo so won oro mi kankan bi o wa lo to ni ye tutu bo ba ye tutu to kowo le to birin wo kowo ji se ntoran o ni ora plot ile meta ora merin so si yo ri be
0: hello hello sa e kale sa e kale sa e sa lati
6: taki lati omi adio
0: omi adio okay okay etori
6: olorun o bu tutu ti a ka se se ko ba ba
0: ami o nene okay sir
6: re sanjo e na pe na ma ko pe
0: ben
6: lati no wa bo tutu ni na
0: o dun
6: Bene. Oje mi pa to se pe o mori to je ni ejo. To ma to dere me. Yo ti kuro. Yo ti bi mo fe lo mu. O bu mo to fe ten ju to fe ko le mo ti ten ko ni ko ka. O je ko ma pe na wo ki. O ma du pe. Tó bá tẹ̀ rí irú nǹkan báyìí àwọn àgbà ní ilé ti dẹni tó rò gbọ́ dẹni tó rò. Tó bá tí ìgbésẹ̀ tó gbé fẹ́ òun gan lé ẹtí ìmọ̀ bójú ṣe ti mọ tó òun gan ẹ ọkọ ẹ. Torí tí mi fojú wò ní.
0: Pé.
6: Irú wọn lè ti fi mọ síbi tó tráwù tó ti lọ tó tráwù lọ. Ọkọ̀yàwó máa mọ̀.
0: Okay. Modupe o. Hello? Hello ma. Ya Germany London. Mo ti mo okay. E tori ma. Mami, egbenu si mic yen dada, egbenu si speaker. Hello ma.
7: Hello.
0: Hello ma. Mo gbo bayi.
7: Yo ma ti tori yin. O ma wa pa ore to si je o.
0: Okay.
7: Dago. Se je ko so fo kore ni pe. Ni si bayi toro ti ri bayi. O lo pe si pe. Ti ka ku jo ma lo wu yen. Atawon ma. O bi oko re le ko so fo kore. Ba ka ti gbe ti o ba ja ti ka jo ma lo un ni awon ma a lo ti ni le ji o lo pe si o ma wu wa buru si o da da to nse na ni ko ma ji o ta ma je na ka ni la lu pa ori okori olorun ni ma tu olorun ti mu ni yawo je oni ma je o ko se mo se igba mi se o ko be ni o le bara duro ori to ti
0: Si alaafia na wa
7: ya
0: yes ma
7: no mi o du mi se po wara rara o ti ta o na o so na ba
0: wa mi o
7: ani wa na
0: mi mi o yes ma
7: ya ba ji jama ni
0: si ma yes ma si o hello
8: ezaku eto
0: eto re o
8: eyin kan
0: ya mi
8: na na na le gbe mo na yin na le yin
0: ma
8: ri tẹgù tèmi ọkùnrin ó wà fọlọ tọjú lọmọ rí ò ní dá ẹ má bá bẹbẹ obìnrin bẹ gbọn pẹgùdá ìgbàlùgbà nínú ìjọwọ bọ lórí ẹran ni lọpọ nílé òṣìpárọ àti ní ọgbẹ ìwọ ẹlẹkọ sẹyìn àwọn ọmọ mi yóò gbẹ yìí náà wọn ní owó mi lọwọ kọkọlẹ tọọsì kọlẹ ní bàbá rẹ fámìlì àfi wọn kàrá àyà rẹ ọlọmọ gbẹbẹ nà àwọn ọmọ tún láàsì nítorí ìrìn àwọn akọkọ ní dá ọbìnrin wọn tọmọ pé wọn bọkọ ọkọ náà ti kò ìyàwó ẹ ní ètí ìpa o ọdún ẹmọ orí ẹran bọọ ní ọmọ wò bí orí ẹran àìsìnkú ló sì máa rí ẹkọ ẹdẹ sókè gbọn rẹdíò kálukó fi sọgbọn ìyàwó lónílé ìyàwó lọkọlé n tí ò rí ẹnìfojú rẹ kàn mọ bá parí rẹ kò ní wẹ́tọ́ bẹ́ẹ̀ ọ̀sán lè dèrè ọ̀sán gẹ́ ni ẹkú ètò.
0: Ìtúrẹ́ o ìdènà lọ́sàn-án gẹ́gẹ́ ọlọ́run ọgbà ni o. Hello?
9: Hello
0: sir.
9: Ẹkú ètò kò ní bàjẹ́.
0: Àmì àṣẹ o, àmì o.
9: Orúkọ tèmi ni alálọ̀.
0: Okay.
9: Mo ń pè láti fẹ́lẹ́lẹ̀.
0: Okay, àṣẹ̀ṣe dùnmí dùnmọ́ mi.
9: Jọ́mẹ́ta
0: rẹ̀ sáà. Yes sir. Àmì o.
9: Àwọn bàbá wa mọ́nímọ́ni.
0: Bẹ́ẹ̀ni.
9: Wọ́n ní kí gbogbo ọkọjá kájọ́ mọ̀ gbò. Kì í ṣe gbogbo ara ajá ló gbà. Ó kàn tó ní pẹ́ pé kì í ṣe ọkùnrin yẹn ló mú ọ̀rọ̀ wá. Ó dùn mí pé kí kì í ṣe ọkọ ló mọ́rọ̀ wá.
0: Ok.
9: A sọ pé ọkọ ló mọ́rọ̀ wá ni. Kò bá gbóhun rínrin àwọn èèyàn bá sọ èyí tí ń jù tọrọ fún. Pé kó tó wọn fẹ́ kọ́ ìyá yẹn ní ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ lójú kó ń kálukú máa gbé ọ̀rọ̀ sọ. Mo tọ́ báyẹn pé obìnrin yẹn sì nífẹ̀ẹ́ rẹ̀ tí ó dẹ̀ tún fẹ́ kí ẹlòmíì tó ń jẹ inú iṣẹ́ òun àti tọkọ òun. Tó bá mi ẹni tó lè bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ kọ́ bá sọ̀rọ̀ kọ́nà wá jẹ ọgbọ́ kó má bàa di alásán. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín pé institution kan ni ìyá wa yẹ̀wò ìyàwó jẹ́. Wọ́n fowó dókòwò ni. Ọmọbìnrin yẹn fowó dókòwò.
0: Ó fowó dókòwò ni.
9: Èrè bẹ̀ ní lé yẹn.
0: Èrè bẹ̀ ní lé yẹn.
9: Èrè bẹ̀ ní lé yẹn. Ká tó wá parẹ́ yẹn jì. Ká sọ pé ọkùnrin kankan ló wọ́n sùn fúnra rẹ̀. Ó rówó tó lọ ìlú Ìbò tó lẹ̀ fi ránṣẹ́. Síyàwó tó wá dé lò tó báyẹn tó bá kọ òògùn lé náà. Àti pé ká tiẹ̀ ní pé ọkùnrin ló máa kọ gẹ́gẹ́ fúnra rẹ̀. Ta ló ní ogún ọkọ? Ìyàwó àtọmọ ló ní. Mi ò mọ ní mi ò bọ̀ nílẹ̀ Yorùbá táwa wà yìí. Kò sí ọkùnrin tàbí kí n sọ pé kò pọ̀ ní ọkùnrin tí ó gbàdúrà kí ìyàwó òun ṣáájú òun. Gbogbo ọkùnrin bá wa fi ilẹ̀ ṣe bọ́mọ àti ìyàwó lónìí. Ẹ̀wọ̀n tún wá fowó ránṣẹ́ ká dúpẹ́ pé wọn náà máa ṣe jẹ́. Torí ló fi lọ tó fi ń fowó ránṣẹ́ lé. Ìyẹn náà kún wá máa ṣe jẹ́ kó mọ owó yẹn ṣe dáadáa. Àti bá ń fowó jú gẹ́lẹ̀ dẹ́ káàkiri ńkọ́. láti rí ọdún mẹ́wàá àrẹjọ tó yọ náà ó ṣàì ẹgbẹ́ kùdú sì fọbìnrin yẹn ó gbìyànjú o ẹ rí ẹni téèyànjọ ń ríra lójoojúmọ́ gan ń ṣe nǹkan míì lójoojúmọ́ ṣẹ́ ọkọ tí ń lọ láàárọ̀ sì ń dé lálẹ́ ìyàwó rẹ̀ ń gbẹ̀yìn bẹ̀bọ́ jẹ́ tẹ bá gbọ́dọ̀ kó sì nífẹ̀ẹ́ rẹ̀ yẹn ìyàwó owó ẹni tó lè bọ́pọ̀ rẹ̀ sùn kò kúkú ka mọ́ bẹ̀ àti bíbélì àti kòrá àtẹ̀sẹ̀fá kò sí nǹkan fara mọ́ kí ọkọ̀ jìnnà síyàwó tó tó báyẹn bíbélì tá a ti kọsẹ̀ láti ṣẹ̀ǹbáyé nìyẹn ẹ lọ wò tó ádámà tẹ́fà ṣé nítorí fọ́nrín jìnnà sí lè sí fi ráyè wọlé síyàwó dára. Ẹ lọ ọkà bíbélì àti kòrá kẹ ẹ wò tó ádámà tẹ́fà torí fọ́nrín jìnnà sí ìyàwó rẹ̀ ni lè sí fi ráyè ìjọ́tọ́ ìyàwó. Èsùn kan wá lu eléyìí jù ó lò níwọ̀n bá fẹ́rẹ́ ń jókì mí. Èmi pàtẹ́wọ́ fún ọwọ́ tí ẹ sá ẹ̀ kó àmúmọ́ra bọ̀kọ́ bá sì jẹ́ kó sì nífẹ̀ẹ́ rẹ̀ kó lè ta sọ̀rọ̀ kán tó ọ̀sọ̀rọ̀ náà kó gbójú kò ń bẹ̀. Ayé ìṣeré ẹ̀ wọ́n sọ fún bí bẹ́ẹ̀ kọ́ pátápátá ọkàn jà sí ráúráú ni. Ẹni lẹ́ni bẹ́ni kí n bẹ fún kúkú kí n sa dáadáa ó lè jí lọ́mọ yọ́kàn ò pé kí n wúlò wèrè òun lọ ń kúkú fowó rẹ ó sì ti wá fowó jíṣẹ́ tó bá bàjẹ́ lọ náà nìyẹn bá pẹ́ ọkùnrin ló mẹ́jọ ìwà kò bá dùn sọ jù báyìí lọ ẹgbẹ́ aṣọ díẹ̀ kákó mi
10: ọlọ́run ní gbé báyìí.
0: Dádì mi.
11: Hello, Adinka.
0: Hello, sir, dádì.
11: Alàgbà Adébọ̀wálé ni látọ̀mí.
0: Yes, sir.
11: N tọ́kùnrin yẹn ń ṣe kò dáa rí wá fi sólóore ló ṣe.
0: Ok.
11: Olówó yẹn. Torí pé ṣe bí ogún obìnrin yẹn.
0: Bẹ́ẹ̀ni.
11: Tó kó le lọ́wọ́ lọ́lọ́ fi kòwé.
0: Bẹ́ẹ̀ni.
11: Tóun fi lọ.
0: Bẹ́ẹ̀ni.
11: Tó sọ pé ṣe bí tó bá lọ. Ṣé gbogbo náà ló máa fi mú wálé?
0: Bẹ́ẹ̀ni.
11: Káàtó máa rí lò. Ó wá rówó yẹn lọ́ọ̀tán. Ó wá ń fi ránṣẹ́ sóbìnrin yẹn. Pé kó fi ṣe báyìí, kó ṣe báyìí. Ó dẹ̀ ṣe in tó. Kò ṣe mistake kankan. Ó ti wá wà náà lọ́dún mẹ́fà kò ló bẹ̀rẹ̀ sí mówó wá. Ẹni tó ń yọ lẹ́nu gan kò gbà fún. Gánímìtì ló tó ṣe gbà fún. Ṣé kò mọ̀ pé irú nǹkan bẹ́yẹn gan-an? Ó ń pọ̀ ṣàìsàn lára obìnrin ni. Tó bá òun tó tọkùnrin tó wà náà kó bọ́ síta kíyàwó ẹ̀ bí léèrè pé nígbà tó ti ẹ̀sọ́ báyìí sí mi ṣé for the past 10 years tó ti wà náà ṣé ìwọ náà ò sún mọ́bìnrin ni. Kíyàwó ẹ̀ bí kó bí. Ẹ rí pé a rọ̀ díẹ̀ lára ẹ̀. Tóbìnrin yẹn bá mọ̀ kó bóòdì kó dúró enough pé ṣé ìwọ náà ò sún mọ́bìnrin lọ́rùn ni tó wá ń ka ẹ̀sùn tó ò rí tó ń kà sí mi lọ́rùn. Ṣé tí obìnrin yẹn bá wò ṣé wọ́n lè rí tọkùnrin pé ó kí ọmọ ológun ẹ̀ ó kì í bọ̀wọ̀ ṣé ó ṣe dìtẹ́tì lára ọkùnrin. Irú ìjà bí ẹ̀yẹ́ wo ló ń jà yẹn. Ó gún obìnrin yẹn nínà. Torí ogún ẹ̀ ló kó le lọ́wọ́ náà fi dókòwò yìí. Kó má fojú olóore gúgi o. Tó bá ṣe é ṣe Adéyinka. Tọkọ ẹ̀ bá dé tàbí bóyá kẹ̀ ó tún wà nílé báyìí ni. Tó bá jẹ́ kó wà nílé báyìí. Ẹ gbìyànjú kẹ gba nọ́mbà kẹ invite ẹ̀ àti wọn àti ìyàwó ẹ̀ kẹ invite wọn. Kẹ lọ bá wọn sọ̀rọ̀. Ntẹ bá rìkọ́dù sílẹ̀ tí gbogbo àwọn àgbàlagbà advice tí wọ́n mú wáyé kó gbọ́ kẹ́ play ẹ̀ díẹ̀ fún n tó ń ṣe yẹn ò dáa rárá. Ó kàn fẹ́ ó fẹ́ frustrate obìnrin yẹn ni torí kíni ó lọ for 10 years ó ní ó rọ́kùnrin wọn náà ti fẹ́ ránlẹ̀ fún olóbò ni. Sísítà mi kan wà tó jẹ́ pé òun àtọkọ ẹ̀ jà wọ́n jọ wà Nàìjíríà ni o owó dé níbí ni wọ́n ń gbé nígbà yẹn. Lóòótọ́ sísàmì ẹ ti léètì ń sìn nígbà yẹn wọ́n jà fun bi bi 5 years won pari e ton fi ku o but fun bi 5 years be ko rokunrin hospital nla to wa nba den oni ibe ni doctor nigba to pe to ti lo ngba treatment o ngba treatment ibe ni doctor ti kuku come out fun pe wa se wo o lo re kankan ni o lo lo re e kin de ti awon ore o wa ma be se ikini te jo ma se re dada pada ko ma se re wo atawon ore won o ja iyen ni to nso fun igba ti yen ri pe ko get yen wa kuku la mole fun
0: se
11: se o lo kore kankan lo re ni oko e nko o lo travel okay oni no wonder ko travel o jo ngbe lo toto tori pe won ti ja ni o now nda to de ti to ti ri be yen doctor yen lati wa so fun pe gbodo rokunrin aisa to nse en to le ki o eni gbogbo ogun ta won fun e awon ko suppress nto nse eni nto nse e gan ni yen on ti to gba fun eni eni to ti e ti yo lenu lati bi odun bi mejo lo pada gba fun fure gan lo ti wa ri mora ni nto nse yen to lo to fe po obirin yen ni ọkùnrin gan ti o ba robirin to ba ti pe ju se lo odun ni
0: no ma run yen
11: se ko ni prostate cancer ni oro yorun lo so o emi o ri si
0: mami fe soro
12: bẹẹni
0: okay okay eto ni mami
12: eyin baba wa so e pa obirin le ma ri pe awu aburuku iwa wa uja se e te yin wu ida
0: ah ayo tise lo o tise wu lo ni
12: se mo pe iru wa to bi rin wu teyan ba ro iwo okunrin mi nkan teyan ba niran lowo to le se okunrin obirin o ni fe se fun won ṣé àpọ̀nà lọ́wọ́ ni irú ọkùnrin yìí gan tó bá pẹ́ bí gan ló wà tó ti ṣe rere ó lè padà lé obìnrin síta kó fẹ́ obìnrin míì ìgbà tó ń sọ fún pé kó jáde ẹ mọ̀ bóyá fáfóbìnrin míì
11: wọ́n
12: máa ń sọ fún wa pé ẹ̀yin ọkùnrin ara yín gbóná ó gbóná púpọ̀ nípa obìnrin lọ kí ló dé ó kàn máa rọ obìnrin yẹn wọ́n máa rọ̀ ọ́ torí káwọn ọmọ ẹ̀ lè ní àlùbáríkà káwọn ọmọ ẹ̀ lè ṣe rere nínú ayé kó má rò ìwà tí arákùnrin wù sí láti fi hùwà padà kó jọ mo rọ ni kó ní sùúrù torí tó bá lóun fẹ́ hùwà burúkú kan sì fún arákùnrin àwọn ọmọ ajíyẹ o tó ti ṣe dáadáa bí ìyá wa jamani ṣe tọ kó má hùwà burúkú pẹ̀lú ẹ̀ kó fi sílẹ̀ ṣùgbọ́n kó má gbà fún jáde ní ká o
0: ṣáà
12: pé ọkọ mọ̀ pé ìyá sọ̀rọ̀ báyìí
0: bẹ́ẹ̀ni
12: mo rọ ni mo bẹ̀rù lórúkọ kristi ẹ gbìyànjú láti rí ọkùnrin yẹn láti bá sọ̀rọ̀ tó bá kọjá yìí ẹ yóò jẹ yín ẹṣù ẹṣù ẹ máa dé tó bù.
0: Ọ̀dàmà mo ti gbọ́ ok alàgbà láti ogun wọn ṣọ.
13: Bàbá mi
0: ṣáà
13: àlàáfíà fún obìnrin ọdún padà wà
0: lẹ́yìn àlàáfíà ni sà.
13: Ọkùnrin ẹ̀fẹ̀ ọkùnrin kì í ṣe gbogbo nǹkan tójú bá nílé ló sọ. Ọkùnrin ẹ̀fẹ̀ ń fẹ̀mí ara ẹ̀ ta tẹ́tẹ́ ni o. Àìmọye ọkùnrin tí ò rí inú ẹ̀ gẹ̀ẹ́ tí ó dúdú tí àwọn òṣèré dúdú yóò fi ṣe mọ́dúnmọ́dún ni. Tó bá pariwo síta tó fi ìyàwó ṣèṣe ìyàwó ìyàwó ìjókòó yẹ fún ni. Ó máa ń sọ ọkùnrin tí ò bá tí ì kú ìyàwó ẹ̀ lè ṣẹ̀jẹ̀ tí ó bá o. Ó bá ṣọkọlá sálóòrò o. Ọkùnrin ó ṣe òkú díẹ̀ káàtó. Tó bá ti ẹ̀ rí irú ẹ̀ ló yẹ kó rà dákẹ́. Dàtú ọ̀dọ́bẹ́ tù. Ẹni káàtì ẹ̀wá tẹ̀ ó ti lọ láti ọdún mẹ́wàá. Ìdí gbàgbọ́ pé káàpẹ̀ kóbìnrin ò ṣe kẹ̀kẹ́. Wọ́n bá ṣeré bàbá yóò bá bẹ́ẹ̀ yẹn níbẹ̀ yóò tutù.